Yankotia drum rap. Ewe simayo.

0: lọ́dún ọjọ́ kẹta nínú oṣù September ire tó ṣòro gbàgbọ́ ìwé àtọmọ rẹ ó yà gbà ó tún ti dá o angẹ́lì tá a ní kó sílẹ̀ kó oṣù tuntun fún wa tún ti ṣí o ìlẹ́ ọba mi tó ní dáadé ọba mi tó ní gbogbo àsìkò kábíyèsí rẹ ọba mi tó lọ kárin kẹsẹ̀ ọba mi ẹlẹ́gbàgbẹ̀jẹ́ ohun ẹlẹ́gbàgbẹ̀jẹ́ ọ̀rọ̀ gbogbo ẹni tí ọlọ́run rẹ̀ bẹ láyé káwọ́ yín méjì sókè kẹ́kọ̀ pariwo ogo. bàbá alábìyẹmọ yín wọlé wẹrẹ ò pásọ fọkẹyẹ mánà ni mò ń jẹ ọmọ rẹ ò ní fòṣẹlẹ lójijì ó ṣe jẹ wípé ẹni tó súnmọ ni tó mọni délédélé gan ni tó ń ṣe ni tadika gbẹkẹlé tadika farati gan ogun ọmọ ìyá ni a máa já ni oh my god ẹni agbójúlé ẹni akọkàntán tó ń fọgún já ni ogun ọmọ ìyá ẹni ní kápò kánì ṣó ogun ilé bàbá ẹni ìyá ò tí ẹ ṣe máa sọ ogun ọrẹ alákọkàntán kí ni délédélé gan ìyẹn gan ọrùn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá láti fọkàntán tó tún jọ ló tún padà àfogún jani ṣó gbàgbé wípé ọmọ bàbá joseph ló ran lọ sí ẹ̀wọ̀n ọmọ ìyá abel ló ran lọ sí ọ̀run àpàpàdodo ọmọ ìyá esau ló padà gbógun ìbí rẹ̀ reuben àkọ́bí táwo gẹ́gẹ́ bí olórí lọ́jọ́ ọjọ́ sí ló tún bá ìyàwó bàbá rẹ̀ ní àjọṣepọ̀ ọjọ́ lọ́jọ́ tí èèmọ̀ wọ̀ lú júdásì tó ń bá jésù jẹun tó tún lọ tà fún àwọn àlùfáà yẹ gbẹ́kẹ̀lé èèyàn yé gbára léèyàn olùfáà ó ṣòro gbàgbọ́ wípé dẹ̀lélà ló mú pásíwọ́dù samson lẹ̀ lórúkọ jésù ayé òní bá tiẹ̀ jẹ́ ẹni tó fọkàn tẹ́yìn lórúkọ jẹ́ kò ní jìn ẹlẹ́sẹ̀ olólùfẹ́ ádámù ló fún ní àpùjẹ lórúkọ jẹ́ wọn nígbà bí oúnjẹ mú ọ ọmọ bàbá joseph ló dirì kì í sísí lórúkọ jésù wọn ní dirì kì í sísí wà tọmọ rẹ ẹmí ṣiṣẹ ló bàlẹ rúbẹnì lórúkọ jẹ́ kò ní bàlẹ wà tọmọ rẹ mo kéde ẹmí kìí sára kó bàlẹ o ní kó sáwọ o ní rora rẹ fáyé ó yẹ gbẹtura lọ́wọ́ ogun promise and faith bẹ́ẹ̀ túra lọ́wọ́ ogun àmúbọ́ bẹ́ẹ̀ túra lọ́wọ́ ogun àṣetì bẹ́ẹ̀ túra lọ́wọ́ kòtòkòkà bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ gbèsè ojoojúmọ́ bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ kókùnrin máa gbé ojúlẹ̀ bẹ́ẹ̀ túra lọ́wọ́ kò pass kò fail bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ ogun àdágbé àdásọ bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ iṣẹ́ láàrin àròwọ́ bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ ogun abáráyé fọwọ́ tì bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ ogun ìfàsẹ́yìn ràn bẹ́ẹ̀ òmìnira kúrò lọ́wọ́ ogun ìdádúró bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ ogun àìsàn bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ ogun amúnipòyì lójú kan bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ ogun àlákálà ojoojúmọ́ yìí bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ ogun tí ò jẹ́ kó oró jẹ ọmọ jẹ bẹ́ẹ̀ túra kúrò lọ́wọ́ ogun ìgàkáríwọ̀ ojoojúmọ́ yìí ó jẹ́ gbẹ̀túra olúwa tó o bá jẹ́ kò sẹ́ni tó lè ṣe ó yá gbà kó so ìtura ní àgbogbo ó yẹ kó wọnú ilé rẹ ọ̀rọ̀ máa tó tọmọtọmọ àlàáfíà kọtúkọ wọnú ilé rẹ ànúbẹ̀ṣẹ́ rẹ wò ọbẹ̀ bí yín wò ọbẹ̀ ìdílé yín wò òótọ́ tirakatọ́ lẹ́sẹ̀ ó yẹ àánú yanjú àlẹ́ ni o ọlọ́run ní dáwọ́ dúró lórí ọ̀rọ̀ ọmọ rẹ ọlọ́run ní dá ọdọ́bù kátà rẹ o ọlọ́run ní jẹ́ ká yóò padà ṣe sí ọ̀sẹ̀ olórí ọmọ o ọlọ́run ní gbà ká yóò fọ ọmọ rẹ ṣe mìíndì o pẹkẹlẹpẹkẹlẹ ọmọ rẹ ò ní san gbèsè ràn ìfọ ní fọ ọmọ rẹ lọkọ yá ọlọ́gbọ́n àtọlọ́yẹ ọmọ yẹn kò ní padà gbòfo lọ́ni ànú omi jẹ́ rẹ nù màmá ò sọkún mọ́ ò dààmú mọ́ lórí ọmọ ẹ̀dùn ọkàn rẹ olúwa yóò dá sí lẹ́ni o olúwa yóò ṣòwò sẹ́kẹ́ǹtì wọ àtọmọ rẹ o ọmọ rẹ ò ní ṣàṣe dànù ò ní ṣàṣe dànù lórí ọmọ lórí iṣẹ́ rẹ ò ní ṣàṣe dànù lórí gbèsè ayé rẹ ò ní ṣàṣe dànù lórí ìrìnàjò sí ìlú òyìnbó yẹ ò ní ṣàṣe dànù gbogbo tó o fojú ọwọ́ kójú ò ní fẹ̀yẹ ọwọ́ dànù gbogbo làálà tó ń ṣe lẹ́ni ẹni ẹlẹ́ni ò ní jèrè rẹ ìgbìyànjú rẹ lórí ọmọ kò ní jẹ́ sásán ò ní ṣerú owó ò ní ṣerú ẹgbẹ́ ò ní báráyé fọwọ́ tì í ò ní tàràkà kó tó jẹ wọn mọ àjọ tó ń dáyé ò ní dàrú o congratulations ló máa gbọ́ lórí ọmọ rẹ ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọmọdé àtàgbàlagbà ó yà gbà olúwa yóò dìde fún ìgbẹ́dìde rẹ ìrànlọ́wọ́ yọ sí ọ wẹ́rẹ́wẹ́rẹ́ o ò ní rí ìwọ̀sí lọ́sù yìí o ó máa wẹ̀ nínú ọlá lọ́sù yìí ò ní dọ ní kara torí àìní o ọmọ rẹ ò ní kó sọ́wọ́ wàá rówó tọmọ bá a ṣe àwọn ohun tí ò dá ọmọ rẹ ò ní tọrọ jẹ lọ́sù yìí olúwa yóò gbọ́ nígbà tó o bá pè ẹ̀kọ́ gbígbóná kò ní ju ọlọ́wọ́ bá a ṣe ń gbójú wa sọ́kè ìrànlọ́wọ́ yóò tọwọ́ olúwa wà ẹni tó dá ọrùn wọn àtayé kò ní jẹ́ kí ẹsẹ̀ rẹ kó yẹ lọ́sù yìí oṣù yìí gangan wà náà nàta yóò wọlé o bó ṣe ń jáde kó o máa jáde láyọ̀ kó o bọ̀ láyọ̀ o ò nífẹ̀ tó rẹ dùn ọ́ lọ́sù yìí o ìgbẹ́yìgbẹ́ tó rẹ jáde níbikíbi tó wà kò sẹ́jọ́ wẹ́wẹ́ lọ́sù owó rẹ máa wọlé o ẹni dá ọrùn mọ́jú láti dá ọlọ́run yóò ṣiṣẹ́ lọ́sù yìí o ọlọ́run ilẹ̀ mi máa yóò ṣílẹ̀kùn àlùyọ fún ọtọmọtọmọ ọlọ́run máa bailo lo si yo ni sore dara ori re oni jan pe owo ileyin o ibebe ni bori ilu iwa tori re lo bori o ere loloja nje wa jere tomo tomo oni faragbaru e oni ko sowo ta tomo tomo o olodumare yo gbese le ni to doju le o oni kojo olojo lo tomo tomo o si yo ni mekun dani eleda ti na ma ara le yen eleda yin ma ko le yen o eleda yin ma ara moto yen o ori yo ni suna gbara je ayika omo re ko ni gba bi ori omo re oni pade on ti o ba laye je ibi to ba koju si re ni aisan babara ko ni mu olotomo tomo o alaisan ye wa tatu osuka alabaru won ni mu le olori ewu kewu ko ni wu wa tomo tomo o yo ji otomo tomo ko ni ye le o owo ko ni fi osota oni soti omo o omo yo ni di omo re ma joko pelu omo alade ayo ni fomo la oloju o mama yesu oluwa wa ari kan wa to ma se mi bi pe ki ma tugbo je wo wo bo yo ma ri be lokan ti e na bo nbo
1: omo mi nkan kan o se rara ko si anything to se ko gbona o sun mo wa so pe my baby have you wake up go down gba ti mo wole lo ba o wa duro pa sori bed ko wa bole wa ba mu ni a you are not we we now ya calm down come on meet me go down bi mo se lo sori bed ti mo lo gbe bayi ese kese bo te se lo niyan ko mi mo
2: ibo lo travel lo
1: ku patapata ni daddy
2: irole pa
1: mo fi olohun ti mo si mo fi se
3: ko patapata
1: ko mi mo patapata boye bayi si ni pariwo niyan eje jesu eje jesu olohun pe baba labi amo o ba mi ji omo yin mi o lo olohun mi na ma je kaye fo ma gbada mewa lowo mi mo nsan ori adura mi gba mo nsan da mewa olohun shanu fun mi gbogbo eyan lo ti ma pe ya adura ni mi to mo sha pa e ba mi gbo mi adura wa atororo an gbe wa da odindi kan le lori o to 30 mi even o ju 30 minutes olohun sha be ni sa olohun sha pada ji
2: o ti ji
1: be ni sa mo sha dupe lodo olohun
2: abi ya mo kan lo ma sha mi omo re oni fo sele lojiji
3: amen
2: shamo lele
1: be ni sa omo mi lagbon mi ni sir
2: ah o mo ta ma se fun o
1: yes sir
2: e lo bi omo mi ite
3: asiri ni o
1: ah daddy
3: asiri ni o
2: mo da ba ke bi meji le
1: daddy ko yo mo
0: asa pepe ye ma pomo ni september 16 pelu awon eri ti mo gbo yi o awon eri ti mo gbo lenu ojo meta yo ti lagbara ji o da bi angeli ti won yan ti pe yi won tun ti po si ni odi orun mama si kore to ye ki won na ri re jagba o gwa nle o si to fun gbogbo eniyan ika yoko ni ma karo fun september 16 yen to ba nbo lati ibadan ma po pelu igbagbo re to ba nbo lati ilu osogbo ma bo pelu igbagbo re eyin te nbo lati ilu oyibo e ma bo pelu igbagbo yin ka ni lokan wupe ko si kan ti olorun baba labi amo le se ka wa wo boya do ni dahun o da mi loju side ti mo fi tenu mo niyan igororo ati matu fun eniyan 20,000 nani ki ku fun awon eniyan lofe to ba ti de ile pe ko ni ilu agege iwo kan bere ambo playground wa ri re gba ore kore ti eniyan ba da laye ko se le to gbe papa lori omo nitori pe iseda tun si ma pada ku ajo re gbogbo eniyan yo da ore leni fun ara re ati fun awon omo re ko si ye to le fi ranje ibaje te naira ise olorun lo fowo re gbe laruge bo se nse olorun yo bukun o oba mi to joko si orun ti mo bo se ma nso fun gbogbo eyan yo pada san lesin re yi ki to ma lo eyan ara le ma gba pe won lo iko bye bye o omi oroke ti gbogbo eyan ba ti fo ori re mo ngbe bo iyan fo osi tutun mu ike wa to ba ti nbo nitori osi ma lo fo mo to ba dele bo le ni bo su bo sop to wa ni fo ni ogun se ni bastop ya so ba lokada kan gbe lo si church amo fakeye wa ri re gba olorun baba alabi amo o aye lo wa
4: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 lẹ́ẹ̀kọ́sí 30 34 34 77 14 fàkẹ́yẹ̀ emmanuel ló máa gbé jáde first bank.
0: abiyamọ o a ò ní máa bọ jẹmọ.
5: Gùnká Báwo ni gbogbo ayé ń dàdàrin kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM Kànga Agbẹ́mágbẹ́.
6: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Lati ikoni konga agbomobe girege lagu mefa idajilu.

mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé. Ẹ kábọ̀ sórí ìkànnì West Radio 89.3 FM. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tó bá ti di àárọ̀, ìyẹn ní aago 2:00 AM. Ètò AM Sports òun ló máa ń gbìnàyá lórí ìkànnì West Radio 89.3 FM. Ẹ wo èmi ní tiyín o, èmi pàdé yín ọ̀rẹ́ yín Raymond tanátaná. Ìyá kí ni mo gbé dé láàárọ̀? Ẹ mọ̀ pé kò ń ṣe ìròyìn mọ́. Ètò káràkátà ìyẹn ti tẹnu bodò. Àmọ́ àwọn agbábọ̀ tó fi kọ̀ wọ́n sílẹ̀ àtẹ́lẹ̀ tó darapọ̀ mọ́ ikọ̀ míì, gbogbo ẹ̀ ni mo máa kà sí yín létí. Bákan náà bó ṣe ń lọ káàkiri àgbáláyé, àwọn ìròyìn lọ́kọ̀ọ̀kan èjèèjì, gbogbo ẹ̀ lẹ máa gbọ́ lẹ́nu mi láàárọ̀. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá, ẹ mọ̀ pé Copa Italia ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé ń bẹ́ DFP Poker tá a bá ń sọ̀rọ̀ ìdíje lórílẹ̀-èdè Germany. Ìfẹsẹ̀wọnsẹ̀ kan náà wáyé, gbogbo ẹ̀ ni màá já yín sí o. Àtàwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí, àmọ́ kó tó di pé mo gbé yín wọnú ìròyìn láàárọ̀ tèmi, ẹ jẹ́ fún yín lésì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá. Ó yàtà bá ń sọ̀rọ̀ ìdíje Copa Italia, ikọ̀ Sassuolo gbàlejò Frosinone. Ẹ wo Sassuolo ló kọ́kọ́ mi àwọn, Dominguez ló mi àwọn, ìyẹn ní 36 minutes. Frosinone wà wò pé ṣàmà wá já dànù ni, a ṣẹ̀ bẹ̀rẹ̀ fẹsẹ̀wọnsẹ̀ ní bóyá ẹ̀yìn náà gbà bẹ́ẹ̀ o. Frosinone dá padà nígbà tó di 45 minutes. Abala àkọ́kọ́ àmì ayò kọ̀ọ̀kan náà gbá o, àmọ́ nígbà tó dáwà láìpẹ́ ẹlẹ́ẹ̀kejì, ìyẹn second half, gbogbo wọn gbìyànjú o. Sassuolo gbìyànjú, Frosinone gbìyànjú, nígbẹ̀yìn gbẹ̀yìn àmì ayò kọ̀ọ̀kan náà gbá o. Ẹ mọ̀ pé Copa Italia kò sí nǹkan tó ń jẹ́ extra time, straight to penalty ni Goliwo mi ń gbá sí. Kété tán ta omi, ó yá adarí ayò ni ó yá o, Goliwo mi ń gbá sí. Àmọ́ Sassuolo ló kọjá o, àmì ayò 4-3, ìyẹn nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Sassuolo ló kọ̀ ló tẹ̀síwájú, àwọn ló bọ́ sí ìpele tí ó kàn tá a bá ń sọ̀rọ̀ Copa Italia. Ó yá bákan náà ìfẹsẹ̀wọnsẹ̀ kejì tó wáyé lánàá, Udinese gbàlejò Venezia. Venezia ló kọ́kọ́ mi àwọn, Sagrado ìyẹn ní 9 minutes. Sagrado mi àwọn Udinese, àmọ́ Udinese wá ó fàgbà hàn wọ́n o. Wọ́n láwà ti pẹ́ nínú ìdíje Italian Serie A. Copa Italia yá ti ń gba tipẹ́, kó tó di pẹ́ gba promotion làwa ti ń gba. Bayo mi àwọn fún wọn, àmì àkọ́kọ́ fún ikọ̀ Udinese. Nígbà tó di 53 minutes, ìyẹn ní second half, Bayo fi kejì le. Nígbẹ̀yìn gbẹ̀yìn àmì ayò 2-1, Udinese ló tẹ̀síwájú, Venezia ti já dànù.

ó yá bákan náà ta bá ń sọ̀rọ̀ DFP poker ìyẹn nínú ìdíje German Bundesliga ẹmọ̀ ìpé lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì FA Cup làwọn ń pe tiwọn. Àmọ́ ta bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Germany DFB poker round 1 tó wáyé lánàá VFL Osnabrück ó gba àlejò Bayern Munich ẹwù Osnabrück ló kọ́kọ́ mi àwọn. Ìṣẹ́jú márùn-ún péré náà fi mí àwọn nígbà tí fẹsẹ̀wọnsẹ̀ yẹn bẹ̀rẹ̀. Kò tí jù fẹ́ ìṣẹ́jú márùn-ún lọ, wọ́n mi àwọn Bayern Munich. Ṣẹwárí Bayern Munich sọ fáwọn olólùfẹ́ wọn pé àní ẹ farabalẹ̀ ṣèbáwa ni, ṣé ẹ ti gbàgbé ni, tẹ bá ń borí wa pẹ̀lú àmì ayò méjì sódo. Ẹ má lọ rẹ̀pẹ̀tì o, nítorí nígbà tá a bá padà wá ẹ máa jẹyàn yín níṣu o. Ṣé ẹ rí Bayern Munich? Harry Kane ló kọ́kọ́ ṣe kinní yẹn. 18 minutes ó dá padà pẹ́yìn kọ̀. Ṣé nígbà tó di 24 minutes Bishop fi kan sí, ó di méjì sí ẹyọkan. Ó yá Olize, Michael Olize, agbọ́wọ́ ẹgbẹ́ ikọ̀ Bayern Munich. 73 minutes òun náà fi kan lé. Ṣé ẹ wá rí Harry Kane? Ó ní méjì lèmi máa ń mú fún ikọ̀ Bayern Munich. Ṣé mi máa ń gbàfẹsẹ̀wọnsẹ̀ kí n má mi àwọn méjì àbí mẹ́ta ni? 86 minutes ó gbá golíwò mi gba sí. Nígbẹ̀yìngbẹ̀yìn kọ́ àmì ayò mẹ́rin sí ẹyọ̀kan òun ni Bayern Munich fi lù wọ́n.

0: ó yá kí n tó ja yín tán àwọn agbábọ́ọ̀lù tó fi kàn wọ́n lẹ̀ tán lọ darapọ̀ mọ́ ikọ̀ míì kí n tó máa kà sí yín létí ẹjẹ́ fún yín láwọn ìròyìn tó wà ń bì ó yá mo wọnú ikọ̀ Real Madrid Eduardo Camavinga wọ́n ní ó fọkàn rọ́balẹ̀ àmọ́ pé ní sáà tó kọjá ó gbìyànjú àmọ́ ò gbìyànjú tó àmọ́ ní sáà tá a wà yìí tó ò bá ti ní farapa kí orí ikọ̀ Real Madrid yẹn àjọ náà tán ni ó máa ṣe dáadáa nínú ikọ̀ Real Madrid ìyẹn tó ò bá ti ní farapa. Agbábọ́ọ̀lù ikọ̀ Arsenal ìyẹn Arsenal agbábọ́ọ̀lù wọn tẹ́lẹ̀ rí ni wọ́n sọ nípa Gabriel Jesus ẹ mọ̀ pé ó ti darapọ̀ mọ́ ikọ̀ Barcelona ó ti wá sọ̀rọ̀ o nígbà tán bí léèrè pé ó yá ìwọ Gabriel Jesus ta ló bá sọ̀rọ̀ nínú ikọ̀ Barcelona ó níṣẹ́ ríràfíà tó wà nínú ikọ̀ Barcelona ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni kó tó di pé transfer yẹn kó tó di pé wọ́n complete rẹ̀ kó tó di pé wọ́n parí gbogbo ètò èmi ti pé ràfíà wípé ràfíà bò ní ó ní ẹ̀gbọ́n mo wà o èmi ń bọ̀ wá sínú ikọ̀ Barcelona o àmọ́ má ì tí ì kéde mi o torí ètò ì tí ì parí lápá bíbẹ̀ yẹn ó ní inú mi dùn gidi gan o ṣé nínú ikọ̀ Barcelona tí mo darapọ̀ mọ́ èmi ò wá jókòó sí bẹ́ǹch o àjọ na tán bí owó ni èmi àti ràfíà. Ó yá bákan náà ta bá ń sọ̀rọ̀ àwọn agbábọ́ọ̀lù tó wọ́n jù ìyẹn nínú àdéhùn káràkátà tó ṣẹ̀ tẹnubodò lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì mò ń sọ̀ nípa English Premier League top 5 most expensive transfer ìyẹn ta bá ń sọ̀rọ̀ transfer window yìí ó yá pápá agbábọ́ọ̀lù Chelsea tẹ́lẹ̀ rí ló lékè tí bá ti sọ bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ Enzo Fernandez €145 million ló bá dé o ẹ mọ̀ pé ó ti fi kọ Chelsea sílẹ̀ ó darapọ̀ mọ́ ikọ̀ Manchester City ó yá bákan náà Morgan Rogers €138 million ó ní dí ìyẹn bá dé o láti inú ikọ̀ Aston Villa darapọ̀ mọ́ ikọ̀ Chelsea ó yá Elliot Anderson ẹ mọ̀ Elliot Anderson tó fi ìgbà kan kópa fún ikọ̀ Nottingham Forest €135 million òun ló gbé lọ nínú ikọ̀ Manchester City. Ó yá bákan náà Bradley Bakula agbábọ́ọ̀lù ikọ̀ PSG tẹ́lẹ̀ rí Paris Saint-Germain €125 million òun ló bá dé o ẹ mọ̀ pé iye tí Liverpool fi gbé nu lọ́wọ́lọ́wọ́ báyìí Bradley Bakula ó ti di agbábọ́ọ̀lù Liverpool kò ń ṣe ìròyìn mọ́. Sandro Tonali tó fìgbà kan gbá bọ́ọ̀lù fún Newcastle ó darapọ̀ mọ́ ikọ̀ Tottenham €108 million òun ni dí ìyẹn parí sí ẹ wo mo máa lójú ọjà ní bá padà dé ní ìmà tẹ̀síwájú o ní ìmà gbé yín débẹ̀ àwọn agbábọ́ọ̀lù tó darapọ̀ mọ́ ikọ̀ míì àtàwọn tó kúrò lórílẹ̀-èdè wọn lórílẹ̀-èdè míì.
1: What if your content could become a business? What if your audience could become an asset? What if your idea could be monetized and scaled? Then you need Ibadan Creator Summit 2026. On Saturday, 5th of September, creators, entrepreneurs, media professionals, and digital innovators gather at 3 to 5 Harvesters Drive, Ring Road, Ibadan to explore how to build, monetize, and scale in today's digital economy. Expect powerful conversation, practical insight, networking, and fresh ideas around content, branding, monetization, partnership, funding, and business growth. Featuring keynote speakers, Stella Matthew and Salem King, alongside leading industry voices. And guess what? Attendance is absolutely free. Yes, free. Don't just watch the creator economy happen. Be part of the conversation. Register now at ibadancreatorsummit.com. For inquiries, call or WhatsApp 0802-344-4470. Ibadan Creator Summit. Build, monetize, scale. Proudly sponsored by Study Place, supported by Samdeck, UAC Food, Prestia, Hello Ibadan, Alt Bank, Media Partner, Wells Radio. Don't just create, build the future.
2: 89.3 FM, your preferred wholesome radio.

ẹ kábọ̀ padà láti ibi ta ti lọ polówó ọjà. Ẹ wo ìkànnì West Radio náà ń pe bí 89.3 FM. Ẹ mọ̀ pé tó bá ti di pé ká sọ̀rọ̀ eré ìdárayá tí yóò lẹ́jà bákan nú. Ìkànnì West Radio nìkan lẹ́ ti lè gbọ́ ìyẹn 89.3 FM. Ẹ má gbé kúrò ń bẹ́ o, ó yá pápá pátá bá ń sọ̀rọ̀ transfer. Àwọn dí ìtàn ti parí, àwọn agbábọ̀ tó fi kọ̀ wọ́n lẹ̀. Ẹ jẹ́ ìmú láti inú ikọ̀ Chelsea. Ṣé ẹ rí ikọ̀ Chelsea? Wọ́n lò ní rẹ̀ jáde. Agbábọ́ọ̀lù wọn Mikhailo Modric ó ti darapọ̀ mọ́ ikọ̀ Tottenham. Lóhùn ló bá dé o, ó yá pápá pa Crystal Palace. Àwọn náà ta ọmọ jáde, wọ́n gba 25.7 million euros. Wọ́n gbà lọ́wọ́ Nottingham Forest. Daniel Munoz agbọ́wọ́ ẹgbẹ́ wọn lọ́wọ́ ẹ̀yìn, òun náà tà fún o. Wọ́n tà fún Nottingham Forest. Bákan náà Sunderland. Sunderland ti tì bóde. Ta ni wọ́n tì bóde o? Ṣé mọ Simon Adingra, ọmọ orílẹ̀-èdè Ivory Coast ládéhùn ọlọ́fẹ̀ẹ́. Ó ti darapọ̀ mọ́ ikọ̀ Ajax. Ajax lórílẹ̀-èdè Holland. Ẹ mọ̀ pé Ajax náà ni Tolú Arókodáre wà. Ó yá pápá Lyon kọ́. Lẹ́yìn ìgbà tí Crystal Palace fẹ́ gbèrú wọn látẹ̀yìn o, wọ́n fẹ́ gbèrú Sunderland látẹ̀yìn. Ẹ mọ̀ pé wọ́n fẹ́ já gbà mọ́ wọn lọ́wọ́. Mo ń sọ̀rọ̀ nípa Malik Fofana. Malik Fofana 30 million euro. Òun ni Sunderland fi gbé e láti inú ikọ̀ Lyon. Ó yá pápá Marseille kọ́. Marseille náà ta ọmọ o, àmọ́ 20 million péré náà rí gbà. Crystal Palace ló gbé, wọ́n gbé Quinton Timber. Ẹ mọ̀ pé Julian Timber ìyẹn kópa fún ikọ̀ Arsenal. Quinton Timber ìyẹn ìkejì rẹ̀. Ìbejì làwọn méjèèjì o. Quinton Timber ó ti darapọ̀ mọ́ ikọ̀ Crystal Palace. 20 million euro. Àwọn ìdí ìyẹn bá dé, ó yá fúwàmù náà náwó. Ugo Lassin àmọ́ on loan ló bá dé o, wọ́n gbé láti inú ikọ̀ Frankfurt. Ó yá pápá Ben Chilwell. Agbábọ́ọ̀lù Chelsea nígbà kan rí. Strasbourg náà ti tì bóde, wọ́n lè padà sínú ikọ̀ Crystal Palace. Àdéhùn ọlọ́fẹ̀ẹ́. Ó yá VfB Stuttgart, àwọn ta ọmọ o, wọ́n ta ọmọ fún Brighton. Chima Andres 22 million euro. Òun ni díyẹn bá dé. Ẹ mọ̀ pé kò ń ṣe ìròyìn mọ́. Bí pé Enzo Fernandez ìyẹn ti fi kọ Chelsea lẹ̀. Man City ti gbé mọ́ wọn lọ́wọ́, àmọ́ kò wá bọ́fẹ̀ dé o. 145 million euro. Òun ni díyẹn parí sí. Jose Jimenez láti inú ikọ̀ Atletico Madrid ó darapọ̀ mọ́ Deportivo La Coruña. On loan ni díyẹn bá dé. Ó yá pápá ikọ̀ Liverpool kọ́. Luka Brohman 33 million euros. Òun ni díyẹn bá dé o. Láti inú ikọ̀ Genk lórílẹ̀-èdè Belgium. Aṣọ́lé ni Luka tó darapọ̀ mọ́ ikọ̀ Liverpool. Ó yá Athletic Club ń kọ́. Àwọn náà tọmọ fún Bogos tún kópa nínú Spanish La Liga B ni o, second division wọn lápá bíbẹ yẹn. Unai Vasendo free transfer ni díyẹn bá dé. Ó yá AC Milan kọ́. Àwọn ta ọmọ fún Sevilla. Mo ń sọ nípa Yusuf Fofana. On loan ni díyẹn bá dé. Ṣẹ́wárí Mark Casado agbábọ́ọ̀lù ikọ̀ Barcelona Bàkà ti lónìí rẹ̀ jáde. Wọ́n ti yá lo Deportivo La Coruña ló yá. Ó yá Manchester City Jack Grealish ti darapọ̀ mọ́ ikọ̀ Everton. Pẹ̀lú àdéhùn aláyàlò, òun ni Everton yá lo. Ó yá bákan náà kọ́. Everton gba owó lọ́wọ́ Man City 76 million euros. Òun náà gbà lọ́wọ́ Man City o. Fún agbábọ́ọ̀lù wọn Elima Ndiaye. Ó yá Copenhagen ta ọmọ. Wọ́n lò ní rẹ̀ fún Korom láti inú ìdíje Turkish League. Ṣé ẹ ti gbà pé ni ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tí ikọ̀ Galatasaray gba àmì ayò méjì máa ń tán ta kójú ikọ̀ Korom. Ṣé ẹ ti rántí wọn? Wọ́n gbé ọmọ láti inú Copenhagen pẹ̀lú àdéhùn aláyàlò Yusufa Mokoko. Òun náà gbé láti inú Copenhagen. Ó yá Olympiacos wọ́n ra ọmọ láti Racing Santander 20 million euro. Òun ni Gustavo Puata náà fi gbé láti inú Racing Santander. Ó yá bákan náà wọ́n ti gbé on loan Juventus wọ́n ti lónìí rẹ̀ lọ Atletico Madrid. Mo ń sọ nípa Jonathan David
on lo ni din yen ba de o ya Robert Sanchez aso le ko Chelsea ta won lolufe Chelsea ni ko da Chelsea ti tare e ta o on lo lo ba de komo lo lo ni e won lo Robert Sanchez o ya Sporting CP nko Sporting CP na gbe omo ama won sanwo lo yen o 2.5 million Oni Fiorentina fi gbe lati nu iko Sporting CP eya bakan na Salzburg Salzburg na lo ni omo Jasper Lindstrom lati nu iko Napoli O ya papapa iko Lazio lo se shopping won se shopping ninu iko Fiorentina Abat Gudmundsson on loan ni din yen ba de Wilfred Gnoto lati nu iko Leeds United 1 million loan 1 million euro loan o ni Fiorentina so fun iko Leeds United O ya Nick Wotimage agbowo waju iko Newcastle Juventus ti gbe o won ti gbe ama won so 4 million loan deal fun iko Newcastle O ya eyin ololufe Arsenal egba yi. Ethan Nwaneri, Arsenal ti lo ni re jade. Won lo ni ero Borussia Dortmund. Ethan Nwaneri, e tin kopa ninu iko Borussia Dortmund. Ama pelu adehun alayalo lati nu iko Arsenal. O ya bakan na ko mo se shopping lekan si. Won lo nu iko Fiorentina, won so 5 million euro loan. Iye fu iko Fiorentina lori tani o Moise Kean agbowo waju iko Fiorentina won ti lo ni re lo nu iko Como O ya Strasbourg ita omo fun Leverkusen 30 million euro lo bade Guela Due e mo pe aburo re iko PSG ni kopa fun iyen Desire Due O ya Newcastle nko Matias Fernandes Pardo 60 million euros ni Newcastle fi gbe lati nu iko Lille o ya Liverpool lekan si won lo ni ejade won lo ni Ave Aliot lo sinu iko Valencia Jean-Claire Todibo agbowo eyin iko West Ham Lens ti lo ni re West Ham lo ni e lo Lens o ya papapa Papesa agbowo arin iko Tottenham ti lo ni re jade o dinu iko Juventus pẹ̀lú àdéhùn aláyàlò Tottenham gba owó lónìí 2 million euro ló bá dé. Ó yà agbọ́wọ́ ẹ̀yìn kan Southampton wọ́n tà fún Aston Villa o. Taylor Ewood Bellis 29.2 million euro ni Aston Villa fi gbé. Musa Diaby agbábọ́ọ̀lù Etihad agbọ́wọ́ àárín ni o Leverkusen ti gbé. 28 million euro ni dín yẹn bá dé Gabriel Jesus 10 million euro péré ni Arsenal gbà lọ́wọ́ ikọ̀ Barcelona Ernest Ahana Atalanta ló tà wọ́n lò ní rẹ̀ lọ sínú ikọ̀ Crystal Palace ó yá bákan náà PSG Ibrahim Mbaye ó darapọ̀ mọ́ ikọ̀ Aston Villa pẹ̀lú 55 million euro òun ni PSG gbà lọ́wọ́ Aston Villa Ya ọmọ ti Atalanta loni lọnu iko Crystal Palace agbábọ́ọ̀lù iko Chelsea ni o ẹ mọ̀ pé Chelsea ra wọ́n ra lọ́wọ́ Atalanta Ernest Ahana agbọ́wọ́ ẹ̀yìn ni o 46.7 million euro òun ni dín yẹn bá dé ó ya Omari Hutchinson Nottingham Forest wọ́n ti loni rẹ̀ lọ sínú iko AC Milan 4.2 million euro òun náà gbà lọ́wọ́ AC Milan. Santiago Jimenez AC Milan lò ní rẹ̀ jáde lọ sínú ikọ̀ FC Porto pẹ̀lú àdéhùn aláyàlò ó yá pápá Manchester City nkọ́ wọ́n ti gbé right winger agbọ́wọ́ ẹgbẹ́ Palmeiras líkọ́ rẹ̀ wọ́n rà lọ́wọ́ ikọ̀ Palmeiras 37.5 million euros. O ya ikọ̀ PSG wọ́n gba òbítíbitì owó wọ́n gbà lọ́wọ́ Liverpool 125 million euro ó ní D Bradley Bacola ló bá dénú ikọ̀ Liverpool Aston Villa wọ́n ta ọmọ fún Al Hilal wọ́n ta Oli Watkins 58.4 million euro ó ní D Oli Watkins lọ sínú ikọ̀ Al Hilal Emiliano Martinez aṣọ́lé ikọ̀ Aston Villa ti Chelsea gbé
o ja papapa 8.7 million euro o ni Chelsea fi gbe lati nu iko Aston Villa.

yá ọdẹ nínú ikọ̀ AC Milan Rafael Leao ẹgbọ̀n epo ti lòun ò ṣe mọ́ ó lòun ò ṣe mọ́ nínú ikọ̀ AC Milan Galatasaray ló gbé 38 million euro òun ni Galatasaray fi gbé ó yá Frank Kessie ẹgbọ̀n epo free agent ni ó ti darapọ̀ mọ́ ikọ̀ Atalanta pẹ̀lú àdéhùn ọ̀fẹ́ ó yá AC Milan bákan náà wọ́n ti lòun ẹ̀ jáde Samuel Risi 2 million euro lòun náà gbà 2 million euro òun náà gbà lọ́wọ́ ikọ̀ Como ó yá pápá Nicolas Jackson Chelsea rí ìta o nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n rí ìta fún Aston Villa 55.5 million euro òun ni dí ìyẹn bá dé Nicolas Jackson agbábọ́ọ̀lù ikọ̀ Chelsea tẹ́lẹ̀ rí ó ti darapọ̀ mọ́ Aston Villa ó yá Como nǹkan Como náà lónìí ẹ̀ jáde mò ń sọ̀ nípa Alvaro Morata wọ́n lónìí ẹ̀ lọ́nu ikọ̀ Leganés ó yá James Ward-Prowse 1 million euro òun ni Southampton náà fi gbé nínú ikọ̀ West Ham bákan náà Malick Diop agbọ́wọ́ ẹ̀yàn ọmọ orílẹ̀ èdè Senegal Brentford ti gbé wọ́n gbé pẹ̀lú 40 million euro láti inú ikọ̀ West Ham ó yá Chelsea tààrẹ̀ ẹ̀ta o wọ́n tààrẹ̀ Mamadou Sarr pẹ̀lú àdéhùn aláyàlò Real Sociedad ló gbé ó yá Ipswich náà kọ́ àwọn náà rọmọ nínú ikọ̀ Bayern Leverkusen Ezequiel Palacio 22.5 million euro òun ni dìyẹn bá dé ó yá òfin ikọ̀ Bayern Munich sílẹ̀ Leon Goretzka ó ti darapọ̀ mọ́ Aston Villa pẹ̀lú free transfer ó yá Man City tààrẹ̀ ẹ̀ta mò ń sọ̀ nípa Omar Mahmoud àdéhùn aláyàlò òun ló bá dé o ikọ̀ Tottenham ló darapọ̀ mọ́ ìyẹn láti inú ikọ̀ Manchester City Andrea Pinamonti agbábọ́ọ̀lù ikọ̀ Sassuolo Lazio gbé pẹ̀lú 3 million euro bákan náà Liam Delap olúwàjọ ṣóògùn ni Chelsea fi tà fún Nottingham Forest ní 52 million euro òun ni Chelsea gbà lọ́wọ́ Nottingham Forest ó yá Manchester City àwọn náà ta ni Gogo Gonzalez 56 million euro wọ́n tà fún Newcastle ó yá ikọ̀ Benfica àwọn náà gbé ọmọ wọ́n gbé ọmọ nínú ikọ̀ Bayern Munich Joao Parreira 14 million euro ni dìyẹn bá dé ó yá òfikọ̀ Chelsea lẹ́ o Axel Disasi pẹ̀lú àdéhùn aláyàlò Crystal Palace ló gbé láti inú ikọ̀ Chelsea ó yá Manchester City àwọn náà ṣe shopping wọ́n lọ nínú ikọ̀ Lille wọ́n gbé 95 million euro lọ Ayew Boadi ó ti darapọ̀ mọ́ Man City ó yá Man U nkọ́ Man U náà gbìyànjú o Man U ṣe bẹ́ẹ̀ wọ́n lọ gbé agbọ́wọ́ àárín wọ́n gbé agbọ́wọ́ àárín ìyẹn nínú ikọ̀ Brighton 75.9 million euro òun ni Di Carlos Baliba ló bàdé o láti inú ikọ̀ Brighton ó darapọ̀ mọ́ Manchester United ó yá Manchester City àwọn pa owó wọlé Tottenham lọ gbé ọmọ nínú ikọ̀ Man City mò ń sọ̀ nípa agbọ́wọ́ ẹgbẹ́ ìyẹn Savio 87.7 million euro òun ni Di Savio bàdé láti inú ikọ̀ Man City wọnú ikọ̀ Tottenham ó yá àlòkù Chelsea tó darapọ̀ mọ́ AC Milan nígbà kan rí mò ń sọ̀ nípa Christopher Nkunku RB Leipzig wọ́n ti gbé nínú ikọ̀ AC Milan on loan ni dìyẹn o àmọ́ wọ́n gbowó loan 3 million euro òun ni wọ́n gbà lọ́wọ́ ikọ̀ RB Leipzig ó yá Al-Hilal wọ́n ti ta Darwin Núñez wọ́n loan ẹ̀ jáde Adiriyá ló gbé Darwin Núñez tó fìgbà kan gbá bọ́ọ̀lù fún ikọ̀ Liverpool

ó yá bákan náà ikọ̀ Rennes nǹkan. Àwọn ta Brent Embolo 15.4 million euro, òun ni Atlanta United fi gbé. Ó yá ikọ̀ Chelsea lẹ́yìn ìgbà tí ń sápamọ́. Tí ń sápamọ́ tó bá ti di pé transfer window ti tó ti sílẹ̀, yóò máa sápamọ́ fún ikọ̀ Chelsea ni. Mo ń sọ nípa Benno Badiashile. Napoli ló gbé. On loan, àmọ́ wọ́n san loan di. Obligation to buy, ìyẹn tí sáà bá parí, ó ṣeéṣe kí wọ́n rà á. Kán padà rà finally, ìyẹn nínú ikọ̀ Chelsea. 3 million euro, òun ni dí ìyẹn bá dé. Ó yá 30 million euro, òun ni ikọ̀ Liverpool, òun náà gbà lọ́wọ́ ikọ̀ Inter Milan. Lórí ìta ni o, mò ń sọ nípa Curtis Jones. Curtis Jones, ó ti fi kọ Liverpool lẹ̀, ó darapọ̀ mọ́ ikọ̀ Inter pẹ̀lú 30 million euro. Ó yá ẹjẹ́ máa fi lè lọ lórí ètò. Mò ń sọ nípa ikọ̀ Toulouse. Àwọn ta ọmọ fún Sunderland. 28 million euro náà gbà lọ́wọ́. Wọ́n gbà lọ́wọ́ ikọ̀ Sunderland lórí Dayan Metali. Ẹ̀yin tèmi, ẹ ṣe tẹ́tí darapọ̀ mọ́ mi láàárọ̀ tèmi. A tún máa padà wá ìyẹn lórí ètò Sport Assembly tó bá di aago mẹ́fà ìrọ̀lẹ́. Ó já ìkànnì West Radio ní kẹ́ máa gbọ́. 89.3 FM. Orúkọ tèmi ò yípadà o. Raymond tanná tanná. Ó dàbọ̀.

0: enimo ti taju kan ti mo ti ra ko ri eleyi to ni se pelu ile ise tori si oro epo robi lorile de NPC an salaye bi pe won ti lanfa ni o lati inu osu kini sosu keje odun 2026 ta wa ile si filede ni pe won ti lanfa ni lati se be pa owo wole sapo ijoba apapo to je pe o to trillion meje o le pese bankan le la adorun 7.91 trillion naira inana pa o laarin osu kini sosu keje odun ta wa sapo osuna ijoba apapo erika loju ewe kefa iwe royin Nigerian Tribune to bode na roni ijoba ipinle bono ina o tun fele ilede ni ojo ewe keta iwe royin Nigerian Tribune lori oro to ni se pelu igbesumo mi ni o ebe lati salaye ipe se ri awon ileiwe to je pe o le ni egberun kan ati irinwo 1400 schools ina mo se be kan ti baje we pe awon oluko pe pe o le ni egberun meji ta ba ni ashi bi egberun meji o le igba ati 2295 oluko na ma se pe so pe won ti se kupa o ni apa ila orun ariwa orile ede yi keje ba ipinle bonu ina na anfani lati ma face lede nbe eba ni oju ewe keta iweroyin Nigerian Tribune to bode na aro ojo toni eto kan le ti wa mo lori eto edibo odun 2027 ti won pe ni G100 lo je pe won salaye awon kan le to je ko diro mo to je pe ilepa won lati le ri pe won gbe omo oye kan le fun ipo are bi pe o le jele to je pe dead on arrival ti o kuna patapata ni o je pe ibe na ti salaye wipe obi atiku wipe igun won oniruru oro ina mo njade lapa ibe ni e lanfani lati ka gbogbo o ni oju ewe keta iwe royin Nigerian Tribune to bode la roni mo taju kan mo tun lanfani lati gba oju ewe royin punch lo o ko ti aro ojo toni be tin gbo wa a wa loju opo Facebook West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Beti wo e ma fan kale ke ma fan kako. E de lanfani lati ma drop comment yin si abala riwi si o. Nkan te ba ri si awon iroyin ta lori ofe lati mu wa laaro ojo toni. E je ki n lo si oju iroyin punch le to bode laaro ni. Ni ele to duro bi akole nbe ibe ni esi ti jade bi pe awon ipinle o mo je owo to je pe bi gbese na mo pe o trillion marun o le pese meta ogbele olalekan san ni e mo salaye bele mo se je o tori nkan ta gbo ni pe won ti kowo sapo awon ijoba ipinle daada bawon ipinle tu se wa je trillion marun o tun le meta 5.3 trillion naira ati pe bi awon gomina mejila bo se se be bo se sumo to si ati fipo le ile oro njade nbe o bi pe ipinle Gombe Imo Kwara ilo je pe awon owo to ya lati ile okere ise lo mo gbenu soke gangan mo ni ati pe ipinle Yobe Borno Ogun awon gan won mo tun gbianju o wi pe awon tun fe ya se ene awon onimo ba foro lede wi pe ke eyan mo je gbese ka mo yawo wi ko je nkan to to to ba je pe won lo fun awon ise akanse ise idagbasoke ti o mere wa ibe gangan ibe ni awon onimo nipa oro aje economist won ti n salaye to de se kilo lori gege bi gbomogbomo gbese bo se npo lorilede Nigeria o gbogbo en lerika ni oju ewe keji iwe royin punch to bode na roni bakan na ni oju ewe royin punch na ni mo se lanfani lati wa lo je pe ile to ni se pelu pe u ba ku lorilede Nigeria leyin odun 12 ile erika ni oju ewe ogun iwe royin punch ati pe eleyi ti ajo INEC fi lede lori oro to ni se pelu eto dibo 2027 ẹgẹ bi àwọn ẹrú ti ṣe yọ ní ti ètò òṣèlú nípa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn aṣinlọ́nà AI ṣe ń jáde ilẹ́ẹ̀ríkà ní ojú ewé kẹrìnlá ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ọjọ́ tòní. Ọ̀rọ̀ tí Wike sọ wípé tí ààrẹ Tinubu bá fi lè fìdí rẹmi nínú ètò ìdìbò tó ń bọ̀ wípé Atiku Àtòbí wọ́n fi imú dọrin ń bẹ ní ojú ewé kẹrìnlá ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ọjọ́ tòní. Ẹ̀yẹ́ kí n túnjọ eléèmọ̀ kí n tó lọ sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Ọlálékan Sanni kálímọ̀ yànnà náà lọ́kọ̀ọ̀kan èjèèjì ojú ewé keje ìwé ìròyìn punch. Ibẹ̀ ni àwọn òṣìṣẹ́ náà ti ń pè fún o wípé owó òṣìṣẹ́ tó kéré jù jùlọ ẹjẹ́ kó jẹ́ 1,300 ìyẹn 300,000 naira fún minimum wage o. Ẹ̀ẹ́bà ni ojú ewé keje ìwé ìròyìn punch tó bóde láàárọ̀ ọjọ́ tòní. Èsì tún fi léde ní ojú ewé ogún ìwé ìròyìn punch o lẹ́tọ́ wọn ti ń ṣàlàyé wípé 4,000,000+ àwọn oníbàárà iná mọ̀nàmọ́ná ni ló jẹ́ pé wọn ò tí ì láǹfààní láti ní mítà o. Ẹ̀ẹ́bà yìí ni ojú ewé ogún ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ọjọ́ tòní. Ìwọ̀n yìí àti àwọn àràbàdẹ ìròyìn míì lámọ̀ láǹfààní láti fetí gbéyàwó rẹ̀ níkànnì West Radio láàárọ̀ ọjọ́ tòní o. Ẹni bá wá jí kó bá wá jí ẹni tó sùn wípé àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ tún ti gbéra sọ ìyẹn ní ìkànnì West Radio 89.3 FM. Ọ̀gbẹ́ni Ọlálékan Sanni ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí o.
1: Ẹ kú ojúmọ́ àtọkùn.
0: Ẹ ṣeun. Ẹ já mú láti orí ọrọ̀ ajé ká bẹ̀rẹ̀ látorí àwọn gbèsè ìpínlẹ̀ tán ni pé iṣẹ́ ní gbèsè ọ̀run wọn iṣẹ́ ló mọ̀ síbẹ̀ tó gbẹnu sókè pẹ̀lú bówó dẹ̀ ṣe ń wọlé sí sápò àwọn ìjọba ìpínlẹ̀ yìí.
1: Ẹ ṣe àtọkùn. Bá ṣe ń bèrè tuntun ni Ọlọ́run darapọ̀ mọ́ wa.
0: Àmì o.
1: Máa bá wa lọ.
0: Àmì.
1: Kì í ṣe nǹkan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kọ́nà bá wa fòpin sí ni. Gbèsè tí àwọn ìjọba ìpínlẹ̀ jẹ ní orílẹ̀ Nàìjíríà gbèsè tó gọbọi ni. Tó ní agbára gidi. Wọ́n wá ṣa àwọn ìpínlẹ̀ méjìlá kan tí ó jẹ́ wípé àwọn gómìnà wọn máa kúrò lórí àpèrè ní ọdún tó ń bọ̀. Wọ́n wá ṣe òdiwọ̀n ibi tí wọ́n ti bá gbèsè wọn àti ibi tí ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí àti ibi tó ṣe é ṣe kó wà tó bá di ọjọ́ tí wọ́n ń lọ ní ọdún tó ń bọ̀. Tẹ́wádẹ́wò káríkárí gbogbo ló ti ṣe nǹkan tí ò dá fún àwọn ìpínlẹ̀ wọn. Àwọn kan wà tó jẹ́ pé gbèsè tán jẹ lábẹ́lé tán pè ní local debt ìyẹn lọ sókè. Tòkè ta foreign debt ìyẹn wálẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé local debt wọ́n wálẹ̀ ṣùgbọ́n foreign debt wọ́n lọ sókè. Tẹ́wá darudu ẹ̀ pọ̀ àti foreign yom àti local yom tẹ́wá jẹun méjì pọ̀ kò fẹ́ẹ̀ sí ìkan ni wọ́n tẹ́wé dúdú gbèsè ẹ lọlẹ̀ bí kan ò lọlẹ̀ kí kejì lókè. Aṣàbákanjà mọ́ kókó ṣàní pé àti foreign àti local gbèsè ń jẹ́ gbèsè àwọn ará bíi ti lọ sókè sí. Ẹ wá jẹ́ ká ṣe òdiwọ̀n ìpínlẹ̀ méjì Èkó àti Ọ̀yọ́. Èkó torí pé òun ni gbèsè ẹ pọ̀ jù Ọ̀yọ́ torí pé Ọ̀yọ́ náà pébí. Ẹ kábàáyà ti ìpínlẹ̀ Èkó. Pẹ̀lú owó tí ó ń regún sí àpò ìjọba ìpínlẹ̀ Èkó Ọlọ́run mọ̀ pé kò yẹ kí ìjọba ìpínlẹ̀ Èkó máa yá owó. Ó yẹ kó máa yá àwọn ìpínlẹ̀ tó kù lówó kódà tó bá ṣe gan ìjọba àpapọ̀ pé káwọn gan máa bẹnu sí nǹkan tó ń bọ̀ láti Èkó ni. Ẹ ká fi gómìnà tó máa bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ká fi ṣe àpèjúwe. Ní ìgbà tó di gómìnà ìpínlẹ̀ Èkó gbèsè ìjọba ìpínlẹ̀ Èkó náà yẹn ó ń lọ sí bíi 500 billion ó lé 500 billion yẹn 500 billion lé. Ṣùgbọ́n ní àkókò tí màá ti fi ń sọ̀rọ̀ yìí ìyẹn tí wọ́n jẹ ní abẹ́lé o 500 billion nìkan náà jẹ lábẹ́lé nígbà tó ó lé 500 billion nígbà tó fẹ́ wọlé. Pẹ̀lú ògo Ọlọ́run láàárọ̀ yìí ó ti lé ní 1.2 trillion ìyẹn ní pé 700 billion ti gun gbèsè tí wọ́n jẹ ní abẹ́lé. Bọ́dẹ̀ ṣe ń pawó sí gbèsè ń pọ̀ sí ọ̀tàkùn làákàyè. Fún òun tiẹ̀ gbèsè òkè ta ó bá ní $1.4 billion o ti ja wale si bi $1.2 billion bayi
0: ni ipile won
1: Eko.
0: Okay
1: iyen ni pe te ba ro ti gbese ta ati gbese lepo iye to ti gun se be ti ile iyen fosoke jojo pelu bi $700 billion ti ta o ja wale pelu bi $300 billion te ba ro meji po yen iye to fi gun je bi $400 billion kan fi se ba je bi o ba wa bi ile iwo to podu mejo je podu kon fi $50 billion kan sugbon ko ye kuri be se ye kuri be ko ye kuri be tori labe to ti se kan te bi ninu wete mi aru mo je gba ni kan te pe ni atoto fun aba eto ori tax reform ti won se ngba yen se mo wa so ngba yen pe won ko fi ro owo si apo Eko ni ademo to ni Eko te ma mi won la bu je tele Eko ko lo ngba wo ju awon delta akwa ibom rivers to rawon yen ni epo awon lo ngba owo ju sugbon ni si yi bayi ati be ko si waju gbogbo won o Eko lo ngba owo ju osu kejo ta de ti wa lenu e lawa yi ati to ti fi se ti august to lo osu kesan la bo si bayi ni september yi to tin gba ide gbe nbe bi $55 billion losu se en to npa yen lati abuja nikan to npa bi $100 billion le losu osu to lo si bi $150 billion ni osu osu se e kure me ma jebi se si pe ko ma jebi se si o fun Eko niyan fun ipinle Oyo idakeji ti Eko lari ni ipinle Oyo bese ti abele iyan ti lole won ti onse lori e sugbon gbese oke ta orugogo orugogo ipin to fi ju ti to wale lo ga iyan ni pe te ba se plus and minus ye won se ma so bese ipinle Oyo o ti ga si labe gomina ipinle Oyo owo ijoba ipinle Oyo de ti po si bi te ko se po si na to lo se po si ko po to te ko sugbon o ti po si ko ye ki gbese ipinle Oyo ma lo soke rara yo ko ma lo sile ni sugbon ni akotan seri ara nkan bi leyi ba nsele are lo ye kan ma foju si lara tori ipase ti are ba to awon gomina ma saba to owo to n regun si apojoba apapo le ni bayi bi ilopo merin nkan ti won gba lana ni iyen labe Buhari síbẹ̀ náà owó tí Buhari yóò yá tí Jonathan yá tí Yaradua ò yá ọ̀la yálé ní ibáyé kò yẹ kó rí bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálékan Sanni. Ẹ̀ṣẹ̀ ń yí sí àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mágbẹ́ ilẹ̀ láǹfààní láti gbọ́ láti ìkànnì West Radio 89.3 FM. Ayé wà láti darapọ̀ wá ní ojú òpó Facebook West Radio 89.3 FM fan page West Radio 89.3 FM fan page. Ẹ jẹ́ ká tún mu eléyìí ká láǹfààní láti jùmọ̀ gẹ́gẹ́ bí èsì ìfilédè lọ́dọ̀ ìjọba àpapọ̀ tán lẹ̀ ń ṣàlàyé wípé kí ìpawó wọlé lábẹ́lé kó dàgbà sí kó pọ̀ sí revenue growth pé ó ṣe pàtàkì ó fún ìgbélárugẹ okòwò lórílẹ̀-èdè Nàìjíríà. Àpọ̀lọpọ̀ ọ̀nà ìlówó ti ń gbà wọlé sápò ìjọba gbogbo ṣe ń wọlé lọ́dọ̀ NNPC amòye tó wọlé ń bẹ̀ àwọn.
1: Ẹ máa ṣe pé amòye tó wọlé ń bẹ̀ ẹlẹ́gbẹ́yẹ
0: tó wọlé
1: ẹgbẹ́yẹ tí wù ẹgbẹ́yẹ tí wọ́n ló wọlé ń bẹ̀.
0: Òkè tán kọ pé ó wọlé ń bẹ̀ ntaríkà ó wọlé ń bẹ̀ àmọ́.
1: Mi ní àmọ́ mi láàmọ́ nǹkan tá a kọ̀ sọ ni pé iye tí wọ́n láwọn parí
0: o. Ilé náà tó sọ fún wa lọ́dọ̀ àwọn custom náà gbogbo ẹ̀ gbogbo ẹ̀
1: gbogbo àwọn iléeṣẹ́ tó ń pawó wọlé fún ìjọba wọn lọ bí rẹ rẹ.
0: Ẹni tí àwọn táàsì gbogbo
1: ẹ̀ bẹ́ẹ̀ni wọ́n jẹ́ NRS ẹ̀ tẹ́wọ́ ti ń jẹ́ NRS.
0: Ẹ wá jẹ́ àwò àwọn gbogbo owó yìí ìgbélárugẹ wo ló yẹ kó ti dé bá orílẹ̀-èdè Nàìjíríà tí ò tí ì dé bá àbókù díẹ̀ ni.
1: Tí ò tí ì dé bá ewé lẹ́yìn tí rí. Ẹ dáhùn sá.
0: Èmi ò mọ
1: àwọn ṣe ẹni pé ìgbélárugẹ olú ẹ kó ti rí tẹ ká ti rí táà
0: tí ì pé kò tí ì sí kankan
1: èwo tẹyin bá ti rí ni ìtẹyin bá ti rí ni kẹ ẹ sọ ká mọ láti ibẹ. Ẹ ṣe àtọkùn pẹ̀lú ògo ọlọ́run ìjọba káàkiri àgbáńlá yìí ò kì ń fọwọ́ sọ̀yà wípé iye tí mo ti parí torí tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá ń jẹyọ nǹkan tó túmọ̀ sí ni wípé mo ti gbowó lọ́wọ́ yín o pé àwọn ti tọ́ bọ̀ wá lápò kówó jáde. ìjọba ìfúrú ẹ̀ yangàn nǹkan tí ìjọba fi máa ń yangàn káàkiri àgbà láyé ni pé ẹwọ̀n kan tí mo ti ṣe bẹ́ẹ̀ tí ẹ fẹ́ràn mi kí jẹ́ kẹ́ ẹ fẹ́ràn mi ṣùgbọ́n ẹ má ṣàbòsí kódà fẹ́ ṣàbòsí gan nǹkan tó wà ta gangan jàbòsí yín lọ nǹkan tá a fowó ṣe níjọba máa ń sọ kí ṣe pa àti parí báyìí àṣìṣe kan tó kó bá ìjọba tó wà ń ta ènìyàn wọ́n fi ojú sí revenue ju service delivery lọ yẹn ni wọ́n fi owó sí wọ́n fojú sí revenue wọ́n fi ojú sí ẹṣẹ́ àgbáwó lọ́wọ́ àwọn ọmọ ìlú ju wípé ẹṣẹ́ lè fún àwọn ọmọ ìlú lọ kan tó dẹ́ akùdé ìjọba yìí mo sọ yẹn ẹ wo gbogbo iléeṣẹ́ ìjọba gbogbo wọn pátápátá owó tí wọ́n pa á sìn yìí báyìí ó ju bọ́jẹ́ẹ̀tì nàìjíríà lọ ní lẹ́yẹ̀kọ̀ọ̀kan mo ń sọ o owó tí custom ń pa báyìí ó ju bọ́jẹ́ẹ̀tì nàìjíríà lọ bí 15 years ago owó tí nnpc ń pa ẹ má tẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ yẹn orí lè máa fọyàn láàárọ̀ yìí mi dẹ̀ báyàn wá láàárọ̀ yìí owó tí nuprc ń pa kò ṣeé ṣí wọn ṣé port authority ni èwo lẹ fẹ́ tọ́ka sí níbẹ̀ àbẹ́ nrs lẹ fẹ́ sọ tax ìyẹn tiẹ̀ ti kọjá àlà ń tiẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ òru òfin lárígà ẹ̀ ń ta ká ló mọ lórí ìyẹn lásán ni àbáláàgbọ̀ ojoojúmọ́ iná gbèsè gbèsè gbèsè yáwó yáwó yáwó yáwó kiri nílẹ̀ àṣà láfiṣe nǹkan tí ìjọba fi ń yangàn kan yẹn ìjọba tó wá sọ wípé a ti gbowó àbí ẹ tún gba owó sí ìtumọ̀ kan tó ń sọ bẹ́ẹ̀ ni pé a fi ń yẹ yín lójú à ń gbowó lọ́wọ́ yín ẹ̀rẹ̀ rí yẹn kan ṣe sí ìtumọ̀ ẹ nìyẹn iṣẹ́ ìjọba dẹ̀ kọ́ yẹn iṣẹ́ ìjọba ni pé a ti ṣe gbá a ti ṣàwo a ti ṣọ̀tún a ti ṣòsì a ti ṣèkòkò bá bá a sásùn ìyá yín rú ẹ̀ kò sí gbogbo ọ̀rọ̀ tá à ń gbọ́ ni pé a ti pawọ́ a ti pawọ́ a ti pawọ́ a ti pawọ́ owó àwọn wádà ṣẹ̀rí tí wọ́n bá lè yí ọkàn wọn padà kúrò lórí pé iye tá a ti parí àbí iye tá a fẹ́ parí sí nǹkan tá a ti ṣe rè pẹ̀lú owó tó tọ́ àti owó tó yẹ tí ìṣe gbẹ́kẹ́lẹ́ fi 50 billion ṣe kìlómítà kan o nǹkan rọrùn fún wọn ọkàn wọn balẹ̀ kò sẹ́ta máa sọ pé ààrùn nàìjíríà le kò sí ẹni tí ò ní sọ fún yín síbẹ̀ pé òun nàìjíríà dùn kámásọ̀rọ̀ tí ó dá lórí afẹ́fẹ́ pé nàìjíríà dùn kò tó lè fà á ni pé owó tí ẹ gbélé wa lórí táàksì yẹn ti pọ̀ jù táàksì yẹn pọ̀ nǹkan tá a dẹ̀ gbọ́ náà ni pé ẹ ti pawó lọ́wọ́ wa kí lẹ fowó ṣe ọ̀rọ̀ kílíà wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ kán yí ọkàn wọn po kán yí pin kán yí po pátápátá kúrò lórí pé owó tó ń wọlé kí wọ́n gbé sórí pé àǹfààní àwọn ọmọ ìlú ṣíkìnà.
0: Dada kátókò ní ti ẹ̀ka ti ọrọ̀ ajé eléyìí tí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tó ń pè fún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù jùlọ yìí ọ̀ọ́dúnrún ẹgbẹ̀rún ìjọ wà realistic yìí àti pé ṣé tó bá tán bá san fún wọn ṣó lè tán ṣòro wa.
1: Ẹ ṣe atọ́kùn lórí pé ṣó wà realistic pé ṣó ṣe é ṣe àbí ṣé n bá gbé òyìnbó yín o ṣàbí òyìnbó mi kọ́ lọ ń ṣàánú mi ni pẹ̀lú ògùn ọlọ́run ṣe é ṣe fún ẹni tó bá fẹ́ ṣe é torí owó tó ń wọlé sí àpò ìjọba ń sìn báyìí ó ti gan tí ọ tá a bá yọ ojú kòkòrò kúrò ńbẹ ọpọlọpọ ìpínlẹ̀ ẹ wo wọ́n ṣe ń ná owó láàrin office of the governor àti government house ẹ rí pé wọ́n ti yọ̀ǹda bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀n ẹ gbádùn mi tó lórí owó àwọn àṣìṣe ńkọ mo rí gómìnà kan lánàá aláìníjú yìí òun náà dẹ ó ya fọ́tò pé gbèsè àjẹ́lẹ̀ gratuity pé ẹ ti kúrò lẹ́nu iṣẹ́ o ìtọ́ máa fún wọn pè yẹn o 2020 lóò ẹsẹ̀ gbé 3.8 billion wà fún èèyàn bíi 900 kan tẹ́ bá pè ń lọ sí bíi 4 million forí kankan láti 2020 lẹ́sẹ̀ fẹ́ san 2026 ṣẹ̀rí bó takò làákàyè ṣẹ̀rí bó kọlu làákàyè yányán láàrin ọ́fíìsì gómìnà àti government house ẹ ká sọ kẹ́bí state mo sọ lẹ́sẹ̀ tó lọ wọn náà ti ná 2 billion lórí government house ní oṣù méjì aláàkọ́ ọdún yìí ẹgbẹ́ ọdún mi tó
0: àgbọ́yé
1: bẹ́ẹ̀ la bá rí àtẹ̀jíṣẹ́ kan primary school teacher nípínlẹ̀ ọ̀hún náà tán ti ná owó tó tó fa etí ìyàwó ẹ̀yẹn lórí iléeṣẹ́ gómìnà nìkan office of the governor nìkan àmì lórí government house ilégbè gómìnà nìkan 2,015,000 asọ fún teacher ẹgbẹ̀rún lọ́nà alọ́run márùndínlógún ní teacher ń gbà èdè ná 2 billion lórí government house àwòrán kan wá jáde níwájú gómìnà yẹn ó jókòó òun jókòó fúnra rẹ ikùn yẹn jókòó lọ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ ikùn yẹn ń sàn lọ ni níwájú yẹn kò sí èso tí yóò sí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni àtẹ eléyìí ṣe pléètì o tré wọn to ọsàn lẹgbẹ ara wọn báyìí ọtàmì lẹgbẹ ara wọn báyìí ọgẹdẹ lẹgbẹ ara wọn tàbí ẹlẹ kan tó fi gùn sẹyìn ó fẹẹ tó wẹsẹ bàtà mẹta wọn sì yẹn lẹgbẹ kan báyìí àtẹ tó wà wájú ẹ bàbá bukuru bí abẹ mẹrin ni oríṣiríṣi kan ló dẹ wà ní àtẹ kan èso oúnjẹ ọbẹ oríṣiríṣiríṣiríṣiríṣi àwọn tó dẹ ní owó gangan 15,000 lẹ fún wọn lóṣù ẹdẹ sọ pé nínú ìwé òfin tí gbogbo yín tọwọ́ bọ̀ bí 70,000 owó tó kéré jù ṣe ti wá rí bẹ́yẹn wípé nǹkan kankan péré ló sọnù mọ́ wa lára kí lẹ́ni kí ni ọ̀hún láre pínre búre àwọn aláṣẹ wa ò pínre wọn láre kí n wá kó ọ̀rọ̀ tí àwọn federal workers forum sọ wípé owó tó máa lè mú nǹkan ṣe nàìjíríà lé ní yìí o pé ó kéré tán o ẹgbẹ̀rún lọ́nà ọdún 300,000 ni èmi mọ̀ kíni kan lọ́kàn mi kọ́lẹ́dẹ̀ fún máa ń ṣe òdiwọ̀n káàkiri àgbà láyé nìyẹn orí kan nílò tó fẹ́ ẹ̀fẹ́ fẹlá ẹ̀fẹ́ fúlàndíà ẹ̀ jáyékáyé o bẹ́ẹ̀ kàn fẹ́ gbẹ́yé pé káṣá wà ń bẹ́ kọ́lẹ́dẹ̀ pé àtọrọ jẹ orí kan nílò $200 lóṣù kan $200 lóṣù kan
0: pẹ̀lú oye tá à ń ṣe dọ́là báyìí o
1: bẹ́ẹ̀ni tẹwádẹ wo náà pẹ̀lú oye tá à ń ṣe dọ́là báyìí o ti ń gbẹnu lé 300,000 yẹn ṣe wá lè bú wọn aya ń bẹ́lẹ̀ ọmọ ń bẹ́lẹ̀ o ọlọ́mọdé aṣáẹsàn tó ṣàìsàn sí ló mọ èyí tó ń ná o lórí oògùn tó fi ń ṣe màlẹ́rà lásán bẹ́ẹ̀ mi àti ìmọ̀ èyí tó jẹ́ o ọlọ́mọdé àkó táífọ́ìdì báyìí wọ́ mi mọ iye tó fẹ́ jẹ́ ṣùgbọ́n iye tó bá máa jẹ́ ó láti jẹ́ equivalent ìyẹn iye owó tó já sí $200 tíjọba lè ṣe tí náírà padà sí iye tí bí yàràdúrà filẹ̀ tí ó tó 150 ṣẹ́mọ̀ tí náírà bá jẹ́ $150 to $1 ni 70,000 tí wọ́n ṣe ń sìn yìí o ti lé ní $400
0: yóò tó yóò ṣẹ́kù
1: so ìjọba ló mọ ẹ fẹ́ ṣe bóyá kí dọ́là wálẹ̀ o àbíkówó oṣù lọ sókè ṣùgbọ́n tẹ́wà fẹ́ jẹ́ kí ìṣẹ́ pọ̀ bó ṣe mú àwọn nàìjíríà lé ní yìí báyìí orí kan ẹ láti ṣètò $200 fún lóṣù ló wá kú sọ́wọ́ ìjọba bóyá wọ́n fẹ́ kí egun wọnú náírà ni o àwọn fẹ́ kọ́ náírà lọ bá kí owó oṣù lọ bá dọ́là níbi tó wà ní mi ò faramọ́ yẹn o torí yẹn ò ní pé gbogbo òlu mélòó ni àwọn tó ń ṣe iṣẹ́ oṣooṣù tẹ bá tún sún owó oṣù lọ sí ₦300,000 báyìí ẹ fọkàn sí pé yàrá kan tó jẹ́ pé fèrèsé gbẹ̀gàn onífẹ̀ẹ́ ju ẹsẹ̀ bàtà kan lọ fún bàtà sí ₦300,000 lóṣù nìyẹn ẹ̀rù adùn mi
0: àtẹ̀yẹ tó gbó oṣù lọ́wọ́ ìjọba
1: àtẹ̀yẹ tí ó gbó oṣù lọ́wọ́ ẹ̀ẹ̀ni gbalẹ̀ kẹ́ ẹ̀ fẹ́ sọ orí igi ni so nǹkan mi ò faramọ́ yẹn ṣùgbọ́n kí gbogbo wa hó lé ìjọba lórí pé ẹ wá nǹkan ṣe sí náírà ibi tí náírà wà yẹn orí àtàn náírà sùn báyìí.
0: ẹ̀yìn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìfẹ̀yìntì pencom wọ́n ké gbàjarè síta lórí pé 17 trillion tójówó òfẹ̀yìntì wípé àpò ìjọba àpapọ̀ yìí ètò ààbò ìjọba àpapọ̀ federal government securities ló ń lọ.
1: Àlàyé
0: òun yé
1: mi. Securities yẹn kìí ṣe ètò ààbò.
0: Ìjọba ló ń dáàbò bò.
1: Bí pọ́nà fi ń pilẹ̀ owó náà ni. bi pe treasury bill ijoba bond ijoba nkan kan bayi ni won fi nra
0: okay
1: to ba se bo se kan se se o o ye ko yen ma po si ni tori interest rate tori bond at treasury bill o lagbara so to ba se bo se kan se ti government to default ke se nkan to buru
0: okay
1: ke se to buru sugbon fun pencom te so yen mi gan ni oro kan ti mo fe so fun won won pe kini kan ni pension data recapture ti won se lo be awon ti won ba ti gbase saaju odun 2019 be kan wa tun data won se won ni ke lo sodo pension administrator yin awon banki kankan se awon ile ise ladani kan na se sugbon ba ti ri pe ayeye on yo won wa se oju opo kan get it won shalaye
0: won ye
1: fun nkan bi ose kan se meji ba oju opo yen ti lana kan wa kan se se ayan ba le data won se to en to fe move pension account e abi to fe gba percentage kan ni to fe se kini kan ko le ri se ti o ba ri ti pension revalidation yen se so mo ro pencom ko won se yen sugbon fun pe 70 trillion lo si federal government securities to wa ni 70 trillion lo wo be lo di lo to o leyin odun kan to fi se treasury bill nikan egbadun to baba o kere ton ye ki 2 trillion gan
0: okay
1: so abi 17 trillion wo gbugbu e lodun kan odun keji 70 trillion yen o kere ton re re ko 19 trillion so emi o le binu si yen o da kan sha ri wi pe owo ha ko to ba nbe ni yen tori to bi ti pension account ti mo e te ba ni pension account ti ba yi e si ye to won obe lodun

0: Papa, we, Mabusia, we, Macumia, Macum Braco.
1: I we.
2: Ibe si wade a mo pe ale debe e jabo loluwa uba na forile de Nigeria le se ka ni pe competition ti po yu pe awon ton jo se ru ise kan na pe won ti po ni abi pe boro aje wa se pe eyan melo lo tu wa wo uba mo bo lo se aje
3: e se global uber won se kan to be ni global restructuring lo lo ba ye
2: okay
3: atuto ka kiri agbala ye ko to wa dun mi nbe ni wi pe nigba ti won gbe sotun gbe sosi oni ise ori le te si waju ni awon ori le de meji
2: okay
3: nje awon ori le de meji ohun oni Nigeria ati wa bi ati Uganda jemo tori ojo ola won ni flu bi enu soro kuma lo di pe won ti la won fe pada wa ebi e kan si wa lori ipo fere ti ma bu enu atelu isejoba akoko yen ebe awon se loselu ibe won mo nkan tan pe ni mo se nbo loselu se so won se nuku agba foro si kun ni kata fi se niyan sugbon koko be ni pe orile di Nigeria o nkan o rogbo nibe lati pawo kata se ya ni won wa di be kan ma be Nigeria ti Uganda se be kan se me kan se wa kan se wa be 12 years ago do meji la seyin gbogbo Africa ko so mo na Nigeria ni number 1 economy ni Africa ki ebe osulu kan to bo sori ipo oro aje Nigeria ohun lo ru gogoju niwaju gbogbo le adulawo yanyan ni isin yi bayi baba olamaye kanyin fomo wa lapo are nsoro kan se ba oro kan jade oro so nkan jade ni nkan bi ojo meta merin seyin tan ni bi GDP Nigeria and grow by 4.4%
2: come verse no no
3: mo yi so le kan oro so nu gba ni ki are ni pe ohun mu GDP Nigeria lo si $1 trillion oniroyin ni e ti gboro yan ri ma mo lo si $1 trillion nje e mo ye ti GDP Nigeria wa njo ti gbo are nlo se fe gbo $477 billion iyen ni pe $23 billion pere lo ku ki o mu 500 iyen la ji ona lori $1 trillion iyen nígbà tí ààrẹ ní tààrẹ báyìí ààrẹ tó wà bẹ́ẹ̀ sí mú tó báyìí náírà jù tó sọ náírà dìkan tó dáa kí ni ẹ̀ kọ́kọ́ sáré lọ sẹ́yìn lọ sí ibi 177 wọ́n rẹ̀ $300 billion dànù lórí ẹ̀ nísìnyí báyìí bí 2 something ló wà láti 4 something tó ń súnmọ́ 500 ó wà ń 2 something ẹ̀ wá ń sọ̀rọ̀ ná 1 trillion 1 trillion tẹ́gbẹ́ ti fẹ́ẹ̀ dé láàjì ọ̀nà tẹ́tẹ́lẹ̀ ẹ̀ wá wà níbi láàrin ọ̀nà ẹ̀ ti wá ń gapá ṣe ẹ̀ kó rí bẹ́ẹ̀ ìkan máa bá nǹkan jí wọn kó tó máa fi yọ̀ǹkan pé kàtà ń ṣe rí o ààrẹ tí wọn ní ṣe jù ní ṣe rí ẹ ká padà sórí ti uber nǹkan tó kó bá uber yanyan ni wípé àwọn ọmọ ìlú olówó lọwọ.
2: ìbẹ̀rẹ̀ bá lówó ní wọ uber.
3: ẹ ọ̀kadà lásán bàbá ẹ̀ṣẹ̀ máa rí sọ wọn tẹ́tẹ́lẹ́ ọlọ́kadà iléyàn kiri wọn á jókòó sórí ọ̀kadà ẹ̀yìn lè wá bá wọn tafẹ́ travel. Iwo road tẹtẹlẹ ni àwọn onímọtò àti máa súnmọ yín pé ọkadà ẹ ṣe lóòjẹ tẹlẹ a máa gun nǹkan ẹ lọ ni.
2: nǹkan wàá pè é
3: ìròyìn lè máa pè é.
2: ìṣe èsì tí wàá fẹ́ fóònù tó yẹ wọn di ẹ lọ́nà.
3: ewé tẹ wàá ṣọra wọn lè kó ìyẹn ni ẹlẹgbẹ kan nísìnyí báyìí mo ti rí àwọn àbùkù kan tó bá kọ̀ wá kọ̀ kọjá bẹ́ẹ̀ màrá àlọ́ kàtà máa léyàn mú ṣibítẹ̀lórí mo ṣe pọ̀ tó ń bá yẹn bẹ́ẹ̀ náà ṣe máa ríro nísìnyí wọn pọ̀ mọ́ wọn ti kéré ṣe tọ́jọ́ tẹ̀tẹ̀ pẹ̀lú àwọn ìyọ̀nrìn káàkiri mọ́ ọ̀pọ̀ ọdún fi ń gàn kadà báyìí àárọ̀ ọ̀sán àti ìrọ̀lẹ́ nìkan ni láti bíi 9 sí 1 yẹn ọ̀kadà ìpọ̀ títì tó bá ti di ọ̀sán táwọn ọmọ skul ń padà wọn ti rí ṣiṣẹ́ táwọn yàn fi padà láti ibi iṣẹ́ náà láti bíi 4 sí 6 at 46 won tun ni suru wo 7 7 won tun wa gbe o dale
2: wa sise ale
3: lo je tele yen e lo le po n ba 185 naira won ni ti 5 naira le po n ba yen
2: lo
3: party lo taya lo ka ada fun yin baba soro ibo soro taya soro party lo lo kada fun ara e gan nisin yi bayi okada nisin yi bayi ma bi 1.5 1.6 elese meji tori olohun
2: oga
3: elese meji 1 point
2: elo mi kratele
3: elo ni 3 tire marwa e ma gbo se bi aya poche si marwa ti lo si 67 67 million marwa 450 tele ni tutun ti o se aya poche 450 tele ni si aya poche 6 million 7 million elese meta 3 tire tori olohun awon eyan orin ka kiri mo titi fuye mo wa lapata lana mo so fun yawo mi mo ni be ke ta ndan o yi bayi ka ni be 4 years ago ni toluwe ba ni ibi ka ti be kristo ke ni gan sin awe e ti ma la ri mo traffic en la pata ni 5 o'clock e ti ni ndan re wo past 5 yen akada lo ni tori awon jade re gbete won owo epo ti won owo to fi n tu moto se ti won ija sele gan laarin awon drivers at awon uber tori awon drivers so pe awon la won la ri mowo epo ti percentage to de won ba atodo uber be ko pe awon ija yen wa le tele uber wo pe o wala lojumo kan uber won rejo rara ijo ofin won ri mewa tori ti ga ba sele ta lo ma su driver uber na ma su o ti di pe wala ti n ju owo lo e mi satani e je kuro mi ki possible mi to sele Nigeria ni ngba ti awon loko de rudo awon kini yen uba boat uba awon loko de 2012 awon loko wo Nigeria pa ni 2012 ma abi 2014 awon loko de si Nigeria o de pa o won rekereke o de ki nkan rorun ati lo ati bo nira tori se awon rabi ni bami nkan ki se ro gan le ma e le fe fi nkan ranse be eleru te fe gbe e pe won won de wa won gbe ru yen won de lo ba yin jale ṣùgbọ́n owó epo ń sìn báyìí tẹ́wá ní kẹ́ ẹ̀wọ́ iye tán gbà ń bà yẹn ṣẹ́fẹ́fúwe tán ṣe ń sìn yìí ìbáyẹ̀ bíráìdì 2000 1500 ọdún mo fọ́lọ́ ṣe rí ọdún 2022 june 2022 láti olúyọ̀ lè mí báyìí lọ sí park ti challenge kí ṣe challenge aláwọ̀kọ́ ti ibi eléwúrẹ́ ẹ̀yìn èdè àná léwùrà kankan níwájú lọ yẹn ti bi ìyànà oríta ₦500 nísìnyí báyìí nǹkan tí mo sọ yẹn ò lè dé níbi 4k tó bá kàn mọ́ ní 4k ẹ̀tí wá rí yàtọ̀ yẹn bẹ́yìn àwọn ìmọ̀ olóò dẹ̀ lówó lọ́wọ́ oúnjẹ náà oúnjẹ gan tí yọ uber ní pé ẹ lè kó bá mi o èmi ti yà kúrò nàìjíríà ẹ fi kún àwọn iléeṣẹ́ rẹrẹrẹ ṣèbó lóòdì lẹwà yìí ẹyin lẹ mà láyé jù gbogbo ẹyin kò léyìn ìbàjẹ́ tẹ́lẹ̀ oríṣiríṣi iléeṣẹ́ odun ti tu letan o ba na ti tu kun awon ile ise to ti lo lori aise joba bo se to ati bo se ye yi na de
2: e seun ogbeni olalekan san ni eyin be ba se yin se agbeje wo iroyin agbemagbe le ngbo lati ikanni west radio 89.3 fm awa loju opo facebook west radio 893 fm fan page west radio 893 fm fan page eleyi ini o soro nipa gẹ bi igbimọ ile asoju sofin o je tun safihan awọn ile ise ofege mi to je 12 ati awọn apo osuna to tobi 18 o bẹrẹ ti n salaye awọn iwa ọdaran to ni se pẹlu ti isuna enawo to ye pe o diro mọ adeyemi ati n bẹ ni ahamọ lọ́dẹ̀ síbẹ̀ náà yọkùn lọ́rùn gbàjà bí àmìlà tó dẹ̀ jẹ́ pé onírúurú ọ̀rọ̀ ènìyàn ń jáde ní àpá ẹ̀bẹ̀ ó ṣe á jẹ́ pé ojoojúmọ́ la fẹ́ lè máa rí àwọn iléeṣẹ́ ayédèrú iléeṣẹ́ òfegè tààbà rí fake agency àárí fake resort báàrí fake resort àárí fake èèyàn gan fẹ́ lè jẹ́ fake ló ń ṣẹlẹ̀
3: ọ̀rọ̀ tí mo kọ́ fẹ́ sọ fẹ́ wọlé pẹ̀lú orin ẹ máa fẹ́ ẹjọ́ mi sùn ká ẹ máa fẹ́ ẹjọ́ mi sìn ké ẹ máa fẹ́ ẹjọ́ mi sẹ́ni tí ó fẹ́ràn mẹ́ ní ọba tó rògbòn wáyé o nígbà tí house of reps tala won tin se meeting gba yen lo se gbe committee kan kale won fe investigate gbaja ati house of reps ati icpc nkan ta na ma se ni ana wa se meyin be yin majo won pa e ali yemi nkan lo le e lopa se ko ti se le wa ti house of reps te bo tin loju ali yemi wa nbe majo wa nbe a meje jo fa kan ran lori irọ ni oto ni oto ni irọ ni a ti to won ti gbaja ara nti ade mi na dojule lati bere ma o de wa na ani bi e ja gbodo ma so ti wike o to ni pe atiku ati wike n leun kiri atiku ati obi ma fe leun bi ale ile ka bo si yen ko ti gbe lo sori oju oja koko oro yen ni pe nkan ti won gbe wa ngbeyin gbeyin yi ko ba emi lojiji won se iwadi bo se to ati bo se ye e ka wa fo sori awon ayederu ile ise mi ti lori ko san sori ari yemi emi ti mo bi ma pari siri o le ti sele se ko ta fun ma so won mo so fi yin tele mi na yen lori ti ile ise tuntun to won tun ni ayederu to won ni be enikan wa buje kan ta re enikan lo ti mo le nkan kan kan kan ra yen awon ni royin won le di ise wa de titi won e ba do mi
2: agboye
3: wọ́n dẹ̀ ni pé ilé iṣẹ́ tí wọ́n pè ní ayédèrú yan wípé kì í ṣe ayédèrú wípé àríyànjiyàn ló wà láàrin icpc àtàwọn lọ́gàá lọ́gàá ilé iṣẹ́ yẹn tó fi di pé a sì bàyí lórúkọ jẹ́ nǹkan táwọn oníròyìn sọ nìyẹn
2: pé nǹkan tá a fi jù yín lọ
3: a fi hàn yín ẹ̀ńtánìkan lọ gbé yẹn iṣẹ́ ti rí kán gbé wọn bí kò ṣe gbé torí tó bá di pọ́ wọn gbé ọ̀rọ̀ abẹ́ yẹn dẹ̀ sọ lóhùn lọ́bì ọkàn lóhùn alẹ́ ìrọ̀ inú wa bú ẹsẹ̀ yẹn ẹ̀kúta bá ṣèjọba dé kí n tó kúrò lórí ọ̀rọ̀ yìí fún ti adéyẹmí àti gbajàbíyà mi la ojú gbà mí tì fún ilé aṣojú ṣòfin house of reps nàìjíríà ilé iṣẹ́ tẹ fẹ́ nu ara yín sọ́n sìn pé fake ni tẹ́mi náà dẹ̀mọ̀ bọ́ fake ni sórí ẹ̀mọ́ bọ́ fake ni ṣùgbọ́n tó ẹ̀ fi lu jìbì láfi kókó lápò nàìjíríà ṣé house of reps yàn ń da owó fún wa bí wọ́n yàn ń da owó fún wa. kínní yẹn wà nù budget orúkọ ilé iṣẹ́ yẹn ó wà nù budget àbá ètò ìsúná orílẹ̀-èdè nàìjíríà fún ọdún 2026 tí a wà yìí tí senate fi ọwọ́ sí tí house of reps fi ọwọ́ sí ẹjọ́ báwo ló ṣe ṣẹlẹ̀ pé ẹ̀yin fúnra yín gan ti wá gbà sí pé ẹ fọwọ́ sí nǹkan tó jẹ́ pé ò fege ni ẹnìkan lọ bẹnu fún adéyẹmí ẹ̀yin tẹ́ ẹ fi ọwọ́ sí pé kí wọ́n fún ní owó fún lẹ́sẹ̀ nǹkan ti wá fẹ́ra yẹn sọ pé ò fege ni ṣé nǹkan ti nǹkan bẹnu fún yín pálẹ́ ní kò yọ pa tiẹ̀ sí yín kó bẹ̀rẹ̀ sí fẹ́ yín lọ́rẹ́ ṣe ni pé nàìjíríà ti wá di ọgbà kínní kan báyìí wọ́n kàwé kọ́ lu agbára tiẹ̀ níbi tó wù ní kò tẹ́ tó lè mú mi sí kókó ọ̀rọ̀ mi tẹ́mi rò tó ṣe lórí ọ̀rọ̀ yẹn o ni wípé àjọsọ wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé màá fi ẹ́ síbẹ̀ yẹn a máa lókèètò owó fún ẹ tó bá ti dé di ilé mú tó bá ti dé fìlẹ̀ ìránṣẹ́ ọ̀rọ̀ dàrú ló wá fi di fake agency láti bẹ̀rẹ̀ àṣírí kan tí mo sọ náà sọ fún pé kínní yẹn presidential order to establish act national assembly ọkàn establish nǹkan tó yẹ pé ilé iṣẹ́ kò wọ́n fìdí ẹ̀ múlẹ̀ national assembly nigeria àti reps àti senate àwọn méjìdẹ̀ bùyàn ń da owó fún nǹkan gbọ́n yẹn tí ò bá sọ̀rọ̀ àjọsọ láti ibì kan kẹ́bà lè mọ àkókò tí wọ́n ń ṣètò pé yá ilé iṣẹ́ tí ẹ wá sọ pé fẹ́ náwó kankan mẹ́yìn ọ̀bẹ́ni wọ́n ti fi ṣáhámọ́ kò sí ẹni tó wá jẹ́jọ́ fún ilé iṣẹ́ yẹn bí wọ́n ti fẹ́ náwó rèé national assembly wá dẹ̀ sì yọ̀ǹda ẹ̀ ta ló pù wọ́n pé kan yọ̀ǹda owó yẹn ọ̀gbẹ́ni ẹ̀rẹ́ bá wọ́n ti fi ṣáhámọ́ torí ọ̀rọ̀ wọn ti ń dàrú ńgbà yẹn àhámọ́ ló wà ní àkókò yẹn ilé ẹjọ́ ti police nigeria police wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ láti november last year ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wọn gbé wọn list ẹ̀ ní kóòtù rí wọn kò wà ní registry ni kó máa dúró nínú kúlà wọn fi ń dún kòkòmọ́ pé tó bá ṣe dáadáa ẹjọ́ wà nílẹ̀ fún ẹ kò ṣe dáadáa bẹ̀rẹ̀ ṣe wà rántí pé ẹjọ́ wà ní june láti november last year tọ́tí arrest ẹjọ́ ṣáṣẹ́ ti rí ní kóòtù náà lè nílé nìyí ẹ lè rí ní kóòtù torí tó bá dé kóòtù ọ̀rọ̀ ajábọ́ wọn kàn fi mọ́ síbi kankan máa wọ̀ kán bẹ́ẹ̀ wọ́n sọ di ẹrú ìfà yẹn kàn jọ máa ṣeré ní kọ́sọ́dì àwọn adẹ́fẹ́rẹ́ àwọn méjì ní kóòtù ni ẹgbẹ́ wọn lọ kóòtù agbọ́tẹnu wọn kì í ṣe pàdé ìdákẹ́jẹ́ tẹ ló ń ṣe nínú kọ̀ọ̀rọ̀ yàrá kan bí ẹ̀ tẹ́lẹ̀ jàmàlà láwọn kan ta ló mọ̀ ẹlẹ́lẹ́ ń tarò géètì ẹ̀ bìyànjú kámẹ́rà bọ̀rọ̀ tó sọ kò sọ bìyànjú kámẹ́rà bìyànjú kámẹ́rà ó sọ lójú ojú táyé ni ẹ wá lẹ́yìn ṣèwádìí lẹ́yìn ní kọ̀ọ̀rọ̀ yàrá kan ẹ gbé wa sí gbangba wa lẹ́yà káà wá lòlá káyé wa láti sọ pé eléyìí ló ń parọ́ eléyìí ló ń sòtọ́.
2: ẹ yá bọ́ sórí ti wike ká tó lọ sójú ọjà.
3: ọ̀rọ̀ tó lágbára. ẹ ṣe bàbá ó sọ lánàá ni pé òun mọ̀ wípé tí Atiku àbí Òbí wá wọlé bó mọ̀ pé nǹkan ṣe òun Nàìjíríà. nígbà tá a ṣe ọ̀rọ̀ yẹn ní fèrèfé tí gbogbo àwọn tó pè wọlé wọn ní kìkan ṣe ni wọn ní kìkan ṣe ni. ìyẹn kọ́ lè mi fẹ́ fi bẹ̀rẹ̀ kọ́tẹ́ mi fẹ́ fi bẹ̀rẹ̀ ní bó ṣe kí nìkan tó máa ń ṣe wọ́n pè ní ministerial media chat oṣooṣù ló dẹ̀ máa ń ṣe ó dẹ̀ máa ń ṣe fún mi wákàtí kan wákàtí méjì. àwọn móhùnmáwòrán tẹ̀ ń wò yẹn wákàtí kan wọn bíi 5 million wọn ni live program wọn 5 million yẹn gan ti pẹ́ o kì í ṣe ọ̀rọ̀ ǹjẹ́ mẹ́ta ju mẹ́ta ń ṣe ń sìn yìí o bíi mẹ́fà sọ à ń sọ̀rọ̀ bíi 30-60 million lóṣooṣù tí wíkẹ́ ń kanná lù lórí kankan tí ó kàn wá torí ó ń sọ lánàá báyìí pàtúkù fẹ́ tí òun wọlé wíkẹ́ fẹ́ peter obi fẹ́ pa àwọn kí ló kàn bá gbogbo yẹn fẹ́ fi jẹ́ pé ìmọ̀ máa sanwó ẹ̀ torí owó tó fi ń ṣe kíni ìyàwó wà wá ọmọ ìlú ni ó ń ṣe program aláàkọ́ kò sí nǹkan tó ju pé kí mi director of information fct kọ́ máa release kankan mẹ́lẹ̀ oṣooṣù ibi tá a bá ṣe dé rèé o oní special adviser on media wà wá pé ló tv nàìjíríà wà pé wọ́n síwájú pẹ̀lú owó wa wọ́n sọ kàtàkàtà lẹ́nu nǹkan tí ó kàn mí àwọn sọ òṣèlú àfikàrẹ́ wà níbẹ̀ àfikàrẹ́ má sì ń bẹ̀ o ní kí ló kàn pẹ̀lú ìgbìyànjú tó bá àwọn afọwọ́ olúwa ṣe ìrìn ẹlẹ́bẹ̀ẹ́ kan ìrìn tó bá mọ wíkẹ́ wọn ò bẹ̀ aláṣọ jáàmù ni ó máa ń sọ̀rọ̀ mẹ́tẹ́rù ìgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ti máa ń sọ tipẹ́tipẹ́ bí ọ̀lẹ́ lásán ni wíkẹ́ ẹ yọ ìjọba lẹ́yìn wíkẹ́ ètò sí yóò nìyẹn bó fẹ́ náà ara ẹ̀ sọ ó ní pé 2023 tó ń ṣe tribunal yẹn pé ká láti kú wọlé ni ó lóun sọ fún yàrá kó bá wọn ní airport káwọn yà street ó sọ ó lóun ti sọ fún sílẹ̀ bí tó bá ṣẹlẹ̀ lásán rẹ̀ bí n gbàgbé lọ sí airport ni o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má bà mí ti lọ́ọ́ tèmi nìyẹn ó sọ ẹni tó bá lọ́kàn ìṣẹ̀lẹ̀ mẹ́rin ṣùgbọ́n àwọn kan ló dúró tìjọba lọ́dọ̀ tẹ̀lé ń sọ̀rọ̀ lọ́n sọ tẹnu wọn ẹrù bà wọ́n ni wọn lẹ́bọ lẹ́rù náà ṣe ń ṣe bẹ́ẹ̀ ká wá múlẹ̀ kọ̀ọ̀kan ẹ ń bá wo lánàá yarí bẹ́ẹ̀ rú wà lára ẹ̀ mi wo bí kí mi wo tinubu mi wá mi lórí tẹlifíṣàn mo ti pa àwọn tíṣẹ́ bẹ́ẹ̀ kan ṣe yín mákindé mi ò kí n wò lórí tẹlifíṣàn mo ti pa àwọn tíṣẹ́ bẹ́ẹ̀ kan ó máa nira kẹtẹ lè rí mi pé mo wo gómìnà kankan ìyá rẹ kankan nàìjíríà bàtúrò ìkàtà ń ṣe ò dúró rí lára mi ẹnìkan wá fi fọ́nrán kan ránṣẹ́ sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lánàá bí wíkẹ́ ṣe ń sọ̀rọ̀ yẹn ọwọ́ ẹ̀ ń gbọ̀n tó bí tẹ̀tẹ̀lẹ̀ ẹ̀kọ́ tó lè máa ń sọ níbi kò sí nǹkan náà kò sẹ́ni kankan tó lè mi ààrẹ pé wọ́n kéré sí ṣùgbọ́n àná yẹn ọwọ́ ẹ̀ ń gbọ̀n rírì báyìí ni òun kọ́ fẹ́ràn ara ẹ̀ sọ ó lóun jẹun ni òun ń sùn ni òun ń wẹ̀ ni òun ṣe kínníkan ni o pé bí ààrẹ ṣe máa bẹ́ẹ̀ tó ààrẹ tó abẹ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ṣe ọmọ kí ló ṣe táwọn ẹfẹ fìkan ṣe tí ò bá ṣe bóun gan ti jẹ ọjà nǹkan tó yẹ kó jẹ ni ṣẹrù àmàbà ni ìyẹn ní ẹlẹgbẹ kan ó wá sọrọ kan tó bí ọrọ yẹn ó sọlẹ sí mi lára kì í ṣe pé ó sọlẹ sí mi lára torí ọrọ pé bí ké sọ ó sọlẹ sí mi lára torí pé èmi gan mọ wípé nǹkan tó ṣẹlẹ ni ó ní pé ní ọdún 2023 pé àwọn nílò àwọn ọgbọ́n kọ̀ọ̀kan láti rí wípé ìjayàn ní wà láàrin pdp àti apc gbà yẹn pé tó bá jẹ́ Atiku àti Tinubu ní pàtó ìbànà Tinubu gbà yẹn pé ọ̀nà ṣíṣe àtìlẹyìn fún Peter Obi. ẹ wá wo Peter Obi àti Kọ́ńkọ́sọ inú pdp làwọn méjì wà gbà yẹn pẹ̀lú gbogbo àwọn tó fẹ́ jẹ oyè wíkẹ́ wà ń pdp náà yẹn Atiku wà ń bẹ̀ Tambu wà ń bẹ̀ Dodumọ wà ń bẹ̀ Peter Obi àti Kọ́ńkọ́sọ nìkan ló kúrò ní pdp ó ń lọ bó ṣe lọ 2027 tún ń bọ̀ lọ́nà àwọn alátakò bọ́ sínú ẹgbẹ́ òṣèlú adc Peter Obi tó lọ́ngbà yẹn kúrò ní pdp tí wíkẹ́ fi ṣe pdp o na lo kuro ninu ebe oselu ADC kwanko aso gba yen na o na lo kuro ninu oselu ADC ejo san aisha mo den lu yi kini tin jo owo lowo kini kan o lohun kini kan ikete se ngba yen te mo to jasi o le tun fe tun se nsin yi se nlo yin na be yin le nlora yin se ran yin na be yin le ran ra yin political science ni mo study gemi yemi tan o yemi tan gbogbo oro to nso lana yen ko ti e ri Peter Obias a candidate kuri as a candidate atiku lo nfinu won lo pari omoju atiku kawo de Peter Obi gan ilana ti olohun fe to lori subsidy ilana ti nibun olohun fe to lori subsidy atiku ko lo re daya to wo ye temi ko to mu UK gbọn lana yen ni pe ohun gan ri wi pe o ma nera Olorun l'Olorun je o Olorun l'Olorun de ma je ṣugbọn pelu nkan to wa nle le ni bayi emi o ti ri ona ti are to wa lori ipo lowo lowo e fe gbe gba mi o ti ri
2: ke ka wa ni pe won mo pe boya Atiku lero to da ni won fe o debe ni abibo
3: fun awon oloselu wa won yin ronu pe ile lero to da apele yo lero to da ajosepo wo lo wa laarin mi ati e so ma pe mi to ba debe abi ko ni pe mi to ba debe
2: gain ni mi
3: won ma saba sun won didi pon fe shati leyin fe nikan abi won fe shati leyin fe nikan
2: bi sere ara ilu
3: won ri ti wa ro sugbo ti won wa gbe oro kale gege bi omo ru awa la ma wo wi pe nkan to le yi nso o ati pe to le yi nso o iwo lo pe mi nu awon mejeji o pe temi ti ma nso wi pe emi fe ran subsidy mo le ti ra awon kan si tan la ma da subsidy pada ibe de mi de to si wa Olawepo Washim court party Atiku Abubakar Donald Duke ame ta ofisowo re won ni pe subsidy o pe àwọn ààrẹ ti rí báyìí dájú ní gbangba wípé àwọn ọmọ nàìjíríà ò lè máa bá lọ bílẹ̀ bàkan máa rẹpo ní wọn ń fọ kí nàìjíríà mú yẹs bí kò ṣeé ṣe sọ fún dí yẹn o àwọn tí ń wá ọ̀nà láwọn fẹ́ fi gbé kí ní bá ti gbé owó epo máa já wálẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lèmi ń gbọ́ ti wọn báyìí.
2: Ẹ já dókè lọ kágbọ́ ìkéde àti ìpolongo ọjà nígbà bá padà dé aláǹfààní láti tẹ̀wájú lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ̀mágbẹ́ adele si ojo opole feyin te ngbon wale lati ba wa dasi mayiko nikan ni west radio 89.3 fm ambo eku kale

0: ẹ ṣeun tẹ́ ẹ ṣì wá ń bẹ̀rẹ̀ pẹ̀lú wa nìkànnì west radio 89.3 fm. ẹ jẹ́ ká ṣe ojú òpó rẹ̀ fáwọn tó ń gbọ́ wa lé náà láti bá wa dá tí àwọn ìròyìn lè ta ti nà ń bẹ́ fún ti àárọ̀ tò ní 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 33 34 893 0915 33 34 893 kódà jẹ 0911 34 893. Hello, ẹ ti wọlé o.
1: Ẹ máa kojúmọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
1: Nígbà tí a fi ń lẹ́nu orúkọ tèmi ni Adé láti UI ní Bíbá.
0: Ẹ ṣe o.
1: Ìkíní, èmi ò tiẹ̀ ti gbà kan support kí Peter Obi àti Atiku Comech ṣe bá mọ bí ìbò Nàìjíríà ṣe ń rí. Presently, some part of Edo State ọlọ́pàá ló ń ṣọ́ bí bọ̀ Tinubu ẹ lọ find out. Ó ṣe náà tí o. Ẹ jẹ́ kí Peter, tó bá tiẹ̀ máa dìgbọ́ difficult fún policy fún Tinubu láti wé tí Obi bá Atiku bá máa ṣe. Because this syndrome will work again. Ọmọ wa ní South, ọmọ wa ni a work. Ṣùgbọ́n jẹ́ kí Tinubu àti Obi ẹjọ́ kan fìjà pa ẹ̀ta ní South. Yorùbá àti Ibo kan fìjà pa ẹ̀ta. Tọ́ wá kiri wọ́n lẹ̀, tọ́ wá kí Atiku lẹ̀ fún wọn ní Hausa. I'm telling you what I know. Ẹjọ́ kan fìjà pa ẹ̀ta. Sẹ́yìn lè dúró kí lánàá yẹn ní ti ẹ̀dùn pé òun fún ara ẹ̀. Ó ti ń dá ẹjọ́ ara ẹ̀. Ó ti mọ ibi tó yẹ kó wà. Tẹ́nì kan bá wọlé. Mo ń ka ní ìfẹ́ pé òun máa ṣe everything possible. Ṣé ó máa wá fi ìbọn tó wọ̀ mí níbẹ̀ láti dìbò fún Tinubu ni? Kò tí ì yé mi. Àbí á fi River State sílẹ̀ lọ́ máa dìbò ní Abuja nígbà election. Wọ́n ṣe jù bẹ́ẹ̀ ní Ọ̀ṣun State ó yẹ kó mọ̀. Kò sí gómìnà tí wà lọ́ṣun. Kò sí tún tí wọ́n pa lọ́ṣun State. Ní tí wo ló wà láyé tí wọ́n pa lọ́ṣun State. Kò sí Speaker Assembly wọn jẹ́ kó jáde wọ́n ti mọ́lé ní Ọ̀ṣun State. Àyàn ń gbọ́n sí ni kẹ́rí àwọn kárákà kan wà tó ń ṣẹlẹ̀ lásìkò yìí sá. Ní pé bí bọ̀nú kọmíṣánná kan ní òun máa gbọ́gbé ọwọ́ èèyàn. Ọ̀ṣun Sẹ́tìtọ̀ kan ní òun máa pààyàn. Àbújá lọ́mìkà kan ní ẹni òun gbọ́dọ̀ anybody máa jáde òun máa pa ni. Gómìnà kan ní Ẹ̀bọ̀nyí ní local government kan tó bá dé. Ìjẹun àwọn ojú ti là kọjá kárákà báyìí. Ojú ti là kọjá kárákà báyìí. Tábà lè ṣe mistake ká jẹ́ kí ìjọba yìí continue. Sẹ́rí àwọn tọ́ọ̀bù ló máa ṣe gómìnà Nàìjíríà. Everything àwọn ọmọ oníṣẹ́ẹ̀tì sẹ́ńtẹ́ǹdì lọ sí skul wọn á máa ṣe yẹsà lábẹ́ tọ́ọ̀bù. Nítorí pé wọ́n ti ṣe báyìí pé ìpàdé tó fọ́ yìí not a subject of litigation kí ló kù.
0: Ẹja tó fẹ́ lómi láǹfààní. Ẹ ṣeun.
1: Kò ní bàjẹ́ fún yín.
0: Àmì àmì 0916 893 1000 0916 893 1000. Hello, ẹ ti wọlé o.
2: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀ ẹ kú ẹ tó lò.
0: Yes, sir, ó kọyìn o.
2: Ẹni ọlọ́run mọ̀ ni sà.
0: Ok.
2: Ẹjọ́ tí sẹ́yìn fẹ́ já sí ni kíkọ̀ ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ kan tí àwọn bàbá tán papòdà lọ́dọ̀ yẹn baálẹ̀ Olúyọ̀dì.
0: Ok.
2: Pẹ̀lú àwọn iléeṣẹ́ kan tán máa ń gbà àwọn òṣìṣẹ́ wọn jà ni. Afẹ́kẹ́bọ́ hello.
0: À ń gbọ́ yìí.
2: Afẹ́kẹ́bọ́ agboro fún ìjọba àfilẹ̀ Ọ̀yọ́ pàápàá ìjọba elétò iléeṣẹ́ elétò ìlera. Wọ́n máa ní ká máa fi ìbomúbomú àti mú àtẹnu. Nínú iṣẹ́ yìí tó ẹ pé máa mí sínú èyí sí ká yóò tún máa mí sínú padà. Nǹkan tó ń dánwò nìyẹn wọ́n ń kọ́ fẹ́ máa pa àwọn ẹ̀ta kan ayé ni o. Ìjọba sọ fún wọn.
0: Nínú
2: iyọ̀ lẹ́yìn náà ni iléeṣẹ́ kan tó ń ṣe ìkan táwọn ọmọ ìkẹrẹ fẹ́ràn.
0: Ọ̀dà ẹ ṣeun.
2: Ẹ jọ̀ọ́
0: ẹ ṣeun bí tẹ́ pa kíyèsí wá sí bá àwọn ọ̀rọ̀ ìròyìn la ṣe ń kà ní àárọ̀ yìí náà. Àbá yín ṣiṣẹ́ rẹ lórí. Ẹ ṣeun 0916 893 1000 tàbí 0915 33 34 893 kódà jẹ́ 0911.

0: 0803-8930. Àwọn ojú òpó tó wọnú kulu láàárọ̀ tòní rè é lójú òpó Facebook West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Ìyẹn ni ojú òpó Facebook. Ẹ láǹfààní láti máa drop comment yín sí apá ibẹ̀. Lẹ́bàá ní àwọn ilé ìtẹ́fẹ́ dá sí nínú àwọn ìròyìn tí a ti nà ń bẹ́ láàárọ̀ ọjọ́ tòní. Agbẹ́yẹ̀wò ìròyìn agbẹ́mágbẹ́ náà lẹ́ ń gbọ́ o, ìkànnì West Radio 89.3 FM. Hello, ẹ ti wọlé o.
1: Hello, Karo.
0: Ẹ káàárọ̀ sà.
1: Mr. Tony láti rí o.
0: Ẹ ṣe o, Mr. Tony.
1: Ẹ kú akéèké mi látàárọ̀.
0: Ẹ ṣeun.
1: Ẹ ó ti yá wíkẹ́ jù láti sọ̀rọ̀. Ṣẹ́rù ti ń bà nìkan kó ti sọ̀rọ̀ báyìí. Àwọn tí ì rí nǹkan kan.
0: Ẹṣeun, Mr. Tony. Ẹṣeun. Hello, ẹ ti wọlé o. Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ ma.
2: Ẹ ṣe bá. Ṣé rí gbogbo kẹ́sùn látàrí ẹ̀gbọ́ ẹ̀ lágbọ́?
0: Ó kọ yín o.
2: Láti ilé ìṣá.
0: Láti bò.
2: Láti omi àdì o.
0: Ẹṣeun.
2: Ṣé rí kò ságbà náà máa dá? Yíkẹ́ sàbí, yíkẹ́ ká kọjú, yìí náà lẹ́ka jẹ́ yìí. Owó ló bá lè ń gba ọ̀tẹ̀gbọ̀n. Owó ló bá lè nú wọn. Owó ní òṣìṣẹ́ pé parí kíní kíní sílẹ̀sì wọn kíní kíní kíní arí kíní lára àkárí ò lọ́sẹ̀ búrẹ̀ fún. A ní ẹjẹ́ kájọ kan lóko ká bẹ ọlọ́wọ́ ọba kọ́ lọ́wọ́ ọba fún kójọ fúnra rẹ̀ kó yan kó yan lórí fún wa. Láti ṣe máa bẹ̀rẹ̀ ọdún mẹ́rin nínú ẹ̀. Bílẹ̀ tí a dẹ́lẹ̀ bí mẹ́kún mẹ́rin máa tiẹ̀. Ṣé ọlọ́run ní kọ́ ẹni kẹ́jẹ́ ká gbogbo wa tó pè kó mọ bó ṣe máa ṣe tí gbogbo nǹkan fi da ti jẹ́ kó da. Owó ló bá lọ́wọ́ ọjọ́ ìwọ̀n.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá wa. Ẹ ṣeun láti Omi Àdìo. Hello. Ẹ káàárọ̀ sà.
3: Ṣùgbọ́n Ẹ ṣeun.
0: Ẹ ṣeun.
3: Yorùbá tí ma báyìí ní àwọn èèyàn ní ṣègùn torí kò sí ọ̀. Ọlọ́run lẹ́ ti fún wa. Ìjọba wo lóyìnbó. Ìjọba lọ́jọ́ àti ń dìbò. Òṣèlú nìkan fẹ́ rí ìdìbò mọ́. Òṣèlú gbogbo ìlú àgbáyé. Wọ́n sọ wọn tó lẹ́gbẹ̀ẹ́ títí. Àfàwọn olú kéréje kéréje láfúnà àwọn kọ̀ọ̀kan. Ìgbẹ́ ń tẹ́wọ̀ la fẹ́ bọ́ nínú àwọn ìkàlẹ̀. Wọ́n ti sá lọ láti tó bọ́ ìwà wọlé. Àpẹẹrẹ pé wọ́n ti mọ̀ pé kò lè sojúmọ́ wọn. Ṣùgbọ́n ní pa mẹ̀kún náà. Káwọn dúró pé a fẹ́ pò nínú ìyà. Bẹ́ẹ̀ láti 2023 tó gbọ́dọ̀ parí ní 2027 January. Àbí Boston.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Yọ ojú ni ti wà.
0: Àmì. Ẹ ṣeun.
3: Ṣé ká mú ìjọba míì káàkiri ìjọba APC kó lórí oyè.
0: Ẹ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Bó tẹ̀ jẹ́ pé ojú òpó òun ó ń ṣe bákan bákan bákan. Ayé wà láti pè wọlé sí àwọn ojú òpó tí a ti sílẹ̀ àbí kẹ́kọ̀ọ́ sí wa lójú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ jẹ́ kí a sáré yẹ eléyìí wò kí a fi kún kí a tó láǹfààní láti gbé àwọn ìpè míì. Ẹ̀yìn tí ọ̀dọ̀ àjọ INEC wọ́n ní ó ṣe ṣe kí àwọn ṣe ètò ìdìbò ààrẹ bíi mọ́ọ̀kì ojú ò lẹ fi wò yín o.
4: Ẹ ṣe. Ẹ̀mi ò rí nǹkan tó burú nínú ìyẹn.
0: Mock election.
4: Bẹ́ẹ̀ ni ìtumọ̀ yẹn bẹ́ẹ̀ ni pé ẹ̀yin yàn ẹ̀rù wà bẹ́ẹ̀ fẹ́ dìbò. Ṣùgbọ́n kì í ṣe ìbò gangan. Wọ́n kò fẹ́ fi wo ibi tí ìgbaradì wọn dé ni. Ibi ká ní pé ẹni lọ́jọ́ ìdìbò táwọn èèyàn dẹ̀ wá o. Ṣáàmù yes. Ẹ wá ká transmit yẹ ká yẹ gbogbo ṣé gbogbo àwọn ojú òpó yẹn ṣó tọ́ ṣó jágeere ṣé kò ní sí wàhálà.
0: Ṣé kì í ṣe pé àwọn èsì tó bá kó jọ níyùn wọn ò kó pamọ́
4: fún nǹkan kan? Ọ̀dà.
0: Hello.
1: Hello, ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sà.
1: Orúkọ
0: yóò bẹ̀rẹ̀
1: sí Alhaji Sani.
0: Ẹ ṣeun.
1: Alhaji Mukada mi o.
0: Ẹ ṣí bàbá.
4: Ẹ káàárọ̀ sà.
1: Láta yìí mo fẹ́ parí ẹ̀dí òní ẹ káàárọ̀ Alhaji náà. Ìtọ́sẹ̀lẹ̀ ni pé bàbá tí a pè lẹ́ẹ̀kan pé ọlọ́run ni ó yàn fún wa pé àkókò mọ̀ tí ó ṣe nu gbogbo wọn ọlọ́run ni ó yàn fún wa lóòótọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa náà gbára ẹ jẹ́ Ahmed Olenjo náà lọ ẹ jẹ́ gbogbo owó dìbò ẹjẹ́ kí gbogbo wa ẹjẹ́ ká dìbò tẹ́ǹgbọ́ tẹ́rí bàbá yìí ti ń bẹ́ẹ̀ fún òní nǹkan kan ti fún wa bàbá òní nǹkan kan ti fún wa so ẹjẹ́ ká dìbò ẹlòmíì tí ọba débẹ̀ ọlọ́run ọba aláàánú yóò tọ́ wa ní ẹ̀sán ti ìyàtá abájẹ lójú ìdìbò ẹlòmíì tí ọba débẹ̀ láìjọ́ tí nàìjíríà ti jẹ́ nàìjíríà nàìjíríà ò rí báyìí lájí
0: ẹ̀ṣẹ̀
4: nǹkan tí mi ti fẹ́ sọ lórí ọ̀rọ̀ tálẹ̀ ajé sọ ni pé ẹ ká jáde ká dìbò tó bá ṣe báwọn nàìjíríà wá yan ààrẹ mi o tó náà bá ṣe bálabàla ọdún mẹ́rin ẹlẹ́ dànù bẹ́ẹ̀ ni.
0: Hello.
5: Hello.
0: Ẹ káàárọ̀ sà. Yes sir.
5: Olóyè Fani mo kí yín.
4: Àbá Odùmọ́dé ẹ káàárọ̀ sà.
5: Mo kí yín gbàmí ẹsẹ̀.
4: Yes sir.
5: Èèyàn méjì ló ṣòro bá lò àkọ́kọ́ láìmọ̀ tó bẹ̀ lágidi iná. Kò sí nǹkan tẹ́ fẹ́ sọ fún tó fẹ́ gbọ́. Ẹlẹ́ẹ̀kejì lẹni tó mọ̀ tí fẹ́nu náà ń dà láàmú. Kò sí nǹkan kan tẹ́ fẹ́ sọ fún òun náà tó fẹ́ gbọ́ because mission rẹ̀ yóò dúró lé lórí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ ààrẹ tó wà ń bẹ̀. Kọ́ mọ̀ nǹkan náà ti láti tún Nàìjíríà ṣe. Ṣùgbọ́n torí mission wọn ò lè dẹ́wọ́n ṣe ìyẹn abala kìíní. Fẹ́rí wíkẹ́ ọ̀la ju òní. Ṣùgbọ́n àti ṣiṣẹ́ ọ̀la yẹn nígbà ní problem ni. Èyí tí wọ́n ṣe lénìí ló ń dárúbà wọn torí ọ̀la. Kí yẹn máa jẹ́ ẹ̀kọ́ fún oníkálukú. Ní ìjẹta tí àwọn àti gómìnà Oyo State tí wọ́n jọ kò láìsí àti àwọn gómìnà tó kù. Gbogbo àwọn gómìnà tó kù sì ń ṣàǹkú kàtà àwọn òsì lórí póòsì àìsàn kankan mọ́ ń pamọ́. Èyí tí gómìnà Oyo State náà ṣe lánàá ó ń dúró dè wọ́n lọ́la o. Ìyẹn bẹ́ẹ̀. Ẹ wá sọ̀rọ̀ Uber. Ẹ náà bínú ẹ wá sọ̀rọ̀ Uber. Pẹ̀lú bí situation Nàìjíríà ṣe rí wọ́n ṣe program kan lórí rédíò ní bóyá àjẹta tí wọ́n bóyá àná bẹ́ẹ̀ ni tí wọ́n sọ̀rọ̀ pa ọlọ́kadà. Now ṣé ìbẹ̀ra ló ń mú ọlọ́kadà fi ṣílẹ̀ ọ̀ṣẹ̀ ọ̀kadà ni? Nígbà táwa ń gbọ́n jíbọ̀ kò sí nǹkan tó ń jẹ́ ọ̀kadà rà ìdáná. The change Suzuki ìgbàwó gan ni the change dé Suzuki. Suzuki oníkàlùkù ẹni tó bá ní Suzuki ń gbé lọ.
4: Àti Vespa.
5: Àti ẹ ṣeun bàbá àti Vespa àti ẹ̀rí Vespa mọ̀ ń
4: sùn. Vespa kẹ̀.
5: Ṣùgbọ́n ìgbà tí iṣẹ́ yẹn bẹ̀rẹ̀ sí ní rice tí òṣì bẹ̀rẹ̀ sí ní di pé báwo mo ṣe fẹ́ escape òṣì ló sún ọpọlọ àwọn èèyàn lọ bí pé ẹjẹ́ ká máa fi léèmọ̀ ẹ̀ ṣe nǹkan. Ní ọ̀yọ́ ìsinsìn wọ́n ti di bọ́dì ìlú gbogbo ọlọ́kadà lórí. Gbogbo ọ̀nà kan ni wọ́n fi ń gbà trekking ọlọ́kadà. Káwá gbé lọ síbi ọ̀rọ̀ Uber. Ẹni tó ní private motor rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo mọ sọ full tank mọ́tò mi. Nígbà tí Nàìjíríà ò tí fún ẹ̀tí ìfowó lé epo 12,000 ni. Tí bá bá full tank mọ́tò sí. Níbi tí wọ́n ti ẹ̀ bá dé ní sùúrù yẹ. Epo ara epo sì ní sùúrù epo 9,000. Epo 3,000. Tí ìgbésí ayé tà ń lò ìṣó sì bá mi.
0: Ẹ ṣeun jẹ́ ká tún gbé ìpè yìí jẹ́ ká gbé pè yìí. Hello. Ẹ ṣeun ó kọ yín o.
6: Olóyè Akíkí ni ọmọ nìyẹn.
0: Ẹ ṣe bàbá.
6: Lọ́pọ̀lọpọ̀ àwọn àmì bẹ̀rẹ̀. Olóyè tí wọ́n ní mo kí yín ẹ káàárọ̀ sọ.
4: Máì chief ẹ káàárọ̀ sọ.
6: Àkó àtúkò yìí sọ.
4: Yes sir, àti wàhálà.
6: Olóòtú.
0: Yes sir, ẹ ṣeun.
6: Ẹ kú iṣẹ́.
0: Yes sir.
6: Ọwọ́ yín ni ẹ fi gbẹ̀tọ́ yín.
4: Àmì ọlọ́run.
6: Tọ́lá sọ pé a gbọ́dọ̀ tó pósìtì wa ni. Ṣé kò ṣe ẹ̀wá síjọ́ kan báyìí tá a máa ti ẹ̀ jí? Tá a máa sọ pé ó kéré o. Tí gọ́ọ̀mẹ̀ntì máa ti ẹ̀ ṣe nǹkan kọ̀ọ̀kan tó yẹ pé inú wa ti ẹ̀dùn pé àdúpẹ́ orílẹ̀ yìí máa ṣe. Gbogbo àwọn nǹkan tó bá ti sọ báyìí orí pépà ni. Kò hàn lára wà. Ẹwọ́ epo tá a sì ń sọ pé kinní bẹ̀rẹ̀ ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀. Epo tutu ráìsì sí. Ẹwọ iye tó ń gbé kinní tó ń gbé mo jáde lánàá ń sì báyìí mo yọ owó mọ́tò fi tán láti ibi tí mo lọ tí mo ti padà almost 3,000 plus ni mo ná fún mọ́tò lánàá.
4: Ẹ ẹ ẹ ẹ lọ jìnà nìyẹn sá.
6: Kí ló kò jìnà ibi tí mo lọ jìnà. Ẹ ó kó náà ṣàlù olóyè sọ ní.
4: Bàbá.
6: Ṣé àní ṣe àdífẹ̀rò níwọ̀n báyìí ká bẹ àwọn òṣìṣẹ́ láti gbogbo àjọ tí mọ̀ ká jáde síta pé ilé ìtì le ju.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun.
6: Ẹ̀yẹ́ká ṣe ẹjẹ́ ká fẹ̀rò níwọ̀n.
0: Ẹ ṣe o ẹ ṣeun ẹ̀yẹ́ ká tún gbé pè mí. Ẹ̀lọ́ ẹ ti wọlé o.
7: A kò jùmọ̀ o.
0: Ẹ káàárọ̀ sà.
7: ọmọ ọba chaplain.
0: Yes, sir.
7: Agunṣẹ́rì.
0: Ẹ ṣe o.
7: Olóyè mi Sani.
4: Bami.
7: Ẹ
4: ká lọ sí. Yes, sir.
7: Àyìnbá fún ọlára láti ẹ̀kẹ́ta àrólà.
0: Ẹ ṣe bàbá.
7: Ẹ mo kí mi tó kú iṣẹ́. Iṣẹ́ ẹni tó fi sí ipò Àbújá. Kí yé ti máa gbàgbé o. Bó ṣe ń ga bí ọgbọ́n tó kú tó ga tọ́nà tó ń bẹ̀rẹ̀ pé tí Tinubu lè padà wọlé lẹ́ẹ̀kejì. Tí Tinubu bá wọlé lẹ́ẹ̀kejì. Tó bá tún ṣẹlẹ̀ pé ẹlòmíì bá tún gba ìṣàkóso ààrẹ. Kí ẹ̀rọ bá tún sọ ọdún mẹ́jọ. Kí ló máa ṣẹlẹ̀ sí Wike? Ṣé Wike ronú lọ bẹ̀ṣà? Ẹ̀jẹ̀ á máa di o.
0: Ọ̀dà ẹ̀ṣẹ̀ Hello, ẹ ti wọlé o.
8: Ẹ
0: káàárọ̀ sà.
8: Wọ́n bá ṣáplé.
0: Bàbá àgbàlagbà.
8: Comrade Ige ló sọ̀rọ̀.
0: Ẹ ṣe o.
8: Bọ́dà mi sọ ni.
4: Àna mi.
8: Ẹ máa kú sẹ́ẹ̀.
4: Iṣẹ́ ló ní sọ.
8: Ọlọ́run dúró ti gbogbo wa.
4: Àmì Ọlọ́run sọ.
8: Nǹkan méjì mo fẹ́ sáré sọ̀lẹ̀ lórí. Àkọ́kọ́ kò tí ìṣẹ́ bóyá ó ti ń ṣẹlẹ̀ tá a ti rí ní ìsàlẹ̀ ọ̀dọ̀ wa bí o. Àmọ́ tí mo gbúrò nídìí ẹ̀ka mọ́ àná ní North ní Katsina. Àwọn tí wọ́n rent wọ́n háyà láti bá wọn ṣe campaign látàárọ̀ dálẹ̀ nígbà lẹ̀ṣú tí wọ́n fún wọn ní 1500. Mo rọ́ lọ́mọ bá yín sí o tí wọ́n ti ẹ̀ fi tí àga àtìlẹ́ yín lọ pé ẹ mọ́ lọlé. Bẹ́ẹ̀ bá fún nígbà kò sí nǹkan tẹ́ ṣe sí. That is part of nǹkan tá à ń sọ wípé poverty ìlú yìí kò lágbára.
4: Katsina kò ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ sá kí ṣe Katsina ilẹ̀ Yorùbá ni.
8: Katsina.
4: Yorùbá náà ń sọ lẹ́nu mo rí fídíò yẹn sá Yorùbá náà ń sọ lẹ́nu. Ilẹ̀ Yorùbá ni.
8: Anyway, ẹ̀kọ́ náà ni ó jẹ́ fáwọn èèyàn wa tó wà pálẹ̀ bí pé wọ́n rẹ́ǹtì àwọn èèyàn kan lọ fi campaign. Tí wọ́n á dé ìgbà wọ́n dẹ̀ rí wá fàbí fún wọn ó tó kí ó tó wọ́n ra àwọn oúnjẹ tó ń jẹ nílé ayà ọ̀dọ̀ wọn lọ́hùn.
0: Àbí tí ó gbé wọn délé gan.
8: Tí ó gbé wọn délé ilé wọn ò bá jìnà. Torí ẹyin kan nìyẹn tí brọ́dá wa Wike sọ̀rọ̀ tí ẹ̀wẹ̀ bíbélì sọ ni àbí Yorùbá ló sọ bíbélì tẹ̀ sọ mìíràn pé bí wọ́n bá ṣe rere ara kì wá àyà
4: òbí.
8: N tó bá ṣe ló ń kálukú sì máa bá. Kí ló dé dẹ́rù tí ń bà á lẹ̀? Kó mọ́ ti bẹ̀rù bí ó ṣe wà ní Port Harcourt tí ó wà Lábújá níjọ yẹn. Àwọn Yorùbá máa sọ pé èèyàn mẹ́ta wọn ò lè dúró méjì méjì. Bí òun ṣe dúró méjì méjì ìjọ yẹn a máa wò kó múra sí
0: i.
8: Ọjọ́ ẹ̀sán ti dé tán.
0: Ẹ
8: kú ètò.
0: Ẹ ṣe o. Hello, ẹ ti wọlé o.
9: Ẹ jọ̀ ṣé ọlọ́run ló máa bá ṣe tẹkinọ́lọ́jì táwa fẹ́ dìbò ni? Ìjà máa pariwo ọlọ́run àbá wa ṣe. Ọlọ́run kò kárọ̀ yìí o. Ọ̀rùn yẹn máa fi di tó là lẹ́kọ̀ọ́
0: ojú òpó òun ò tọ́lọ́ àgbọ̀n yìí dáadáa ṣùgbọ́n aṣá àgbọ̀n pé ọlọ́run kọ́ ló máa bá wa ṣe àgbọ̀ díẹ̀ nínú ọ̀rọ̀
9: yìí
0: ojú òpó òun ò dá ilé ìtumọ̀ àpè dákun ẹ tún wà pé ojú òpó òun ò dá. Hello.
10: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
10: N kí ilé ìsanì o.
0: Ẹ ṣeun.
10: Ẹ ṣeun.
4: Bẹ́ẹ̀ni.
10: Ìyẹn túmọ̀ sí pé àwọn ọmọ ìkùnú láfẹ́ gbara wa ọwọ́ wa ló wà. Nítorí Wike ti ń sọ̀rọ̀ wọ́n mọ ní wọn mọ́sùkì gbé. Òun náà mọ̀ pé nǹkan tó ń ṣe ọ̀dà. Kì í ṣe àwọn olóṣèlú nìkan gan kọ́ra ọmọ Nàìjíríà gan mọ̀ pé bí fáírọ́ọ̀sì jẹ́ pé kì í sí wa tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Èmi ọkàn àwọn ọmọ Nàìjíríà ni agbára ń bẹ lọ́wọ́ wa tá a bá di dánú rù. Nítorí ọ̀rọ̀ tí Wike sọ lánàá tẹ so ká má jìkẹ́ ẹ̀wọ̀n ló ṣíkẹ́ nìbọn ẹnìkan bá tó lámìlaka tó ló lágbègbè ìgbà kọmọ control destiny wa so àwa lẹ́sẹ̀gbẹ́ adánúrú bá ara ọ̀sùn sí dánúrú tó gbó wọn tó lọ dìbò sí dọ́kàn wọn wù wọ́n sí awúrọ̀ wa náà ni ká ti ṣe àtúntò ọ̀tàn nàìjíríà ní 2027 dákẹ́ ní tòótọ́ àtẹ́gbẹ́gbẹ́ ara wa wọ́n mọ̀ ìkẹ́ni kan ọmọ dìgbéètì fún wa òye tèmi ní ẹkú ètò.
0: Tòyẹ pé Kẹ́hìndé ojú awo wọ́n ń bá wa sọ̀rọ̀ ní ojú òpó Facebook o. Wọ́n ní pé kán kó owó rọ̀gùn rọ́gùn wípé kán kó sí àpò àjọ tó ń bójútó ètò ìdìbò INEC láti lè ṣètò ìdìbò bó ṣe tọ́ àti bó ti yẹ láìsí pé ọ̀fọ́n ó fìrù nà gbá. Iyùn lójú òpó Facebook West Radio 893 FM fan page. Adédàmọ́lá Òkúnlọ́lá àwọn náà ń ṣàlàyé pe lati igba ti isejoba ti be lori alefa to ti gba agbara o npe nke yo kan ti awon ri to se lase yori oni gege bi gbomogbomo ti eto abo ti o me bo se npo si ati gege bi iseun osi na bo na bo se se to o se di toro fon kale o an salaye gbe ti a ba wo nkan to sele ni ipinle osun eto idibo to waye nbe npe eto idibo odun 2027 pe yo je laarin araalu ati isejoba ti o da ni o ipe opin ti to de ba wi pe ka mo dibo fun egbe oselu le ti o nife awon eniyan lokan e seun gbogbo eyin ti e ba wa da si laaro toni ogbona lale kan san ni imoran yin fara ale ke ya tun ma lojo ti lo
4: okay
0: ale ge gbogbo eto
4: imoran mi o ti yi pada awa la ni orilede yi e ma je ka ko sawon ara bi lowo oro ti wi ke so lana yen o fi han wi pe won ti ri ami lara ogiri niyan mama Nigeria ti ngan tori oro yen e ri pe eru nba inu eru lo fi nsoro e ma ya ka duro ka ma se ta ba le se ni ona ati abe ofin lati ri pe agba orilede Mr. Oloye Akiti le bon isoro kan le kan pe protest ayoba fun expression e le so tenu yin sugbe ma ba nkan je
0: awon o so po de retari to protest leko kona to fi taju taju
4: fun seri awon to fi taju taju si awon agbagba ben lo loju ko ni kiyan se pe fun ohun na mo kan to ti ba won sugbon ko ni ah ni fenu wa se pe fun sugbon awon mo pe nkan ti se won
0: e seun ogbeni olale kan san ni te apeyin te de je wa laaro toni
4: ise ilu ni ko se ma je
0: e seun fun eyin te ba wa da si eto agbeyewo royin agbe magbe laaro ni adupe pupo amo lore o e tun pade wa ni aago mewa lori eto ijoko ojogbon laaro ni ele eto ni se pelu eto idibo ni amo lanfani ati sori lori nibi ta ti gbalejo oludanileko le ti o le se pelu idanileko awon oludibo lati inu ajo INEC ni ipinle Oyo ni Alaji Taliatu Adiagbo iru omo lanfani lati da wa leko lori awon nkan to ye ka mo ni eleto ni se pelu eto idibo e ma gbagbe to ba di aago mewa a pade lori eto ijoko ojogbon a tun te waju lori awon oro to ni se pelu orile ede Nigeria gbogbo eyin ti e pe wa ta lanfani ati be ma binu o gbogbo eyin ti e pe ta gbo nkan te nso abi eyin te pe ti o wole e ma binu e tun jajo se to ba di aago mewa e se ohun te n gbo ikanni West Radio 89.3 FM. Temi tope Olawole omo baba Chaplain MC Nudus lo n dagbere pe keni ojo rere o.

0: láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọdẹ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa kì í ṣe ohun tí ìkànnì fi òtẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa
1: 89.3 FM your preferred wholesome radio Efile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.
2: Oh my God, oh.
3: Dearly Booth.

Oh,

0: hits just keep on. We got your music, your request.
1: Number one in all-time favorites.
2: 89.3 FM, your preferred wholesome radio. 89.3 FM, your preferred wholesome radio.
3: Akọ́láwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Àdábánijà. Tá a bá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ Ọ̀yọ́, mọ́lẹ̀ oṣù sí o àfẹnti ọ̀bánilé Bálayé West Radio 89.3 FM ibẹ̀ la gbé wáyé ní Olúyọ̀lé Ìbàdàn. Akí gbogbo àwọn olùdarí rédíò bí o, akí ọ̀gá àgbà alákòóso àti àwọn ìsọ̀gbẹ̀ ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jì. Inú mi dùn fún rédíò yìí, mo máa ń gbọ́ gbogbo ìgbà torí wípé òjò ọ̀bẹ nìkan sọ̀tá ni bí ẹ ṣe ń sa Hausa, bẹ́ẹ̀ ni ẹ ń sọ ti Ibo, ẹ mọ̀ gbọ́ ti Ibo kedu ọdún ma, ẹ mọ̀ gbọ́ ti Hausa ń bẹ̀ iná Kwana, iná Gèjà, ẹ mọ̀ gbọ́ ti Yorùbá. Ó jẹ́ kí n mọ̀ wípé rédíò eléyìí ó tún ní agbára ju rédíò ẹlẹ́kùnjẹkùn lọ. Adúpẹ́ òkun, ìlọsíwájú yóò mọ̀ bá wa o. Akọ́láwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Àdábánijà, ọmọ ẹni ìjà ọ̀bá kípe rẹ̀ lọ́kùnrin. Àtèwé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ìdí ẹ mọ̀ gbọ́ West Radio 89.3 FM.
4: West Radio 89.3 FM kan dàgbọ́n má.

0: 89.3 FM. Efile Emayikuro Wells Radio.
1: Wells Radio, 89.3 FM.

0: 진 노즈 안 다즈에
1: 에토 엑신 노즈 북고와랑 다즈에 에토 엑신 노즈 아 정말 거니.

0: ayi mo ba fun kale e mo fun kako e je ki gbogbo aye mo gbo kawon eyan mo mo ipe eto kan be ni kan ni West Radio ta npe ni ijoko ojogbon ni be tawon eyan ti n kogbon keko to tun ti fi ogbon kun tile abi kan mo so ye lori eto joko ojogbon laaro toni e tun ja jo se ko le lo bo se ye ko lo ko le dun bo se ye ko dun ki gbogbon ko le kan si ko dun daada awon oro to ni se pelu eto idibo a mo pekelu leni awon kan wo lo ye ke mo nipa isowo sise ajo INEC eto idibo 2027 ti sumo to si o to je pe onikalukun lo ti nlobi lokoko gbogbo awon egbe oselo gbogbo awon oludije inlo nikalukun won ina ti so agenda ti won ni tin ba debe yin se le yin se ton emi ni to n ba de awon eyan ni sanwo ile emi ni to n ba de subsidy won da pada a bibili ati bebe lo omo baba olomi ye o gan oni to na ba wole o mo fa awon eyan lomi e mo pon mi rugbon bele to ye ka mo gege bi oludibo awon kan wo lo ye ka mo gege bi oludibo ati pe kini isowo sise ajo INEC dale lori gbogbo gbogbo ni a mo lanfani ati pekelu laro ni pelu alaje taluatu adiago alaji ekabo
1: ekabo
0: esio baba ki awon Nigeria ku ojumo
1: mo ki gbogbo omo orilede Nigeria pe akwaro aku ojumo ojumo re ni o ma gbogbo wa o
0: ami ami ami ami eledumare ajo INEC oju ni won won ise aimo fun oloko ṣugbọn ni soki e kan ba salaye fun awon to n gbo wa nle papa awon ti o mo bi a doriko awon ara ese kuku awon iya wa awon iwe na ti oro won o fi be ye kini ise INEC gan ki lo dare lori kin le gbe lowo gangan
1: ajo eleto idibo ti ijoba apapo ni o wa fun sise amojuto eto idibo fun awon ipo kan
0: okay
1: ipo wo ni o je gbogbo national election president ni o okay. National assembly ni o governorship election ni o okay. House of assembly election ni o ati FCT election tan pe ni Abuja municipal
0: okay ehun ise yin yen e je ka tu gbe lori pe awon nkan te ma nse abi to ye ke se before eto idibo lasiko eto idibo ati leyin eto idibo
1: ka to idibo oju se ajo eleto idibo ni lati se eto ifi oruko sile awon oludibo
0: okay
1: leyin igba na oju se ajo eleto idibo naa ni lati ma la ara ilu loye nipa eto idibo leyin igba naa awa naa la tun se akoso nipa ba le pe ni electoral ward kankan
0: pe ward to ti n dibo
1: de idibo ni o constituency ni o awa la pe gbogbo e leyin eleyi e paso pa an soro pe de idibo a tun ni agbara lati se eto idibo bẹẹni bẹẹkọ oya ijọba fẹ gbe ase kandide iwe ọda o ẹyin araalu kí ni erongba ọkan sí nípa rẹ ṣé ká ṣe àbí ká mọ sí tàbá wọn tá a ti yàn sípò tá a fẹ dá padà wá sílé ìgbé ilé òsojú wa tó tá n pè ní referendum. Sẹ́wọ̀n jùlọ náà lọ.
0: Pé gbogbo nǹkan tí àwọn iṣẹ́ yín dálé lórí rèé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dà, ẹ jáwọ́ wá sí ọ̀dọ̀ àwọn olùdìbò.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn nǹkan wo ni ó yẹ kí olùdìbò mọ̀? Ìyẹn pé ókè mo fẹ́ forúkọ sílẹ̀. Ṣé orúkọ mi ṣé mo ti forúkọ sílẹ̀? Ṣé olùdìbò tó tọ́ ni mí? Ibo ni bóun ni màá ṣe mọ̀ pé ibi báyìí ni màá ti dìbò?
1: Kí ẹnikẹ́ni ó tó ní ẹ̀fàní láti ṣe ìfi orúkọ sílẹ̀. Àkọ́kọ́ wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
0: Okay.
1: Ọmọ orílẹ̀-èdè wa.

0: ni o e je so mo orilede wa o le foruko sile ki wa tun gbo mo orilede Nigeria lo tun ni afani lati foruko sile lati je oludibo o bodo je en ti o ti pe omo odun 18
1: okay
0: en ti o wa to de pa mo odun 18 na bi to foruko sile o bodo ni awon amoye kan
1: okay
0: no ko je omo bibi agbegbe be
1: okay
0: tabi ki omo sise ni ibe
1: okay
0: tabi ko ni be bi ti mo ti fe mo dibo ni
1: okay
0: ile won be leye yi en ti foruko sile yo jade lati wa se ifi oruko sile ni
1: okay
0: ajo leto dibo wa ti si daada de bi pa fe ti oba fe foruko le o o ni da ti wa si ile se ajo leto dibo lati foruko sile ma tori o di foruko sile ni ori ayelujara ma
1: okay
0: ama ka to leto se leyi eyin o ti se foruko sile ni yóò ti ní national identification number yóò ti ní lọ́wọ́ ẹn tó ní lọ́wọ́ náà yóò ní fóònù tó fi ṣe registration rẹ̀ lọ́wọ́ tọba fokọ́lẹ̀ tọba ní fóònù lọ́wọ́ ò lè ṣe fokọ́lẹ̀ o nítorí pé wọ́n send message kan sórí fóònù tó fi ṣe forúkọ sílẹ̀ láti fi hàn pé lóòótọ́ lóòótọ́ èmi tí wọ́n forúkọ sílẹ̀ èmi náà ti information mi wà tó lórí ní òun náà ni mo fẹ́ ṣe ìforúkọ sílẹ̀ torí kò sí bá ní forúkọ sílẹ̀ báyìí pọ́sì gbé lápájá lọ́ba forúkọ sílẹ̀ ló kọ́ mi kò ṣe é ṣe ẹni tí ó tó forúkọ sílẹ̀ yóò jẹ́ ọmọ bíbí ọmọlúàbí ọmọlúàbí ni pé ẹni tí ò sí nígbèkun ọgbà àtúnirọ ẹni tó wà nígbèkun ọgbà àtúnirọ wọ̀n lẹ́tà àti forúkọ lẹ̀ o ẹ máa forúkọ lẹ̀ bá forúkọ lẹ̀ tán àjọ elédè dùbọ̀ wà gbà gbogbo kọ yìí a wá wò pé ǹjẹ́ lóòótọ́ ni gbogbo information n tó fún ẹ ṣe bó ṣe rí bẹ́ẹ̀ ni lóòótọ́ tá a bá rí porí bẹ́ẹ̀ lóòótọ́ ni ẹ̀yìn ìgbà náà ló kọ ìwé tó wá jáde wípé okò rẹ jáde gẹ́gẹ́ bí olùdìbò lásìkò tá a ti fọ́kọ́ lẹ̀ náà tá a ti fọ́kọ́ lẹ̀ tán a kankan ní display a ṣàfihàn fún aráàlú pé adéwálé tó fọ́kọ́ lẹ̀ sólẹ́tọ̀ láti fọ́kọ́ lẹ̀ tíwẹ́lómìlẹ̀ ti fọ́kọ́ òkun lẹ̀ àwọn àṣọpẹ alábàyàbẹ tàbí ní píríọdù bìdẹ àsìkò oṣù mẹta akọ fún ṣe tàǹsì fọkànlẹ olómìnira jìkú ọlọmọ pa
1: báyìí
0: ẹni tó bá kú yẹn láwọn ni adéwálé tó fọkànlẹ yìí àwọn ti kú ẹyin kọ ẹ kó mẹ àwọn akọni ti sì bẹ pé lábàyà fẹ yọ kọ ẹ náà kó mẹ o ẹyin lẹwà wá pé lóòótọ ni tọba ti wá wọn ní o ikọ rẹ wọn yọ kó mẹ àwọn náà ṣe wá di o kì í ṣe pé alábí yọ wá pé kọ fẹ sí ẹtanú adéwálé kọ wá sọ pé o ti kú àwọn ayọkọlẹ then ẹlòmíwá tó jẹ bùsí kókó rẹ kì í ṣe bẹẹ ni àjọ elétò ìdìbò kókó rẹ a ṣàfihàn rẹ sínú ẹlòmíì lè ní ó ní h inú ẹlòmíì lè ní ó ní h inú ẹwọ àyẹwò ẹlòmíì wọn pàtí fọwọ́kọ lẹ́hún ẹ pé abscess of mind ẹ ló lè mẹsẹlẹ tó pé mẹsà ni màá fọkàn sí pé mò ń tẹ mísì sí ni ló mọ tẹ mista ló sì wà wájú mi ọkùnrin ló sì wà wájú mi àsìkò wà náà láti ṣe àtúnṣe rẹ tàbá tí wàá ṣe léyìn náà àwọn àkó gbogbo ẹjọ láwọn àwò pé jẹdẹ lẹtọ láti fọkọ lẹ kí káàdì olùkọdìbò kó tó jáde tí káàdì olùbàdìbò bá jáde ẹtọ mú orílẹèdè nàìjíríà ní láti wá gbà torí ẹni tí ọgbà káàdì kò ní lẹtọ láti dìbò ní ọjọ ìdìbò torí káàdì ojúlówó káàdì ni ó kọ rẹ lè jáde káàdì mọ west radio báyìí mo káàdì dání ọ̀lẹ́tọ̀ láti dìbò torí tó fi sọ abala 47 47 ìsọ̀gbẹ̀kẹ́ni ọ̀sọ̀ ẹgbẹ́ nìkẹ́ni yòówù tí a ṣe accreditation fún ọ gbọ́dọ̀ mọ káàdì rẹ̀ dání gẹ́gẹ́ bí olùdìbò kó tó wà credit ẹ pé ọ̀lẹ́tọ̀ láti dìbò.
1: Ẹ ṣeun. Bẹ́ẹ̀ bá ṣe ń yí sí ìjókòó ọ̀jọ̀gbọ́n lè tó tẹ̀ ń gbọ́ láti ìkànnì west radio 89.3 FM. Ẹni tá a ṣe bẹ́ẹ̀ tájọ́ ń tàkùnrọ̀sọ ni wọ́n wá ṣojú àjọ INEC lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n lẹ́ni. Ẹ ń bèèrè pé kí ni àjọ INEC Independent National Electoral Commission. Alhaji Taliatu Adiagbo. A wà lójú òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. Ẹ jẹ́ ń padà sọ́dọ̀ Alhaji Adiagbo. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n fẹ́ fowó kọ́ lẹ̀ fúngbà àkọ́kọ́. lóòótọ́ ẹ ti ṣàlàyé pé o gbọ́dọ̀ jọmọ orílẹ̀-èdè Nàìjíríà, o gbọ́dọ̀ wà ní o ti gbọ́dọ̀ bí ọdún méjìdínlógún. Àwọn nǹkan wo lẹni tó wá fẹ́ ṣe fún ìgbà àkọ́kọ́ tún nílò láti ní yàtọ̀ sí NIN? Ṣé wọ́n fowó rẹ́gísítà
0: ní? ọ̀fẹ́ ló bá dé.
1: Ok, ó dà, ẹ jẹ́ kí n wá sáré gbé wọ ìyàtọ̀ láàrin voters registration, ìyàtọ̀ láàrin transfer of registration àti voter information update. Ẹ bá yànnàná mẹ́tẹ̀ẹ̀ta yìí.
0: Ẹ tó fokọ́lẹ̀.
1: Ok.
0: Mo fokọ́lẹ̀ ní where the news is right. Tó wà ní Ìbàdàn South West local government.
1: Ok.
0: Mo wá kúkú ládùúgbò yìí. Mo wá ń gbé Mọ́níyà.
1: Ok.
0: Mọ́níyà ó sì wà lọ́ndà.
1: Yúníkọ́nù ẹgbẹ́ dákọ̀nù.
0: Ah,
1: Akinyele.
0: Akinyele ni o, kò sí ẹgbẹ́ dá. Akinyele. Wọ́n wà lọ́ndà Akinyele local government.
1: Ok.
0: Bẹ́ẹ̀ mo wá kó lọ. Níjọ́ ìdìbò sì ni kò ní sí ìgbòkègbodò ọkọ̀. Kí ìmọ̀ba wa jẹ́ ọmọ Nàìjíríà tí ò ní ní àǹfààní láti yan olórí.
1: Ok.
0: Yẹn wà transfer ilé ìdìbò mi kúrò ní Southwest.
1: Ok.
0: Lọ sí Mọ́níyà tó wà lọ́ndà
1: Akinyele. So ìyẹn ni transfer of registration. Ok.
0: Ẹ tó ti fokọ sí tẹ́lẹ̀ lóde sí transfer. Ẹ tí ó ti fokọ sílẹ̀ yóò fokọ sílẹ̀ níbi tí ó ti fẹ́ máa dìbò.
1: Ok.
0: Ibẹ̀ ni ó sọ bó fẹ́ fokọ lẹ̀ sí ni o. Àmọ́ síbẹ̀síbẹ̀ mo lè wà ní Awúsá kí n fokọ lẹ̀ pọ̀ fẹ́ máa dìbò lẹ́yọ sí. Mo lè wà lẹ́yọ sí kí n sọ pé Kánò mo ti fẹ́ dìbò. A fokọ rẹ lẹ̀ lọ́yọ̀.
1: Ok.
0: A máa fokọ rẹ lẹ́ tán. Kánò tó ló ti fẹ́ máa dìbò local government tán dá kan ló ti lọ gba káàdì rẹ. Yàtọ̀ tó wà mẹ́nu.
1: Ẹ ká tó kò lábẹ́ ti transfer yẹn. A ṣètò ìdìbò lọ́ṣun ní kò pẹ́ kò pẹ́. Èmi ọmọ Ọ̀ṣun ni mí. Kí n wá transfer
0: káàdì yín
1: sí Ọ̀ṣun láti dìbò gómìnà. Ṣé tó bá dìbò ti ààrẹ?
0: Kò ṣeéṣe mọ́.
1: Àdìkú ṣe padà sí Ìbàdàn.
0: Kódà kan kó tó dìgbà náà. Ìta ṣe last week ta ṣe. Ìṣe ìjọba ta ṣe yìí. Kò sẹ́ni tó lè transfer àwọ̀ súnmọ́ àti close the portal sùn. Ìta ṣe ní second phase nìkan láyé ṣeéṣe. Last third phase ta ṣe yìí àti close the portal sùn. Bẹ́ẹ̀ ni wọ́n ti close the portal Èkìtì táwọn náà ti ṣe election wọn kọjá. Wọ́n close the portal Èkìtì kò tó close ìtọ̀sùn. Wọ́n close the portal Imo kò tó close Èkìtì.
1: Voter registration update wọ́n ń kọ́.
0: Voters update.
1: Update.
0: Àwọn kan sọ ìwọ̀rọ̀ voters update ni àti ìgbé ìgbésẹ̀ lè lórí o. INEC ti débẹ̀ hàn. But o ti ní káàdì ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí tó dìbò náà ló lò láti fi dìbò tí ń bọ̀. Tọ́ bá ní lọ tọ́ fẹ́ change ọ̀lẹ́tọ̀ àti change lásìkò kan ti change sí wa. Àwọn tó yẹ ẹsẹ̀ fókọ sílẹ̀ nígbà tí káàdì yín bá dé àti wàá sórí àgbàgbé láti wàá sọ pé kẹ̀bẹ̀ sí gba káàdì yín.
1: Ọ̀dà ẹ ṣe gan ni fún àwọn àlàyé lè ti ẹ láǹfààní láti bá wa ṣe yìí. Ẹ jẹ́ ká wá padà sórí ìṣọwọ́ṣiṣẹ́ àjọ INEC gangan lónìí-sàn-án. A gbọ́ wípé ẹ̀yin lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú òpó ayélujára láti ṣe bẹ́ẹ̀ láti pé ókè o a fẹ́ fi ṣe kó ìbòjọ BVAS ni nǹkan kẹ́ bá ṣàlàyé báwọn kìíní ìṣeṣẹ́ amọ BVAS IREF nǹkan ìyàtọ̀ wo ní bẹ láàrin wọn tí ó fi yé àwọn tó ń gbọ́ wa.
0: Lọ́dà alákọ̀ọ́kọ́ kí mèlé bèrè IFED.
1: IFED.
0: IFED ni ẹ̀rọ tá a fi ń ṣe ìgbórúkọ sílẹ̀ fún ẹni tó fẹ́ fi orúkọ sílẹ̀ láti jẹ́ olùdìbò.
1: Ok.
0: IFED ni.
1: Ok.
0: INEC Voters Enrollment Devices.
1: Ok.
0: IFED túmọ̀ rẹ̀ nù. Tó bá dìgbà tá a bá fẹ́ ṣẹlẹ̀ yẹn. Ìwúlò rẹ̀ wá ti yàtọ̀ sí ìforúkọsílẹ̀. Yóò wá di BVAS. Bimodal Voters Accreditation System.
1: Ok.
0: Ìtumọ̀ rẹ̀ nù. Kí iṣẹ́ ti ń ṣe. A ní báyìí wọ́n pè iṣẹ́ méjì ló ṣe papọ̀. Àfẹ́ àkírídìtì ẹ̀ ìgbẹ́njọ lẹ́tọ̀ láti dìbò. A lè lo ojú tàbí ká lo ìka ọwọ́ wa tí ó ṣe ìdámọ̀ wa. Torí ìka ọwọ́ ẹnì kọ̀ọ̀kan kò papọ̀ mọ́ra wọn o. Ojú wa kò papọ̀ mọ́ra wọn. Bí kí táyé kẹ́yìn tí ojú wa papọ̀ mọ́ra wọn. Àwọn nǹkan kan wà nínú ojú tó jẹ́ kí ojú wọ yàtọ̀ síra wọn.
1: Táyé kẹ́hìndé gan tán
0: jọra. Ṣé ọjọ́ identical. Ṣé ìjọba tó pè é lé náà mọ̀ ìyá àwọn nìkan ló lè sọ pé ìwọ̀n ń táyé wọ kẹ́hìndé. Tó bá sáràdá tó bá gbá táyé sọ̀rọ̀ ni tó tún dole ní a. Àsìkò àwọn bá sọ̀rọ̀ ni kẹ́hìndé lè mímí ṣe táyé. yàtọ̀ sí wa tí ma ṣe ni wa ó di tẹ́tí gbé táyé ni ọ́ kẹ́hìndé ni ọ́ fàyè rẹ sílẹ̀ IRF ibi tá à ń sọ fi resort election àbájáde ètò ìdìbò tá à ń fi sọwọ́ sí ọbẹ̀ látọ̀rí unit àbá ti dìbò dán a ṣẹ̀ǹdẹ̀ síbẹ̀ gbogbo ara ìlú ni gbogbo ara ayé ni ó ní access láti rí gbogbo àìsè láìsẹ̀ láti rí àtẹ̀tọ́ ṣẹ̀ǹdẹ̀ o àtẹ̀tọ́ láìsẹ̀ láti rí kò ní agbára láti ṣe àyípadà rẹ̀.
1: Tó bá ti lè wọbẹ̀ kò ṣe é yí padà mọ́.
0: Kẹ̀sì tó generate ẹ̀ náà kẹ̀sì tó generate ẹ̀ kò ṣe ń tọ́ lágbára láti ṣàtúnṣe. Torí pé ìbò tẹ́ẹ̀dì bivasi tó ṣe accreditation olùdìbò tó bá credit 7 ó mì pé nínú ballot boxes wa o àpótí ìdìbò ìbò méjì lẹ́gbọ́dọ̀ bá ń bẹ̀ ẹgbẹ́ bá kọjá ìbò méje. Fẹ́ bá dìbò kọjá ìbò méje a kanṣu election ni.
1: Ṣùgbọ́n ó lè dé sí méje.
0: Kò lè dé ìsìntò lè mú dé tó gbọ́dọ̀ wà nínú ìbò.
1: Ok since that if you can vivas it that eyan bayi lo wa dibo ko gbodo le
0: din ama ka be mi ballot paper ta lo o le le
1: okay
0: so e go ballot paper over ni 200 awa lo merin be
1: ile to seku gbodo wa le
0: mi mi le doku 200 ko mi wa doku 196 ele ma ba
1: 196
0: nbe awon sele mi ji meta lo le fa ke ma ba 196
1: lo de
0: akoko nga ti nja sẹ̀pọ̀ ní ojú kátáfẹ́ tí a ti ja gbàmọ́ wa fẹ́ ja kò sì ja ó ti ja ẹgbẹ́
1: ẹgbẹ́ kan kú
0: kó mbẹ́
1: ok
0: ìbọn tó fẹ́ dìbò ẹgbẹ́ tó fẹ́ dìbò fún mi sọ́yọ́ ọgbà lọ́wọ́ mi onígbà ilé ń ti di ètí ò sí lò
1: ok
0: àárín kàná ìgbà tí wọ́n fẹ́ fún mi ní tọ́jà kínní fún mi ínkì tẹ́ fi sí mi lọ́wọ́ ó sì ti kàn kí ẹgbẹ́ tí kì í sẹ́gbẹ́ tí mo fẹ́ dìbò fún
1: ok
0: ìsọ fún nánìgbè wo ti rí dẹ ilé náà àárín lò.
1: Okay.
0: Àwọn tó lè jẹ́ kí ballot paper
1: kó dínú
0: àmọ́ iye tí ó wà nínú àpò tí ìdìbò wa
1: iye àwọn tó jáde
0: àkẹ́díìtì tó jáde yàtọ̀ tó àkẹ́díìtì ò lè jáde tó kọ̀ tó bá àkẹ́díìtì ò ní dìbò ọjáde wa dìbò òmú káàdìdè lórí àgbékèsè káàdì ọ̀dọ́ wa ni káàdìbò mi ni sọ́wà dìbò ọjáde wa
1: dìbò
0: accreditation. Ìdásí fi àkẹ́ẹ̀tì náà ni bivasi nọ́mbà tó bá lò bivasi lọ́gbọ́dọ̀ wà nù ballot
1: box
0: nínú ballot box àpò ìbò tó wà ń bẹ̀ wọ́n wá pẹ́ sórí ìsìn méjì àkọ́kọ́ ìtajì fẹ́gbẹ́ ẹlẹ́ẹ̀kejì ìtajì tí òsùn ẹgbẹ́ tá a dì fún tàbí tá a tẹ ìka fún ẹgbẹ́ tá a dì fún.
1: Kò yé mi o.
0: Mo fẹ́ dìbò fún ẹgbẹ́ yìí. Nígbà tí wọn atẹ́ka ní àárín A àti B nìkan mi wà sẹ́ẹ̀lì ní A ni sẹ́ẹ̀lì sọ pé B ni kò ṣeé ṣe máa yé pàtì gẹ̀ẹ́ni aláìláyé kọ́ délé
1: o. Irú yẹn lè máa ń pè ní fọ́ìdì.
0: Fọ́ìdì yes.
1: Okay.
0: Ẹlẹ́ẹ̀kejì àwọn ìyá àgbàlagbà bá ṣe fún náà ni ó lè sọ́nà rẹ̀ tí ò ní tẹ́ka.
1: Ó gbé fún fún lòun bẹ́ẹ̀ gbà nǹkan
0: yìí. Bẹ́ẹ̀ ni ó ṣe sọ sí ó sì wà dìbò abẹ́wà dìbò torí àdé sọ ẹgbẹ́ tí ó dìbò fún torí pé sórí ìsìn méjì náà nù.
1: Lódàdà bóò làwọn èèyàn ṣe lè mọ bí a ti ń tẹ̀ka torí ọ̀pọ̀lọpọ̀ àtijọ́ tó ti ń dìbò fọ́ ìdì ló ń dìlà even àrí sẹ́nẹ́tọ̀ tó jẹ́ pé ó dìbò tán ó nà sókè pé òun ti dìbò tó jẹ́ pé gbogbo adẹ̀rí pé fọ́ ìdì ló dì kò yí ọ̀pọ̀lọpọ̀.
0: Fún bí ìtẹ́kọ́ béèrè sẹ́nẹ́tọ̀ yòówù tó dìbò tán ti ń nà sí òkè fún àwọn olùdìbò ìgbésẹ̀ tí ọba òfin mú ni o tí àjọ elétò ìdìbò bàbà yóò fojú winá òfin rẹ̀ tó fi sọ ní pé dìbò rẹ ní gbòǹkẹ́lẹ́ kọ́ wa sọ ká ìwé ìdìbò rẹ sí inú àpótí tá a gbé sí
1: gbangba
0: sí gbangba open secret open láti sọ sí secret ìyàwó ní mọ ẹgbẹ́ tí mo dìbò fún ẹgbẹ́ kíní ilé ìdìbò tá a máa kọ́ mọ́ kọ̀m̀pútà báyìí ni ẹnìkejì náà máa dúdẹ sí ìgbìmọ̀ ẹ̀rọ òní mọ̀ èmi ní òní mọ̀. Bàbá wa rí ẹni tó ní pènijà pènijà ojú ló lè jẹ́ pé INEC ti provide àwọn tá a lílò tí ó jẹ́ kọmọ ẹgbẹ́ tó fẹ́ dìbò fún ẹni tí ò wá lójú tó lójú ṣùgbọ́n àwọn ẹ̀yà wa tí ò dẹ́ ẹgbẹ́ mọ̀ tá a sọ pé ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ oníṣàlẹ̀ fún gba to ba gbe ballot paper to ji pada alakoko ti di
1: hmm
0: o ti digini
1: o ti wa sale
0: o ti wa sale patapata o ni anfani lati mu yen dani ti o se ran lowo fun
1: okay
0: ki se party agent o to ba si party agent agent party ni o o ni anfani lati ran ya re aba mi baba re lowo mo
1: hmm
0: se gbe lo wa se o baba bi ya re ti o de gbe to be dibo mo yo mo lomi ni Anya lowo eyin oniyin
1: ke
0: lati ma ba se ipolongo fun awon eyan leyin gba na I need the support awon oloselu wa e gbe ngba ti bo ba nbo won lo te awon kini ti o sa pejuwe egbe won si mo fi yan so mo pe ka ki pe egbe wa ni o egbe ta fe ko dibo fun ni o egbe ni o jo ta fe ko dibo fun ni o
1: bi an bi di gankan
0: aha ti wo te be bo se le ten you to ba te wo si mark ile lo correct if you correct e gbe wo sare gbe ile o correct you to ba ti te bayi ko correct you to te ko correct you ama sibe sibe a le daje ama gbogbo ta so ina o agbele to ri bubiye ju o
1: en gbiyanju
0: a se polongo lori radio lori television ani twitter ta mi so fa won yen ya to se le ani door to door campaign market outreach a se pade lori kori stakeholders meeting ibi ta mo lo se lu wa awon baba baba cabbage cabbage ana afin won gan ana skus o se beta kinde lati lo se ipologo wi pe e wa bi bayi o eh won ni agbajowo la fi so wa so ya ati ti owo kan ko gbe oduri bo ba ni lagbaja o se da o wa duku je baba si da baba fi kule fun we won ni o se nsepuse e ma ja da da lo si lu e jade oju si wa ni lati dibo lati yen ti o suju wa won mo se won mo se ba to ba kese dibo fun to wo eh lo to ni efun lati bere pe ah lagbaja o suju wa dada da to ni to lati bere pe ah lagbaja wan bi bayi ah aba ke pa dibo fun o wa responsible si ah sibe sibe ibe na la le so pe ko se dada fe da pada a fe ko le bo pe won ti case kan ni ti ko gi ngba kan pelu denomination aye as referendum ngba na at the end of the day e gbe ko awon je ko pe se gese o igbo won wole pe awon fe da pada wole ide n fi awon gba ko ta se nu o fi oju se gbe ah do to le eyan to wole akoko e si dagbara lati da pada be o suju se wa mo ko si po osuju tenikan wa ti ara adu o lagba la so pe kun o da pada tabi kun o yo asara la ga se yo ri ara adu ko yo se pe sara adu ara adu lagba ile hun awon councilor ta yin ati gomina je yo awon house of assembly be ne ni awon national assembly wa won lagba lati yo are wa awon igbese ta le denu ka lo fi mo so that o le so pe won lo si me oni bo won se pin je ka jade oju se wa ni awon lo se lu ba so ba gbe be se je dibo ati wole iro patapata ni ibo to ye ba wa lu ba di online neck oka ni o determine ti o wole e ba je mo ko ko la ya je mo na di wole wa la wa me ba la line neck ko sento line neck ati dibo kan ri ti o orile de ti o pada won ni o lo si yan ga wa Eta di la ye Jonathan. Ebo lo ye Jega.
1: Jega.
0: Se Jonathan wa pada wole. Won wole. A to a di as bi ma so pe an ba ti yan won. Kon kan ko fa ni, won lo kon lo ko bo wa ni, ko si tin je be. Won fi so ki e ya ra lu ke ma jade dibo. So da won lo se do awon. Se bo bi la isa won jade, awon jade dibo. Ibo won la se ka, ni o ti ta me to wole. Awa me wa gbe nu le. Eyin ma ya awon ele ni dasi abeyin mefa ele ni dasi awon me ni ti ta mi te yin me me wa mo se awon me ta jade o ta dibo to di ti wa iyan meta oni yan la meja en khale ba la meje ah yan meta to ni la meje tabi to le ba la meje
1: awon
0: lo win
1: no awon lo win so bo
0: yin nkan te mo je awon o ti ta mi o gbe se aye yin ka jade ka dibo ni ka yan en to koju e to koju osun wa ti o wa responsible ya si wa ka jade ka yan
1: inu mi dun ibi ti e dari oro gba tori ke opolopo gba pe ibo wa oka eh awa vote no county awon INEC ati gbugbe ṣugbọn be se bere alaye o latori Beavers pe awon te ba ti accredit oye na ni o wa ninu ballot box nkankan won tun fun wa ni igbekele kekun si ninu ajo olominira to n boju to eto idibo INEC e de ku ise takun takun tori pe to ba je pe ibo araalu o ka ni irele to sele losun ko fe le mo sele tori pe gbogbo nkan patapata ina egbe osulu alatako nbe ina ni lati jawo olubori
0: ni won lo
1: na lo gan
0: ba tawon eyan oga wa labuja ti n pada da abuja gbogbo alu juwo se ni ese o eku se o ti nu won dun a si dibo kan ri nle to pe ajole to dibo bu bi ada ka jade a le mo mbagi wa jade
1: kai
0: neki ni o
1: kai ibo le rin ka
0: ah ni gbogbo oko wa to ni ta ko lo gba neki si apare nigba na
1: ti de se pe e lowo ninu beto idibo se lowo
0: e je pe duro da afia ni be ba pa mo ba ba be ba pa bulese oni bo ta di nga na ati mo la fe ko wa nbe e ba loni si nbe eyin re la jaye ko mo jaye leyin wa oluka ku sapa mo
1: be te yin ga ba reru e sa
0: olopa tan sa o agbe de fe gbo
1: ah oda e ja pada sori awon oludibo wa eyin opolopo la ni pe awon bi e won se ko oko awon lori kini ati pe bo na se le check e tan ba fe wo pe se o ko mi awon akole npa mi gan se o correct then tan ba je ko atunse wa wa bo na se ma kan si le se nse lori ero aye jara ni abi office bo wa si
0: o ti so ba fin o lasiko ta se display yen o ni mi
1: do ko le se se mo bayi
0: se se mo o fe ni kankan o ton ti gba tan ba to be display mi
1: se o se se ka se mi
0: ko to di se se se ko se se ko se bi
1: ko si nkankan mi ta le se mo bayi pe a fe gba card ni ko si nkankan ta le se mo bayi
0: o fun se pe gba card ko si nkankan ama e te fo ko sile ti card yin ba de e gba
1: okay eni ti card e ti baje na nko to se ko fe gba mi so se se
0: ko se se eni ti card e sonu ko se se ko le mi gba o ko si le mi gba ona ti o fi je meji na ni pe asiko gbedeke wa to ya ne ko fe ki eto ajo eleto dibo ko fe kenika ko ni mi o wi be ni oje kun jade lati dibo a fi aye su meta sile si asiko gba ta ba di ibo en ti ka dire sonu yo lo so reporter si wa yo wa gba iwe oporun la npe gbe a o sonu o fe lu en ti o se laaro su meta yen ko to di selection ko le yin kankan se o to wa no fun wa
1: bi o electoral
0: ko to di bata se election general election
1: okay
0: to di yu ba te fe se tosun osu meta si gba na o po pota yen igbe card mi sonu en to si card e gba ko to di pe as election to en to fi sonu ni pe dai mo card e dani o le dibo ko ko re ba wa ni re bayi e pe ka ka wo card ni ba to ba fi owo sori Beavers wa mo nsin ni wa ni o gbe gbogbo information re jade o fun ni ki so pe ko mi jade en je ba bu fasi bo ni jade o godo mu ka je dani lati wa dibo en ti ka je wa sonu osu meta si gba na en je ba ka je ni isin pota si wa te ba ti sile ko lo sa tun se
1: to iru iyen bayi ko ni se pe mo wa de bi dibo ko so ruko mi lara o ko tan le mo ogiri ko si
0: ko ni dibo en to ko ba si a to dibo afi to ba je pe wa mo gbo o to ba je pe ale o ko mewa awon aralu won ti se ko ko me se pe ko ni ruko re me aloko page mewa ni won wa si 123 mo si number 2 abi number 3 won ti si ko me aralu won si se bo ko si wa me nkan lo si lo o ko re wa me ameni ken yo to ba je ko re lori ogiri bi ale mo giri ta ale o leto lati dibo ni le dibo ni yo didi yo dibo
1: e je ka si oju opo
0: ta ba ti accreditation fun o
1: e je ka si oju opo le fun awon ara ile 0916 893 1000. Ibere wo inle ni lowo ajo INEC ni aro ni lori oro to ni se pelu eto idibo 0916 893 1000 tabi 0915 33 34 893 0915 33 34 893 for eja 0911 34 893 eku ojumo o e ka aro sa
2: oruko temi adila ti yua ni dubai
1: e seun
2: bi ro fe bi ajo INEC oni wi pe for example oya en to ni buta card to ti sonu to se ni to de mo to ti se njo ni enquire do lo make ni de ko to le ri gba pada se enko eni awon eni bayi o ti se ko se fe ro o kon sonu ni ona wo le ni yen le gba lati participate ni ibo. So ti mo fe find out ni
1: e seun won ni gba ko ibere won ye yin
0: o ye mi e seun ọ̀dà méjì ni o àkọ́kọ́ nígbà tí windo wípé a ń se ìforúkọsílẹ̀ wa wá tún àsìkò gbà náà lẹ́tọ́ ń jáde wa a bá sí ìwò míì kìí ṣe gbọ́dọ̀ sí fúkọ míì sílẹ̀ o tó bá ti fúkọ míì sílẹ̀ o ti lókọ lẹ́ẹ̀mejì nu kò sí kò kọsẹ́ ní káàdì ẹdẹ nǹkan gbà yọ ọ̀nà àtàkọ́kọ́ tílẹ̀ kejì nǹkan ni ó upload àmọ́ ní ìsìn windo yẹn ti close pọ́tà yẹn ti close a se ìforúkọsílẹ̀ mọ́ ẹni tó lè ṣe ni ẹni tó fi sọ wípé ní oṣù mẹ́ta sí àsìkò ìgbà tí ìbò bá ń bọ̀ pọ́tà rí pé káàdì mi sọnù òun náà lọ́gìn tí ó sì gbogbo ẹ̀ sórí pọ́tà yẹn kò ní kò lè INEC office pápá ìgbà tí káàdì bá jáde yọ wàá gbà òun ní ó fi dìbò.
1: Ẹ ṣeun 0916 893 1000. Ẹyin ọ̀pọ̀lọpọ̀ aráàlú iná gbàgbọ́ wípé tọ́ bá ti di pé wọ́n ń ka ìbò lọ báyìí o tọ́ bá sọ pé nẹ́tíwọ̀kì dàrú o wọ́n ti fẹ́ ṣe mọ̀kàrúrù nù wọ́n ti fẹ́ ṣe mọ̀kàrúrù nù ẹ jẹ́ kí wọ́n ti pè padà ẹ jẹ́ ká gbé. Hello.
2: Olóòtú ẹ má bìbí lẹ́ẹ̀kan sí.
1: Ẹ ṣeun.
2: Ṣé ní máìkì tí àjọ INEC ń lò yẹn máìkì yẹn ò clear bóyá àlàyé tí wọ́n ṣe bóyá ìyẹn lè bá mi interpreter pé mi máìkì táwọn lò yẹn ò clear rárá àtọ.
1: Àlàyé tí wọ́n ń gbìyànjú láti ṣe fún yín náà ni pé ó ní ìwé tẹ́ gbà wípé ó kí o káàdì mi sọnù pé ẹ kọ́ ṣe lórí pọ́tláì tẹ̀ lọ sí ọ́fíìsì àjọ INEC pé ẹ fi ìlú kíní ọ̀hún lórí pọ́tà pé ó kí o káàdì mi sọnù nǹkan nǹkan ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ bí oṣù mẹ́ta ó kéré ju oṣù mẹ́ta
0: sásìkò
1: ìdìbò láti lè forúkọsílẹ̀ pé ó kí o káàdì mi sọnù ṣùgbọ́n ìwé tí màá fi lá ọ dìbò gẹ́gẹ́ bí olùdìbò ẹ lè láǹfààní láti gbà. Ẹ ṣe gan 0916 893 1000. Ká wá padà sórí eléyìí tí àwọn èèyàn máa ń gbàgbọ́ pé ti technical issue bá ti wa o wọ́n ti fẹ́ ṣe kinínú ẹ̀rí ìgbà tó bá fi padà débà ẹgbẹ́ òṣèlú kan ni ó ti yanyọ tí ó ṣeéṣe kán háàkì bíbáàsì tí ó ṣeéṣe kírú ẹ̀ ṣẹlẹ̀.
0: Kò ṣeéṣe o kò wọ́n bá háàkì náà ní gbogbo dáhùn sẹ́yìn sẹ́yìn gbogbo dáhùn sọ ó dàgbé mindset wa gbàgbọ́ wa lọ́kàn òní ń dà wá láàmú ìdí sì fi ń dà wá láàmú náà lójú pé wọ́n ní nǹkan ọba sí rí ó yá àwọn èrè wa nígbà tí INEC ti develop dé ibi báyìí ọ̀rọ̀ 1999 election 2003 election so ti yé ní 2003 election kan election tá a sì ń gbà náà a lè sọ pé kandidate báyìí ni pé pati kọ̀ọ̀kan ní àkàlẹ́ decline pé ẹgbẹ́ báyìí lọ́wọ́ lé ni ẹgbẹ́ ní àwọn aṣọ pé ẹni báyìí làwọn yàn síbẹ̀ àmọ́ ní ìsìn àti ní clear court pé ẹni báyìí lẹgbẹ́ tó yàn o ẹni báyìí lọ́wọ́ lé o àá sọ ni ẹ wá gbogbo tí wọ́n sọ náà kásì mú àpẹẹrẹ ẹsẹ̀ ṣe náà 2023 tá a sí lọ gbogbo bí a sì ní glitches o kò sí ẹnikẹ́ni nínú àwọn olóṣèlú tí ń parí pé glitches wà unity result ti INEC upload náà títí dò ní kìí ṣe tó wà lọ́wọ́ ni kò tí ìṣòro ṣe lọ́hùn olóṣù tó bá ní ní tọ́sẹ̀lẹ̀ ni ẹni ó ka INEC lẹ́jọ́ kó pe àníjà lé lórí tó gbé glitches wà àwọn ẹ̀fẹ́ àkí sábà tá ń gbé ìṣọ́ọ̀tì sí kí wọ́n bá àákẹ́ níbi tá a fi ní dáhùn gbígbó mẹ́ yàtọ̀ sí ayédèrú.
1: Ẹja gbẹ̀pẹ̀ náà ẹ dákun. Hello.
3: Ọmọ bàbá Sáfin.
1: Ẹ káàárọ̀ sà.
3: Àkú Ṣẹ́lì.
1: Ẹ ṣeun.
3: Àìnà Bọ́lá náà látàkọ́ taró lánìí.
1: Ẹ ṣeun bàbá.
3: Mo kí bàbá wa alága àjọ elétò ìdìbò. Àkú Ṣẹ́lì.
1: Ẹ ṣeun.
3: Ṣùgbọ́n ọmọ bàbá Sáfin mi mọ̀ bóyá lọ́dọ̀ tèmi ni ohun wọn tó ń jáde kò dàbí ti tiyín. Nígbà téèyàn rán mú sọ̀rọ̀ ló titi wọn ló ń fi síta ni bó ṣe ń di lọ́dọ̀ tèmi ẹ bá ni wà tún ṣe ṣe sí kó já geere ju tàtẹ̀yìnwá lọ.
1: Ẹ ṣe. Àwọn bí ẹ ṣeun ẹ ṣeun ó dẹ ní kejì tí yóò sọ̀rọ̀ kínú o ìwọ àwọn ilé ìtajà ń gbọ́n bí ó yàtọ̀. Àwọn ilé ìtajà ń gbọ́n bí ó yàtọ̀ ẹ ṣeun tẹ́ pè wá sákìyèsí o. Kò ní dáa kí àwọn èèyàn máa gbọ́ wa láti ilé kí wọ́n mọ̀ láǹfààní láti gbọ́ nǹkan tá a lè jù wá sọ. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Ẹ ṣe o. Àwọn onímọ̀ ẹ̀rọ wa náà wọ́n ti ń láǹfààní láti mọ̀ ṣiṣẹ́ lé lórí tẹ́ fi lè láǹfààní láti gbọ́ wọn dáadáa sí. Ẹ̀yìn Aláàjì ẹ jẹ́ kí èsìn báyìí ẹ ti ṣàlàyé wípé kò sí pé torí pé nẹ́tíwọ́ọ̀kì dàrú nǹkan ní èsì ìdìbò fi yàtọ̀ ó dà ẹ já wá padà sórí pé ìgbà wo gan ni ìbò máa ń bẹ̀rẹ̀ pé ókè òní o a fẹ́ dìbò ẹlòmíì ó ní pé àwọn ti wà ń bẹ̀ kìnìkan àwọn ò rí kí nǹkan kan bẹ̀rẹ̀ igbá kan àwo kan ìgbà wo ló máa ń bẹ̀rẹ̀ ìgbà wo ló máa ń parí torí a gbọ́ nínú ètò ìdìbò ó dàbí 2023 tí wọ́n gbé di òru àbí nǹkan àwọn kan sì ń dìbò láwọn ìlú kan ìgbà wo ló yẹ kí ètò ìdìbò bẹ̀rẹ̀ lábẹ́ òfin ìgbà wo ló yẹ kó parí.
0: Òfin sọ fún wa nípa ètò ìdìbò bẹ̀rẹ̀ aago méje gan àwọn ó pẹ́ jù and now to the commencement of the poll àwọn ọ́fíìsì àwọn ti wà mẹ́ 1 hour to the ká tó bẹ̀rẹ̀ ìdìbò. Kí ni jẹ́ kó ṣeéṣe àti gbé ibìbò òbí tí àwọn òṣìṣẹ́ wa ó sùn ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan.
1: Tó gbé wọ́ọ̀dù náà.
0: Wọ́ọ̀dù ni ó sùn. Sùsù tí wọ́n sùn wọ́ọ̀dù ọlọ́pàá tó gbé bàdání tí ìpàlẹ̀ àwọn tí wọ́n fẹ́ pé àwọn fẹ́ wá lóru wọ́n fẹ́ wá gbà bá lọ wọ́n fẹ́ wá jábá lọ pípa gbà wọ́n fẹ́ wá sa àwọn ọmọ òṣìṣẹ́ wa léṣe. À ń pè ní RAC Center bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa ó sùn. Bó ṣe wá sùn bẹ́ẹ̀ kì í ṣe pé àlọ́ fi àjẹ́ mbẹ́ o. Mo ka put this mattress tàbí ní convenience tí mo fi sùn iná wà ń bẹ̀ iná lásán gbé rí ní lásán kó tí mo tún lè máa ṣáàjì iṣẹ́ ti wọn tó àwọn kọ́pà là ń lò bẹ́yìn àtọ̀wọ́n yín bá wà ní ìsìn ẹ̀dì mẹ́ta síra yín wákàtí méjì mẹ́ta ọba àti gbèsè ti dání bí ọmọ tẹ́ ni pèrèpèrè iná tí wọ́n lè máa fi ṣáàjì tí lè fi mọ́ wà ń bẹ̀. Omi wẹ̀ a provide it ọsẹ wẹ̀ a provide it
1: kọfí lè tètè bẹ̀rẹ̀ ètò
0: ìdìbò ilé ìgbẹ́ ọwà ń bẹ̀
1: ẹ
0: máa fẹ́ sìgbọ́nsẹ̀ bí ilẹ̀ bá ti wá mọ́lá aago mẹ́fà báyìí àtàwọn ọlọ́pàá tí wọ́n bá lọ àjọsúnni bí ilẹ̀ bá ti mọ́lá aago mẹ́fà báyìí àjíjáde nù by 7 láti ilé poli unit wa sọlá ilé ìdìbò tá a ti dìbò síbi tá a sùn síbi tó jìnnà pàápàá síra wọn ọ̀ à ń pẹ́ bẹ̀rẹ̀ kọ́ nílé mọ́ aago mẹ́jọ àbọ̀ ètò bẹ̀rẹ̀ ẹ̀tọ́ bá débẹ̀ ní aago méje ó láwọn ìgbésẹ̀ kan tí ó gbé ìgbésẹ̀ àkọ́kọ́ ó débẹ̀ yóò wọ àyíká àbí tó ti fẹ́ lò sí kò sí àlẹ̀mọ́gìrì olóṣèlú kankan tí ń polówó ẹgbẹ́ kankan yóò sì kú mẹ́ yọ sẹ́tọ̀ fún ilé ìdìbò nípa kíni tébù tí wọ́n fi jókòó àti bí wọ́n ṣe jókòó presiding officer assistant presiding officer poll clerk poll orderly bí wọ́n ṣe jókòó yóò fàjì rẹ̀ sílẹ̀ yóò fi okùn sọ dẹ́màkéètì ìṣòwò tí mo dúró àti tó lọ́wọ́ ẹ̀dìbò yóò sẹ́tọ̀ fún kúbíkù kúbíkù ní kíni ibi tá a ti máa tẹ̀ka tí ẹ̀ tá a tẹ̀ka fún ẹgbẹ́ tá a tẹ̀ka fún tí ò ní tẹ́lẹ̀kọ̀ ní mọ̀ ibi tí ó gbé bá lọ́gbọ́n sì sí tí ojú tọ́ ayé tí gbogbo ọ̀dì máa rí yóò sẹ́tọ̀ láàárín tọba wa dé táwọn yẹn bá dé sẹpáyọ tí wọn jáde náà àwọn yẹn tí wọn wó kọ wọn lára gàngàn náà ta àti ilẹ̀ mọ́tẹ́lẹ̀ yóò wà ní for the education ti o ban soro so fo kan won bale be wa nbi o eyin baba wa eyin iya wa awa ajolete dipo ta wa si bi bayi agba lati wa si self ni a se fun egbe kankan o te ba wa gan a so mo lui to most of the serving corps member la mo lo a most of the corps mo so mo state gan e dojo mo state ko egbe si lu won aya fi e to ba ti loko se gbe so da te ma fi se repose won wa si pe komo je pe NYC ni o ya oko ati
1: iyawo
0: awon se joko ju se joko se nu be na de to wa so pe iye yo so iye ballot paper ta fun wa wo se dibo yo la won loye yo so ye eyan to wa lori register to gba to mu wa yo so yo so bi ese ni bi wo se ma to na tori to ba je pe ofin adugbo ohun abi ileun ko fa aye gba ki okunrin ati obirin ka to papo gbobirin to bayi okunrin to bayi ni yo si so fun ni pe wa mbi o iba je opede o iba tete de o eni keni yo wu ninu awon se ni ipenija tan pe ni people with disability awon la ko consider na o eyin le ti to bayi ke to ni pe ni jaun ti ma tin bo e pa won afin won gbodo pe ni nu o bi ba se bo straight ni o mo bo ko ni duro lori la o awon la da lohun eleke ja awon arugbo agbalagba eleke ta en to lenu ke to lenu don yo ni o ke so yo go so meji ta ti mo to ye ti duro sinu aha ti gbogbo yen ri en to gbo mo lo ti nurse ti so mo ti tin na ti tin ja ma la ti tin je kini o te gbe mo fun lo yen so mo se kede kan gba o a fe da ga ko aga abe ni kini awon ni okoko da lona ko to mo da awon yoku lona de idibo te mo di o te ba be ba te ka bayi o lo fun egbe te dibo fun o te ba ti te bayi laarin de kini meji o ti o fi egbe te dibo fun o e kan wa duro lasan ni o en do kon si jade o leto lati bo ko kon mi jade obo sa accreditation to help me now to ni challenges bi an to yo wo wa to ti ha tati sẹtisẹ ti
1: le la ibe ti pare
0: la ibe ti pare tabi oju wa chote ti e to ko pankeki la fi mo ba wo obirin soro ibe se so mo ni won jo dibo se mo to ba ti kon pankeki am ta ba pe pankeki ti mo kon ta ba kon fi yarugo mi bayi olomoge omoge le pe e po ti o ti yato aha awon yen ti o ba ti gbogbo yen within ye igba ti ko kan mo lo yo ya te nkan mo so pe awon ya ma ti botan bi ni e pe njo na ta yo ni o te ba ka ki e de unit mi eni bayan mo o si ni ti kabo to be ke ti ta si ko ti mu
1: kabo
0: kaibo n do bi si so titi eni yo wu to e pe pe won di bodo ru mi kan iye yo wu ti o ba ti di ago kan ni ki le pe wa du leyin polo dile yo wa du leyin en to kin lori la ti o ni fi aye le fun elomi lati wa join mo ama ka wa ni 1 million lo wa lori la 1 million o dibo mo do kansu me ba dibo jokeji ama
1: a jo e ba se 1 million le polio dile lo do se
0: lo do se yin gbogbo won po dibo mo do parin jan
1: lo fi le koja ago kan
0: lo fi koja e to ba ti leyin ago kan ni oni je mo o
1: okay
0: se gbogbo awon ti wa nbe ka goko to lu gbogbo awon to wa lo ila ka goko to lu won le to ati dibo ibo bo pari ni 230 se pe ago kan la ni mo do leyin be ma ti wa do leyin egbegberin wa nbe san leader lohun ti 230 won le dan lohun o ti ba ti ba to de ni to kin de leyin e ma de be la ago kan ku se ju kan yo join la ma ago kan ti lu awon ta ago kan ba ti lu ko ni ni afani lati jọ ìwọ̀n mọ́.
1: ọ̀dà ẹ já lórí to àwọn ìròyìn òfegè káàkiri ipawo ni ìròyìn òfegè ń ní lórí iṣẹ́ ìṣiṣẹ́ INEC.
0: Ọ̀rọ̀ afẹ́ ti wá gan-an agbọ̀dọ̀ parọ́ ọ̀nà méjì sí ni ìròyìn òfegè wà ẹ̀ńtọ́ misinformation disinformation ẹ̀ńtọ́ yẹ pé intestinally láti lè kó kùtà bá àjọ INEC ni kí àwọn èèyàn mọ́ bá a nígbẹ̀kẹ̀lé nínú wa. Àti alásọdùn ẹ̀pọ̀ yàtọ̀ síra wọn aláṣọ tó ní gbé jáde lọ dìbò ẹnìkan ẹjọ bá jáde dìbò wọn ò ní jọ súnlé rẹ wọn ò lè wọn ládùúgbò láti yẹ níta ẹsà wọn yẹn láti lọ dìbò ni ẹnìkí sọrọ ẹ àmọ mọ jáde lọ dìbò bọbí lè jáde wo nǹkan báyìí ni ẹ ṣe ọ wọn pa ọ ni ẹ tàbí ẹ ti dìbò náà tí wọn kàn lọ kọ ẹnìkí kọ papọ̀ mọ́ gbogbo ẹ̀ náà ni aláàlú lọ́yẹ̀ lé lórí àti ń ṣe ìpàdé lóòrèkóòrè gbàtí nísìnyí àwọn tí ó bá wà fún accreditation wọ́n pẹ̀n news àwọn journalist wà wọ́n pẹ̀n fún ìdánilẹ́kọ̀ọ́ a sì ní àjọyẹ̀pọ̀ pẹ̀lú NUJ ní state kọ̀ọ̀kan àjọṣepọ̀ pẹ̀lú wa tó pọ̀ dáadáa ní yorùbá gan ọ̀nà méjìlá lè gbà kíbẹ̀ òsì ìbò sí o ara àdúgbò ìbò sí ẹ má ba mi jó. Abẹ́nijó tí n pàtẹ́wọ́ sí ara àdúgbò ìbò sí ara àdúgbò ṣẹ́jú kan pẹ̀lú wọn mi lè yẹ́lẹ́ pé jọ sí àjọ sí ọba ti wà láàrin àwa àtòníròyìn ọmọ bó ṣe gbó ìròyìn tí ò ní bá ara àdúgbò kẹjẹ tí ò sì nípa àjọ inec jẹ tí ò ní bàjẹ́ wọn bó ṣe bá gbé jáde.
1: Ẹ ṣeun, ẹ ṣeun, Alhaji Taliatu Adiagbo lè ti ẹ̀ wá láǹfààní láti dá wa lẹ́kọ̀ọ́ lénìí ní orí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n lórí àwọn nǹkan tó dìrọ̀ mọ́ ìṣọwọ́ṣiṣẹ́ àjọ INEC. Kí n tó yọ̀ǹda yín láàárọ̀ tòní, ẹ já wo àwọn electoral offences, àwọn ìgbésẹ̀ wo ló tàpá sí òfin ètò ìdìbò? À ń ràbò à ń tàbò nkankan iyun ó ti fẹ́ lè dàbí pé ó ti wá fẹ́ di nkan normal táwọn èèyàn ṣe ń sìn pé tẹ̀ bá ti fún mi lówó mi ra mi dìbò fún yín àwọn ìgbésẹ̀ wo ìjìyàwó ní bẹ fún ọrú àwọn ilé lábẹ́ òfin.
0: Ẹ ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ ká tó sọ̀rọ̀ pé wọ́n ní ìyẹn gbọ́dọ̀ mọ òfin ẹni tó máa ń pa òfin kọ̀bọ̀dọ̀ rúfin ara ìgbésẹ̀ INEC ń gbé náà ká la àwọn aráàlú lọ́yẹ̀ pé kí ni ẹ̀tọ́ yín kí ni ojúṣe yín ẹni tó kùnà nínú ojúṣe láti fẹ́ tàbí tó fẹ́ sojúṣe tó tún sí kọjá tó yẹ kó ṣe. tẹ́lẹ̀ bí a bá ṣe níjọ́ ìdìbò ọlọ́pàá ní ọ̀ràn ìdúró ọlọ́pàá ní ó gbé lọ kóòtù ní ìsìn ti yàtọ̀ ẹ̀ ń bá ṣe sófin nípa ètò ìdìbò INEC ni ọba ṣẹjọ́ ọlọ́pàá ọkùnrin bá fi sọ́jú dọ̀dọ̀ ni tó àwa ò níbi tí wọ́n fi yàn pamọ́ sí ọlọ́pàá ọba fi sọ́dọ̀ ni gbèsè fún ẹ̀wọ̀n ìsàpù bíi méjì mẹ́ta ẹni tó ṣe sófin ìgbò ni mo ṣe professor yẹn tí wọ́n sọ pé ọ̀tọ̀ ni kìnìún kan ta gẹ́tù náà pé ọlọ́ta pàpẹ́ lórí ṣọ́ọ̀ṣì ó wà lọ́gbà àti ìnáwó ní ìsìn ọgbà tún ni ọlọ́ gbogbo ọ̀sùn tí a ṣe níbi ọdún mẹ́rin sẹ́yìn wọ́n tó ṣe tí a ṣe ní oṣù tọ́lẹ̀ àwọn tí wọ́n tàbò tí wọ́n rábò wọ́n wà nílé ẹjọ́ lọ́yọ̀ state ẹ̀tọ́ tàta sí òfin ní ìlú ọ̀yọ́ ọ̀yọ́ aláàfin wa ti ná rẹ́gísà gbígbà tí ti ná táìpù gbé òun sì rẹ́gísà fáwọn èèyàn tọlọ́pàá mú àǹbá ṣèké lọ ní ẹlẹ́sẹ̀ tá a ṣe lọ́gán 2022 election ní ìbàdàn south west ẹni dẹ́rẹ́fà kan tá a gbà á bá ṣẹjọ́ lọ ní kóòtù àmọ́ wọ́n lọ oṣù òòrùn dí ẹ̀mẹ́wò lọ fẹ́ẹ́ fẹ̀dí rẹ̀ hàn gbogbo etí tó bá gbà lọ kọ́ ni mọ́ gbà bọ̀ àwa la mọ̀ pa bá ṣẹjọ́ kí wọ́n á padà sí orí àwọn ẹ̀sẹ̀ àti ìjìyà tó wà. Alákọ̀ọ́kọ́ dereliction of duty àgbà òṣìṣẹ́ ẹ̀ kò òṣìṣẹ́ ọ̀wà wa ẹsẹ̀ ńlá dé pé òfin hàn ẹ kò tó dé mọ̀ wá ti gbà ọ̀ṣẹ́ mo ti fọkàn sí pé adéwálé mọ̀ adéwálé ọ̀wà wá dereliction of duty ẹsẹ̀ ni wọ́n fẹ́ fowó kọ sílẹ̀ kí wọ́n á mọ impersonation ẹsẹ̀ ni o lábẹ́ òfin mo mú káàdì níní káàdì ìdìbò lọ́wọ́ kọjá ẹyọ kan sí ẹsẹ̀ ni lábẹ́ òfin ẹsẹ̀ yẹn ó sì ní àwọn ìjìyà kọ̀ọ̀kan náà ni irú tí mo sọ pé oní káàdì lọ́wọ́ kọjá kìíní kan one year imprisonment tàbí 500,000 lówó tán tàbí méjèèjì bàbá ìpò ní 500,000 náà lọ́wọ́ ìyà tó nífẹ̀ẹ́ lẹ́kàn náà ni tó ní 500,000 lọ́wọ́ àwọn oṣù méjèèjì kan lọ́sàn kò lè serve as deterrent for others tí ò ní ti káwọn èèyàn mí tí wọ́n bá fẹ́ jáwé bẹ́ẹ̀ sọ tabe be nto ma si mi o fe o kini kan gba wo o wa be on tabo on rabo awon mejeji o daran ni labe ofin e je ba gba mo 5 million naira fine tabi won odun meji tabi ko sa mejeji
1: e de ti mu awon eyan lori eleyi lori papa taburabo
0: won ma wa kan ni osun ni elesan to lo ki si ta si ni osun to lo yo se n fuju ni ofin lo bayi
1: ṣùgbọ́n a gbọ́ pé wọ́n tàbòràbò náà lélẹ̀
0: yìí ẹgbọ́ ni bẹ́ẹ̀ sí bọ́ọ̀lì mi náà gbọ́ ibi tí wọ́n ti ń ta tẹ́ntì ra kò ó ṣe èèyàn ọjà kọ̀ọ̀kan nù bẹ́ẹ̀ kẹsẹ̀ mẹ́bẹ̀ kì í ṣe òwúdí the premises of 300 meters tí òfúra náà kọfà
1: torí
0: tó fi wá sọ ni pé tí o tẹ́bà ẹgbẹ́ tàbá tàbá dìbò tán àní kí ẹ̀yin olùdìbò oye mẹ́rìnlá nílẹ̀ ọkọ̀ ju ọlọ́pàá méjì tó bá ṣe gẹ́gẹ́ ẹlẹ́sẹ̀ ní ọlọ́pàá kankanlẹ̀ rẹ̀ ibo mi kan wá tí ó nílẹ̀ ọlọ́pàá sọ ọlọ́pàá tó ni kì í ṣe dk ní láti máa mọ́nítọ̀ káàkiri àmọ́ síbẹ̀síbẹ̀ efcc mọ́nítọ̀ tẹ̀pá ló ò ní ọ́fíìsì tọ́pọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá gẹ́pọ̀ ju efcc lọ but not with sani àwọn ní intelligence report àwọn ẹgbẹ́ pé gbogbo ń bá dìbò gbogbo yín lọ bẹ́ẹ̀ ọ̀nà ẹbí ilẹ̀ ń lọ tàbá ti dìbò tán west radio stage ẹni ń lọ kí wọn lọ sí bẹ yóò lọ bẹ mẹba jẹ tán wọn gbowó ni àbẹnkó kọlẹ àbí kíníkà ni wọlé mọ gbogbo ń dànsọ yìí ẹsùn tá à ń fi kàn kì í ṣe within the perimeter 300 meter tainec ti ń ṣe ètò ìdìbò.
1: ẹ ṣe gan ni kí n tó wáyọ̀ ọ̀dà yín ẹ jáwo dọ́dọ̀ àwọn olóṣèlú náà àtàwọn ẹgbẹ́ òṣèlú ipá wọn lórí ètò ìdìbò náà torí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú náà ló jẹ́ pé àwọn náà àwa la gbọ́dọ̀ jáwé olúborí o ọ̀la jáwé olúborí o lóníkálukú kò sẹ́ni tó fẹ́ fìdí rẹ mi jáwo pa àwọn lórí ètò òṣèlú lórí àwọn party agent náà.
0: Kakọ́ sọ àwọn candidate gan ná àwọn olóṣèlú wa wọ́n dá pé wọn ò ní àgbọ́yé tó nípa ọ̀rọ̀ candidate inec ò ní agbára láti yan candidate o inec ò lágbára láti upload orúkọ candidate kankan gẹ́gẹ́ bí ẹgbẹ́ kọ̀ọ̀kan bí ó ṣe fi olùdìbò wọn kalẹ̀ inec lágbára ni ká mọ́nítọ̀ ká observe bí ẹ ṣe sí tó bá jẹ́ pé ń dẹ́ ṣe o ọba òfin mu ó bófin ẹgbẹ́ yín mu bí ọba bá mu náà àmọ́ wo ni àwọn ọkọ̀ ìfọ́dù ni tí ẹ̀ ń tí ẹ̀ ń yẹ̀jẹ́ tó o gbé kan bófin ẹgbẹ́ mu tó bá gbégbèsẹ̀ inec lọ kọ́ tún láti lọ tẹ́ sí láì pé bí ẹ ṣe ṣe ni ẹ̀pá ọ̀kan wálé níjọ́ mẹ́ta yìí tí wọ́n sọ pé candidate àwọn jáde candidate àwọn làwọn sì ṣe primary inec ṣe àpè chairman party kọ̀ọ̀kan secretary àti àwọn officer wọn làtọ́ ẹni wọn ní ọ̀nà tí wọ́n gbà máa lóòdù okọ̀ wọn sórí pọ́tà inec wọ́n sì fún ẹni kì í wọ́n fún ní sí wẹ́bsáìtì inec tó lóòdù kí ni wọ́n sí lóde yẹn kò ká inec lọ́wọ́ ẹni ẹ̀ bá lẹ́ fẹ́ẹ́ fà ni ẹ̀bá àfàkalẹ̀ ọba ló ń gbà bí ọba gbà etí ọgbà ó ti ní àmì ìkìlẹ̀ ẹ̀rẹ́ ti ẹ̀pọ́tọ̀ lẹ́tọ́ sí primary gbàmà sí primary ó ti ní àmì ìkìlẹ̀ ohun ìní ọ̀tọ̀ ní pdp tí pati wọn fà kalẹ̀ wọn lọ kóòtù gbà tó lóyún kí wọn ṣe wọn dá padà fún ó ti ní àmì ìjì gbogbo àti sí primary tí wọn sì campaign gbàmà sí primary tẹ̀sí pọ́tẹ́ bẹ̀rẹ̀ campaign ni ó ti ní àmì ìjì ọba campaign àmọ́ ń primary olówó ní primary ó sì lọ kóòtù àní existence báyìí pé òtọ olóhùn ní primary lóde wọn gbé fún àbúrò gbé fún wọn gbé fún o ọwọ pati kọọkan inec.
1: ìwọ ọ̀ràn yín fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà bá ti múra fún ètò ìdìbò 2027 kí n tó yọ̀ǹda yín.
0: ìmọ̀ràn wa gbogbo ọjà ti ká dìbò ni o gbégbé májè wo gbèsè kúlé rẹ torí tá a bá wo strength bank yẹn sì ń jáde dìbò wọn jẹ ohun ìbànújẹ jẹ fún wa àwọn èèyàn máa jáde tó gba tí èèyàn ọgọ́rùn-ún bá yára fokọ ọlẹ̀ tí èèyàn 23-35 tí ó pè láìjì gan tí wọ́n fún decision wọn tí ó ti àfẹ́ tiwa ó yẹ ká mọ̀ ẹ́ pé ẹni ìbò kọ̀ọ̀kan dání kan bá di decision ni ló make decision tó wá make yẹn either to make development or to mad development ẹni tó sì make decision ó lè mọ̀ tó ń ká lọ dìbò ni gbogbo à ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ à ń sọ̀rọ̀ ọ̀gẹ́dẹ́gẹ́ báwọn kan ló ṣe ẹ̀rí lẹ̀ nísìn àwọn pẹ̀tíkù pàtí wà lóòótọ́ but most of them party platform lọ́wà tàbá kò pàtí kan lọ sí kan se jamani party ideology lo mu ko be lo sibi kan nta je na nwa
1: ashun ti a pe yin ti eje wa alaji taliatu adi agbo lati ile ise ajo to nbo to eto idibo lori lede nigeria e ka ti ipinle oyo eyin o ainek oniba gbo pe ta ba pe yin nijo mi e la anfani ati jewa
0: bene
1: ashun lo ko gbo awon alase ati apase kan ni west radio adupe pupo lowo yin te wa sori eto ijoko ojogbon laaro toni e je ka doke lohun ka mu ikede ati ipologo oja nigba ba pada de a wa pada sodo awon ojogbon ti wa nkale o eto ijoko ojogbon te siwaju ikan ni west radio 89.3 fm e ma yiku nbe o a nbo e ku kale

0: mixing noodles. And that way.
1: Ẹ ṣeun tẹ̀sí wa ń bẹ̀ pẹ̀lú wa lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n nìkan ní West Radio 89.3 FM fún tààrọ̀ tòní. A nígbàgbọ́ pé ẹ ti rí nǹkan kan àbómi ìdìmú láti inú ìtàkùrọ̀sọ ta láǹfààní láti ní pẹ̀lú àlejò wa láti iléeṣẹ́ àjọ INEC. Àwọn ọ̀jọ̀gbọ́n ti wà ń kalẹ̀ pẹ̀lú wa láàárọ̀ òní. Bàbá One Nation, ẹ kí àwọn Nàìjíríà wípé ẹ kú ojúmọ́.
2: Ẹ kú ojúmọ̀. A dúpẹ́ pé ọjọ́ òní kò láyọ̀ àti àlàáfíà. Ọdẹ ọdún bí lágbára lọ́wọ́ Ọlọ́run. A máa rí bá ti ṣe àárọ̀ náà gbégbà. Ọ̀nà wa ọ̀tọ̀ níwájú Ọlọ́run o. A ò ní sí ẹsẹ̀ gbé. Wọn ò ní sì wá ta o lákòókò ìdìbò àti lẹ́yìn ìdìbò. Lágbára lọ́wọ́ Ọlọ́run a ó rí bá ti ṣe o. Orúkọ tèmi ni Ambassador Wálé Ẹgbẹ́ Wùmí, Bàbá One Nation. Mo ti kalẹ̀ sórí ètò báyìí. Ọ̀yá ẹja jọ máa pín kẹ́lù.
1: Ẹ ṣeun. Ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀, ẹ bá ń kí àwọn Nàìjíríà wípé ó kú ojúmọ́.
3: Tó mo kí gbogbo ọmọ Nàìjíríà ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ ìkànnì yìí wípé àtúkù dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa ojú òní ti wá. Ẹ ṣeun.
1: Ẹ ṣe gan ni fún ìfaradà yín fún àlejò wa láti ìgbà tí a ti gbàlejò wọn lẹ́ẹ̀kan. Ẹ já kọ́mù láti orí ètò òṣèlú. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n gbé nkankan kalẹ̀, wọ́n pè ní G100 láti lè fa olùdíje sípò ààrẹ kan kalẹ̀ wípé eléyìí ẹni àmọ́ ṣúgbà rẹ̀. Tán bá rí ṣe, kí lẹ rò pé ó lè jẹ́ àtúbọ̀tán rẹ̀ àti èrè rẹ̀? Àti pé tírú rẹ̀ ò bá wá ṣe é ṣe, kí ló ṣe é ṣe kó ṣẹlẹ̀? Àti pé ṣérù rẹ̀ gan ṣó ṣe é ṣe bí? Bàbá One Nation, ìbéèrè ń yé yín.
2: Ó yé mi. Ó yé mi dáadáa.
1: Ẹ bá àfojú wọ̀.
2: Ẹ ṣe. Ṣé rí àṣepọ̀ a máa ṣe é ṣe níbi tí àwọn alágbára ò bá pọ̀ jù sí? Àṣepọ̀ a máa ṣe é ṣe níbi tí wọ́n bá ti jọ gbọ́ ara wọn yé. Àṣepọ̀ a máa ṣe é ṣe tí èkúrú ò bá padà tẹ̀yìn ní fàǹfà láàrin wọn tàbí pé kí ìjà abẹ́nu kò ṣẹlẹ̀. Àṣepọ̀ a máa ṣe é ṣe o nítorí wípé àti rírú ẹ̀ rí àrírú ẹ̀ rí dáadáa tó jẹ́ pé àṣepọ̀ èyí tó wáyé láàrin ACN àti APP. Okay. Nígbà náà kò tí ì di ANPP. So àṣepọ̀ wáyé even kò tí ì di ACN nígbà yẹn tí mo bá rántí. AC ni wọ́n gbà náà tí àṣepọ̀ fi wáyé láàrin ẹgbẹ́ méjèèjì tí wọ́n fi fa Chief Olúfàlàyé sílẹ̀ nínú tó jọ ọmọ ẹgbẹ́ APP ńgbà yẹn. Àjọṣepọ̀ wọn gbà náà. Mo rántí dáadáa pé Alliance for Democracy ni, sorry, kì í ṣe AC.

0: AD ni nigba na ti won si jo se asepo pelu APP ton fi fa Chifo Olufala e sile gege bi oludije fun ipo are to dojuko are Olusegun Obasanjo ko de se ko ya ntori wi pe awon egbe afeni fere lo po ninu AD ngba na won wa wo wi pe ta ni awon le gbe boju wi na are Olusegun Obasanjo nigba ni iyen ni 1999 wa ni won fi fa Chifo Olufalaye sile ajosepo kanu sugbon at the end of the day bo se je pe Chifo Olufalaye ko lo wole sugbon o dan moran laarin won okay ajosepo kan tun wa wa to je pe nigbati are Joe Goodluck Jonathan to fe DJ gege bi are orilede Nigeria pada ajosepo kan wa laarin awon egbe kan tin binu ninu egbe PDP le ti reti mi amechi to se to siwaju won nigba na ibinu gba na lo je ki won le di apopo mo oludije to je ki Muhammadu Buhari nigba na pe ko fi le dije fun ipo are ajosepo kan niyan so ajosepo yen won ki ajosepo to waye won ajoko si koro kan lati le so pe o da o ta la fe yan ti yo si waju wa se pe ajosepo porisi meji ajosepo kan wa to je pe eje ki gbogbo wa da o je de egbe papo ki ajo ma je oruko egbe kan na iyan da duro layo to o sugbon ajosepo yi ti mo nso yi te ba tun ranti igba ti governor Seyi Makinde fe DJ ni ipinle Oyo ajosepo wa laarin ZLP yen ni barrister Sarafadin Ali wa ngba na gege bi oludije fun ZLP fun gomina ipin fun di ipo gomina now chief senator Femi Lanleyin awon na jade ni igun kan ninu egbe kan gba na
1: ADC
0: AADC so won jade nigba na pe awon fe DJ no ADC ko sorry
1: okay
0: I would like pe Action Congress of Nigeria
1: okay
0: ni won ti jade nigba na pe awon fe DJ gomina sugbon gba to ya be na ni Labour Party gba na sugbon gba to ya gbogbo won jo kora won jo soju kan won o fe ku fere ti idibo waye gbogbo won da towo won sile to fi ma accord to jade ngba na pe eje ka ti
1: to tumo si pe
0: sorry accord ni chief senator Femi man lan leyin ti jade o
1: to tumo si pe ifeyopo awon egbe osilo alatako
0: won lo fi mu eso rere jade
1: to wa sese ni ti awon to wa nduku are bayi to gbogbo won lo ni ambition
0: e se ko sese
1: ni wo ye ti yin
0: mi mo se wo se ri to ba je pe yo sese obi ati kwakwazo won ni ku oni ADC wọn a ṣe tán láti ti Atiku lẹ́yìn dada pé baba ẹ máa nìṣó àwa ó step down fún yín obi tiẹ̀ kan ó tiẹ̀ lè gbà fún Atiku gan pé ó dáa náà ẹ jẹ́ kí n wá bí igbákejì fún yín ẹ̀yin ẹ lọ ṣùgbọ́n ẹ rí i pé ngbẹ̀yìngbẹ̀yìn wọn sá kó ń bẹ̀ nígbà tí primary tí ó padà mú wọn wọn wò pé ṣáwọn wà jókòó síbí ni ó kú bẹ́tà káwọn máa lọ àjọṣepọ̀ kwakwazo àti òbí ó jọ rí bákan náà ni wọ́n fi jẹ agree láàrin ara wọn láti lọ sí NDC tí òbí fi jẹ tó fi jẹ olùdíje báyìí fúnpọ̀ ààrẹ tí kwakwazo náà dẹ̀ jẹ igbákejì ẹ rí i pé àjọṣepọ̀ tó wà láàrin wọn ni ló jẹ́ kí wọ́n jọ gbà fúnra wọn pé ìwọ wá bọ́ síwájú jẹ́ kémi ó tẹ̀lé ọ ní ẹ̀yìn àjọṣepọ̀ kan náà ṣùgbọ́n nígbà tá a bá sọ pé G100 àwọn wo ni wọ́n jọ wà ní agbanìyẹn náà ibi tí alágbára bá ti pọ̀ jù e ma ja tan raje ti alagbara ba ti poju nbi kan o ma nsoro pupo lati jo pe ki won jo agree
1: bi won se wa nile agree ti o soro yen bayi ki le yin foju wo bi pe o se se ko pada yori
0: si nse ri emi ma nso kini kan pe oselu bi tete ni e je kin try best ni e lo n se gbogbo won pe ai ba mo oda na ise ri obi believe ninu a ninu wi pe mo ti jade tele na mo de mo yebo ti mo ri koda ni Lagos State gan ti mi won ti lero pe mo le wole mo de wole nbe se mo pe o ti o dare loju idare ni loju lo ma nse won kwakwa so now o win ni Kano State fun governor re gan o si win ni kini e so el ri wi pe o na dare loju ni apa kan pe tin ba jade this time around o se kefun o jabalu APM governor Seyi Makinde jade lati ri pe let me go kosi nkan ti olorun o le se ini ti governor Seyi Makinde fi jade pe let me se mo pe ko se tolorun ba lo nse tan ko se to le da olorun duro so ti ye nisin ini ti governor Seyi Makinde na fi jade pe let me go tin ba ti pari gomina mi o are lokuti mo fe du so ti ye nisin o n kaluku won believe pe awon fe ti e je ka ke n lo test popularity mi je ki gbianju wo na boya olorun ati e je ki nkan keko soju mumu so but nkan to ro mo po nkan to ro mo yi pe a fe win ni presidency po papa en to wa lori apere lowo lowo o soro pupo ti won o ba da ora papo nitori wipe tin ba fe so ti agba bolu ba ngba bolu lori ori papa awon ti won ma nsaba foju si lara ni awon to ba ma go boss inu net ipe yen striker mo wo are Tinubu are wa baba wa pe striker to le score inu net at any time ni won tori pe ibi ti an wa ori apere ti an wa se mo pe in to ro mo oselu po ki se pe akan lo dibo akan bo sibi kan a fe lo dibo rara in to awon ise to ma wa nbe ni ke je kin lo logic bayi je ngbo na bi wale je kin tun gba bayi je kin tun gba bayi je kin tun gba bayi nitori ona abayo se ri oselu yato si wi pe o dabi pe an fi eran je ko so power of incumbency saba ma nsele papa nigbati gomina kan ni are kan to ba wa lori apere o ma n yi pupo sugbon ti awon araalu ba duro lori ese won o ibi toro de to de duro nu o ti a se mo pe good luck Jonathan awon araalu duro lori ese won pe anise a fe good luck Jonathan be ni asiko yi Buhari la fe lo so won owo pe ise ti Buhari ti se pelu idi agbon laye ologun pe awon eleyi ngba won ba de be won ma shake Nigeria wọ́n á jẹ́ kí nàìjíríà kó yí padà kí gbogbo nǹkan dùn kí gbogbo kan sí in ló ṣokùnfà bí àwọn aráàlú ṣe gbárùkù ti late muhammadu buhari nígbà tí wọ́n fẹ́ dìbò fún ààrẹ so n tó ṣẹlẹ̀ nìyẹn.
1: Ẹ ṣeun ọ̀jọ̀gbọ́n ambassador Wale Egbewumi Baba One Nation. Ẹ bá jẹ́ yìí sí ìjókòó ọ̀jọ̀gbọ́n lẹ̀ ń gbọ́ láti ìkànnì West Radio 89.3 FM. Our link on Facebook, West Radio 893 FM fan page. Ojogbon Oludayo. Eyin na e je ki aboju wo eleeto ni se pelu oro aje. GDP won lo tin po si. Eyin ajo to nri si oro enu bode. Yen custom. Awon na royin oye owo tawon na pa wole ninu akole nte bi aso gbena lale kan san ni pe tan so fun wa pe o wole latodo won awon ile ise mi be egbe osise ni pelu bi owo se wole to nkan si nira lorile ede Nigeria nje e gbagbo ni to to pe nkan si nira se ki se pe boya office apa kan bi pe awon kan lo nira fun ko nira fa awon kan abi gbogbo omo orile ede Nigeria ni ati pe kí ni ó yẹ kí ìjọba ṣe tẹ́yìn rò pé wọn ò ṣe tó fi faru kan báyìí pẹ̀lú bá ṣe ń sọ pé owó ṣe wọlé tó yìí.
2: ẹṣin ṣeri ti a ba wo ki se ko boya awon kan so pe boya nkan nira abi o dun fa awon kan lapa bi kan ṣeri ihun ta ma fi mo wi pe isejọba to wa lode abi to wa nita abi to nsejọba lọwọ ta ma fi mo pe isejọba won o gbara ilu lọrun na ni pe pupọ ninu awon to je araalu ara o ye ki at least o ye ka le ri pe opopolopo ninu awon to n boya awon olusowo abi awon ti abi awon osise ijoba abi ti aladani o ma na awon nkan derun ton ma ri o ma ni bi igbesi aye se ma bo se ma ni itumo si won lasiko yen to ni kaluka fe so pe a lo titọ ara de wa amọ te ba wo bi nkan se wa si lasiko yi e ma ri pe sasa ni eka te ma de sasa ni awujọ tabi bi te ba de te ni ri wipe onikaluku n pariwo ole looto awon asiko kan wa to ye pe ko le se ko ma ye kina mo eyi to n sele lọwọlọwọ bayi te ba rin sotun sosi e ma ri pe looto o kọlọn je ko de ni kọlọn je ki ko de ni so kilo de sokunfa ni pe awon igbese ti ijoba to wa lode bayi ti won ti gbe saju won se to awon nkan to le mu awon igbese korimatalu abi korimatamekunu won se to kokan sile ti won fi gun le eyi ta won fe se ta won pe ni kini kan reform ti won to la won gun le lati fi
1: lati ki se pe reform ton se o da
2: won
1: ye ki ipese awon
2: kankan wa kankan to ye pe ye kan pese sile ti won ko ti won se ton ko sare fu and e wa wo e ton wa lo nse lowo e na se awon owo ti won pa wole nibo ni won lo si bawo lo se nlo to ba je pe lo to awon owo to nwole yen won lo si bi to ni tumo lo to ori oni ma tara lo to bayi
1: okay
2: ori oni tara awon eyan ni pariwo to bi ariwo se po yi onikaluku ko ma so pa ibi bayi lo deku si le oni ta ma ko amo a te ti ri jasa gbogbo nkan ton te lo nse gan pe kini tori pe o lati bere gan tori won ti ko lati se nkan to to saju won ko si pese nkan kan ko si pa o da nkan bayi la ma se lati je ki kini ko de fara lo ti won fi nimo lara ko si gbese yen saju ki won to gun le eto ile ta won ti joba laye awon gun le so bawo ni won se nlo agbudo wo bawo na se nlo awon owo to nwole ki se pe kokon ma kede pe ati ri 7.1 trillion iye bayi ni e woru eyi ti ile ise NNPC ton ta won na ise kede pe ere ti awon ri laarin odun ta wa yi so a kon feti gbo o wa di eti lobirin fi n gbohun oro a kon feti gbo bawo na se nlo awon owo yi ba se n feti gbo pe won pa iye bayi wole be na te ba tun ma gbon sin e tun le gbo pe won tun ti lo ya iye bayi
1: ati e gbo pe gbogbo ipinle gan bayi na je gbese kaakiri
2: so ki lo fa awon na e mo ko e se waju ni teyin wo sare so pe bowo se n wole to se bi ijoba papo na tun lo ya awon ijoba awon na se be se ko ti yeyin se amo ki lo de ta le se amulo awon owo to n wole yen te ba ti ma wa yawo a je lori nkan ti o po gbogbo amo bowo yen se wole to na la tun gbo pe atun ya to tun po si so ki wa ni kini tumo so kini tumo bawo awon owo to n ya yen nibo lo ami owo to n wole nibo la na si so nkan to sokunfa and could there si biro awon nkan be bo se nlo yen tori pe ko si won pese nkan to won ko si ìlànà àbí kí lorúkọ ẹ tí ìjọba fẹ́ kàn pèsè sílẹ̀ òun ló fà tó fi kò sí bóyá ṣe ní tábà ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé kò sí torí pé gbogbo nǹkan gbogbo ètò tí wọ́n láwọn tó ń là kalẹ̀ tó ń lọ fẹ́ ṣe kínní tí wọ́n láwọn ń ṣe lọ́wọ́ ẹ̀ kò sí bá ṣe kò sọgbọ́n ta fẹ́ ta sí a lè rí torí pé àwọn gan àwọn nǹkan tó ẹkọ ṣe sílẹ̀ kan tó gùn lé ètò tí wọ́n lọ́wọ́ máa gùn lé wọn ò ṣe ẹkọ̀ déédé ẹkọ̀ bẹ̀rẹ̀ sí gbégbèsẹ̀ òun náà ló fa gan ẹ máa rí pa àwọn gan àfi tó máa kọ̀ fẹ́ parọ́ wọn ò padà àwọn gan ò lè sọ pé báyìí gan làwọn gan dé wọn ò lè sọ àwọn gan ò lè sọ ìṣèjọba tó wà lóde yìí àbí ìjọba pa wọn ò lè gbogbo ìtọ́kàn ń sọ fún wa wọn ti ṣe lé àwọn gan tẹ bá àwọn gan mi ò rò pé ó padà yé wọn gan títí mọ́ so ó kọ̀ jẹ́ pé àti ìríjọba nílẹ̀ adúláwọ̀ tó máa lè jáde pa ẹ má bínú kí náà ti jọjú pọ̀ mọ́ wa lọ́wọ́
1: o
2: ìṣèlú ẹ̀kọ́
1: ẹ̀jẹ̀ apàdà síbi
2: káàkiri bọ̀ wọn lè sọ àwọn orílẹ̀-èdè aláwọ̀ funfun lẹ ti máa gbọ́ pa pé ẹ má bínú àròbéyá ètò tá a gbé wa ó máa gba aráàlú sílẹ̀ ní nǹkan báyìí ló mú wa gùn lé o àmọ́ níbi tó dúró níbi tọ̀rọ̀ dé dúró yìí ó ti jọjú pọ̀ mọ́ àmọ́ nílẹ̀ adúláwọ̀ ẹ̀ ní gbọ́
1: pápájọ
2: lápá abẹ́tà wà wáyé
1: ibi tó ti jọjú pọ̀ látún ti mọ wá nǹkan mìíràn
2: tá a ti máa wá ètò ẹ̀ka tọrọ àforíjì pa ẹ má bínú nígbà tó ti wá jọjú pọ̀ ìgbésẹ̀ báyìí la fẹ́ gbé láti fi jẹ́ kára lù mọ́ ìpè lóòótọ́ ẹ̀yin la wá sí wọn kàkà bẹ́ẹ̀ ibẹ̀ lẹ máa ti rí ẹnìkan tó kàn máa jáde tó máa sọ fún yín pé rárá o kò jọjú pọ̀ o nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ń dùn lọ ni o kódà ó tún dùn ju ti tẹ́lẹ̀ lọ ni o so gbogbo àwọn nǹkan báyẹn òun ló kò dẹ sí gbogbo àwọn nǹkan báyẹn nígbà tẹ bá ó wá ìyájú tẹ́ ẹ̀ ná síbi tó yẹ kẹ́ ẹ ná sí ó máa pa ara kò sí bí ò ṣe ní oríṣiríṣi nǹkan ló máa tàbà kì í ṣe ètò ọrọ̀ ajé nìkan gan ó gbọ́ nǹkan ló máa forí wọ́n gan náà so gbogbo òun ló fà tó fi jẹ́ pé gbogbo ìtàrí ìnà la lo fata tó fi ń rí bẹ́ẹ̀.
1: Ẹ ṣeun ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀ 0916 893 1000 fáfà ní àwọn ọ̀jọ̀gbọ́n tó ń gbọ́ wa ń lé náà láti bá wa dá sí 0916 893 1000 tàbí 0915 333 4893 0915 333 4893 hello ẹ ti wọlé o ẹ bá ayọ́lẹ́dẹ̀ yìí lọlẹ̀.
3: Hello sir.
1: Yes sir, ẹ kò ojúmọ́ o.
3: Yes sir, inú mi dùn sí ètò tẹ́ ń ṣe yìí. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ṣé ẹni tó sọ̀rọ̀ láti níwájú Ọlọ́run àti yẹn is very biased. Mo sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀.
1: Bọ́ọ̀lù ẹ ṣe rí sí.
3: Yes sir, níwájú Ọlọ́run àti èèyàn tí ẹni tó bá lọ́wọ́ orí nǹkan tí ìjọba yìí ṣe. Ó kà mí láyà.
1: Ó kọ yín gẹ̀ ẹ̀dá kọ yín fún wa.
3: Níyì Ọlábọ̀dé ló kọ tèmi.
1: Láti
3: mọ̀ sá. Láti challenge ni mo ti ń pè. Láti challenge mo ti ń pè. Mo fọlọ́wọ́n ọba bẹ̀ yìí. Kò ṣe rí gọ́ọ̀mẹ̀ntì continuum náà pé. Ṣé rí ti bàbá yìí nǹkan tó bá lẹ̀ ò dáa tó níbi ó bá dé. Mi fẹ́ sọ̀rọ̀ ju mo rí pé kò rí nǹkan kan rárá dà nínú nǹkan tíjọba yìí ń ṣe. Pé gbogbo wa kì í fojú rí. Tọ́ ni ọ̀rọ̀ mi ò jù bẹ́yẹn lọ.
1: Àwọn alàgbà ní ìkẹ́ tó lọ nǹkan tí àwọn rí níwòye tiwọn ni làwọn ń sọ níwòye tí ó yà ẹyàn náà àwọn nǹkan tẹ̀yìn rí tó jẹ́ pé àwa náà ò lè ráàyè dìmú pé ókè o àwa la ṣèwádìí wa tó bó ti tó àti bó ti yẹ.
3: Ó dáa ṣe rí nígbà tí àwọn gbogbo àwọn àjọ àgbáyé tí wọ́n rí ẹja bẹ̀rẹ̀ láti orí nǹkan tí àwọn economist tá a ní tó dáa mọ̀ tó jẹ́ lámìlaka bíi emir àti kano à ń sọ̀rọ̀ kanjo ìwé àlà tí wọ́n bá níbi tí bàbá bàjẹ́ kò bàjẹ́ yóò da àfihàn ìyẹn pé a máa sọ pé wọ́n ń rubbish ẹ̀ pátápátá bí ẹni pé kò sí nǹkan kan it's getting better then pé wọn ò tí ì rí oúnjẹ ò tí ì sí lórí tábìlì gbogbo mẹ̀kúnù kò síbi tó yẹn ti máa ń ṣẹlẹ̀ nǹkan tó ti bàjẹ́ for years take some good time kéèyàn tó lè put it back to shape and it's still in shape it's still getting better as far as I'm concerned.
0: Ẹjọ́ kí ẹjọ́ kẹ́ ẹ tó lọ sà mo fẹ́ béèrè kan kí nípa n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ara aráàlú gan-gan-gan-gan ṣé ó dùn gan fún aráàlú tínú wọn dùn wípé àmọ̀ dúpẹ́ o.
3: Bá ti gbọ́n mi sọ̀tọ́lẹ̀ ṣe rí bí nǹkan bá ti bàjẹ́ jù tí wọ́n ti ṣe àmọ́ síta ríra là ń kọlọ là ń kọ làbẹ́lẹ̀.
0: Ẹjọ́ sà ṣe rántí dáadáa nígbà tí ààrẹ Muhammadu Buhari wà lórí àpèrè ṣe rántí wípé ká ní sùúrù ó fẹ́ ṣe
1: ṣe
0: pé ọdún mẹ́rìndínlógún lẹ́sọ wọ́n fi condemn PDP ńgbà náà pé wọn ò ṣe dáadáa. Ìgbà tí ààrẹ Muhammadu Buhari tó ṣe sáà kínní òní a ní sùúrù ngba to tun de pe o tun di sa keji the same thing na tun ni titi titi are Muhammadu Buhari fi pari now ngba ti are Muhammad are Tinubu tun wa gori apere won ni ka fi okan bale se mo pe ti yan ba so pe keyan fokan bale lori nkan promise ni ileri ni oni to nti ri loopholes to wa nbe pe ninu fokan bale yen bo n ba ti le gori apere bayi o ma transform everything pe ti gbogbo nkan fi mo ma wa bo se ko wa
3: o da ti ba fe so si yen se ri niwaju olorun ati yen se ri ti nkan ba ti baje for more than 30 years te ba di de e ni mo be si se intention e ni pe ko wa fix e o de fix e lo na si ni
0: Ka mo wa ta wa da ta lo e ma binu ke to lo e ma binu e me jile ti so pe tin kan ba ti baje ejo ori ta lo ti baje gan debi ta wa yi gan ori se joba wo lo ti baje ati bere wo e je ka mo ori baba ngida lo ti n baje rara ni we temi gbonju lapodo temi eyi temi gbonju yi eh me ibi to baje te n so yen koda
4: arobe o baje ngba yen ni o wa balumo nigba temi gboju temi dagba koda nigba temi wa bere si temi na di okunrin mo ti ri wipe o n baje se wa ri bi to wa ti wa baje tan temi ri ohun ni pe nigba ise joba ti Goodluck Jonathan te so yen ko arope o baje ngba yen ni
3: ni daruko Jonathan
4: no eyin so pe no e lo ti ba eni nkan ti baje so inu mi bi pe so pe o baje latori ise joba
0: ejo
4: ani nigba yen se ibaje ta nso ngba yen gan awa Nigeria gan robe yo baje gan gbogbo gba yen ni
0: ejo eh ke e to lo ejo tori pe
4: awa ki so mo se ilu
0: ijoko ojogbon la pe se ajo share experience ni be se share experience pelu ewa na se mo are kan tan pe ni Jerry Rawlings ni Ghana
3: Jerry Rawlings of Ghana why not
0: e se se mo pe e se se mo pe ngba to wa lori apere looto a fe ijoba ologun ki se jo oro ijoba ologun la nso o be n ta nso nipa eyan eyan to ni determination pe n fe se nkan kan se mo pe ngba ti o wa lori apere achimpong ti mi o ba pa ni o ba gbagbe I lo wa lori apere ehn lo wa lori apere ngba yen ti won fi gba ja ijoba gba mo ni owo se mo pe ngba ti Jerry Rawlings wa nbe awon ara Ghana ti won sa sa ko ni Ghana wa si Nigeria ngba na atawon ti won to because awon kan o ri aye bo mo lo nigba na pe nigba won ni Nigeria must Ghana must go sugbon nigba ti Jerry Rawlings bo sibe gbogbo nkan bere si tu awon ara Ghana lara se mo pe o ti ninu nkan ti a nso ni isin ni pe eni ti o ba fe ru lorilede Nigeria lowo lowo bayi ta nso ro yi ko ti gba yi pe awon awon nkan kan wa to je pe ohun gbodo tun se papa lori awon to ba je gudu jera awon eyan to je pe awon eyan ibi awon eyan to je pe
3: can I say something sir
1: I'm going
3: mo follow oba be yin Ghana is not Nigeria this is the largest black concentration in the world there is something extraordinary about Nigeria say pa say gbagbo fine say ba de we are not we are so complex the multi, in fact, a lot of things is obvious to differentiate us from the perspective you are giving us that you are taking us to. Nigeria, kìí ṣe Ghana o.
4: Ẹ̀ṣẹ̀ ṣe mọ̀ pé o tọ́lẹ̀ sọ èmi ò tẹ̀ wá mọ́rọ̀ lọ Ghana. Àmọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan sì nínú ìṣèjọba tó ti ń bọ̀ látàyè àwọn bàbá tẹ̀ dárúkọ yẹn. Èwo lẹ ti rí wípé ìwà jẹgúdújẹra pọ̀ gidi gan tẹyin náà ẹ má jẹ ká ṣe àbòsí lápapọ̀ yẹn wípé ìwà ìjẹgúdújẹra àjẹbánu inú ìṣèjọba àbí inú ẹgbẹ́ wo lẹ ti rí pé ó pọ̀ sí jù tẹyin gangan tẹ lè fi àkọsílẹ̀.
3: Jẹ́rí jẹgúdújẹra àti Nàìjíríà they are very similar wọn padà àti
4: ẹgbẹ́ wọn ní
3: Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Ẹmọ sọ pé lè ló wọ̀ jù.
4: Mi ò sọ bẹ́ẹ̀ mo ń bí yín lérè ni o.
3: Ẹ̀hẹ̀n ló ń sọ fún yín pé kò sí kankan.
0: Ṣé o yẹ kí o máa wá lọ sókè ni àbí kó máa lọ sílẹ̀? Bó ṣe o ẹ̀rí pé kíní yẹn háì sí ni bí wọ́n bá ti ń gorí rẹ̀ wọ́n háì bó ti ń gbẹ àwọn tí ẹ bá kàn dẹ́mu Buhari lé ní Buhari àwọn èèyàn sì tún yin Buhari lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí o. se mo ko awon yan
3: Buhari se da o se won ba to le se
0: eh
3: to saju e na
0: eh ki se mo pe o tin bo se so pe o se won ba to le se ngba na se mo hello
3: ko ti bi se ri je gudu je around be ye kon corruption it is deep into everybody the question is no longer if is corrupt it is who is not corrupt when the chips are down how many of us can stand naked in the mirror of integrity ah godo ma chastise and man se se eja ri ko se oro mi oju be yen lo
1: sai da se o se ogbe ni e se gan eja fe lo mi la nfani awon ara le ni mo mo down ile to ku ba
4: aben
0: awon ara le mo down ju
1: 0916893 1000 ibi to ko ju se nikan
4: eyin lo ko se lo mi be ni
1: hello
3: Hello, how many civil servants lo le ko omo meji si university na ko lo ma to we lai yawo
1: daddy won ma ni pe ke lo gba lefon di pe lefon ti wa fa won mo ile
3: I o na mo so e ni gba lefon sa I mo also awon e wa bi ti mo le gbe fun wa kan je ri
4: no no so
3: e owo ti mo so ni university of ilorin eleyi ti mo so ju ni 48 but go to that university of ilorin now go to university of ibadan baba
1: eh awa ko oju opo ni oju opo e tun wa pe 0916893
4: eh awon to ba te ti soro bi oloselu amo ko ni lo ke anybody so pe gbe bayi lo n wa
1: elomi kan mi fe pe ka bo se se hello ye si o le mi le ma ri kankan je nbe hello
3: o ku so pe
1: yes sir
3: e ku se
1: e se gan sir
3: se ri o da pe se ti ayi sile fun awon guest ni lati engage man ni o da pe ko ke ba ti ri awon to ba ti call in leyin re e fun won ni aye ke je kon so ti won kan wa la ba judge se ri se ku se o da pe se kon pa kon to je kon engage won ye o da gan
1: e se gan
3: ya o lo se so lo se ti o ke mo ku se lo won e se ku se o
1: e se gan sir thank you sir
4: e se lopolopo
1: elomi le ma je oloselu sugbon ko je pe awon alaye tawon ijoba yen se ye won ju
4: awa lo
0: awa lo
1: hello
5: hello e karo so
1: e karo so
5: mr boye mi ajari mi pe lati ile ole
1: e se gan
5: yes sir oro baba to pe saju saju n doko pe ni na fe soro le lori
1: e se
5: ngba ton pe wole won ni pe awon to wa nbe yen ko lo se re ni won ijo awo ko duju won de bi won ni bere ki gege ni joba ti se eko gbo gbo ko tanu eko won na ti na ba so lu nere won ba ti da ruko pa won kini kan okojo wi ala okojo olo ni ramo ni school ni sa sa sile won je sile
4: ko ye mi
5: e mo mo ko ti gadi se mi la po bo n so ba ri ki go sa sile mi ti lo ka bo sa mi si awon gbo ororo so lo sa ru ka ben ororo se lu osu o mo to ti ba ti de ti fe mo awon lo si de seri koko to wa nbe ni bi pe o wa ni ebe kan ni ore ya ti bi fun wa yi e ko to gun wa leso ti fe yo e ma ka sun e ma ka tete kan ma wa ra wo awon to ti fun ko le fun pvc comeback card mo to ba do je te ba wo mi ke lana inu igboru goju lo tin soro e gbe ta kan ba wole o e kini kan ma se hun o na mo wi pe o ti je pa ma wole o tin soro be yen e ka o mo je ka wa ka jade lo bi ka di o kara kara ko ju be lo e se
1: e se o e se o adupe 0916893 1000 o ye ki alagba ni yi tan pe wole le kan o ye kan le ri awon eyan meji ti won a se gbe leyin oro won to ma kin oro won leyin hello
3: hello
1: e ti wole o
3: e ka ro sa
4: e ka ro sa
3: Ajinde laro ma je mo ma gbadde to yin.
4: E ma se sa.
3: Mr. Larin wa gini lati ologun eru.
1: E se sa o.
3: Apolo yin o ni daru ko ni joba.
4: Ami ati yin na.
3: Gbogbo n ka so patapata ni mo ti mo wa very much proper than kalu ni ata karo. Ko so ti ko ti ro kokon ninu e. Se wa ri awon kan wa ti won lo si school te pe lakare won okuru
1: ah dakun die die
3: eh momo momo e ya ma momo momo turu ma to soro ton le kon to soro ko de kiri ko ori ti tinu mo se ba su mo pa ni se egbe
6: ni Muritala Muhammad emi ti dai gan ni so bo de so bi regulate lui ba bank in so ijoba ba ta lo da ni country I join and your problem I want to against the government la ba ta le kiri now alagbada wa de be to ati je ta ro je to so onira koda ijoba ti ti won ku o le jo to logun lo e ma ti comment sori social media wa le yan pawo lu ho le ani to ba ni nkan ti en to ba nbe nsin o te un lorun in short mi wo ye temi o ma arrest case to le kun be ori esu
7: ah o da bo edabo
0: o ka lu ku jo share experience
7: e wa gila gbe gila e ma ke e kan to ko si awon eyan ma pe wole nsin to je pe wa wa tele o wa kin oro won leyin
0: ejo alagba
7: edakun eyan kan be lojo ko baba one nation hello
8: hello look your mafojumo
7: e seun
0: e ka ro sir
8: oruko te bin adiga ti wa ni bifa
0: e ka bo sir
8: n ti mo notice ngba te bere ti ni ngba te le kan to pe wole pe baba la re kan ni baba yi se n ti mo notice mo sha n tell that other line pe bon se soro won to won make sure your combat
0: ne pa nkan
8: to alive bon se so pe kan ti baje jina to won ti daro ko gba baba ngi da yen pe ka ri kan ti baba yi se wa live fun ti ero pe won se to mention ne fun ti baba yi don tun gbo won ni gbo wa ti mention ni awon go mention yen won se bere ibe mo ti mo ba n soro yi igba ti ijoba ti o da yen ni mo kole fun mo mi londo ndi gba ijoba ti o da yen lo se gbo pale kan shame life bi se gbo pari ba ni sanitization imagine ki da ba e ma se ngba yen iru ijoba ti o da yen ni je telephone mo fi se yin le ni kan gbo wa ijoba ti o da yen ni won da open university ni won da national examination council ki mo sa n ka lo ki ni 5 naira ti o ta ku ni 5 naira for that 15 years para ko ko me igba ti kan wa da bayi mo to n ba ni se apelu wa tese mo ri ka fi ba ni igba ti kan da aba e wo le o dariji wa ko n ba je fun
7: e seun e
0: jo mo fe sare coming fun kankan in ti mo fe ka coming fun ni wi pe in je mo pe osi bajo ti kete ti Buhari ba lo si leave or something like that.
7: Se
0: an pe mo gbe peace ni baba yen.
7: Hello. O wa ti mo din len.
0: Okay.
8: E ku eto.
7: E se o.
8: Comrade lo soro comrade.
7: Comrade ge.
0: E se o. E ka bo. Comrade ge ka bo.
8: E ku ataro.
0: Yes sir, yes sir.
8: Wo bu be tin so te yan na dem ko. Se ri awon oro kan ma tele to je pe ani nipa iwa won. La o fi mo won. Nipa ise si won. La o fi mo won. Nipa oro enu won. Na la to fi mo won. Nkan tó ń kálukú bá ń sọ lásìkò tá a wà yìí láàfin mọ oróyè tó ń kálukú jẹ. Bàbá tó sọ̀rọ̀ tí ó lo lẹ́ǹsì tàìmù lórí conversation yẹn irú wọn náà àti mọ̀ wọn. So irú wọn ò lè mọ advice rẹ̀ wátá jẹ́ kéékèèké báyìí nísìn kágbàmọ̀ràn wọn. Àmọ́ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ sìn ṣé àmọ́ fi ìjọba yìí jọba báyìí nísìn. Nígbà tí wọ́n dárúkọ Bàbáńgídá pé ayé ti bàjẹ́ látàyè Bàbáńgídá kìíní kan. Ṣé iye tá a ra epo láyé Bàbáńgídá àbí látàyè ìkíní là ń ra epo ní ìsìn? Ṣé iye tá a bá tí gbogbo nǹkan tá a rà ń sìn ṣé kò ti di kó gbẹnu sókè yàtọ̀ sí ọsídẹ́yìn ni? Nígbà táwa wà nílé ìwé ní ìlú pé mo sanwó school gbámọ̀ wá yunifásitì ní ìfọwọ́ yunifásitì nísìnyí amáyé tí wọ́n san ní UI tá san ní OAU tá san láwọn ọ̀dà yunifásitì ṣé bó ṣe rí lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ nìyẹn? Gbogbo nǹkan ni ká fi máa rọrọ ká fi máa ro ara wa wò. Àwọn tó bá ń jẹ lábẹ́ ìjọba kí wọ́n mọ̀ wípé àwọn ń jẹ lábẹ́ ìjọba ká mọ̀ fi tiwọn sọ fi bí àwọn tá a dìbò láti chéńjì ìjọba lọ́wọ́ torí tí yóò jẹ́ nìkan ò bá ṣe dáadáa ká wọ ẹlòmíín wò kíní yóò sì fagídí kò ní jọ̀gbọ̀n kankan nínú bí a ṣe máa ń sọ láti orí ètò láti jọ ìwà pé ó kálukọ́ lọ gba tvc ẹ̀ mọ bẹ́ẹ̀ mi ṣe wà yìí ibi tí wọ́n bá wù mí ni wọ́n tẹ̀ka sí wọ́n bá ní pé torí pé àtúbọ̀mọ́ pàdé mi ni ẹ gba 20,000 yìí kò tẹ̀ka fún wa màá gba 20,000 yìí sì tẹ̀ka síbi tọ́lọ̀ ní kì í tẹ̀ka sí torí wọn màá rí nǹkan lọ sí ibẹ̀ nígbà tí bá lọ lé ó tọ̀rọ̀ ni ẹ kú ètò ọlọ́run fẹ́ràn wà lọ yóò mú adélẹ̀ lè
0: gbà.
7: Hello, ẹ ti wọlé o. Hello, sir.
9: Ẹ káàárọ̀,
7: sir.
9: Ìwádìí Ayoko sọ̀rọ̀
7: láti náà léde.
9: Bẹ́ẹ̀ni, ẹ ṣe ẹ̀kú ṣe ojú òní.
0: Amen.
9: Nífara ni yín.
7: Amen.
9: Mo ti súnmọ́ ọmọ ọgọ́rin ọdún báyìí. Láìpẹ́ tí mo ti ṣe ayé ni ò tí ì rí irú ìjọba yìí.
7: ta ti daye
9: abasa gan ta ki gbe nta yen a nde amu a de ngo bukata ise wa owo wa ilo ni won so ni university ti won so tele tele 30,000 abi kan ni ikanu awon mo mi jade to ba jade le police sambe bai olon ko sa nu wa e wo cement nde zo ba ngba 500,000 le poli ni Nigeria yi bai
4: bo lo se pe se
9: ise bi baba e na lo so pe ko se tin je so city laye jurata ki jurata bi 20 naira ku bi baba e ko elere sa ri ti eku Maryland sojo ta SMO ni lati Maryland sojo tanjo yen so wa gogo gogo eni to ba mo Europa ngba se bi okunrin yen pe ko sa laye nkan kan emi ro pe yo ti experience next fund but ko din kan pe ko sa se kabo kabo kabo kabo kabo àwọn tó ń jẹ ti di òṣè lónìí àti ṣe bẹ 40 naira nínú aláṣepọ̀ nísìnyí tí ò tí ò tí ò tí ò tí ò 4000 tí ò ti wàhálà ẹni tó bá lọ́mọ méjì tó ní mẹ́ta nísìnyí tí ó kò mọ tó ń bá yìí kò mọ bíbi iṣẹ́ ayé kò ṣiṣẹ́ ọjà gan ọjà kò sí nǹkan ká kọ́lọ́hún ó yọ wá níbi wàhálà ilé ayé o ẹ́gìnà ẹ̀yọ́ ọmọ yorùbá ẹ́gìnà ò bẹ́ lórí olùkú pa ni àádìnà sí ni.
7: Ẹ ṣeun. Ẹyin ọ̀rọ̀ tí bàbá yìí sọ débi pé ọjà ò ya nkankan tó mú Uber kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Ọmọ ti wà ní ilẹ̀ London báyìí tó jẹ́ pé ilé-iṣẹ́ míì náà mọ̀ tún pèsè wọn. Robo taxi iná pèsè wọn ní London báyìí láti àwọn tó kókò ní Nàìjíríà. Hello.
9: Hello sir.
7: Yes sir.
9: Ẹ káàrọ̀.
7: Ẹ ṣeun.
9: Mo ti wọlé lẹ́ẹ̀kan mo tún fẹ́ pè yín sí àkẹ́sí nkankan ṣe rí àìsíṣẹ́ tí ò sí ní Nàìjíríà lónìí sà. Hello sir.
0: A gbọ́ yín dáadáa.
9: Ṣe rí àwọn ìjọba olóṣèlú tó wà ń ta ń sè ní. Ní ayé ológun ẹ̀ṣìkà ní ayé ológun ẹni tí yóò bá gbaṣẹ́ lọ́wọ́ ológun ìbẹ̀rù gbójú pé ológun máa ń yìn kí ni kò dé bẹ̀ kò ní lọ súnmọ́ wọn. Oníkálukú ń dáṣẹ́ lẹ̀ níwọ̀n bó ṣe fẹ́wọ̀ ta. Ó ṣe yàn márùn lẹ́nu rọra gbà síbẹ̀ fẹ́ máa fún lówó oṣù oníkàkú fún ìṣiṣẹ́. Ṣé rí ìjọba tá a wá wà ń sìn ìjọba tàbí ẹ̀rí ọ̀gánáìzà tó gbégbá chairman ní local government. Ẹ̀rí fíjìlà tó ẹ kó ní ògbàṣẹ́ kó kéèyàn bíi mẹ́ta sí kó máa fún ọlọ́wọ́ lójúmọ́ agbègbè local government rẹ̀ agbègbè councilor oníkàlùkù wá pàṣẹ sí nítorí pé national king ni òun iṣẹ́ òfin sí ìlú mọ́. Tó máa tó ń pariwo sí lórí kọ́ńtìrì nígbà yẹn tó gbàyàn sí lórí kọ́ńtìrì bẹ́ńsìn nígbà tí ìmọ̀ kówó tó ń wọ̀ wọ́n máa pe wọ́n máa kó olóòkó fún òyìnbó máa kó láti tẹ̀ wọ́n máa kó wájú wájú afẹ́lẹ̀ àti máa ṣẹlá bẹ̀rẹ̀ ewu chinese ti fẹ́ra kò sígbà tí china ò ní máa wọlé nínú ọlọ́pàá jẹ. China ló wá jẹ́ kánú ní tiẹ̀ tún máa rọ ìbọn tí n bá ń bọ̀ lát sábàtà ti fìjọba lẹ àbáṣe ò tíwájú fún nǹkan sí ìlà kò tẹ̀kọ́ amẹ́ríkà láàrin fashion kí ló kọ́ pẹ̀lú kò fowó kó epo kò tẹ̀kọ́ nǹkan sí for the whole year tó ló mẹ́ẹ̀ lóbi tí bámbọ̀ látẹ̀kọ́ ń gbà tí bá lè po 5,000 naira sí mọ́tò rẹ̀ máa lòlòlò ń bàbọ̀ máa tún lè kó mi ní tọ́ọ̀kù ẹ̀ kọ́dà mọ́tò mi wà níbi tí mo tún kọ́lé sí pàkúrọ́ tí n bá ń bọ̀ ń bàjọ́ ń sìn ó ní máa wà má ti bá ti jọra bọ́ sí lóto ń bẹ̀ yẹn ká máa wá jáwọ̀ sí máa wọ́n tí mọ́tò bá lọ takú sójúgbó máa wá tó ń bẹ̀ jù ti bẹ̀rẹ̀ àwọn bí òtù tí yàn gbé wà ń bẹ̀ ìyànlélógún kẹbàárìn lókùtù ìyá máa wẹ̀ yín o pé ṣé lè ṣe ẹni tí ń bọ̀ ìṣókò ní kọfẹ́ àrélé ìbàbá alára gbàgẹ̀rẹ̀ torí ẹ̀ tóbi orí yìí tún ṣe kùtù rẹ̀ ìyànlélógún kó fẹ́ tó kéré ògbó ẹ̀ lè fún gan ọkẹ́ di jíméjì
4: bẹ́ẹ̀ni
9: ṣé yẹn ṣẹlẹ̀ láyé àbáta kó ṣẹlẹ̀ náà ẹnìkan wá jókòó sínú kọ̀rọ̀ yàrá ẹ̀ pé wọ́n fi òun gan ti sọ̀rọ̀ ẹ̀dọ́ lẹ́ wọ́n mú chéńjì díẹ̀ wá fún un dé.
0: Ẹni tó tiẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n sọ̀rọ̀ pẹ̀ nígbà ọ̀rọ̀ owó epo tán sọ̀rọ̀ pẹ̀ láyé àbáṣà tí wọ́n sọ nígbà yẹn ìgbà yẹn kọ́ lọ́ dá
4: kini kan petroleum trust fund sile owo to nse sile o ni un ti won fi nse koda won koda o san de eka eto eko ni bi won ma fi nse ra bairo iwe nkan kan gbogbo mo ile iwe lo ma ri lati
0: eka ro
4: so
8: e ta to ni lati ojo ona
4: e se kabo sa
8: e ta te mi to ko ya tin yo
7: e se adupe o e se
8: baba baba ja ku ise o ko ya ta ku ise o ko ye ke ma fun won lisi pada wa ta wa nile e ke ka fun won lisi gbogbo ro de so gbogbo ana gbo o de ba ya ti bi kankan ti party kankan e tu so baba baba de gbo tu la ji awon eyan pe party kini kan ba to wa lori ti won ma ku ti won ma fi nkan se kan oni nkan ti baje latari awon aya awon baba baba ilo na ta pagi laye gba yen ilo na ta pagi gba ilo na ta pagi fin yi e ito mi ta ra pagi fin se aja ka de fi bi onje mu everything will be cement. All the songs want to conquer, want to conquer into so. I want to go there. So man, so by want to conquer, so man, so far we do see on what we can buy on the campaign. Eh? Come on, man, so be now. So man, come on, man, think we on what we want tomorrow. Go.
4: So, what you share is let it buy. Won ari nkan ti won fi nse ki se pe won so won sese ma ma lo sori radio abi ori television abi nu iwe iroyin pe nkan bayi owo to wole bayi awa gan ri pe won lo fa won nkan bayi awon oludase sile won dase sile awon oludokowo nkan
0: ti won
7: e se e ka lo sa
10: aki gbogbo eyin ti e wa ni inu
0: gbogbo yan e se ka lo sa
7: amen oruko yin o
10: oruko mi ni oga belo lati elebu
7: e se oga belo
10: so to ko pe die kin to join program yi but mo ba ti mo join na bi na ni seri nte mi ko fe so ni pe seri ka ba nseto it is always good for the hanko those who eyin ti awon hanko program e je ka ma respect individual opinion oye se mi se ri oro ko be yin no there is always view I mean there is always different view who are in this okay same way I'm a viewer
4: Ben.
10: And let's try to respect everybody's opinion
7: exactly.
10: That's what I can't you got to tell me because you were so good that could get you by now I mean it's not a must I believe what to say it's not a must but I should be able to have my own opinion too why did I get back
4: Ben.
10: So and that's about that. And that's about the war on Nigeria. Oye, so that be fair, I'm for you or don't you do it? I'm for you don't you do it? Give job at all, Lana. She has to tell you, look, talk to me, don't go on. Yes, so if you're a come advocate near restructuring, let's always be talking about restructuring because without restructuring, without regional government, or see any now, so the best. Gbogbo wa patapata ni politician by blood. We are all politicians. Gbogbo wa patapata politician ni wa. Atẹyin tẹ joko sibẹ. Àwọn wa ta wa nle politician gbogbo wa. Because you have one interest or the other on one or one or two other political parties. That is truth. Na wa fẹ pọra loku. So ẹ jẹ ka ma ẹ ti o de bẹ. Tio ni gapa. Let's break
7: Thank you, Gabilo. Eshu. Baba Nation.
0: Eh?
7: Eba fa oyan moran kan ma
0: lo. Eh, Sherry moran ti mo kan fe fun wa ni pe Sherry gbogbo analyst patapata. O ri wi pe ki se pe won bias. Mo fe le kan mo fe menu ba oro Osibajo, the vice president, former vice president. So, won ko si odun kan ti are Muhammadu Buhari ma travel ko ni Nigeria ti la ni osu kan so
4: se aye pada
0: wala aye aye pada afi ba ti yen ba se magic se bo ma gbe APC na ni ah se mo yi pe o fi han yi pe awon eyan kan si wa kan le transform Nigeria okay oruko temi ni ambassador wale egbe wumi baba won nation to a ton lira ni ose to nbo
7: abalowo eshun ojo oludayo e ba da
4: pere kan eshun lopolopo a to lanfani lati pade lose to nbo lagbara olorun oludayo olusanya loruko temi
7: eshun adupe o ti a pe yin ti e de lanfani lati jema eshun ah adupe pe okun o gbo eyin te ba wa gbe to toni eshun potopoto lana ni popa o aba teni kan wa abe nikan ja agbo lowo olosilu kankan agbo lowo egbe kankan bẹ́ẹ̀ láàdẹ̀ polongo pé torí ẹgbẹ́ kan la ṣe ń ṣètò. Ṣùgbọ́n ta bá wò gboro, ta wò wá wẹ̀yìn, a ti pàkíyèsí àwọn tó ń bá ń bẹ tàbí táwọn tọ̀rọ̀ kàn sí nǹkan tó yẹ kan ṣe kan jígìrì sí i. Òun la fi máa ń láǹfààní láti mú ọ̀rọ̀ wá sórí ètò. Ẹ mọ́ sì wá gbọ́ o, àtakòjọba o, àbújọba o, àbú ẹnikẹ́ni o. Ṣùgbọ́n àkíyèsí ìlà ń pera wá sí. Ló fi jẹ́ pé tó bá dùn tán a fi lè dùn fún tolórí tẹlẹ̀mù náà ni. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Gbogbo ẹni tẹ́ bá wa dá sí ẹ ṣe àdúpẹ́ o. A tún pàdé jọ mẹ́jọ lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Ṣùgbọ́n lálẹ́ ọ̀la láago mẹ́sàn-án àbọ̀ a pàdé lórí ètò ìtàn àwọn akọni. Láti mú ìtàn àwọn akọni wá fún yín láṣìírán Elédùmarè. Tó bá ní nǹkan tẹ́ fẹ́ bá wa sọ, ẹ fẹ́ polongo ọjà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n, ẹ fẹ́ jálejò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n, olóṣèlú lẹ́yìn ẹ fẹ́ gbé ìpolongo ètò ìdìbò yín wá sórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n, ẹgbẹ́ yòówù tẹ́ ẹ bá wà, àwa ò ní pé ẹgbẹ́ kan báyìí là ń bá ṣe, ò bá mọ́ lọ fún kánsílọ̀ rep sẹ́nítọ̀. Ẹgbẹ́ òṣèlú yòówù tó bá wà, bẹ́ẹ̀yìn náà ó wù yín pé kẹ́ darapọ̀ mọ́ ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n wípé òkè o. Ọ̀nàrẹ́bù Lágbájá inú sponsor abala yìí, ọ̀nàrẹ́bù Lágbájá ní ká gbẹ́bùn fún yín tàbí ọ̀nàrẹ́bù Lágbájá fẹ́kẹ́ dìbò fún òun. Èyí ó wù tẹ́ fẹ́ bá wa sọ lẹ́yìn ètò. Ẹ láǹfààní àti pè 0813-864-2544. Tó bá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ pé àkíyèsí wá sí 0813-864-2544. Tá a bá ti dìde, a mú ròyìn àgbáyé wá fún yín lédè Èbó àti lédè Yorùbá. Ìbànújẹ́ ó kéré tóbi òní jẹ́ tiwa o. A ò ní ròun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Èmi ti yín tòótọ́, tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ Baba Chaplain MC Noodles. Ó dàbọ̀.
11: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín, èyí tí kò ní bayòbáyò nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpè wa, kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.
12: Not just another radio station. Wells Radio 89.3 FM, broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family. Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
13: Hello everybody, my name is Akin Lewis, and you know me. You're listening to Wells Radio 89.3 FM, and it is called your preferred wholesome radio. So keep it locked. Stay tuned. This is the radio you've been waiting for.
14: 89.3 FM, your preferred wholesome radio.
15: The time is 12 noon from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
16: Lati ikani konga agbomogbe 89.3 FM, gerege lago mejila osan lu.
14: The news on Wells Radio 89.3 FM.

ó ní wọn ti dájọ ẹwọn ọdún mẹwàá fún lórí ipa tó kó nínú ìfẹhónúhàn. Olórí ìjọba ìlú Spain Sanchez ló ti ń dúró lórí wípé kò sí àsọtẹ́lẹ̀ ìkìlọ̀ ṣáájú ìṣòro eléyìí tó wáyé ní Celta. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina yóò dáwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọn gbogbo dúró láàrin ìṣẹ́jú mẹ́wàá láti bu ọlá fún Messi. Ní báyìí, ẹgbọ́ ìròyìn náà lẹ́kúnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin náà ti fi dáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àtúnṣe ìwé òfin tó ń lọ lọ́wọ́ yóò parí kí àkókò àkóso ilé ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá kó tó tẹnubodò nínú oṣù kẹfà ọdún 2027 láàrin ìkọminú eléyìí tí ń ròkè lórí wípé ìgbésẹ̀ náà ó lè jásí pàbo bíi ti tàwọn tàtẹ̀yìnwá eléyìí tí ò ṣàṣeyọrí lórí àtúntò orílẹ̀-èdè yìí. Ìfidánilójú ọ̀hún ló tẹ̀lé ẹ̀rù lórí àtúngbéyẹ̀wò ìwé òfin eléyìí tí wọ́n ń wò ó wípé ó ṣeé ṣe kó mọ́ parí ṣáájú ètò ìdìbò ti gbogbogbò tọdún 2027 èyí tó ń ṣe ìgbéròkè ìkọlóminú lórí wípé àtúnṣe náà lè kùnà tó fi mọ́ ìpàdánù òbítíbitì bílíọ̀nù owó náírà eléyìí tí wọ́n ti ná lórí ẹ̀. Àwọn olùwòye tó jẹ́ aláriwísí wọ́n ṣàlàyé ìkọminú wọn lórí àtúnṣe ọ̀hún tó lè kùnà pàápàá jùlọ bí ètò òṣèlú àti ìgbáradì fún ètò ìdìbò ọdún 2027 bó ti ṣe ń pọ̀ sí. Ẹ̀wẹ̀, alága ìgbìmọ̀ ilé aṣòfin lórí ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìgbéròyìn jáde ẹni ti ṣe Yemí Adáramódò ó ṣe ìkódànù ìbẹ̀rù bojú ọ̀hún nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ilé-iṣẹ́ ìròyìn Punch pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tó fi léde lórí wípé àwọn adarí ilé aṣòfin ti pinnu láti parí àbá àtúnṣe ọ̀hún láàrin àkókò eléyìí tí wọ́n sì ní nílẹ̀ kí ìṣàkóso ilé aṣòfin tó wà lóde yìí kó tó tẹnubodò. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC ó ní wọ́n ti ń gbèrò láti ṣe àyẹ̀wò ọ̀rẹ́kìnìwí lórí ètò ẹ̀rọ wọn gbogbo àti ètò ìdánwò ti ìdìbò ààrẹ ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Ọ̀rọ̀ ọ̀hún ló wáyé bí ẹgbẹ́ àwọn ọ̀jìnì lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àti àjọ tó ń rí sí ìlanilọ́yẹ̀ lórílẹ̀-èdè yìí tó fi máwọn ẹ̀kàn ẹ̀kàn nílùú tí wọ́n pè fún àjọṣepọ̀ ilé tó fẹsẹ̀ múlẹ̀ láti gbógun ti ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ tó ń tẹ ìpínká rẹ̀ lórílẹ̀-èdè yìí. Alága àjọ olómìnira tó wá ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀jọ̀gbọ́n Joe Asamoah-Pittan ó fọ̀rọ̀ léde nílùú Abuja níbi ètò àpéjọ ọlọ́dọọdún tó jẹ́ ti ẹlẹ́ẹ̀kẹta láàrú ẹ̀ ti ẹgbẹ́ àwọn ọ̀jìnì lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ ní Nàìjíríà níbi tí ọ̀jọ̀gbọ́n Sani Adam tó jẹ́ kọmíṣánná tó ti ṣojú rẹ̀ níbi ètò ọ̀hún ó sọ̀rọ̀ nípa akitiyan eléyìí tó ti wà ńlẹ̀ láti yanjú àwọn ìkọminú eléyìí tó ní ṣe pẹ̀lú bí ẹ̀rọ ètò ìdìbò náà bó ti ṣe ṣiṣẹ́ lákòókò ètò ìdìbò ti gbogbogbò tọdún 2023. Ikọ̀ olùpolongo fún olùdíje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC ẹni tí í ṣe Sarafadeen Ali ó ní wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ lórí ìdí tí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga gbogbo níṣe tìlú Ìbàdàn bó ti ṣe jókòó sórí ẹsẹ̀ rẹ̀ nínú fọ́nrán kan eléyìí tí ń jàrìnrìn. Ikọ̀ olùpolongo ọ̀hún ná wípé akẹ́kọ̀ọ́ náà tó ń ti àwọn akẹgbẹ́ rẹ̀ mìíràn láti yàrá ìkẹ́kọ̀ọ́ nípa ètò ìṣúná àti ìṣirò owó fún ìfipamọ́ ó ní wọ́n ṣàbẹ̀wò sí Ali ní ilé-iṣẹ́ ìpolongo rẹ̀ tó wà ní Mọ́kọ́lá nílùú Ìbàdàn láti fìwé pè é síbi ètò wọn tó ń ti láti fọ̀rọ̀ wá lẹ́nu wò. Nínú àtẹ̀jáde tán wá fi léde lánàá èyí tó wà lójú òpó ìtàkùn àgbáyé wọn àwọn ikọ̀ olùpolongo ọ̀hún sọ̀rọ̀ lórí báwọn akẹ́kọ̀ọ́ náà bọ́n ti ṣe dé ní àkókò tí kò sí ìjókòó eléyìí tó lè tó fún gbogbo wọn nílẹ̀ èyí ló sì fà á tí Ali fi bèrè lọ́wọ́ ọ̀kan nínú wọn wípé kó jókòó lé òun lẹ́sẹ̀ kí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún lè tẹ̀ ọwọ́ iwájú. Àlàyé ọ̀rọ̀ náà olótẹ̀lé fọ́nrán eléyìí tí ń káàkiri lórí afẹ́fẹ́ èyí tó ti fọ oríṣiríṣi èsì nípa ohun tó ṣeé ṣe kó wà láàrin Ali tó ń ti akẹ́kọ̀ọ́ náà. Aṣíwájú ilé aṣòfin Madagascar tẹ́lẹ̀rí Richard Revolu Manana ó ní wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n ọdún mẹ́wàá fún pẹ̀lú iṣẹ́ àṣekárakára ní ọjọ́ ọ̀ṣẹ́gun lẹ́yìn tí wọ́n fẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìpànìyàn kan lórí ipa tó kó nínú ìfẹ̀hónú eléyìí tí àwọn ọ̀dọ́ léwájú rẹ̀ lọ́dún eléyìí tó kọjá lọ yìí. Revolu Manana tó jẹ́ ọ̀gágun fẹ̀yìntì àti alábàáṣe ààrẹ tẹ́lẹ̀rí Andry Rajoelina ó ní wọ́n olókọ̀ sí ẹ̀sùn tí wọ́n fi kàn án pẹ̀lú ọ̀rọ̀ lórí wípé òun ó péjọ kò tẹ́mi lọ́rùn. Àwọn abániṣẹ́jọ́ fẹ̀sùn kàn án lórí wípé ó darí àwọn ikọ̀ aláàbò láti lo ipa rẹ̀ lòdì sí àwọn olùfẹ̀hónú hàn nínú oṣù kẹsàn-án sí oṣù kẹwàá ọdún 2025.
ife onu ohun oni iroyin gbe wipe o bere lori aini ani to mi atina ko to wa de wipe o feju to si di igbese lodi si ijoba Rodrelina o kere tan eniyan meji leni ogun niye oni won jade laye ninu isele na ti ogorun awon eniyan si farapa gege bi akojopo iroyin ajo sokan agbaye UN bo ti se filede Olori ajo sokan agbaye UN Antonio Guterres lo ti se kilo wipe agbanla aye tin wa agbegbe leyi to lewu julo lori bi oju ojo tin ri ati bi ipa El Nino bo ti se bere si ni farahan ti won si ni imolara re lagbaye ajo ton woye bi nkan tin ri lagbaye o ti se ifisita akojopo boju ojo otiri to ti safiyan wipe nkan le lagbara si o si le je itun lagbara julo laarin adorin odun ti yo si wo osu keje odun 2027 nilo oni won pe mo mu ayi pada ba oju ojo lagbaye to si mu ki opolopo agbegbe kan ma ri bi ogbele nigba ti awon miran o mo ri bi nkan bi omi yale iru soke omi okun to nti ijilile awon oluwoye boju ojo tin ri wa soro nipa bi nilo yi bo ti se mu oru alagbara wa lawon bi kan be ajo tin woye bi nkan tin ri loju ojo to wa labe ajo sokan agbaye UN won wipe awon tin gbiyanju be la won sin sapa awon lati je ki aso tele iwoye ohun nipa oju ojo ko tanka pelu bi El Nino bi tin tanka kere ki gbogbo iroyin ohun ko le de opolopo ibi lati je ki awon na nimo nipa re Olori ijoba ilu Spain Pedro Sanchez n lo ti foro lede lori bi won ko se fi tohun leti tabi aso tele kankan nipa awon asiwolu to je egberun lona meji le ni aadorin nilu Ceuta bi ifogomo ti se roke lori ona eleyi to gba mojuto isuru ohun Sanchez duro lori wipe ko si eri eleyi to toka si wipe Morocco lo wa nidi bi ogun logo awon eru ohun bo ti se wolu be ko si si ifowosowopo eleeto damoran laarin orilede mejeji na akojopo ni awon olopa ilu ohun lo toka si bi awon agbofinro ati ko alaabo ilu Morocco be won ti se farabalẹ fun awon eniyan na lanfani ati koja bo tile je wipe awon oga agba awon won duro lori wipe awon o toka si Robert bo tile wa je wipe pupo ninu awon asiwolu ohun oni won ti da pada si ilu Morocco awon kokan bi egberun marun niye won si wa ni oju popo ati eti okun Ceuta to fi mo awon omode ton ka won to bi egberun kan atirinwo niye Iroyin ere idaraya lagbaye ajo elere bọọlu alafẹsẹgba Argentina ti kede wipe gbogbo idije ere bọọlu alafẹsẹgba awon yala atokunrin abi tobirin nibi idije to nbo yi awon o ma da duro fun iseju mewa lati ba bu ola fun Lionel Messi idaduro ohun yo waye fun bi iseju kan to nti atewo nla eleyi ti won fi se idamo ipa Messi ninu iko egbe agbabọọlu Argentina Ajo elere bọọlu alafẹsẹgba Argentina soro lori bi igbese na bo ti se je lati bu ola fun idamo itan eleyi ti balogun iko egbe agbabọọlu Argentina ohun ti fi lole lori ipa pataki to ko ninu iko egbe agbabọọlu orilede na fun opolopo odun Eyi lo pin akojopo iroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egun awon koko to wa ninu iroyin na lekan si Ile igbimo asofin ti fi dawon mo orilede Nigeria loju wipe atunse iwe ofin to nlo lowo yo pari ki akoko akoso ile igbimo asofin elekewa to tenu bodo ninu osu kefo odun 2027 laarin ikominu eleyi ti roke lori wipe igbese ohun le jasi pabo bi ti ta teyin wa ti o saseyori lori atunto orilede yi Ajo olominira to n ri si oro eto odibo lorilede yi yun INEC ni won ti n gbero lati se ayewo ori kiniwi lori eto ero eleyi ti won o lo ati eto danwo ti dibo are saju eto odibo gbogbogbo odun 2027
Asiwaju ile asomi Madagascar Teleri Richard Ravalo Manana oni won ti daju ewon odun mewa fun pelu ise asekarakara ni ojo Osegun leyin ti won fesun to ni se pelu ipaniyan kan lori ipa re ninu ife onuwon ile ti awon odo le waju re lodun to lo. Olori ijoba Spain Pedro Sanchez lo ti foro lede lori bi won ko se fi ton leti tele tabi aso tele kankan nipa awon asiwolu to je egberun lona meji le laadorin to wo ilu Salta bi fogoma bo ti se roke lori ona eleyi to gba mojuto isoro na inu iroyin ere idaraya lagbaye ajelere bolu alafesegba Argentina kede wipe gbogbo dijere bolu alafesegba tawon to je tawon okunrin yala tokunrin tabi tobirin nibi dije to nbo yi won pe awon da duro fun iseju mewa lati fi bu ola fun Lionel Messi. Egi lopin akojopo iroyin agbaye fun ti osan oni akojopo tun ti atunto iroyin na lo waye latowo okunle olowu edarapo mo wa lojo opo aye lujara wa gbogbo Wells Radio 893 bakan na e ba wa nife ke se ba wa pin kakiri lojo opo ikakun ikanne banidore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com fun awon iroyin eleyi to ba soju yin te fe kan si wa lori e kan sinu kulu ikoroyin jopo wa lori number yi 091 689 2000 oye olorun adegoke ni oniroyin yin e seun te n gbo wa o olorun yo boko fun yin e ku kale.

iba Ọlọ́run ìbá ènìyàn. A tó mọ bí orí onímájẹ̀mú ìyanu Ọlọ́run gun fókọ rẹ̀. Iná inú àpáta tí ò ṣe yájú sí fẹ́nikẹ́ni Ọlọ́run gun fókọ rẹ̀ o. Ìwọ gangan làpáta pààrà ọkùnrin ogun Ọlọ́run gun fókọ rẹ̀. Ìjíjà bíi kómi inú àgbọ̀n ó dànù, àánú Ọlọ́run ni ò jẹ́ kómi inú àgbọ̀n ó dànù, Ọlọ́run gun fókọ rẹ̀. Bí ò sí tiẹ̀ tó ń bẹ nípa tí wá kí láwọ ìbá máa wí. Bí ò sí tiẹ̀ tó ń bẹ nípa tí wá kí láwọ ìbá máa sọ. Ìjíjà bíi kómi inú àgbọ̀n ó dànù, àánú Ọlọ́run ni ò jẹ́ kómi inú àgbọ̀n ó dànù, Ọlọ́run gun fókọ rẹ̀. Kò só méjì tí mo mọ̀ ṣe ju kí n ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lọ. Torí ni nígbàkigbà tí n bá ti wo bi tí mo ti bẹ̀rẹ̀, tí mo dẹ̀ tún wo bi tí mo bá dé, tí mo dẹ̀ tún ríbi tí bàbá yẹn mú mi lọ, bí ọ̀pẹ ló máa ń ṣe mí. Èmi ẹni àbáta káfíra àtùpà tó wò mí sùsùn tó sọ mí dàjí tanná wò káàkiri àgbàláyé, Ọlọ́run gun fókọ rẹ̀ o. Agbára àti àṣẹ ó di wọ̀ nìkan ní West Radio lọ́wọ́lọ́wọ́ báyìí ló yẹn lórí ètò ìrírí mi. Ẹ lọ wò gbòòrò wò gbogbo wọn pátápátá ètò ìrírí mi náà ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo àwọn ilé epo pátápátá wọn ti yí sí kan ní West Radio. Gbogbo oníṣẹ́ ọwọ́ pátápátá tó kún gbòòrò wọn ti yí sí kan ní West Radio. Èmi náà kọ́ Ọlọ́run ìwọ mà ní o, ogun fókọ rẹ̀ o. Ìbá gbogbo pèdèpèdè tó ti ń pèdè káwà wọ̀nyí tó máa pèdè nígbà tá a mọ̀ pédè pípé ìlàwó pè tí ó fi pè wà. Ìbá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń sọ̀rọ̀ káwà wọ̀nyí tó máa sọ̀rọ̀ nígbà tá a mọ̀ pọ̀rọ̀ sí sọ igangan làwó sọsọ lásọlà. Ìbá oyún inú, ìbá iṣẹ́ ẹ̀dí, ajá òṣùpá yín mo balẹ̀ bágẹ́ bágẹ́ bàgẹ́ kí má bàá ṣilẹ̀ tẹ̀ mo ṣe ń gbé bà fọlọ́run ọba àlàyé, Ọlọ́run ògún fókọ rẹ̀ o. Ìkànnì West Radio 89.3 FM náà lẹ̀ ń tẹ́tí sí. Aláàfin Avenue làwá kẹ̀tẹ̀ fẹ̀ sí yẹn ní Olúyọ̀lé ní ìlú Ìbàdàn. Inú kulubẹ̀ ni mo ti ń johùn sórí ẹ̀rọ agbágbé. Ìkànnì kọ̀ǹga agbọ́n magbẹ̀ leléyìí. Ẹ̀rọ Ọlọ́run bí ojú òpó yẹn ti ń ró lákọ lásán àìdẹ̀ tí ìpé ojú òpó kankan àì tí san kankan àwọn èèyàn ti ń pè wọlé. Ifi Ọlọ́run lẹ́kúkú ní lára tèmi, ẹ mà ká àsán sà, ẹ ká àsán mà, ẹ ká àsán. Ẹ̀yin ọ̀rẹ́, this is your radio evangelist, ajíhìnrere eléyìí tó ga yàtọ̀ tó stand out yàtọ̀ lórí afẹ́fẹ́. Mo ń bọ̀.

0: mi ti de.
1: Ẹ lórí ọ̀fẹ́ àti gbójú ayé ọ̀wọ̀ wá yẹn ní ojú òpó Facebook fan page wa gangan at West Radio 893 at West Radio 893.

0: àwọn
1: èèyàn
0: jà máa fi máa jẹ́ wọ́n ìgbáyé abiola ni mo ń sọ yìí o wọ́n jà tó máa fi máa dé ọjọ́ mẹ́ta mo lè ní ọjọ́ onídá ní abẹ́ kánta ní ọjà bàbá gbígbà kẹta ó bóyá mo ti rọrùn èèyàn nílé wa ọpọlọpọ bàbá mi àtọwọn ọrẹ mi ní àdúgbò pé ọmọ yìí ti kú ọjọ mọ báyìí àti ìmọ adélẹjẹ kẹta báyìí ọwọ rí mi ọwọ àwọn akọlùkọ tí adé yóò fi mi àwọn tó kù nǹkan àwọn tó kù ládùúgbò rẹ náà sí wọn ti kú kò ní rí pé mi ò lè gbàgbé láyé pé mo yẹ ọjọ mi ọjọ kẹta ní ọjà
1: ṣe báwọn kan ló jáde láyé lẹyìn òde jáde láyé
0: bẹẹ èmi nìkan ló kù báyìí bíi ti báyìí bí òun rẹ́lì bọ̀dù mọ́ rárá.
1: torí kẹ́yìn wà láyé lẹ lè rí ìrírí yẹn sọ.
0: bẹ́ẹ̀ ni
1: ìrírí ṣàgbà ń gbogbo.
0: ìrírí mi yẹn ò mi ò lè gbàgbé nígbà ayé abiola 1992.
1: ó lágbára pọ̀
0: ìgbàgbé láyé.
1: ẹ ṣeun gan ma. 0916893 1000
2: kí ni ìrírí tiyín.
1: Hello, orebete. Ejo e ma flash wa. E je ka awon to fe raye pe wole gangan raye pe wole. Be se flash yen, e disturb awon elomi lati pe wole ni ejo nitori tolo. E ma flash ejo. Awon to flash, awon to de fe gbebun ni.
3: Abusiye, mabusiye fue, seyeye, moye miye.

Gbogbo l'oúnjẹ tó ń bẹ lórílẹ̀ èdè Nàìjíríà mo máa kí yín ẹ̀yin olóúnjẹ ẹ̀yin màmá tó ń ṣe dáadáa ẹ̀yin tẹ́ ń pata sí wa lẹ́nu ẹ̀ máa káàsán lápá ọ̀dọ̀ tí yín o. Mo kí yín mo lù yín lọ́gọ ẹnu gbogbo ẹ̀yin olóúnjẹ gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin òòṣà ọjà ẹ̀yin abì fúnra gají mo kí yín lọ́tùn mo kí yín lọ́sì mi ò ní tẹnugbó bí ọ̀wọ̀. Orúkọ Olúwa ni èmi fi ń kí yín lọ́sàn-án tòní o mo kí yín dáadáa mo ṣe yín pẹ̀lẹ́ ẹ kú kó lè dáa tí kó wa yín wákàkiri gbogbo olóúnjẹ pátápátá mo kí yín lọ́sàn-án o mo kí yín tẹ̀sọ̀tẹ̀sọ̀ mo kí yín tológuntológun. Ó ṣẹlẹ̀ ìyẹn ní ìlú Àkúrẹ́ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Olóúnjẹ gbajúgbajà kan wà ń bẹ̀ tó ní kìmí ìyẹn ní ìlú Àkúrẹ́. Ó ń se oúnjẹ tà ìyẹn fún gbogbo àwọn ará agbègbè yẹn. Débi pé ẹni tí ò bá tí jẹ oúnjẹ ìyá yìí mi ò rò bí yóò tí jẹun. Oúnjẹ yẹn wọ standard àwọn ọ̀tọ̀kùn ló àwọn lọ́la ìlú àwọn tó ń ṣe dáadáa láwùjọ ló ń jẹ oúnjẹ ìyá yìí. Bẹ́ẹ̀ larábìnrin yìí tún ní ọ̀rẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ oúnjẹ títà yìí náà làwọn náà jọ ń ṣe. Ìkọ́ńtà ìrẹsì bẹ́ẹ̀ ìkọ́ńtà àmàlà ẹ̀bà òkèlè àmọ́ wọ́n jọ máa ń ṣe ìpàdé papọ̀ ni. Eléyìí tí ó ń ta àmàlà ó ní àwọn èèyàn pàtàkì àwọn ọ̀tọ̀kùn ló tí wọ́n máa ń péjọ sọ́dọ̀ ẹ̀ láti máa bá a jẹun. Ṣùgbọ́n tó ń ta ráìsì ẹ̀wà bíi búrẹ́dì nkankan ẹ̀ ó wá pe ọ̀rẹ́ rẹ̀ ṣàkíyèsí pé ìyá alágbájá kí ló fi ṣorí tí ìnà kí ò ṣe. Àwọn èèyàn ńlá ló máa ń wá sọ́dọ̀ ẹ̀ láti wá jẹun. Ebi tó le dé gan o mọ̀bẹ̀ ṣètò èmi tí mò ń ṣe ráìsì ta. Ọbẹ̀ tèmi dùn ju ọbẹ̀ ẹ lọ. Àmọ́ ìyá alámàlà yín ní kò yé òun náà o. Ọlọ́run náà ló dé. Ọba ni ó dáńgbà náà. Ọlọ́run tó dé sínú ayé ẹ yẹn. Ìbọn Ọlọ́run kan náà lájọ ń pè. Jẹ́ kí èmi náà mọ Ọlọ́run tó dé sínú ayé rẹ̀. Kọjá wájọ máa ta wàràwàrà. Àmọ́ ìyá alámàlà yìí jẹ́ ó di mímọ̀ fún ọ̀rẹ́ rẹ̀ pé tóun bákan ti wà nínú ilé tóun ti ń gbàdúrà tóun ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àdúrà tó ń gbà nìyẹn. Ó ní òun kódà gan òun tójú bọ yọ ilé wòlíì kankan. Àmọ́ ọ̀rẹ́ yìí ò gbàgbọ́ yìí tó ń ta ráìsì ẹ̀wà búrẹ́dì. Oníṣẹ́ òun ni ìyá alágbájá ń parọ́ fún. Ló ń bá gbéra ló bá fi ọ̀rọ̀ ẹ̀ ló fi lọ àwọn èèyàn. Ó fi ọ̀rọ̀ ẹ̀ ó fi lọ àwọn èèyàn. Nǹkan tẹ́yìn wòlíì èkéyìí máa dálẹ̀ agbára yín ò ní ká. Ọlọ́run sì máa tú àṣírí yín lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ibẹ̀ ló ti lọ sọ́dọ̀ wòlíì kan. Ẹ ṣàgbàdúrà ṣúkẹ́ṣúkẹ́ torí chẹ́ńjì tí ó gbà lọ́wọ́ ẹ̀. Ló bá sọ fún arábìnrin tó ń ta ráìsì pé ásìkí rẹ̀ ó ní alámàlà ń lò. Ọ̀rọ̀ yí àbí mi. Ó bá ní ìyá alágbájá ń lo ásìkí tòun.
ìyá alágbájá ń lo ásìkí tòun pẹ̀lú gbogbo ìfẹ́ tó ń fi hàn ásìkí tòun ló ń lò. Hey, ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀, mẹ́wàá máa ṣẹlẹ̀ ń dún níyàn. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀, mo ń bọ̀.

ilé ayé ilé asán ilé ayé ìmúlẹ̀ mọ́fọ́. Àfọwọ́bà fi ilẹ̀ nílé ayé o. Bó nírin ilé iwó ilé tó ní mílíọ̀nù ọkọ̀ ó ní fi kankan lẹ̀ ó ní mú kankan dání lọ sọ́run. Ayé fẹ́ lẹ́mu kúkú sọ lẹ́ẹ̀kan.

0: ẹ jẹ́ kí n máa fi àkókò ìkí ilé iṣẹ́ ilé ìtàn fún wa lẹ́bùn ìyẹn ní orí ètò ìrírí mi albany fresh bread lọ́sọ̀ọ̀sẹ̀ náà máa ń kó búrẹ́dì bọ̀gìnì fún wa ẹ ṣé o àmọ́ lóore albany fresh bread ẹ jẹ́ ń sáré sójú òpólẹ̀ fún bóyá bí èèyàn bóyá bí mẹ́ta tàbí mẹ́rin albany fresh bread wọ́n ní àfọyín ní búrẹ́dì 0916893 1000 0916893 1000 Hello.
1: Hello,
0: Ekasun.
1: Ekasun. Ẹ kú ìtúta. Ọlọ́run ló bá wa tó. Ṣé rí ọ̀rọ̀ Yalamala?
0: Yes, ma.
1: Ìwọ́n ká so gbogbo sọ wà dúrà ní fọ́ fàlẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ló lè bá wọn ṣe. Ẹ̀fọ́sà.
0: Orúkọ yín mà.
1: Àbúrò tí Ọlábí sí.
0: Láti bò
1: mà.
0: Láti bò mà.
1: Mọ́níyà.
0: Láti mọ́níyà. Ah, ẹ ṣe ọ̀nà yìí ẹ jìn díẹ̀. Ẹ ṣe ń gọmọ. Hello.
2: Hello. Hello.
0: Hello. Orúkọ yín o, ibi tẹ́ ti ń bá sọ̀rọ̀.
2: Adéwùmí Ọdẹ́dìran ni látẹlẹ́bú o.
0: Mo ń gbọ́ yín mà.
2: Mọ́yà, bí wọ́n ṣe ń polówó lórí rédíò kí Alámọ̀là tó bá lè lọ Ọlọ́run òbí Ọlọ́run gbàdúrà rẹ̀ egungun kú lẹ́fẹ̀ rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run.
0: Ẹ ṣeun mà, tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, kẹ wá gba búrẹ́dì àbálẹ̀. Ẹ pè mí padà lẹ́yìn ètò, màá pe nọ́mbà tẹ máa pè sí. Ẹ pè mí padà lẹ́yìn ètò.

0: Hello. Orúkọ yín.
1: Adéọlá láti Ọlọ́run ṣògo.
0: Wọ́n gbọ́ yín mà.
1: Adéọlá láti Ọlọ́run ṣògo. Adéọlá nípa láti Ọlọ́run ṣògo.
0: Mo ti gbọ́ orúkọ yín mà.
1: Adéọlá.
0: Mo ti gbọ́.
1: Láti Ọlọ́run ṣògo Ìyálá mà láyé, mo ti gbọ́ fún yín. Tí wọ́n ju gbogbo ohun sọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run á wò wọ́n sọ, kọ́ bójú tó ọ̀rọ̀ ayé wọn tó ti yẹ yín tà. Kọ́ wá fi máa ń wà ní oní kọ́ wá sì yẹ sílẹ̀, kò sí Ọlọ́run á sì dájọ́. Kọ́ bójú tó ègbò yẹn, torí ègbò àdáàjìnà yẹn, ó máa nágbára.
0: Ní
1: bẹ́ẹ̀ ni wọ́n lọ,
0: agbára lọ. Ṣé ìlera yìí wàá gbà bá ní lọ́sẹ̀ tó ń bọ̀?
1: Màá wá.
0: Ẹ wà. Ọlọ́run ẹ ti wá gbà rí.
1: Bẹ́ẹ̀ ni mo ti wá rí.
0: Lọ́sẹ̀ tó kọjá kọ yẹn, àbí bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn?
1: Lóò, ó ti tó ọ̀sẹ̀ kẹrin báyìí.
0: Ah, ọ̀dà, ọ̀dà. Ẹ kàsán.
2: Ẹ fẹ́ pàtó ẹ sà.
0: Ẹ sà. Ẹ bá yí nǹkan tẹ fi ń gbọ́ wálẹ̀ o.
2: Ok sà. Ẹ sì sà.
0: Mo ń gbọ́ orúkọ yín tẹ́ sí máa sọ. Ẹ yí rédíò yín lẹ́sẹ̀.
2: Ẹ̀yin Táyọ̀ láti Jẹ́ríkò.
0: Láti.
2: Jẹ́ríkò.
0: Mo ń gbọ́ yín sà.
2: Ẹ mo ní kó fi sílẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run nìkan ló lè dájọ́ nígbà tó ti fàná bí ìdúrà.
0: Ah, olóhùn òjò, olóhùn ò mọ̀ ń pa ẹ̀, olóhùn kì í ṣòhun, olóhùn ò mọ̀ ń pa ẹ̀.
2: Mọ́kúlánà àjẹkílé ni, báwo ni ṣe wà tó ti fàná bí ìbúra kò sí kẹrẹ ṣe yóò lẹ́tì kára bá ti yá kódà change education tó wà kó jìnà sí. Kó tilẹ̀ fọlọ́, ọlọ́run ló ní ìdájọ́. Tó ti fàná bí ìbúra kó filẹ̀ fọlọ́ bẹ̀.
0: Ẹ ti wá gbàgbá nírìí lórí ètò yìí.
2: Bẹ́ẹ̀ni,
0: ó ti pẹ́.
2: Ó ti tó bí ọ̀sẹ̀
0: mẹ́rin.
2: Èmi kọ́ nùkọ́ ó ti tó 3 weeks báyìí. Ibi mo jẹ káàdì láàṣù kíkan ẹni kì í tó bá dé.
0: Bẹ́ẹ̀ni ẹ wá gba àbá ni ní ọ̀sẹ̀ tó ń bọ̀.
2: Ṣé lọ́sẹ̀ tó ń bọ̀ àbí?
0: Bẹ́ẹ̀ni sà, lọ́sẹ̀ tó ń bọ̀.
2: Ok, báwo ni ti káàdì mi sà?
0: Ẹ pè mí padà lẹ́yìn ètò.
2: Ok, ẹ ṣe sà.
0: Gbogbo àwa tá a lórí ọ̀fẹ́ àti jẹ àyẹn káàdì yẹn ní ọ̀sẹ̀ tó kọjá. Mo ń bọ̀, ẹ jẹ́ kí n mú ìpè yìí. Hello.
3: Hello.
0: Yes, ma.
3: Omi ni olátàjánlà.
0: Látàjánlà. Ọlọ́run ló ń jẹ́ mi ni ìyá. Kí ló orúkọ yín?
3: Debola Emefe.
0: Emefe.
3: Bẹ́ẹ̀ni kọ́bù yẹn fẹ́ gbàdú. Kó máa gbàdú rẹ̀ ni o. Kò sí nǹkan tẹ́lẹ̀ yẹn lè ṣe. Torí ti alágbára lọ́lọ́run o.
0: Alágbára lọ́lọ́run.
3: Ọlọ́run á mú lára dá o.
0: Àmì o, àmì o, àmì o.
3: Ọlọ́run á ṣe ìwọ̀n sọ fún o.
0: Àmì ma, ẹ ṣeun gan ma, ẹ ṣeun. Ẹ ṣeun gan ma. Hello.
4: Hello.
0: Yes, sir. Orúkọ yín, sir. Bí a ti máa sọ̀rọ̀.
4: Ẹ káàsán Ọ̀gbẹ́ni Adéolú Káyọ̀dé ni o láti kú ọlá àpáta.
0: Ẹ ra sà.
4: Yẹ sà.
0: Ẹ bá wa dá
4: sí. Ṣé rí ìyá Lámàlà? Èmi ń bá a bẹ àwọn ẹlẹ́yinjú àánú. Àwọn tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ tán ní Tọ́lọ́run yọ̀ǹda fún láti ṣe ìwòsàn ìyá yẹn. Nígbà tọ́rọ̀ tí bó ṣe rí yẹn, kán dìde fún ìrànlọ́wọ́ arábìnrin yẹn. Kẹ́ni tó bá lè bẹ̀ wá ṣe kó fi lálàáfíà kó dìde ìrànlọ́wọ́. Ó bá dẹ̀ jẹ́ àwọn ọmọ Nàìjíríà ní gbàgbọ́ pé ẹlẹ́yin ju àánú ni wọ́n. Tó bá ń jẹ́ tó wó ni Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́.
0: Ó rèébé tí o.

láìpẹ́ láì jìnà àìtò kan bẹ̀ ilé tó máa lágbára pọ̀ díẹ̀ ìrírí mi fans club gbogbo ẹ̀yin màmá màmá bàbá bàbá ìyẹn ní agbègbè ibi tẹ́ wà ẹ̀yẹn ṣàkàn kóyànjọ ẹkọ́ àwọn èèyàn jọ tẹ́ mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ ètò yìí lọ́pọ̀lọpọ̀ ìrírí mi kò máa jẹ́ fans club ọjọ́ kọjọ tẹ́yìn bá ti kóra yín jọ tẹ́ ti ṣe díẹ̀ tẹ́ ti tó bí abí mẹ́wàá àbí bí ogún ẹ̀yẹn ṣàyàpè mi ìyẹn lórí aago mi a máa wá ṣíṣọ lójú ìrírí mi fans club ìyẹn ní agbègbè tí yín gangan lágbára lọ́wọ́lọ́hún gbogbo àwọn èso tó tinú yín jáde náà àwọn yàrá lójú yín o ìrírí mi fans club a máa bẹ̀rẹ̀ sí ní máa ṣí aṣọ lójú ẹ̀yẹn ní ojúlé dójúlé agbègbè sí agbègbè ìlú jìlú bó ṣe máa rí nìyẹn o láìpẹ́ láì jìnà a máa bẹ̀rẹ̀ lápá ọ̀dọ́ tí tẹ́yìn bá wà interested ten interest láti jẹ́ bí alága agbègbè yín ìrírí mi fans club ẹ̀yẹn ṣàpè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan kájọ sọ̀rọ̀ papọ̀ ìyẹn lẹ́yìn ètò.

0: abẹ́ ò sí ń bẹ̀. Láti wípé kéèyàn ó ṣiṣẹ́. Nítorí wípé ṣiṣẹ́ ṣiṣẹ́ ni òun náà ló jàre ìṣẹ́. Idumare.
1: Lẹ́kan.
0: Má jẹ́ kí iṣẹ́ wa ó dè ṣẹ́ mọ́ wa lọ́wọ́.
1: Òun bá bójú lé wọn, ó tẹ́ ká ni mo sọ fún ọ.
0: Nítorí pé kò sí ni bó ṣe lè wò kó rí.
1: Kì í tójú òun tàbá síṣẹ́ fún.
0: Ẹni tí ó ṣọ̀lẹ ni ó padà pé ọ̀lẹ rán níṣẹ́. Ẹ jẹ́ kí n sọ fún yín wípé kò sí ọ̀lẹ́ ń bì kan. Nítorí pé iṣẹ́ tó lágbára òun náà lọ̀lẹ́ yóò padà ṣe. Ẹ fílẹ̀. Ẹ má bá wí.
1: Jẹ́ kí ọ wà nípò.
0: Yóò padà ṣiṣẹ́. Ó sọ fún yín pé kò sọ́lẹ̀. Bí ó fòwúrọ̀ ṣe. Bí ó fọ̀sán ṣe. Bí ó fọ̀sán ṣe yóò falẹ̀ rẹ̀ ṣe. Ẹ lọ woru wọn. Bí wọ́n bá pe alábọ́ níbì kan náà ni wọ́n padà ṣe. Ẹ lọ wo ìbẹ̀rẹ̀ wọn. Wọ́n bá sọ yí pé.
1: Ìyá ń bọ̀ fọmọ tí gbọ̀ngbọ̀ ẹkún bẹ fọmọ tó ń sá kiri.
0: Ẹ wá kùsà bí ẹgbẹ́ ilẹ̀. Àwọn náà ni ó padà falẹ̀ wọn ṣe. Èyí kì í ṣe pè.
1: Ọjọ́ ń lọ.
0: Ìkìlọ̀ àti ìbáwí ni. Kò sí ọ̀lẹ́. Nítorí pé ọ̀lẹ́ ó padà ṣiṣẹ́ tó ju iṣẹ́ lọ. Ẹ kú ilé. Ẹ máa tún káàbọ̀. Sórí ètò àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ ń fi iṣẹ́ ń ṣògo. Ètò iṣẹ́ ọwọ́ rèé. Ìkànnì yín náà léléyìí. Ìkànnì tí ò fi ìgbà kankan sùn. Ìkànnì tí ò ṣẹlẹ̀ tó fi ìgbà gbogbo ń ṣiṣẹ́. Iṣẹ́ yìí tó bá ìgbà mú fún gbogbo ìdílé àti gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ṣetán láti bomi ọgbọ́n mu. Ìkànnì World Radio 89.3 FM náà lẹ̀ ń gbọ́. Ẹ mọ̀ yí pé tẹ bá ti gbọ́ ètò ìrírí mi. Tán. Ètò iṣẹ́ ọwọ́ náà ló ń ga tẹ́gùn ní gbogbo ọjọ́bọ̀ bí eléyìndé dago méjì sí agogo mẹ́ta. A tún ti kalẹ̀ ní títí ọ̀sán yìí.

0: lèmi náà yàn láàyò nítorí pé iṣẹ́ òun náà ni ìṣogo àti ìyọ̀gàn ènìyàn lórí òkè ìpè. Ẹ kú ilé. Ẹ kú èrò ọ̀nà. Níbi gbogbo tẹ́ tún ti ń gbọ́ wa. Ibi iṣẹ́ yín náà lẹ́wà ní. Ẹ̀yin ń bẹ lórí òrùlé tẹ́ ń da.
1: Ẹ̀yin ara mi.
0: Ẹ tẹ́ ń da nǹkan bolé. Tẹ́ ń da ṣírí bò. Ẹ̀yin ń bẹ níbi tó jẹ́ pé ẹ̀ ń bẹ lábẹ́ mọ́tọ̀ ni. N2 best ni ẹ ń dè é. Ìlà ni mo fi ń kí. Alága Nathan Lawyer State Comrade Yekini Abbas. Bá mo ń kí yín bẹ́ o bẹ́ ṣe ń tu yóò máa tú o. Bẹ́ ṣe ń dè é náà yóò máa dè é. Ẹ ní ṣìtú ẹ ní ṣìdè. Lágbára ọba mi òkè. Ipò tó ba òkè fi yín sí. Tó tò yín sí. Ẹ ní jábọ́.
1: Ìṣàrẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ọ̀rẹ́ mi.
0: Ẹyin náà ń kọ́.
1: Ìṣẹ́ orí náà.
0: Ẹ ń fi ọkìnrin ẹ fi ń gún bàtà àbí.
1: Ìmọ̀-ún-ṣe.
0: Ẹ ogun yín lọ́wọ́ ṣe mistake àbí. Ẹ̀yin lẹ jèrè. Ẹ̀ní ṣe lásán. Òun náà mo fi ń kí Comrade Sikiru Agbọ́lá. Alága káfàtà Professional Shoemaker gbogbo àpáta. Ẹ̀yin tílọ̀ náà ń kọ́.
1: Iṣẹ́ níṣẹ́
0: gẹ̀. Ẹ fẹ́ ẹ bá ò lẹ́ṣẹ̀ ààyè. Ẹ má bínú. Ètò yín náà ni. Ẹ ní ṣìgé. Ẹsẹ̀ yín ò dẹ̀ ní dàrú. Ẹ̀wọ̀n tẹ́sẹ̀ yín ò bá dàrú. Mi báwo la ó ṣe ránṣọ.
1: Ẹyẹ ara mi.
0: Ẹ ń gbẹ dàrú bí ẹsẹ̀ télọ̀. Ẹsẹ̀ ò bá dàrú báwo la ṣe owó ṣe fẹ́ wálé. Gbẹ ẹsẹ̀ yín ò ní dàrú. Wọ́n kì í ṣe lórí mẹ́ṣíìnì o. Ó dẹ̀ jẹ́ pé ayé àtijọ́ nìyẹn. Àwọn kan ti wà tó yẹ pé ológere ni. Àwọn bá ti tẹ bọ́tì ìyá ó lọ. Ó da fírì. Bó tẹ̀ jẹ́ pé àwọn kan tí wọ́n bá máa ń lò wọ́n á tún máa tún padà.
1: Ìṣẹ́
0: níṣẹ́ kí. Bá ti da fírì mọ́ wọn lọ́wọ́.
1: Ọ̀gá kó yẹ̀pẹ̀ akóyọ
0: yẹ. Gbọgọ́jọ gbọgọ́jọ gbọgọ́jọ yẹn ti máa wọn kan lára.
1: Ìṣẹ́ níṣẹ́ kí.
0: Ẹ̀yin bábà ń kọ́. Ẹ̀ní gẹ orí ibú. Ẹ̀ní ṣorí ibú.
1: Ìṣẹ́ níṣẹ́
0: kí. Ẹ̀ní ṣorí ibú.
2: Àwọn tíṣà ti kọ́ ni ní ìwé.
0: Ṣùgbọ́n bí dàda gbóríde. Àwọn kan náà tó jẹ́ pé.
1: Iṣẹ́ jẹ́.
0: Dàda unconditioned yẹn. Táwọn náà bá gbé tiwọn dé ẹ ó gẹ́ o. Ṣá ní gẹ orí ibú. Ẹ̀ní ṣorí ibú.
1: Iṣẹ́ níṣẹ́ kí.
0: Káfin kàtà.
1: Bẹ́ẹ̀yàn ṣe barista.
0: Káyì ti gbára ẹ̀ lámà lọ́wọ́.
1: Lẹ́jọ́rò.
2: Iṣẹ́ níṣẹ́
0: kí. Iṣẹ́ èèyàn náà níbi iṣẹ́ ńlá ti mọ̀ ní ẹ̀pẹ̀lẹ́. Organize.

0: ọ̀gá fọ̀gá pé ó yẹ kí a ti ṣe mọ́tọ̀ mi.
1: Dọ́kítà
0: oní. Ẹ lè mọ̀ pé gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ pé kò sí bàtà òde òyà. Bẹ́ẹ̀ náà bí ò sí táyà náà òde òyà. Mo pé yín àwọn ṣe àkí o, gbogbo ẹ̀yin táìlà, gbogbo ẹ̀yin tẹ jẹ́ bíríkì lẹ̀. Electrician ní tiyín ni. Ẹ̀yin panẹ́bítà gúúsì.
1: Oníwé ìròyìn.
0: Ẹ̀yin alálàámẹ̀ tí ń kọ́. Ẹ wò mélòó ni ká sọ? Gbogbo yín náà mú kí ẹ fohùn mi ránṣẹ́ sí ara yín. Ẹ ní ètò yín títí kalẹ̀. Ẹ̀yin náà lè kọjá lọ. Sójú òpó kọjú sí mi kí n bọ́ ọ̀dọ́ rẹ̀. Ibrahim ó ti bá wa ṣì kalẹ̀. Ẹ̀yin náà lọ fi iṣẹ́ yín síbẹ̀. Ẹ fi ibi tẹ́ gbé ti ń ṣiṣẹ́ yín síbẹ̀ wá jorí ọ̀fẹ́ yẹn kẹ́pin káàkiri. Lórúkọ Ọlọ́run ọba ọ̀hún, ẹni tá a dá tó mú adágbére ní oṣù tó kọjá. Ẹ mọ̀ pé ó ti di oṣù tó kọjá àbí? Èyí ti ń ṣe ìjẹ́jọ́ tó mú wa kalẹ̀ sórí ètò ní titi ọ̀sán yìí. Èyí ti ń ṣe ètò àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án bàbàbà àkọ́kọ́ ibi òní balẹ̀ sínú ilé ẹnìkọ̀ọ̀kan wa.
1: Àwa náà ta.
0: Ibi òní balẹ̀ síbi iṣẹ́ yín o.
1: Orin ta fi ń jẹun, iṣẹ́ ní iṣẹ́ jẹun.
0: Àwa náà tá a ń sọ̀rọ̀ tá a fi ń jẹun.
1: Mama onídòdó tí ń bẹ lẹ́yìn.
0: Lórúkọ àwọn aláṣẹ àti lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà, ìbẹ̀rẹ̀ látòrí màmá wa evangelist Mrs. Lillian Bademosi. Màmá ọlọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó fi ń pọ̀ pọ̀ ọmọ. Iṣẹ́ ọwọ́ yín ò ní bàjẹ́ màmá. Sára àti tẹ̀mí ìkọ̀kan ò ní bàjẹ́. Lórúkọ ọ̀gá àgbà ìkànnì tá a wà yìí, Ayọ̀ Emmanuel Ojo.
1: Mama ẹlẹ́ta mama alámọ̀lá.
0: Lórúkọ lóòtú ètò yìí Stephen Ige.
1: Iṣẹ́ ní iṣẹ́ jẹ́. Mama aládàlú ẹ̀wà ń kọ́. Iṣẹ́ ní.
0: Adélèrè lẹ́ńjínìà mínítọ̀ sán yìí.
1: Ẹ̀jẹ̀ wọ́n rè é ṣègbó.
0: Bá Ibrahim ló ṣà ní ó yá ẹ jókòó.
1: Ó ní ń pa.
0: Ẹ̀jẹ̀ ń tukọ̀ yìí wò.
1: Iṣẹ́ ní iṣẹ́ jẹ́.
0: Ìyàwó pọ̀ sì ń tù ú lọ. Ẹgbẹ́ pọ̀ ń lo tu ìrírí mi. Mo lè mọ̀ pé tèrè iṣẹ́ ọwọ́ náà kò ní forí sọgí. Atele gbé rẹ̀.
1: Ṣẹ̀rẹ̀ wọn kí tọwọ́ bọ̀ kò tí jalè. Àwọn ló bọ́ mọ́.
0: Orúkọ mi ò yí padà. Sunday Afọlábí yín náà rèé tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́. Ọjọ́ mẹ́jọ mẹ́jọ èmi mò ń wá, ẹ̀yin náà ni mò ń bá. Tèmítayọ Adéwùmí àwọn náà wá délé ni o.
1: Àwọn ló bọ́ mọ́ jẹ́.
0: Wọ́n tún fi ṣe one on one off mọ́.
1: Àwọn tó sọ mọ́.
0: Wọ́n ní kò ní sírú ẹ̀ mọ́.
1: Mọ̀dẹ̀wúrẹ́. Àwọn ló bọ́ mọ́ jẹ́.
0: Wọ́n ní ìfáàrà náà tún ti dédé nítọ̀jọ́ ìní.
1: Wọ́n
0: ti mọ̀ pé lábala méjì ló kalẹ̀ sórí ètò yìí. Abala àkọ́kọ́ náà ni abala ìdán, èyí tá a ti mọ àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé ó kalẹ̀. Abala ìkejì náà ni abala àṣírí ìdán, gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe fún yín láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Mo ṣe tán láti mú wá sí ìmúṣẹ nítọ̀jọ́ ìní nípasẹ̀ orí ọ̀fẹ́ Kristi. Ẹ ti mọ̀ pé ìfáàrà la fi ń ṣíde ètò ní pápápá àrọ́jọ́ ìmúṣọlókùn ọjọ́ ẹ̀tì ń lọ.
1: Àwọn ló bọ́ mọ́ jẹ́.
0: Tèmi Táyọ̀ ti ṣe tán láti tún ṣe kíni láti tún fún wa ní ìfáàrà. Ẹ fara balẹ̀ ó yẹ gbọ́ láti ẹnu Tèmi Táyọ̀ Adéwùmí.
2: Tó mo kí gbogbo wa nílé pé gbogbo etí tó ń gbọ́ mi lénìyí lágbá Ọlọ́run ọba Elédùà etí náà kò ní di ohun tí a mọ̀ náwó lé lórí o. Ní ti ìfáàrà tèmi yìí ó ní mo pè ní ìpolówó ọjà. Lóòótọ́ Yorùbá ní pé ṣiṣẹ́ jàre ìṣẹ́ ṣùgbọ́n a ti ṣe é ṣe ti ẹni tó kọ́ṣẹ́mọṣẹ́. Ó kọ́ṣẹ́mọṣẹ́ tán ó sì dákẹ́ ó bonu. Ṣé Yorùbá máa pín sọ ọ̀rọ̀ kan? Wọ́n á mọ ní pé ẹni bá dákẹ́ ẹni gbé tó kù lẹ́nu omi. Ẹ̀yin náà ẹ mọ̀ ṣe kí ni ẹ mọ̀ ṣe tó kù lọ́dọ̀ yìí lọ. Ẹni tó kọ́ṣẹ́mọṣẹ́ tó wá dákẹ́ tí ò sọ̀rọ̀ tó lè sọ wípé ẹjọ́ ọ̀bọ̀dá o ẹjọ́ àǹtí o iṣẹ́ báyìí ni mo ń kọ́ o mo ti ṣe tán o iṣẹ́ báyìí mo mọ̀ dáadáa ẹ mọ̀ gbé fún mi o ìpolówó kan náà ló ń ṣe yẹn. Ó wá dákẹ́ ó wá ní pé òun ṣiṣẹ́ pé owó irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ ó wá lóun sí ṣọ́ọ̀bù òun ò tà. Dandan kọ́ ni pé ká wá owó ká lọ sí ilé ká lọ sí ibi ọ̀dọ̀ àwọn amóhùnmáwòrán tàbí àwọn asọ̀rọ̀mọ́gbèsì pé owó wọn pọ̀ òun ò jẹ́ kí yẹn pé òun ò jẹ́ kí ilé lọ́pọ̀lówó ó wá jókòó ó káwọ́ bọ̀tán. Bàbá àǹtí broda sista nípasẹ̀ ẹnu rẹ gbogbo àwọn tó bá ń bá pàdé ìwọ náà mọ̀ gbìyànjú kó mọ̀ sọ fún wọn pé iṣẹ́ báyìí níṣẹ́ mi o iṣẹ́ báyìí níṣẹ́ mi o ẹgbẹ́ iṣẹ́ báyìí fún mi o tẹ́tàyè bá wà ó tẹ̀ tún lè ṣe ìwé.

0: ẹ̀yìn pé kán wọlé. Tó sọ ń ta fi síta, ta ní kẹ́ ẹ pè sí.
1: Ẹni bá jáde ló bọ́mọ jẹ́.
0: Ṣùgbọ́n tó bá ní ìmọ̀ràn kan tó jẹ́ pé ẹ fẹ́ gbà wá lórí ètò iṣẹ́ ọwọ́. Bóyá ló ń ta sọ ní ìjẹ́jọ tẹ́yin náà fẹ́ dá sí. Àyó lákíyèsí kan tẹ́ fẹ́ pè wá sí. Ẹ gbìyànjú ẹ padà.
2: Mo yára ma gba iṣẹ́ mi lọ.
3: Nítorí òwúrọ̀ nìrin.
0: Nítorí pé a ṣe ń ṣíde ètò ni.
2: Ènìyàn bí ìyá ò síta ló jẹ́ fọ́mọ.
0: Gẹ́gẹ́ bá ṣe sọ wípé abala méje ló kalẹ̀ sórí ètò iṣẹ́ ọwọ́. Abala àkọ́kọ́ náà ni abala ìdán.
3: Bẹ́ẹ̀ yẹn bá dákẹ́ ta rẹ̀, a bá dákẹ́.
2: Ṣùgbọ́n ojú kòkòrò.
0: Ó fẹ́ dàbí pé.
2: Kò dára.
0: Tèmítayọ̀ Adéwùmí ti gbọ́ orin yìí ṣáájú.
2: Ẹ bá ṣiṣẹ́ lébà.
0: Ẹni bá dákẹ́ ti rẹ̀, a bá dákẹ́.
2: Owó lowó.
0: Náà lẹ ti gbọ́.
2: Nàbà.
0: Epo lówó ọjà wà.
2: Ó yàtọ̀ sí.
0: Ó jẹ́ pé a nílò ká sanwó fún. Tó bá dẹ̀ ṣeéṣe. Ká sanwó fún eléyìí tó yẹ ká sanwó fún.
3: Abáwo sàlẹ̀ ọ̀rọ̀ wo.
0: Àṣírí ò yí ọ̀pọ̀lọpọ̀.
3: Ó lẹ́gbẹ̀ẹ́.
0: Ṣùgbọ́n lábala àṣírí dán ó dẹ̀ ṣeéṣe ká tu tẹ̀ ká tu mú wá.
2: Mo ní kí n bá dìjì òwúrọ̀ máa kúnlẹ̀. Máa yá gbàdúrà. Màmá akọrin ṣẹ́jú máa rẹ̀.
0: Ó dá o. Abala ìdán ebo là ń lọ.
1: Odò wà mí. Mo jáde lọ.
0: Níbo là ń lọ?
1: Láti.
0: Ọ̀pọ̀lọpọ̀ gbà wípé.
1: Ṣèṣe yìí.
0: Ká ṣiṣẹ́ fọ́níṣọ̀, ká ṣiṣẹ́ télọ̀.
1: Ṣé òjò mi.
0: Ká ṣiṣẹ́ mẹkáníìkì, ká ṣe fọ́gá.
1: Ìwọ ni
0: ìwọ. Bàbá ti ṣe gẹ́rígẹ́rí tá a mọ̀ sí. Bábínsà ló bá dẹ̀ ṣe hairdressing.
1: Ló mọ̀ náà.
0: Ó ti gbà wípé kò tún sí iṣẹ́ mọ́.
1: Ọdẹ ro.
0: Ẹnikẹ́ni bẹ́ẹ̀ ò súnmọ́ tòsí.
1: Ìṣe.
0: Ẹni kó láǹfààní láti gbọ́ ètò iṣẹ́ ọwọ́.
2: Ara mi.
0: Ohun tá a fi nílò láti gbé oṣù bàràbàǹdẹ̀ fún ìkànnì West Radio náà léléyìí. Ṣé
1: oríran mi ni mo gbé?
0: Ìlà mú wá ní ìjẹ́jọ́. A mú àwọn tó jẹ́ pé wọ́n ṣe ṣe gúṣì tí wọ́n ń gé gúṣì. Mọ́ lé ní ọjọ́ ká tún wà lábala yẹn náà.
1: Ń
0: bá sọ pé lábala yẹn náà ní ọgbà àwọn mẹkáníìkì.
1: Òun
0: náà la ṣì wà.
1: Ọmọ
0: jẹ́. Nítorí pé tá a bá ń sọ mẹkáníìkì ọ̀pọ̀lọpọ̀ ròyìn pé kankan tún mọ́tò ṣe nìkan. Ló jẹ́ pé ó wà lọ́gbà mẹkáníìkì. Àwọn iṣẹ́ kan náà tún wà lọ́gbà àwọn mẹkáníìkì tó jẹ́ pé ó tún jẹ́ iṣẹ́ tó yẹ kó dá dúró. Ó tún jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó ṣe é fi yan gan. Ó tún jẹ́ iṣẹ́ tó jẹ́ pé kò papọ̀ mọ́ wípé à ń jo ọ́ìlì à ń tú ọ́ìlì. Lọ́wọ́ èèyàn dúdú gbé èèyàn ń sọ ẹ́jìn kì í tiẹ̀ rárá o.
2: Mi bá ti yà nà gẹ̀rẹ́ tí mo dé.
0: Iṣẹ́ tí mo tún sọ yìí ó tún yàtọ̀ sí pé kí ọkọ̀ kó ṣe kíni kó rún jẹ́gẹ́. Kan sọ pé wọ́n fẹ́ ge wọ́n fẹ́ tò ó. Èyí tá a mọ̀ sí panabita nìyẹn.
2: Ibi táwọn minibus tán dúró sí.
0: Àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe bọ́m̀bà rìpẹ́rìn.
2: Mo yẹ wọnú dá.
0: Ẹ ti mọ ohun tó ń wà léwájú ọkọ̀.
2: Ó di bí iṣẹ́ mi.
0: Ohun tó ń wà lẹ́yìn ọkọ̀. Bẹ́ẹ̀ lòmíràn bá ń lọ yayayayaya tó bá gbẹ́sẹ̀ lé.
3: Àwọn ti.
0: Bóyá ọ̀kadà ló ń bọ̀ lẹ́yìn bọ́m̀bà yẹn náà ni ó lé ó ṣeṣe kó búrọ̀ṣì àbí kó fọ́.
3: Kéèyàn jìyà ẹsẹ̀.
0: Òní ó kọ́kọ́ fara kàn.
2: Àwọn
0: nǹkan kan náà dẹ̀ máa ń wà lẹ́gbẹ̀ẹ́ àwọn mọ́tò olówó ńlá wọ̀nyẹn.
3: Ìjọ máa ń jìyà ẹsẹ̀.
0: Ìmíràn máa ń ṣí. Ìmíràn lè gé.
3: Onídàpọ̀.
0: Kì í ṣiṣẹ́ mẹkáníìkì. Bẹ́ẹ̀ sì ni kì í ṣiṣẹ́ panẹ́bítà.
3: Àpapà.
0: Lọ́pọ̀lọpọ̀ bó bá ní nǹkan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀, a ní ó yá ẹ̀pin mẹkáníìkì.
3: Àjẹ́ ìkúnlẹ̀.
0: Àyẹ́ ẹ̀pin panẹ́bítà. Bọ́m̀bà yìí ti ṣe kí ni ó ti bàjẹ́. Mi ò fẹ́ rò ìpò lè látúnṣe mọ́. Ṣùgbọ́n àwọn kan ló jẹ́ pé wọ́n tún ro ọgbọ́n yìí látúntún ṣe kí ni láti tún sọ yí pé iṣẹ́ wa rèé ẹja yàn án láàyò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìjẹ́jọ́ wípé àwọn tó jẹ́ pé wọ́n ń gé gúṣì bóyá ẹsẹ̀ àwọn ọwọ́ mọ́tò àbí ti àwọn kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta. Tó jẹ́ pé àwọn kankan wà tó jẹ́ pé àwọn tó jẹ́ pé ó yé wọ́n ti mọ̀ ọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ lè sọ ohun tí mo fi sọ wípé ètò yìí kì í ṣe fún àwọn oníṣẹ́ ọwọ́ nìkan. Okolopa kan wi pe ah owo moto yi o mi jegejege ese ye on do bakan bakan awa wo yi pe oya e ba mi e ba npin mechanic mechanic le gbe lo nto to sugbon nje mo yi pe ki nse mechanic lo yo sise lara re eni bi ti bawo awon roba kan wa ni awon ese awon owo moto o on lo ti se kini o ti je ki nse mechanic ni o si mechanic o tu yo wa gbe fun awon awon o de ge iwon to ti je nbe won de se kini won de ge si loko o wa duro rente oko ni gbo ko ni mi mo ko ni se jegejege mo awon won yi lo je pe won si ise ti won ni ki nse eyin eyin e wa le wa gbori yin fun mechanic ṣugbọn aṣiri na leyin na gbọ yi pe ki n sise mechanic e kan gboriyin fun mechanic ni be na ni bomba repairing yi elomi ani bomba yi ti ja ohun ti won fi gbero o ti kan bawo la wa sise se ka yo sonu ni o da e ba n pe banebita ko ba mi se banebita le gbe lo ni to to ṣugbọn o ti me na ti o tun lo gbe fun Division of Labour ni awon won yi da duro to je pe bi bomba ba ya bo ba kan bo ba se awon won yi ni won tun to papo awon miran wa to je pe bo ba e won ni bo ba se lowo mo o na lo se gbadun oyibo mo awon kan wa to je pe won lo ewo si won se kini won ba yin fi waya won fi ba yin gbe duro sugba awon kan wa to je pe eri bi won se nle roba daya tijọ awon roba ike be ni won o se le won de sopo won le he o lo fi da bi pe opolopo fi won so yi pe ise awon panebita ni nitori pe awon won yi o le won de se to je yi pe e ni da oju re mo won wa tukun won se to je yi pe eyin gan e ro yi pe won lo ra otun wa ni ise won da duro bomba repairing o na ni awon se awon repair bomba ni bomba oko ise yi opolopo lo je pe ohun ta nso ye to je bomba moto ye o fe mu won ju taya lo ngba mi o ni ye lori lara oko bo ba si ti awon won yi ni bo ba je pe elomi gan o le je pe o kan fe revise lasan ni lo se kini o na ni o fi gba nkan o se se ko fi gba nkan fun ra re ko de fo se ohun to je owo olowo yebiye eyan wa yo sonu ara nkan to je pe a fi so pe ikanni agbon magbe o na lele yi eyin na te ngbo ninu oko he eyin na ti won wo bayi pe ah ah se pe awon kan wa to je pe o nsise yi eyin ti yo aimoye e ti yo sile nitori pe e rojutu e ise awon kan ni o de je ise to je pe awon kan se ti won de nsimile o je ise to je pe awon kan se to je pe won fi dan kan rere se won se won de won se kini won mo won ko ise ti won ko ni won ko awon kan de mo awon kan de fi sise se lara oko bomba repairing topolopo ba royi pe ohun ma se se awon eyan pataki lo de sise yi ki n se awon to je pe won ri sese ise kan to ye ko da duro ni la ni eya oko abi te ba nsoro nipa mechanic awon bomba repairing won se kini won da duro gege bi ise owo kan la to je pe a mo abi to je pe opolopo nko ti won de mo ti won de fi yan gan.

0: Che gate. E wa duro sibe abi. Eh, o ma jadodo kan mo bi te wa. Bawo le wa se wa juwe.
1: Yabo pa o te kan po re.
0: O na ni wi pe.
2: Yabo pa
0: o. Won ite yin o ba de be yan kin bo. Yan kin bo. Won na de be. Gẹ́gẹ́ bí ohun tí tèmi táyọ̀ sọ lẹ́ẹ̀kan òun náà ni wípé ẹ̀rú máa ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ni tán bá sọ wípé wọ́n polówó lóró rédíò a ní owó ńlá ni. Ẹ̀yin náà kọ́kọ́ débẹ̀.
1: Lẹ́gbọ̀pàwọ́ wá ní ọ̀rẹ́ mi o.
0: Àbíkẹ́ pè mí. Lẹ́yìn ètò ẹni kí n kàn sí yín ká jọ jíròrò. Ó wà lẹ́jẹ̀ wọ́n máa ìwọ náà máa gbé iṣẹ́ rẹ pamọ́. Iṣẹ́ ẹni òun náà ní ẹwà ẹni iṣẹ́ ẹni lágbára ẹni. Iṣẹ́ ẹni òun náà lógo ẹni.
1: Ó bá wọ́n
0: bo iṣẹ́ rẹ mọ́ra. Ẹ jẹ́ kí n tún sọ àṣírí kan fún yín. Nítorí pé díẹ̀díẹ̀ àti ń wa abala àṣírí dán. Ó náà ní wípé irú àkókò yìí ó lè yọ bélé ń já. Ó pè ní bónọ́ọ̀sì. Lórí iṣẹ́ ọwọ́ tó lórí iṣẹ́ ọwọ́ rẹ tó ń ṣe. Ẹjẹ́ ká wo àkókò yìí. Ẹ mà ní káwọn èèyàn súnmọ́ bí ọgbọ́n mà lílé yìí. Ó náà ní wípé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n ń ṣe báàgì. Tí wọ́n pín wọn ṣe báàgì fáwọn ọmọ iléèwé. Àkókò máa ti ń súnmọ́ etí lẹ́yìn torí pé àwọn ọmọ iléèwé wọ́n ti ń wọlé padà wọ́n ti múra àti máa wọlé padà báyìí. Bóyá báàgì ọmọ iléèwé èyí tán gbóúnjẹ sí tán pè ní lush bag ni wọ́n ṣe ni. Bóyá ẹgbẹ̀rún márùn-ún ni irú àkókò yìí ó lè dín ó lè dín 500 naira. Kò dín nínú títì rẹ kò ní òfin ṣe bónọ́ọ̀sì ó wá tán àwọn èèyàn ó bẹ̀rẹ̀ àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ṣe kí ni àtọ̀sán àtòrú ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ kì ń fojú sun àkókò bí eléyìí. Bíbélì máa dára owó náà gbogbo ni àkókò wà fún ọ̀pọ̀lọpọ̀ kì ń fojú sun àkókò. Àkókò yìí máa ń rí ara rẹ mọ́lé. Wá polo iṣẹ́ ọwọ́ rẹ. Bàbá tẹ̀ ń ṣe géètì ó ṣe ilẹ̀kùn wẹ́dà tó ń dáńgá jẹ́ àníyín. Ẹ̀yin jẹ́ tẹ́lọ̀ ẹ mọṣẹ́ dójú àmì. Ẹ bọ́ síta. Ẹ pè mí àbí kẹ kàn sí ilé iṣẹ́ wa. Ẹ̀yin jẹ́ fọ́níṣọ̀ àwọn èèyàn. Wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ pààrọ̀ sí àga ilé wọn. Ẹ̀yin jẹ́ alálùmọ́kò ní. Ẹ ń ṣe gíláàsì ojú fèrèsé ẹ ń ṣe lẹ́kùn.
1: Àbọ̀rọ̀lá.
0: Ẹ jẹ́ polówó iléeṣẹ́ yín àbọ̀rọ̀lá máa ń sọ fọ́mọlúàbí.
1: Sọ fọ́mọlúàbí tó bá délùú ẹ̀ á lóbi.
0: Ẹ̀yin náà ń ta ohun tí àwọn oníṣẹ́ ọwọ́ ń lò. Àkókò yìí náà lẹ gbúdọ̀ tà. Nítorí pé bí bàṣí bá ti ń sè ní bàlá náà yóò máa lá. Báwọn oníṣẹ́ ọwọ́ bá ṣe ń ṣiṣẹ́ bẹ̀ náà ni wọ́n tó máa ríṣẹ́ mi gbà. Gbogbo ẹ̀yin tá a ti jọ sọ̀rọ̀.
1: Kó sọ́ra ẹni bá
0: ẹ má gbàgbé.
1: Gbogbo lẹ́lẹ̀
0: o. Àwùjọ sọ wa ẹjẹ́ òkò. Ẹjẹ́ kó tètè bọ́ sí gbàgede. Ẹ̀yin náà fẹ́ pè mí lẹ́yìn ètò. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi 08038072357. 08038072357. Ó náà ní WhatsApp number mi o. Ẹlòmíràn sọ yí pé kí ló ń tà kí ló ń ṣe tóun fi máa polówó. Mo bíra mo ti fẹnu bàá lórí ètò yìí rí mo ní ẹnìkan wà ó ti di èèyàn pàtàkì láti ìlú Èkìtì sí Ìbàdàn. Kán tún fóònù ṣe tí n bá dárúkọ rẹ̀ orúkọ rẹ̀ gbajúgbajà ní ilẹ̀ Ìbàdàn tá a wà lénìí. Ẹni tí mo mọ̀ dáadáa ni fóònù tútù ṣe òun náà ló fi bẹ̀rẹ̀ ìpolówó ni ṣáǹgbà yẹn. Kéèyàn máa tún fóònù ṣe kó tún máa polówó. Nípasẹ̀ bẹ́ẹ̀ ó ti dàràbà lénìí.
1: Owó lẹ́lẹ̀ o.
0: Ìwọ náà má sọ pé kí ló ń ṣe tó fi polówó. Jẹ́ mọ̀ yí pé fọgaláísà gan ó lè polówó iṣẹ́ rẹ̀.
1: Tó bá pọ̀ jù lẹ̀ á fi pé oró.
0: Ẹ wò ó, ẹ̀yin náà fẹ́ kàn sí ìkànnì wa ẹ fẹ́ mójú yín débẹ̀. lakale si kokona laafin Oluyole Estate ni ilu Ibadan. Ile funfun ati awaro white and blue building na lakale si. Oda ni dalapa lagbara oba mi oke. Oya e jari koja lo si abala ashiri don gege bi leri ti mo se fun yin pe a ma fi se ala fi bo lori eto ye seyin na te wa nbe oya e je ki fun yin ni ashiri to ye pe yo tun se yin lanfani o na mo mo wa fun yin ni itosan yi oya ijagba de leyi

0: ètò iṣẹ́ ọwọ́. Wọ́n ń dàbí pé kó má tàn án, ṣùgbọ́n tí ń lọ bí kò ń kàn dán. Wọ́n ti ń ṣe wọ́n sí mi lóde kejì.
1: Ó fẹ́ jíjí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀.
0: Òun náà mo ṣe máa ń lọ yín
1: wípé
0: ẹ̀yin ẹ wá jóníbọ̀wọ́ ètò yìí, ẹgbọ́n tẹ̀ ń ṣe wá, ẹgbọ́n tẹ̀ ń tà wá sórí ètò yìí ká túbọ̀ lè gba àkókò sí. Ẹ̀yin náà tẹ́ jàǹfààní rẹ̀, ẹ má jàǹfààní lásán o. Ní ìṣẹ́jú kan bóyá olóhun tí Tèmítayọ̀ náà fẹ́ sọ lórí ọ̀rọ̀ eléyìí.
2: Ẹ ṣe atọ́kùn fún ìtẹ́tùmúwá ẹ̀. Mo lè sọ pé mo fẹ́ gbẹnu àwọn ará ilé sọ̀rọ̀ nítorí pé kò sí ohun tí ò ní òdiwọ̀n. A rí pé gbà tẹ́ ẹ ṣàlàyé fún wa. Ẹ sọ òdiwọ̀n fún wa pé bóyá irú paraffin wax yẹn o, òṣùwọ̀n báyìí ni, òdiwọ̀n báyìí ni o, irú kíní industrial
0: kafọ̀
2: yẹn òṣùwọ̀n báyìí ni. Kó mọ́ di pé èyàn lọ ra gbogbo ẹ̀ yóò kọ̀ mú ẹ̀mọ̀ ìkan tó kọ̀ wọ́n sọ nípa wọ́n ti ní pé kì í sàmọ́sẹ́ kò sódiwọ̀n àmọ́ kúdà gbogbo ẹ̀ lúra wọn. Kó mọ́ lọ di pé yóò lọ kí ẹ̀mọ̀ kí kó mọ́ dàbí ti ìjà o ti apá ti ẹsẹ̀ rẹ̀ àbí apá rẹ̀ sí ni tó gùn ju ìtàn lọ.
0: Gẹ́gẹ́ bí ohun tí Tèmítayọ̀ sọ, àkókò tiẹ̀ ti wá lọ. Tá a bá ti débi tó yọ ti fẹ́ ra nǹkan wọn tán ti ta nǹkan wọn yìí, nígbà tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ la kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀, ẹnìkan fún wa ní ìwọ̀n tó kéré jù, tán bá ti fún wa ní ìwọ̀n tó kéré jù. Ẹ mọ̀ pé tán bá ta nǹkan wọ̀nyí bí ìpele mẹ́ta àbí mẹ́rin náà fi ń tà, ìpele tó tóbi jù ìpele àárín àti kó bí wọ́n máa sọ pé kọ́tà, half àti odidi, bóyá kọ́tà yẹn lẹ ṣe gbìyànjú tẹ rà. Ẹ ṣe kí ni kọ́tà paraffin oil ẹpin sọ́nà ẹ̀kọ́ pin sọ́nà mẹ́ta náà àbí kẹpin sọ́nà méjì kẹ́lò petroleum gel ẹ mọ̀ bó ṣe pọ̀ tó ẹ sì lè ṣe kí ni, ẹ lè dá yẹn náà sọ́nà mẹ́ta kẹ́ ṣe kí ni kẹ́lò ọ̀nà kan. Lalonin ẹ ṣe kí ni, ẹ dá síbi ọ̀nà bíi mẹ́ta náà ẹ lo ọ̀nà kan. Paraffin wax èyí ò lódò wọn bó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó kì í sí òun náà lẹ́ ṣe ge ẹ ti sọ mo sọ bí ọ̀nà méjì àbẹ́ mẹ́ta lẹ́fọ̀n sí ẹ tó máa wò ó bí ẹ ṣe fẹ́ kó le sí. Fúùmù òórùn dídùn bẹ́ bá ṣe fẹ́ kó òórùn ẹ̀ kó gbalé kan tó náà lẹ́ ṣe dà á sí bọ́n bá ṣe tà fún yín ẹ ti mọ ìwọ̀n tẹ́ ẹ fẹ́. Bẹ́ẹ̀ náà ni kọ́lọ̀ kò sí ni, ẹni tó bá fẹ́ lo kọ́lọ̀ dúdú ẹni tó ó ti mọ bó bá ti bù ú sí ó ti mọ kọ́lọ̀ ti jáde. Pé bẹ́ẹ̀ náà ni àwọn eléyìí tó kù nítorí ìjọba àkókò. Ẹ wò ó, ẹja máa lọlé, wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi lódì kejì. Àkókò yìí dẹ̀ ti kó wa ní papamọ́ra. Tó bá lè mi ò ní lè ṣe ojú òpó sílẹ̀ fún ìbéèrè, ṣùgbọ́n tó ń rí ọ̀fẹ́ náà bá wà ní ọjọ́ mẹ́jọ ìní ẹ̀yìn náà tẹ fẹ́ béèrè gẹ́gẹ́ bí Tèmítayọ̀ ṣe béèrè, a lè béèrè. Báyìí ní ìrìnjò báyìí lọ lórí ètò iṣẹ́ ọwọ́ ní ti ọ̀sán yìí. Lórúkọ Ọlọ́run ọba ẹni tó mú wa ṣíde ètò, ẹni tó ti mú kí ètò tún kò ní ti ọ̀sán yìí. Lórúkọ àwọn aláṣẹ àti lórúkọ àwọn lọ́gàálọ́gàá ní ìkànnì tá a wà yìí. Lórúkọ Ọlọ́wọ́ Bọ́tìnì mi àti ẹnjìníà mi ní ti ọ̀sán yìí. Samuel Adeleri àti Ibrahim Ona ló ní kí n máa ṣó adẹjọ́ wakọ̀ ẹ̀ náà. Dé ìkórìta tó yẹ pé àdéhì gbogbo ẹ̀yìn náà tó yẹ pé wà lójú òpó àkọjú sí mi kí n bọ ọdọ rẹ mélòó ni mo fẹ máa dárúkọ àkókò yìí ti kó wa ní papamọ́ra gbogbo yín náà ni mo kí. Ẹja pàdé lórí ètò ìmí lọlọpẹ ní ọjọ́ ìsinmi pẹ̀lú àlejò mi pàtàkì. Ẹ̀yin náà fẹ́ pè mí lẹ́yìn ètò bóyá ẹ̀yin náà fẹ́ jẹ́ onígbọ̀wọ́ fún ètò yìí ni àbí ẹ fẹ́ ṣe kí ni, ẹ fẹ́ polówó ọjà yín, ẹ pè mí lẹ́yìn ètò. Àbọ̀ ní nǹkan sí ìkejì tẹ fẹ́ bá mi sọ 08038072357 08038072357. Tèmítayọ̀ Adéwùmí Oya Iléyà Sunday Afọlábí èyí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́ ọ̀nà lẹ orúkọ mi. Láyọ̀ àti àlàáfíà mo fi sílẹ̀ iṣẹ́ yín ò ní dìṣẹ́, iṣẹ́ yín yóò tò yín jẹ. Ibrahim Oya Iléyà.

kilo sele gangan wa tapon. Oh yeah, this particular lady, her name na Zainab Olawumi Adams. Na name be that yo. Auntie Zainab Olawumi Adams si lo ti se kini. Ohun lo ti tese bo sugbangba o. Supe su ele imo ten pe o. Leyin sugbangba bi ti mo mo de nu. O ni se rin mi ni gba o. E gbo ta lo se Auntie Zainab. Ta lo se Auntie Olawumi. Auntie Adams si wo offender. This lady we are to talk about in a lawyer she be o. Lọ́yà agbẹjọ́rò náà tí ó Láwùmí Yetidilọ. Orúkọ tó ń jẹ́nu àwọn pàdí rẹ̀ àwọn tó súnmọ́. Tẹ̀sẹ̀ Yetidilọ na the name of this wonderful sister. Na yín sì dey vex ṣe wetin. Àǹtí Yeti kí ló ṣẹlẹ̀ gangan. Àǹtí Yeti ní ẹ̀wọ̀ ń gbé wọn lọ ilé ẹjọ́ ni o. Ẹ sì mọ̀ pé slang àwọn lọ́yà. Súdì kíní kan ó ti yẹ yín. Súdì inú bíbí go talk am. Ti won ba ni ayo Emmanuel Ojo wa ni o ti lo language so ye o lo lori afefe wa san 10 million ibo ni kin ti ri anti ni gege bi lawyer to hun je o won olopa ma ko everybody ni o won gbe won lo ile ejo ni o won su won ni o won eba o ya ki lo sele ta lo si anti ze na bo Olawumi Adams telecommunication company ni o e ma won tin ta line e ti ma won kama daruko won ko mo dabi ipolowo oja ele to dabi omi osan yen o ti ye yin to dabi yellow yellow yellow o ya kina se awon oni yellow people kina se fun won gangan gege bi foran to bele lori ayelujara ise lanti Zainab ni eba se ri gege bi se ti mo nse emi ma nlo internet to po jaburata. Nítorí náà èmi ò ráyè bá wọn ra íńtánẹ́ẹ̀tì 2 gigs for 5 days àbí bò lẹ́sìn mọ́ ra ó ti yé yín ẹ mọ́ ra 2.5 gigs for 1 day 2.5 gigs for ṣe yẹ̀yẹ́ àṣàwádà wọn tó ń ra owó náà ná o. Ó ní ṣùgbọ́n torí volume irú iṣẹ́ tó ń ṣe for the kind job wey she dey do 800 gigs ní data tá n tì ń rà. Package tó sì sọ yìí kìí ṣe package 1 day 1 month kódà kìí ṣe 6 months. O didi package ọdún kan 800 gig ni yóò wà rà ní 125,000 naira. O ya kí láti Zainab sọ. O ní ṣe rí 800 gig ti 125,000 yìí lòun kówó iyebíye wọ́n odidi 125,000. Ẹni yé èèyàn fi 125,000 ó fi ra data ìwọ farabalẹ̀ dey play my fancies. Gbogbo 2.5 gig ọmọ rà ní everyday èèyàn zero rẹ̀. Tó bá ti ra 1,000 for 7 days. Ṣé máa ń tó 7 days sí? Anyway now we Auntie Zainab ni àwọn rà ní kíni? Àwọn rà ní May 15 ní 2026 kódà kìí ṣe January o. Orí mi o. Àwọn rà plan odidi ọdún kan annual data plan 800 gig fún 125,000 naira. Àwọn rà ní May 15 2026 sí. E pe at least yo gbe awon titi di odun to nbo ora mo ti bet na invite o ti ja o ti kawo lori oju e ti bu as the matter take me anti yi ni ngba ta won ra ni May June e mo ka be yen o July o do su me lo ba hun August anti ze na bu ni ngba to di August 27 800 gig equal 91.45 gigabyte. God abego. Eh, ne paro fun yin o. 800 gig. Oku 91.4. Kebra ma download oba lu aye gan. Keya ma download gbogbo YouTube. Ati la won ji. Ipe won ti fa 700 gigabyte. Won ti fa lo. Àti Zainab ní ìní parọ́ tàn yín o. Master pọmọ pọmọ pọ̀ mí o. Pọ̀ mí. Èyí farabalẹ̀ pọ̀ yín lọ ilé ẹjọ́ ni o. Torí pé anybody gbẹ̀mí lè gbọ́. Ibo ni 700 gigabytes ló lọ láàrin May sí August. Ẹ ti máa ń ṣe tipẹ́tipẹ́ tẹ ti máa ń fa owó àwọn èèyàn. Fa data àwọn èèyàn lọ. Ẹ ṣẹ̀rí pé ẹ subscribe. Kí ni mo wá wò? Wọ́n á ti ní ìtùmẹ́ 500 megabytes. Àti ní 800 gig. Oku 91.45 gig láàrin oṣù mẹ́ta péré. She talk is saving just over 3 months. She come question pe no problem o. Ṣé ẹ wá rí bí mo ṣe ń prepare? Mo kàn ní kí n sọ fún yín ahead ni. Nọ́mbà mi rè o fi nọ́mbà rẹ̀ síta. Ṣé ẹ rí ẹ lọ wo orí data yín?
gbogbo

0: Ile Emayikuro Wells Radio 89.3 FM Nibe Gongon Lewa.
1: Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló ní kí ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá lórí West Radio 89.3 FM láti ọwọ́ ọmọ yín Olúwatosin GOP. Ètò àkàndá ṣe pàtàkì ètò gidi ni. Àkàndá kì í ṣe àrùn, èèyàn pàtàkì ní àkàndá ní àwùjọ. Ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́, ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá mo fọwọ́ sí. Ètò pàtàkì tí ó ṣe àwùjọ láǹfààní ni. Ẹ jẹ́ kí gbogbo wa máa gbọ́ lórí West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Thursday láti aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwatosin GOP Government of Praise. Ẹ máa gbọ́ Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀.
2: Èmi Wálé Àrútù mo fọwọ́ sí pé kí ẹ máa gbọ́ ètò àkàndá ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín tó sìn àlọ́.

Ọlọ́run wo ṣe ògo ni fún orúkọ rẹ o. Arúgbó ọjọ́ tí kì í títí kì í ṣá, arúgbó gbogbo arúgbó gbogbo arúgbó kàbíyèsí, arúgbó tí gbogbo arúgbó ń tẹríba fún. Paríparí ọlá kìkì ògo, agbára mi ìmọ̀ mi òye mi, Ọlọ́run ìwọ ni o. Kìkì agbára, kìkì ìmọ̀, kìkì òye, kìkì ohun rere, kìkì kìkì ọpẹ́, Ọlọ́run ìwọ náà ló tọ́ sí, ògo ni fún orúkọ rẹ. Abániṣe yọrí, abániṣe yanjú, abániṣe má padà lẹ́yìn ẹni, Ọlọ́run ìwọ ni. Eléyìí náà ni mo fi ń kí ọba, àwọn ọba ni mo fi ń dá gbogbo ògo, gbogbo ọpẹ́, gbogbo ọlá ni mo fi ń dá padà sí ọ̀dọ̀ rẹ̀, torí pé òun ló ní ẹ̀mí mi, òun ló ní kí n máa mí. Ọba gbogbo àwọn àkàndá ẹ̀dá, Ọlọ́run ìwọ ni, ògo ni fún orúkọ rẹ. Mo fi àsìkò yìí kí gbogbo àwọn ará ilé pátápátá pé ẹkú ilé o, kábíyèsí Ọlọ́run, ẹkú ilé o, ẹkú oṣù tuntun, a tún mú oṣù kẹjọ, a mú jẹ, kọ́mọ́, Ọlọ́run tún fún wa ní orí ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀ oṣù kẹsàn-án ní ayọ̀ àti àlàáfíà. Rí pé tiwa tọ́pẹ́ ó ṣe kíni, ó ṣe dèdè ọpẹ́, ó tún ṣe kíni, ó tún ju ọpẹ lọ. Èmi ni ìmọ́lẹ̀ Ọlọ́run, èmi ni ìmọ́lẹ̀ ọ̀gá ògo, kábíyèsí òkùnkùn, òkùnkùn tó wà níwájú mi, òkùnkùn tó wà lẹ́yìn mi, tó wà lọ́tún, tó wà lósìn, ó yẹ ṣé kíni, ẹ paradà.

0: Santeria. Hey, hey! Come on now, celebrate Jesus. Celebrate Jesus.
1: Oshu kẹrin ọdún yìí kọjá lọ, a ṣe kini, a tún mu jẹ kẹbẹ.
0: Celebrate Jesus. Celebrate Jesus.
1: Oṣù karùn-ún kọjá, a tún mu jẹ kẹbẹ. Oṣù kẹfà kọjá, a tún mu jẹ kábíyèsí Ọlọ́run.
0: Yes, it is
1: God. Oṣù keje mà tún kọjá, a mà tún mu jẹ.
0: From glory to glory, like I said, to take us further. Right now, I have a sister in the house.
1: Oṣù kẹjọ ṣe kini, ó kọjá lọ, ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn, a tún mú yẹn náà jẹ.
0: I know some of you already know her, you know, but she's an amazing sister, full of energy, anointed, and you know, she's just a blessing to this generation. She is, I repeat, she's a blessing to this generation, and we are happy to have her in the house. We are glad to have her in the house. So everybody, somebody, everybody, gather yourselves together and join me as I welcome my dear sister, Akbekeola Ogbokobolemio.
2: Yes, of the Lord never ceases.
1: Ọlọ́run oṣù kẹsàn-án la máa wà yìí, Ọlọ́run ògo máa ní fún orúkọ rẹ ayérayé tí ò lè parẹ́.
2: Ẹ̀bá fi mi ọ̀fà láyé rí,
0: ta ló mọ̀ mí nígbà kan, àánú yẹn.
1: A ti wọnú ètò sàn-án-sàn fún tèní nìyẹn o, ó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ dìwẹ́rẹ́ nìyẹn.
2: Mi ò tọ́ sí, ṣùgbọ́n mo rí gbà.
0: Tó o bá ronú láwọn ọdún kan sẹ́yìn, o lè dájọ́.
1: Ó ní bọ̀dá kan tí mo intaviu lórí ètò yìí, akọ̀ndá ẹ̀dá ni bọ̀dá yẹn.
0: Mẹ́ta lójúmọ́, ṣùgbọ́n nísàyí, Ọlọ́run ti fún ẹ láǹfààní láti máa ń fáwọn ènìyàn jẹ.
1: Bọ̀dá Abiodun ni orúkọ wọn. Abiodun, kábíyèsí Ọlọ́run.
0: Tó o bá ra àwọn ọdún díẹ̀ sẹ́yìn, ẹsẹ̀ ló máa fi ń rìn káàkiri, ṣùgbọ́n nísàyí, o ti fáwọn.
1: Bọ̀dá Abiodun ní ìpèníjà ojú, abẹ́kúta ni wọ́n ń gbé.
2: Ìyàn ní mọ́tò tó máa fi ṣẹ̀ṣẹ̀ rẹ̀.
0: Wákàrà máa ṣe.
2: Èmi náà lé Ọlọ́run àwọn ọmọ.
0: Ẹsẹ̀
2: ni tó mọ ìran mi.
1: Ọ̀sẹ̀ mẹ́ta ni mo fi intaviu wọn lórí ètò yìí. Wọ́n máa ń pè wọlé ni a wà intaviu, so a ṣe intaviu fún wọn láti orí fóònù.
0: Nígbà kan.

0: lọ́rùn. Èmi náà rẹ̀.
1: Ìgbà tí mo ṣe interview fún Bọ̀dá yìí, nǹkan kan tí Bọ̀dá yìí sọ nínú àwọn ọ̀rọ̀ tó yà mí lẹ́nu.
0: Ó Jésù,
2: ayérayé.
0: Èmi ní ìgbà wọn.
2: Ta ló mọ̀ mí tẹ́lẹ̀?
0: Táyé ò mọ̀ ní.
1: Wọ́n ní nígbà kan àwọn máa ń ṣiṣẹ́, àwọn jẹ́ bí ẹni tó máa ń gba ọkọ̀ wà, táwọn máa ń fi ọkọ̀ pa owó, táwọn máa ti jẹ́ pé owó táwọn bá pa inú ẹ̀ náà làwọn máa fi jẹun, táwọn máa fi ṣe nǹkan tó yẹ káwọn ṣe. Ṣùgbọ́n ìgbà tó dé ibì kan, kábíyèsí, ojú àwọn ń ṣe bàìbàì, ojú àwọn wá wò pé kí ló ń ṣẹlẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé nǹkan kó sáwọn lójú ni? Ṣé nǹkan kan ń ṣẹlẹ̀ ni? Àwọn ṣàgbà ilé ìwòsàn lọ.
0: Ló bá fi mí ọ̀gá aráyé, ó gbé mi sí gbangba.
1: Wọ́n nígbà táwọn dé ilé ìwòsàn, ìgbà tí Bọ́dá Abiodun dé ilé ìwòsàn, tí wọ́n ṣèké àbí tí wọ́n ṣe àwọn àyẹ̀wò kankan sí àwọn ojú yẹn, wọ́n ní kò sí nǹkan kan pé kí wọ́n padà wá lọ́jọ́ mìíràn.

0: ìgbà tí wọ́n padà lọ tí wọ́n tún lọ ṣàyẹ̀wò dà pé wọ́n wá ní wọ́n wọ́n ṣẹ̀ṣẹ̀ rí nǹkan tó ń ṣe wọ́n pé nǹkan báyìí báyìí nǹkan báyìí báyìí ló ń ṣe àwọn wípé nǹkan báyìí ogun báyìí lẹ máa ra.
1: Tọ́gẹ̀ mi lọ Jésù kúrò
0: ṣe ń tẹ̀lé mi ṣe ń bá mi fi ọkàn de àwọn nǹkan tí mo ó ní rízìn ó dẹ̀ ní ìdí pàtàkì tí mo fi ń tó àwọn nǹkan báyìí sọ.

0: Ìwọ́ tó ń rí jẹ, tó ń rí mu, tó ń rí ná, tó ń rí lò, má dúpẹ́ lọ́wọ́
1: Ọlọ́run. Ọlọ́run lọ lè wá lọ́pọ̀.
0: Ọ̀rọ̀ bọ̀dá bí ọdún ó ṣe kíni ó jẹ́ nǹkan tó bomi tútù sí mi lọ́kàn gidi gan ni. Mo wá bèrè lọ́wọ́ wọn bọ́dá bí ọdún iṣẹ́ wo lẹ wá lè ṣe báyìí pẹ̀lú bí ẹ ṣe bí ò ṣe sí ojúmọ́ yìí.
1: Tó bá tẹ́ wà lọ́rùn.
0: Ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ bá ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Facebook wa, ẹjọ́ ẹgbẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá mi ṣíà ẹ̀, aláàánú olóore kò ní wọ́n yín lágbára Olódùmarè.
2: Nígbà tí olùrànlọ́wọ́ bá sọ pé òun ò lọ mọ́, olùrànlọ́wọ́ ó yarí.
0: Bẹ́ẹ̀ bá ṣe ń ṣíà ẹ̀, ẹjọ́ ẹ máa kọ́mẹ́ǹtì síbẹ̀ kẹ́ ẹ̀ má ṣe kíni kẹ́ máa láìkí ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ bọ̀dá bí ọdún bọ̀, kábíyèsí Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ wà nínú wàhálà kan sí ìkejì lágbára Ọlọ́run, ọwọ́ agbára Ọlọ́run tó ń yọ ni kúrò nínú ewu láì farapa abami yọ yín kúrò ńbẹ. Ìgbà tí mo bèrè ta bèrè lọ́wọ́ bọ́dá bí ọdún kí lẹ lè ṣe bọ́dá bí ọdún ni wọ́n lóòótọ́ wọ́n sọ àwọn oríṣi nǹkan kan wọ́n sọ wọ́n láwọn nídìílé ibi táwọn máa gbé wọ́n láwọn nídìí pé nǹkan táwọn lè ṣe báyìí pé káwọn máa sin ẹdìyẹ káwọn máa sin ẹdìyẹ.
2: Ṣé bí ní àrẹwà tó bẹ láti ọrùn.
0: A wá bèrè lọ́wọ́ wọn pé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa sin ẹdìyẹ yìí báwo ló ṣe máa rọrùn fún yín ṣe ti ń ṣe tẹ́lẹ̀ ni. Ìgbà tá a bèrè ìbéèrè lọ́wọ́ wọn tí wọ́n dá wa lóhùn wọn ni wọ́n làwọn ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n ní infact èyí táwọn ṣe ní ọdún tó kọjá wọ́n ní òun làwọn tà ìgbà táwọn sìn débì kan ipò òun làwọn tà táwọn fi san owó ilé àwọn.
2: Báwo sì rí jẹ kò ní kó má jẹ Ọlọ́run wọn.
0: Mo wá sọ fún bọ̀dá bí ọdún mo ní ẹjẹ́ ká wo nǹkan tí Ọlọ́run máa lo àwọn ọmọ Nàìjíríà láti ṣe fún yín mo ní aláàánú lọ́lọ́run aláàánú dẹ̀ ni gbogbo etí tó ń gbọ́ wa pátápátá.

Bẹ́ẹ̀ ni o, ẹni tó bímọ ẹni tí ò bí kò ní kó má jẹ Ọlọ́run olówó tálákà. Ọ̀rọ̀ yẹn ni agbára, kò ní kó má jẹ Ọlọ́run. Ẹ̀bẹ̀ kan tí mo wá fẹ́ bẹ gbogbo ọmọ Nàìjíríà pátápátá, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa káàkiri gbogbo àgbálá ayé, bóyá ojú Facebook orí òpó Facebook lẹ́yìn tí ń wò wá ní o, bóyá orí ojú òpó Facebook lẹ́ ti ń gbọ́ wa ní o, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa bíyá London lẹ́ ti ń gbọ́ wa ní o, bóyá America lẹ́ ti ń gbọ́ wa ní o, bóyá Canada, bóyá China ní o, ibikíbi tó léwu kẹ́ ti máa gbọ́ wa káàkiri gbogbo àgbálá ayé. Ẹ jọ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ran bọ́dà bí ọdún lọ́wọ́. Àkàndá ẹ̀dá tó ní ìpèníjà ojú ni wọ́n dẹ̀ sọ kankan ní ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ pé ó fọwọ́ tọkàn mi gidi. Wọ́n ní báwọn ṣe ní ìpèníjà ojú yìí táwọn ò lè ríran ipe àwọn ò fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ títí káwọn máa tọrọ jẹ. Wọ́n láwọn ò fẹ́ fi ìgbésí ayé àwọn máa fi tọrọ bára.

0: gbogbo ẹ̀yin abiamọ ẹjọ́ ẹ jẹ́ ká ṣàánú bọ̀dá bí ọdún.
1: Ó ní ara ńlá.
0: Wọ́n láwọn nílò owó táwọn lè fi dókòwò ẹdìyẹ sísìn káwọn máa sin ẹdìyẹ títí àwọn.
1: Ló fàyè kẹta, kò fàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni.
0: Kábíyèsí Ọlọ́run, àrá ńlá ló fi ayé ẹ̀dádà, kò gbàṣẹ lọ́wọ́ anybody.
1: Kò tó fún wa lówó lò, àwa ẹni ẹ̀yìn nígbà kan.
0: Gbogbo ẹ̀yin tẹ́kọ́ tẹ́ ń darapọ̀ mọ́ wa nígbà àkọ́kọ́ ètò àkàndá ìdálẹ̀ ń gbọ́ nìkànnì West Radio 89.3 FM, your preferred awesome radio, pẹ̀lú ọmọ yín Olúwa tó sin GOP Garment of Praise.

ẹjọ́ ohun tí mò ń tẹnu mọ́ náà ni pé ẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa pátápátá káàkiri gbogbo àgbáláyé ẹjọ́ ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká ran bọ́dà bí ọdún lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ní ìpèníjà ojú àkàndá ẹ̀dá ni wọ́n wọ́n láwọn dẹ̀ nílò owó láti fi dókòwò adìyẹ sísìn wípé àwọn ò fẹ́ tọrọ jẹ́ àwọn ò fẹ́ jókòó sẹ́gbẹ́ títí káwọn máa tọrọ bára.

sọ́lẹ̀ kan mo ní ní ọ̀sẹ̀ tó kọjá a pe account number jáde fún àwọn tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ oyekoye kò sí oye kan tó kéré jù ẹni tó bá fúnyàn ní 1 naira ẹni tó bá fúnyàn ní 10 naira tó bá fúnyàn 1000 tó fúnyàn ní kíní ó gbìyànjú gidi gan ni torí a mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ bọ̀ lábẹ́ bí gbogbo ẹ̀ ṣe ń lọ náà kábíyèsí ọlọ́run náà sọ́nà rẹ̀ ó lè mi ó ṣàánú fẹ́ni tèmi ó ṣàánú fún fún ẹ̀yìn tẹ fẹ́ fi nǹkan ṣọwọ́ sí bọ́dà Abiodun account number tẹ máa fi nǹkan sí fún wọn lélẹ́yìí òun náà ní 22 76 99 72 20 22 76 99 72 20 UBA orúkọ tó máa gbé wá tó sìn John Alọ́ ló máa gbé wá kí n tún pè lẹ́ẹ̀kan sí 22 76 99 72 20 UBA tó sìn John Alọ́ ló máa gbé wá bẹ bá dẹ̀ ṣe ń ṣe lè àpóyàn nígbẹ lágbára lódùmarè ojú yín kò ní relédè yín o ẹ ò ní di ta ń wọlé ohun tó ń ṣẹlẹ̀ sẹ́dá tán fi ń gbé káàkiri kò ní dé báyín lágbára lódùmarè.

Tẹ bá ti ń fi nǹkan kan ṣọwọ́ sí Bọ̀dà Abiodun pẹ̀lú àkáǹtì nọ́mbà tí mo pè jáde, ẹjọ́ ẹkàn máa kọ bí ọdún síbẹ̀. Ẹ máa bá mi kọ bí ọdún síbẹ̀. Ó ti yé yín, ẹjọ́ ẹ ṣe.

Ọlọ́run kò sọ ohun tó lè ṣe o. Ọlọ́run o. Ìwọ ló ṣe ti àwọn aṣíwájú, ìwọ ló ṣe ti àwọn atẹ̀yìn wá, Olúwa, wò á ṣe léyìí pẹ̀lú ìrọ̀rùn. Broda Abiodun, mo mọ̀ pé ẹ̀rẹ̀rìn ayọ̀ lágbára Olódùmarè, ẹ̀rẹ̀rìn ayọ̀. Lára àwọn nǹkan tá a fi gbétò yìí kalẹ̀ ní ìkànnì West Radio lélẹ̀ yìí. Ta bá rí àwọn àkàndá ẹ̀dá tó ń gbìyànjú ṣùgbọ́n tí ò sí agbára, ẹ jẹ́ ká ṣùgbà wọn, ká ràn wọn lọ́wọ́.

ẹni tó lójú tó lẹ́sẹ̀ tó ní gbogbo ẹ̀gán ń gbìyànjú gan, òun náà ń ké pé Ọlọ́run wá ṣàánú èmi náà. Ẹjọ́ ẹ bá mi ṣíjú àánú wo Brother Abiodun, mo fi Ọlọ́run bẹ̀ yín. Tó bá ṣe pé bóyá ẹ̀yin ní ẹdìyẹ bí á bi kátàn kan tẹ́ lè gbé fún wọn ni pé Brother Abiodun ẹgbà ẹ lọ máa sin ẹdìyẹ yìí, bóde jẹ́ pé oúnjẹ ẹdìyẹ náà lẹ́yìn náà fẹ́ gbé pé àwa náà gbélé náà fún yín sí, ẹ lọ máa ṣe é, ká tiẹ̀ fi dán Ọlọ́run wò lára wọn.

Gbogbo ẹ̀yin tẹ bá dẹ̀ ti wà lórí Facebook yẹn jọ, ẹ máa bá mi ṣíà ẹjọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi ṣíà programu yìí, ẹjẹ́ kó kan àwọn aláàánú lára, ẹjẹ́ kó kan àwọn olóore lára, ẹ jọ. Ó yẹ ká pe studio náà láì jáde àbí ẹ̀jẹ̀ ká jẹ́ ń pe studio number yẹn jáde. Yà á lè ráwọn tó fẹ́ pè wọlé bí àwọn fẹ́ bá wa sọ nǹkan. Fún ẹ̀yin tẹ fẹ́ bá wa sọ nǹkan kan lórí ètò studio line tẹ lè pè sí, òun náà ni 0916-893-1000 or 0915-333-4893 0915-333-4893 or 0911-333-893 Mo fẹ́ kí èèyàn kan tó ṣe pàtàkì tó ṣe kókó nìyẹn àjọ máa ń ṣe program ìgbà tí ètò àkọ́dá ìdáyẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìkànnì West Radio àjọ máa ń ṣe program. Mo kọ́ àwọn tó máa ń gbọ́ ètò yẹn tó ń fọ́lò ètò yìí wọ́n á ti mọ ẹni tí mò ń sọ. Èní ni mo kàn rí post ẹnìyẹn lórí Facebook pé pé Ọlọ́run fi ọdún kan kun ọdún ẹ̀. Mo ní wá o, èmi ò tètè mọ ẹ̀ sọ fún mi. Mo fi àsìkò yìí kí yèyé oge àná ló ṣe ọjọ́ ìbí ẹ̀. Ó ṣe ọjọ́ ìbí ẹ̀ lẹ́àná. Igba ọdún kan ni fún ẹ lágbára Olódùmarè. Ó ti ṣe tọdún yìí, wàá ṣọ̀pọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. Ìbànújẹ́ ò ní tọ́ sí ẹ o. Irí àti ìbùkún Ọlọ́run ni yóò máa jẹ́ tiẹ lágbára Ọlọ́run. Yeye oge one. Happy birthday to you, long life and prosperity. Ẹjẹ́ ń pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 0916-893-1000 0916-893-1000 or 0915-333-4893 0915-333-4893 or 0911-333-893 0911-333-893 Àwọn nọ́mbà tẹ lè fi pè sórí ètò nìyẹn bóyá ní nǹkan kan tẹ fẹ́ bá wa sọ.

0: Daniels of my spirit.
1: Hello. Hey, o ti rebete. E jo ta ba ri eni to ba se abi ta ba ri eni to fe se abi ta ba ri eni to ba fe se to ba fe se iranlowo fun boda bi odun sugbon te ni number sugbon ma pe number mi sita so that like to confirm boya boya ti se anything bi an kokan. Hello. Hello sir.
2: Hello, sir.
1: Emma Crow, Emma, Yami.
2: Excellent, sir.
1: Yes,
2: just to confirm, we can buy a 15,000 at 10.
1: Ah, Yami, kuni baje fun yin lagbaro.
2: Mama, you go low spend it. You know, she's been doing that for long.
1: Ah.
2: Some other programs to get radio.
1: Ah,
2: so she's just speak with you briefly.
1: Eshe mommy.
2: Hello.
1: Hello, mommy.
2: Hello.
1: Ah,
2: Mama that spoke with you is 96 years.
3: Wow. Thank you very much, Grandma.
1: Mama.
2: Thank you so much.
1: Hey, Jay, I think Jerry, I'm going to tell my Jerry, they won't like me. Okay.
2: You can just let me know. This is my WhatsApp number.
1: Okay.
2: You can send something even underneath the carpet without announcing.
3: Thank you very much.
2: I'm on the right track.
1: Okay, ma. Thank you very much, ma.
2: Yes, sir.
1: Ejo e ba mu number yen, e ba mu number yen jo.
4: Yes. Olorin buruku ko ma jo lorin
1: yen. Nkan ta n so niyan. Ah, Grandma, e se gidi gan oju oni ti gbogbo awon omo yin nibi ton wa o.
4: I am with the Father.
1: Brother Biodun, e ma dupe anu si ma fohun fun yin ju bayi lo lagbara Olorun. Brother Biodun, mo la anu si ma fohun fun yin lagbara Olorun ju bayi lo. Olorun rokan mi o de ri inu mi. Tori awon nkan temi na nje leni anu Olorun ni mo nje ma je ka paro tun ra wa. Ka to wa so pe eni ti o loju ti o le ri ka bi esi Olorun to de tu wo re susun pe ohun o fe joko segbe titi lati ma toro owo lati ma se bara wi pe ohun fe ma sokowo ediye lati ma ri owo nbe lati ma fi bora ohun. E wo iya ti Olorun kokon ran si wa iya 96 years.
3: Oba.
1: Kabiyesi Olorun.
3: Olorun se.
1: E o ni foju sunkun omo iya o.
3: Ami.
1: Bo se le wo ke pe laye to e o ni foju sunkun omo lagbara Olorun.
3: Ami.
4: Are you ready to praise God?
1: E jo gbogbo eyin to ku na te de ngbo wa e jo e ba wa e jo e tu ba wa da si e je ki n pe account number yen jade si lekan si 22-76-99-72-20 UBA Bank. tó sìn John alọ lorúkọ tẹ máa rí nbẹ. Ẹjọ́ tẹ bá ti send ẹ bẹ́ẹ̀ yẹn nǹkan tá fẹ́ fi rọmọdà Biodun lọ́wọ́ ẹ kọ Biodun sí ẹjọ́ ẹ bá wa kọ Biodun sí. Èmi náà pe nọ́mbà tèmi náà jáde nísìn kí n tó parí ètò torí ànípẹ́ parí ètò nísìn.
4: Are you ready to bring us? Jesus is glorified.
1: Ọlọ́run ó ṣe o bó ṣe bá wa bẹ̀rẹ̀ ó ṣe tó bá wa parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà.
4: Ever you watching from?
5: Yes, we are ready.
1: Broda Biodun èyàn kan ti send 15,000 naira sí yín. Mo mọ̀ pé nǹkan mi àtún wọlé jù bẹ́ẹ̀ yẹn lọ lágbára Ọlọ́run.
4: Ready? Oh yes. Shout someone to say I am ready. Are you ready? Are you ready?
1: Fún ẹ̀yin tí ẹ fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà tẹ lè pè mí sí leléyìí òun náà ni 09026025887. Ẹ lè fi pè mí direct ẹ dẹ̀ tún lè fi message mi ní WhatsApp.
4: Ẹyá sọ wípé bàbá ti sọ̀rọ̀ mi dayọ̀. Bàbá ti sọ̀rọ̀ mi dayọ̀. Bàbá ti sọ̀rọ̀.
1: Ọlọ́run a ti mú ìyìn wa wá fún tèní o fún toṣù yìí Ọlọ́run gbogbo oṣù yìí pátá gbogbo etí tó gbọ́ ètò yìí pátá. Má jẹ́ kó rí ìdààmú.
3: Ìdààmú
1: má jò dé bá wọn.
4: One time, ire gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo lọ́sẹ̀ gbogbo lóṣù gbogbo ó sọ̀rọ̀ mi dá.
1: Esther óyá bá mi dágbére fún àwọn èèyàn.
3: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè Ọlọ́run tó tún jẹ́ kémi àti yín kárí ọjọ́ òní. Kò sóhun tá a lè fún ju ká ní pé ó ṣe lọ. Ó ṣe náà láwọn máa sọ fún ẹni tó fún wa ní ọ̀pọ̀ ohun. Ọlọ́run ní wákàtí àtúnṣọpẹ́ ẹṣẹ́. Àdúpẹ́ lọ́rọ̀ gbogbo àwa tájọ ṣe tóṣù tó kọjá. Ẹṣẹ́ tẹ̀ jẹ́ kọ́rọ̀ wá sún yín. Ọ̀rọ̀ ti yín náà kò ní sún Elédùmarè. Ẹ tún jẹ́ kájọ ṣe tóṣù yìí kó tún dùn kí gbogbo tún kọ sí. Ẹ má gbàgbé o pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún. Òun náà ni ọmọ ẹnì kejì rẹ gẹ́gẹ́ bí gírámà tẹ̀ ti líìdì. Ẹ jẹ́ káwa náà fọ́lò ẹ jẹ́ ká ṣe é nítorí Broda Biodun. Mo dẹ̀ gbàdúrà ohun tí ó ṣẹlẹ̀ táwa náà fi dirú èèyàn báyìí lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ sí wa. Àwọn tó dẹ̀ wà nípò yìí àánú máa kó wọn yọ. Ẹ ṣe.
1: Orúkọ tèmi ò yé padà Olúwa tó sìn GOP Garment of Praise títí dọjọ́ mẹ́jọ tá a tún máa fi pàdé ní ìkànnì West Radio 89.3 FM pẹ̀lú ètò àkàndá ẹ̀dá ìdààmú wàhálà kò ní jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ mi o. Ayọ̀ àti ìdùnnú tá a fi bẹ̀rẹ̀ oṣù yìí òun náà láwọn fi parí ẹ̀ lágbára Olódùmarè ó dáa.

Ẹkùrọ̀lẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀. Ìròyìn lérèfé la mú afọ̀n yín láti ìkànnì kọ̀ǹga àgbọ̀mọ̀gbẹ̀ 89.3 FM. Eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá, Olóède lóníròyìn. Ẹgbẹ́ àwọn onílé-iṣẹ́ ẹbu ìfọpo lórílẹ̀-èdè Nàìjíríà, òní àti rọ ìjọba àpapọ̀ láti ṣe ìgbésẹ̀ kánmọ́nkíá láti mú ìgbésẹ̀ àwọn ẹlẹ́bu ìfọpo lábẹ́lé lọ́kùnkúndùn kí wọ́n sì lè mú àdínkù dé bá bí orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe máa rọgbọ̀n kún lé àwọn epo tí wọ́n bá gbé wá láti òkè ìta. Ẹgbẹ́ yìí ló pe ìpè yìí lónìí nínú àtẹ̀léde kan eléyìí tí wọ́n fi síta, eléyìí tó ní ṣe pẹ̀lú ìdásí àti láti so ẹ̀ka ètò ẹbu ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà láti sọ̀rọ̀ nígbà tí wọ́n mẹ́nuba wípé àwọn kan tó ní ṣe pẹ̀lú ìdásí látọ̀dọ̀ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump nínú àwọn ẹ̀ka ẹbu ìfọpo orílẹ̀-èdè ọ̀hún, òun ló rẹ kó jẹ́ ẹ̀kọ́ fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Kò dín ní àwọn afurasí ajépo bíi 43, eléyìí tí wọ́n pe wọ́n ní àwọn èéfín kan ti fín pa tí wọ́n sì ti gbẹ́mímì lẹ́yìn tí wọ́n pe wọ́n fín àwọn nǹkan símú eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn èròjà kan látara epo níjọba ìbílẹ̀ Òkìrìkà ní ìpínlẹ̀ Rivers. Ìròyìn ṣe àkójọpọ̀ rẹ̀ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ṣì ń wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, èyí tó sì mú kí ọ̀pọ̀ àwọn agbègbè àti àwọn àyíká níjọba ìbílẹ̀ kí wọ́n wà nínú ìfúnfo àyàfo. Nínú ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti pàṣẹ àka tó ń rí sọ̀rọ̀ ìgbéró òfin lórílẹ̀ nílẹ̀ yìí, Hoilia, òní àti gbé ìgbésẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìtẹ̀lé àṣẹ tako àwọn tí máa ń ṣe káràkátà láwọn ojú ọ̀nà àti ojú òpópónà àti mímọ ṣe àmúlò àwọn ibi tí kò tọ́ láwọn agbègbè bíi Gate, Bódìjà, Ọjọ́ nílùú Ìbàdàn. Àjọ yìí nínú àtẹ̀jáde eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn àtẹ̀léde tán síta lónìí nípasẹ̀ àwọn àjùmọ̀jọṣepọ̀ tí wọ́n ṣe pẹ̀lú àwọn elétò ààbò, wọ́n jẹ́ kó di mímọ̀ pé ó ṣe kókó ṣe pàtàkì láti ṣe àgbéró àwọn àṣẹ àti àwọn ìlànà òfin eléyìí tí wọ́n ti gbé àgbékalẹ̀ rẹ̀ nípa ìtajà lójú òpópónà, ìṣàmúlò ojú òpópónà, àwọn ibi táwọn èèyàn lè fẹsẹ̀ rìn àti àwọn agbègbè míì ní ìpínlẹ̀ yìí. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ Nàìjíríà Ọlátúnjì Díso, òun ni pé ó ti ṣe àgbékalẹ̀ àwọn tó ní ṣe pẹ̀lú ìwé sọ̀wédowó àǹfààní eléyìí tí owó orí rẹ̀ ń lé ní 2 bílíọ̀nù fún àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tó jòṣe lẹ́tọ̀ aláàbò eléyìí tí wọ́n ti gbẹ́mímì lásìkò tí ń bẹ lẹ́nu iṣẹ́ nígbà tí wọ́n ṣe àkójọpọ̀ wọn sí àwọn èèyàn tán dídíẹ̀ ní 3,000. Nígbà tí wọ́n pe wọ́n ń sọ̀rọ̀ nínú ètò kan eléyìí tí wọ́n ṣe ní olú-iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ nílùú Àbújá lónìí, ọ̀gá àgbà ọlọ́pàá náà ṣe ìfìdímúlẹ̀ látàrí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó ṣe kókó ṣe pàtàkì láti mọ rírì àwọn èèyàn tí wọ́n ti sùn lójú ìjà. Ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fi ìlú Àbújá jókòó, òní ọpẹ́ ti pàṣẹ fún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí àti ẹni tí ṣe agbẹjọ́rò àgbà fórílẹ̀-èdè Nàìjíríà láti fún ẹni tí ṣe ọ̀gá àgbà fún àjọ kan eléyìí tí ó fa lọ́bọlọ́bọ láti ibi jọ́bí 2-3 dé níyì Adéyẹmí láǹfààní láti lè bá àwọn agbẹjọ́rò rẹ̀ sọ̀rọ̀. Àdájọ́ Òbíọra Ègúratù ló gbé àṣẹ náà jáde lónìí lásìkò tó ń gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀tọ́ ọmọnìyàn eléyìí tí wọ́n pè lórúkọ Adéyẹmí. Àdájọ́ náà ẹ̀wẹ̀ òun ló wá pé ó fagilé àwọn ìgbésẹ̀ àti ìbéèrè kan látọwọ́ Adéyẹmí fún ìtúsílẹ̀ tàbí láti gba béèlì rẹ̀ tó ń ti àwọn kan tó ní ṣe pẹ̀lú ilfif láǹfààní sí ìtọ́jú lágbọn ètò ìlera eléyìí tí wọ́n pe wọ́n sì láǹfààní àti mọ ẹgbẹ́ ẹjọ́ ìsọwọ́ wájú láti mọ èbè tí wọ́n láǹfààní àti forí ọ̀rọ̀ rẹ̀ ti sí. Lágbọn ìròyìn ilẹ̀ òkèrè, àwọn èèyàn tó lé ní 80 níye nínú ilé ìta ti rí ọmọ jòjò lókan, òní apẹyàn ti gbẹ́mìí mìíràn nígbà tí ọkọ̀ orí omi kan eléyìí tí wọ́n ló ń kó àwọn ààrẹ tó sì ṣeé sì tó jẹ́ pé ó lọ rèé torí bomi nínú ogun omi ti Atlantic.

Sàdín ní ọgbọ̀n lásìkò tá a wà yìí, àwọn ikọ̀ àmúṣẹ́yà àti àwọn olùdóòlà nílẹ̀ Spain, wọ́n ní pé wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n rí àwọn nǹkan kan àtàwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọkọ̀ náà, eléyìí tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ lánàá òde yìí. Àwọn 44 nínú àwọn èèyàn tí wọ́n láǹfààní àti mú tí wọ́n sì rí yọ, nígbà tí pé wọ́n ní àwọn 5 nínú wọn, wọ́n ní pé wọ́n ti gbẹ́mìí mì lójú ẹsẹ̀. Wọ́n pe ọkọ̀ ojú omi náà ni pé wọ́n ní ìgbàgbọ́ wọn ni wípé ó kù ní apá ilẹ̀ Gambia ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ní nǹkan ìbẹ̀rẹ̀ pẹpẹ oṣù kẹjọ, eléyìí tó sì kó àwọn èèyàn tó ní díẹ̀ ní 100 níye. Ìròyìn lérèfé kò ní ju báyìí lọ fún ti ìrọ̀lẹ́ tòní. Ẹ darapọ̀ mọ́ aláàgọ́ 8 alẹ́ lórí àkójọpọ̀ ìròyìn lẹ́wà. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916893 2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè lómúrò iná wá sí ti gbọ̀ yín ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín.

0: ẹjọ́ ẹ̀yin náà.
1: Mo fọ́ fún fìlà lónìí. So, Aki Onílé Akálejò, Aki gbogbo ẹ̀yin ọ̀tọ̀kọ̀ ló pátápátá níbi tí ẹ ti ń rí wa, níbi tí ẹ ti ń wò wá, àti níbi tí ẹ ti ń gbọ́ wa.
0: Gbogbo yín la kí o.
1: West Radio 89.3 FM nìyí. Ètò yín ètò wa tẹ́ ti ń retí látàárọ̀ yẹn. Òun náà ló gbajúgbajà báyìí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Òun lọ bá tẹ́gùn lọ́wọ́ lọ́wọ́ báyìí. Òun ní lọ bá nígbà tẹ́gùn ọmọ nìyí.
0: Wọ́n jẹ́ wọ́n jàkadì.
1: Ọmọ ni dẹ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
0: Ọlọ́run ṣe o.
1: Wọ́n ń sọ ọmọ ní kangókangó là ń gbógun agogo. Kẹ́gẹ̀kẹ́gẹ̀ lágbó ohun akèrègbè sọ ọmọ tí ń já kèrègbè kí ni ń já kèrègbè.
0: Ṣé ká fi
1: sí ìlú àti káyọ̀. Báwo ni akèrègbè kí ni ń já kèrègbè.
0: Àwọn irúgbìn kan ti máa so nínú oko tí ó dà gẹ́gẹ́ bí jerrycan.
1: Jerrycan.
0: So ó gùn
1: lọ́rùn. Ẹ̀tì ẹ̀ má jà já jẹ́ òdìjọ́ mi. Mo ní sanyan ni bàbá sọ. Alari báyìí ni bàbá ẹ wò.
0: Ọrọ̀ àgbánú.
1: Kí ló wí?
0: Ọrọ̀ àgbánú.
1: Ni sanni làwọ̀ la sanni ni bàbá sọ.
0: Àwọn àpọ̀lọpọ̀ ọmọ.
1: Alari ni bàbá ẹ wò. Àpọ̀lọpọ̀ ọmọ ní lọ́ba dọjọ́ mi a máa tù. Ọlọ́mọ síkàtà báyìí náà ni bàbá àgbàdo. Ngbọ̀ jẹ́ wípé akaso òní bàbá ẹ̀kọ́. Lórúkọ olóòtú ètò wa alàgbà Adédàmọ́lá Olóyédé ó ní à ń kí wa pé àkáàbọ̀ gbogbo ẹ̀yìn olúwa pátá gbogbo yín là ń kí o lọ́gà lọ́gà ti dẹnu bo ti dẹnu lóru lọ́hùn gbogbo yín là kí o. Àwa kì í mọ wa dáadáa. Didi evangelist Lillian Badimosi ẹni tó kó wa jọ síbí náà nìyẹn o akiyin akiyin o abaṣọ pé ẹkú ilé o prof darúkọ rẹ.
0: Orúkọ mi ni Professor Adémọlá Adésopé.
1: Ohun tí àwọn èèyàn á bá wa tí wọ́n sọ bí ìbéèrè ni ìdáhùn lónìí kí ni à ń pe oṣù September ní Yorùbá ẹ̀gbọ́ o. Oṣù September kí la ń pè ní Yorùbá 0916-893-1000 0915-333-4893 0911-333-3893. Kí la ń pè oṣù September lédè ní ti Yorùbá? Ṣé mọ̀ pé ọjọ́ Sunday la ń pè ní ọjọ́ Àìkú? Oṣù kẹsàn-án kí ni Yorùbá ń pè é? Orúkọ tèmi ni Afolabi Kehinde o, Èkó bàbá nìyí o, àfijú olówó orí ọkọ èyí fún jọwọ ẹkú
0: kalẹ̀
1: ọkàn rẹ. Kí la ń pe oṣù kẹsàn-án ní olórúkọ kí la ń pe Yorùbá oṣù kẹsàn-án? Yorùbá oṣù kẹsàn-án kí la ń pè é? Àwọn ilẹ̀kùn tá a gbà wọlé òun la ti sílẹ̀ fún yín. Prof kí lọ wa mú wá lónìí?
0: Wọ́n ta mú wá lónìí ni pé òbí ẹbímọ níwọ̀n tẹ lè tọ́ àgbẹ̀ ẹ̀dáko níwọ̀n tẹ lè ru ọmọ ta bí tá ò kọ́ ló máa gbélé tá a kọ́ tà ẹ ò gbọ́ mi bí ogunla bí ọmọ kókó ọmọ bẹ̀rẹ̀ oṣù gbẹ̀rẹ̀ ogunla bí ọmọ okókó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ ìrùwà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ wá ọmọ ìlòsùn ẹgbẹ̀tàlá lọ bí ọmọ holo pálántó kan ọmọ tí yọ baba lẹ́nu. Lọ́rọ̀ Ọlọ́run ọba ọmọ ajínigbé Èkó ní yàdọ̀ ó wá. Ọmọ tí wọ́n bí tí wọ́n kọ́ ló máa gbélé tí wọ́n kọ́ tà ẹ ò gbọ́ mi bí ajínigbé gbowó ọmọ burúkú ni wọ́n. Agbérùkún Bùdó ó sojú alábúlé finá sí i. Pánlá Hill ó sojú aládìí ẹ kì í siná. Alágbẹ̀ aládìí ẹ ń lọ gbé kọlọ̀sì rànṣí ń lọ́ta ọbẹ̀ tí ó jẹ ọmọ burúkú kò ní yàdọ̀ ó wa lágbára Ọlọ́run ọba.
1: Àmì ọjà yìí prof n tó mú wá ń rọ̀ lẹ́yìn kí ni jẹ́ ọmọ koríko? o daru kwa wan kan be ni de to o tun le kan kan bere se se bere wa ni o da ko baun kini je bere ti mo fe mo kini je bere awon eyan wa o ti so nta ni won so o ya kini je bere
0: koko ti a fi nkole
1: Hello. Hello, e kuro le o.
2: Owewe.
1: Ki loruko yin o?
2: Mrs. Adekunle Christiana.
1: Ah, Auntie Adekunle Owewe ni e fun rayin late won be un. Mo ti je yin lebunu. Bi n ba dele ki n fe bo yin le si yin ese o. Owewe lo su kesi.
0: E ko mi yo ba mi gan mo. Ni mo. Apojuke o ko ta nfin pe osun kesa osun keta osun kerin
1: e ma pe
0: yoruba o ka lo
1: ko owewe yoruba owewe lo sun kesa o owawa lo sun kewa o
0: okay
1: belu ope belu ni osun kokanla ope ni osun kejila
0: okay
1: sere ni osun kene ma je nkan tan fun owo le ko
0: ah ko si wala
1: ro wa olorun lowa owo olorun lowa o

0: sọ́bàdì aago márùn-ún àbọ̀ ma lọ sí ìpolówó ọjà tàbá wa darí dé abọ́sàbàlà àti àlọ́ àpamọ́ àtàlọ́ onítàn nìyẹn. Àìmàsìkò ló ń dààmú ẹ̀dá. Orí ìbámọ̀ bùsùn kìbámọ̀ tún bẹ̀ ṣe prof.
1: Olódó ọ̀rọ̀. Olódó ọ̀rọ̀ ni.
0: Olódó ọ̀rọ̀ ni.
1: Ọlọ́run ló mọ sọ́ àṣẹ ìjẹ.
0: Ọlọ́run ló mọ sí àṣẹlẹ.
1: Ọlọ́run ló mọ iṣẹ́ àṣẹlà.
0: Ọlọ́run lọ sí mòwò tẹ́yìn
1: ọ̀ṣẹ̀lá. Bẹ́ẹ̀ni.
0: Àbẹ́ẹ̀kọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Kìràkìtà ọ̀dọ́là
1: o. Ọ̀dọ́là.
0: Olúwa ni gbé ni yóò gbẹ nítorí ẹ má fẹ́ gbé yóò gbé ga ni. Wọ́n máa mú kó Tesla dáadáa kó o máa gbọ́ mi. Kìràkìtà ọ̀dọ́là.
1: Ọ̀dọ́là.
0: Àìmàsìkò.
1: Ìlú ń dààmú
0: rẹ̀. Ntó jẹ àtẹlẹwọ́ rẹ ló wà. Àtẹlẹwọ́ ẹ tọ́wà rí ló sì fi ń ralẹ̀ lẹ́ẹ̀ ló fi ń gbolẹ̀ yìí. Ọ̀pá sunrun tí èèyàn sùn. Kọ́ mọ tá a ṣe.
2: Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa.
0: Jókòó sí n tó ń ṣe yẹn consistent jókòó síbẹ̀. Ó lálùyọ tó bá yá. Àǹtí mi Adékúnlé ó ti sẹ́bùrú mọ́ Prince látẹ̀gbẹ́dá lọ́wọ́. Alàgbà Káyọ̀dé láti kú ọ̀la wọn sẹ́bùrú mú náà lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ pátá gbogbo yín làkè o. Wọ́n tá ń sọ ní wípé àìmàsìkò ní
1: dààmú ẹ̀dá.
0: Gulegule tó ń ṣe káàkiri ọlọ́run mọbi tó ti la ọlọ́run ó sì mọ ọjà náà. Ọjọ́ tí ọlọ́run ti ń wò ó ti ń dààmú kí ọjọ́ kan lọ́lọ́run máa ń fọ̀nà rẹ̀ lé ni ó fọ ẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà ọlọ́run fẹsẹ̀ tiẹ̀ náà. Yóò fi lé
1: náà
0: jókòó sí di tó ń ṣe àìmàsìkò ní dààmú ẹ̀dá. Àǹtí mi kan mò ń kí wọn báyìí mò ń kí yín o. Ẹ kú àròsọ ara àwọn tọ́jú olólùfẹ́ ètò yìí náà. Mo yọ aya òjòláre. Mo kì yín kí ẹ kú àròsọ o.
1: Ẹ kú oríire o.
0: Ayín.
1: Ẹ kú wọn kú oríire o.
0: Oríire àròsọ ní
1: ìta.
0: 35 years in service. 60 years of age. O rí pé kì í sọ́dún
1: wẹ̀. Bẹ́ẹ̀ni o.
0: Àròsọ ní.
1: Tí wọ́n dẹ̀ sí tí wọ́n ta
0: pẹ́yọ́
1: ta sẹ àgẹ̀rẹ̀.
0: Wọ́n là ń kúérì. Wá bì wá bọ́ tí ẹ.
1: Kò sí lọ́rọ̀ wọn.
0: Kì í pẹ̀ kú oríire o.
1: Congratulations. Congratulations.
0: A sọ léèbó. Tó sọ bá.
1: Congratulations.
0: Mi ìbò pọ̀.
1: Ẹni lẹ́bi tí wà lẹ́nu. Ẹni lẹ́bi kọ́ wa.
0: Èmi wa gbọ́ ìbò máa mi.

ọdún mẹ́ta ajálẹ̀ kanna ó tún sẹ̀jẹ̀ kíni o. Ọ̀dà ìyẹn ti lọ o, àsìkò ń ti lọ́nu. Òkú ọdún mẹ́ta ajálẹ̀ kanna ó tún sẹ̀jẹ̀ oṣù ni o. Oṣùn tá a fi máa pa ọmọ lára. Bí èèyàn bá ti ṣe oṣù tí òun gbá rẹ̀ kì bá lọ́gùn kì bá lọ́dún mẹ́fà tẹ́ ẹ bá tún tamí sí báyìí. Yóò sì kíni o, a tún gbé ẹwà rẹ̀, a tún gbé jáde ni o. Ẹgbọ́ ìkejì báyìí o, ẹgbọ́ kejì dáadáa o, ẹgbọ́ dáadáa o. Ògúnná gbòǹgbò bọ́ sódò má kú kí ni o.

0: ẹni pé àṣà tí sayẹ ó ní ọ̀fẹ́ tí bá kẹjì kìnní hùn wọ́n mẹ́nìkan nínú ẹranko wọ́n mẹ́nìkan nínú ẹyẹ ìjápọ̀ ọ̀mọ̀róyè jẹ́ o. ọwọ́ àdọ́jọ́ kan ni wọ́n bá pèpàdé wọ́n wá ń dábàá wọ́n wá ń pẹ́ tó ẹ̀yìn báyìí báyìí yóò àárín àwọn tí ń kú tán lọ o àwọn lọ́dẹ lọ́dẹ ń pa àwọn wọ́n wá ní ọ̀nà wo làwọn gbà táwọn ò fi jẹ́ pé àwọn ọlọ́dẹ ò ní máa pa àwọn mọ́ ò ní wọ́n ń ṣèpàdé lé lórí ẹ̀yìn ẹranko kan ń jẹ́ gàlà gàlà wàá dàgbọ́ ni ẹ̀yìn ẹlẹgbẹ́ mi ẹ kú àpérò lílé lọ́mọ ayò ọmọ ayò máa ń lé o ọmọ ayò ìdínú òun máa lé ni o ṣùgbọ́n ń ṣàkíyèsí pé ńṣe làwọn ń dín o. ó ní sẹ́mi pé ìpàdé ìwà ẹ̀ ni pé a fi fẹ́ gbarawa kúrò lọ́wọ́ àwọn ọmọ adarí irun tí ń pa àwọn ni làwọn fi ń ṣe ìpàdé yìí ṣùgbọ́n ẹja ti bìkan kíyèsí ogun o àwa gan tá a bá ń gbà pàdé kí la fi ń ṣera wa ń pàdé. wọ́n ní ṣe bẹ́ran ni tàbí ẹyẹ lẹ́fí ń ṣe ayé ń pàdé ara wa náà tún ń para wa àwa là ń fún ọmọ adarí irun àwa là ń fún ọ ní kẹ́sẹ́ tí wọ́n fi ń pa wá. kí wá la fẹ́ ṣe bẹ́ẹ̀ olóńdàrà kò tó ẹ má jẹ́ ká jẹ ara wa mọ́. ẹnikẹ́ni tó bá jẹ́ wípé ó ní nǹkan kan tó bá ní nǹkan kan tí ó fẹ́ fi ṣe kò gbọ́dọ̀ pa ẹyẹ bẹ́ẹ̀ náà ni kò gbọ́dọ̀ pa eku kò sì gbọ́dọ̀ pẹranko. àwọn aníkí láàmà pa fúnra wa onítàmà pa fúnra ni pé oníkàlùkù wa ẹja odò láàmà jẹ. gbogbo wọn bá fọwọ́ sí ní ti gàlà dábà ń bá fọwọ́ sí pé tó ẹyin jẹ́ ká máa pa ẹja náà ni ká máa lọ orí òkun ká máa lọ pẹja. gbogbo wọn fara mọ àbátí gàlà dáì wọn fara mọ òun kálukú tó wá dé kó bá ti ń gba ìpàdé ẹja ni fi ń gba ìpàdé ọwọ́ àdọ́jọ́ kan ọ̀jọ̀ kan àjọmọ kan jàpá o kí ni jàpá fi gbà pàdé. ìjàpá àti agbègbòrè tò sí ilé kan náà wọn jọ ń gbé ìjàpá ti ń wò ó títí tí pé à ọjọ́ kan ọjọ́ kan arákùnrin ní fi gbà pàdé torí kí ni agbègbò bímọ tó pọ̀ ọmọ ìjàpá kò ju méjì mẹ́ta lọ. ìjàpá bá ti ń dọdẹ wípé tó ọjọ́ kan lọ́jọ́ kan lọ́wọ́ wọn tẹ̀ ẹ́ wọ́n bá pípàdé wọ́n bá gbé fún ìjàpá ìjàpá ni ọdá ńgbà tó kú bí ọ̀la tí ìjàpá ọkàn ìjàpá ìjàká bá mú àgbègbò òṣìbọ̀sẹ̀ sí ṣojú. ó níwọ̀ ìyàwó mi ó ní ta ìgbà pàdé rè kò ṣe dáadáa o kò síbẹ̀ kò dùn kò gúnyàn sí. ìjàpá wa ń ti pàdé bẹ̀ pé ń káwọn èèyàn bọ̀ láti wá jẹun kìnìún ẹkùn àmọ̀tẹ́kùn irin gbogbo àwọn ẹranko ńláńláńlá àtàwọn iye bàgẹ̀bàgẹ̀ gbogbo wọn ni ń bọ̀ wá lẹ́yìn ìjàpá. ìjàpá wa rántí pé àbìbò ló ń mọ̀ sí lọ́bẹ̀ orí àbìbò ọmọ orí ẹyẹ ló ń mọ̀ sí ẹsẹ̀ rẹ̀ mọ̀ pé rẹ̀ ló ń mọ̀ sí bó láti wá ṣe yìí sẹ̀mọ̀ pé ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni. ìjàpá fẹ́ẹ́ dé tí ilé lọ́ba múrin bọnu fún ìyàwó rẹ̀ òun àti ìyàwó ẹ̀ sì rèé wọ́n gbọ́ra àwọn yé dáadáa. ìjàpá bá pọnà ọmọ kan yán níbo yán níbo a kì í láyà kó mọ mọ ohun ẹni yán níbo mọ gbogbo kúrò lọbẹ o yán níbo mẹsí àgbèkú ò lọbẹ o yán níbo mórí àgbèkú ò lọbẹ o yán níbo mẹsí àgbèkú ò lọbẹ o yán níbo erin ń bọ lọnà o yán níbo ẹkùn ń bọ lọnà o yán níbo. ìtí ń wí ni wípé kẹ ìyàwó òun kó mú orí àgbò kúò lọ́bẹ̀ kó sì mú ọsẹ rẹ̀ náà kúò ọsẹ àgbègbò kó mú kúò rẹ̀ pé ẹkùn bá mú ẹkùn ń bọ̀ o kìnnì ń bọ̀ o para mọ́. ìyàwó ti gbọ́fẹ̀ lónà án bá kọrin bẹnu ó ní ìjàpá ọkọ mi ìjàpá ọkọ mi a kì í lọ́kọ̀ ká máa mú òun ọkọ ẹni mo ti mú àgbègbò kúrò lọ́bẹ̀ o alábàáhùn mo mẹ́sà àgbèkú ò lọ́bẹ̀ o alábàáhùn mo mọ́run àgbèkú ò lọ́bẹ̀ o alábàáhùn mo mórí àgbèkú ò lọ́bẹ̀ o alábàáhùn. yẹn ni bó bá mú orí àgbègbò àtẹ̀sẹ̀ àgbègbò oba mu ku lo be an ba denu le an ba joko gbugbu won joko oko fun ale mu oguro muna gbugbu won ko memunu won dun an ba bere si gbe yan wole an gbe yan wole be be an fia ni an fia to ti se abi ko to ti se to ti to ro puke puke lo gbe fun won ba je inu won dun kini on ba ni e gbo o orun to hun gbo yi ojo torun eye irin ni emi na mo da be igala ni orun eye wule gbo eje ma je nte je lo na ma njeun won di yan tan won se gbogbo e muke muke kini ni n to hun gbo orun yi orun obe eye lo n gbo irin ni e ja ma lo le o gbo orun kaka ni an ba n lo ajanti e lo n ba gbo ekule ijapa se mo pe ajansi e ma fi mu gborun o ti gborun pe ah orun eye leleyi ni ba fi mu tule ki ma ngba ti o fi mu tule ti o fi mu tule ni ba ntu awon eye ti japa ti ri mole ni ba ntu jade awon eran ko to wa won pade won ba e ja wo agbigbo nle tori pe ija pa so npa de pe agbigbo ni le wa o
1: ah
0: agbigbo lo bi kan
1: ah
0: ni an ba de le agbigbo won ni eyin omo iya yin ko won ni a ina ti awon omo bi lata lawon o ti ri won e ri won bo ngba ta won eran ko wa nle agbigbo eyin aja o ti nfi mu finle wi pe ah aso ara agbigbo ti ma wo gbogbo ogbade yen ye re aja ba ni e ma lo e pada wa o won ba pada o di gri gri gri gri o di gri gri gri gri o di gara gara gara gara won ba pada le biti da pa biti aja wa aja ni e ma bo e wo nkan se sa so agbigbo re
1: ah
0: ah ja pa ti ngban
1: ah
0: mi se ngban pe pe pe pe pe pe ngban pe pe pe pe ngban pe pe pe pe ngban pe pe pe pe ẹni kú tí jẹ́ àfẹ́bùjọ tàbá fẹ́ mọ̀jọ kékeré báyìí ni òun ló ṣe iṣẹ́ pẹ́ takuntakun nù bí a sì rí àgbègbò bí a sì rí aṣọ rẹ̀ àfẹ́mọ̀jọ yìí a máa ń wálẹ̀ ní bá bẹ̀rẹ̀ sí wálẹ̀ pẹ̀lú ẹ̀kan ní wálẹ̀ ní wálẹ̀ ní wálẹ̀ torí àfẹ́mọ̀jọ wọn bá ní àfẹ́mọ̀jọ kú ẹnu sàdí àfẹ́mọ̀jọ tó bá ti kú ẹnu sáré ó di ni ṣùgbọ́n tó bá sì wà láyé ẹnu sáré a máa dán wọn lọ bá wálẹ̀ wálẹ̀ wálẹ̀ wọn bá kan ìyá àgbègbò ìyá àgbò tí a kàn báyìí wọn ní ha ìjàpá ó ṣe yìí tán wọn ní ẹ ìjàpá ọ̀pá àgbègbò mbọ lọ fẹ́ gbẹgbà òfin tá a ṣe ó ti rú. Wọ́n á fún láwàwí tó tọ́ba tí wọ́n bá fún láàyè àti ṣàwáwí yóò borí wọn. Bá bẹ̀rẹ̀ sí lò ó. Ẹ̀yin tó jàpá tiẹ́ nu wéjà ta pín ìgbẹ́ ìgbà ìwọ̀n. Ẹ̀yin wọ́n jàpá tiẹ́. Wọ́n ń kobò lórí, wọ́n ń kobò lẹ́yìn, wọ́n ń kobò nídìí. Ẹni tí ó mú ìkúùkù tí ó sọ́lù. Ẹni tí ó mú tí ó gba létí. Ẹni tí ó ta ń pa. Gbogbo wọn pátápátá wọn pa erin ẹ̀yin máa wulẹ̀ dà sí ti yín. Torí bẹ́ẹ̀rin bá lóun ọ́ tẹ ìjàpá ní alábàámu
1: báyìí.
0: Yọ rẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ ni. Àwọn ṣàkúnwẹ́ ni àwọn ní akógbà tí ìgbàmú ní akóbá alábàámu. Wọ́n mú yan níbo náà. Wọ́n kábàrà bò. Wọ́n lù ú. Bí kúkú bí yíyé àwọn méjèèjì wọn sá sórí kọ ni wọn bá dagbari wọn ra dagbari fáyé o wọn bá lù wọn pa bámú bámú o tọkọtìyàwó wọn lù wọn pa bámú
1: bámú.
0: Ìdí àlọ́ mi rí pé kò sóhun kan tẹ́nìyàn lè ṣe ń kọ̀kọ̀ tí ò ní lu dágbára. Ntọ́ ọba ṣe ń kọ̀rọ̀ gbangba ni ọ wà o gbangba lọ́wà o kò sí kọ̀rọ̀ mọ́ o. Ohun tó o bá fẹ́ ṣe láìda rò lẹ́ẹ̀mejì kó o tó ṣe. Pàápàá jùlọ ẹsẹ̀ ìpànìyàn ẹni bá pànìyàn àṣírí ó tu òun sì pọ̀ náà ni. asiri ijapa tu o ati yani bu aya re o bi an se dogbon dogbon to asiri won tu won se pa won an mejeji won lu an pa bamu bamu bamu bamu bamu ni o atori ati ka okan ki gbe o ide alomi re o gbangbalaka o professor ateyan olulube wa wa ide alomi re gbangbalaka en bi n ba paro ekenu ago mi ko mo dun o sugbeta pe o to ni mo so ka gbenu mi koro eh prof oro abi oro
1: oro oro o ti egboro maro
0: kilo bi
1: ko gboro maro
0: ori won paro o to ni mo so so da ka ma so da ka ma pa mo lo mo
1: ji ara ko da ka ma pa mo ni pe
0: awo ri eto to ni mo ni ye o gbogbo eyin te ba wa fife je adupe o
1: gbogbo
0: eyin te pe wa o aya lajire lati soka ese o anti krisa adekunle ese o gbogbo eyin te fe pe te de wole owo yen patapata akiyin ese o ojo je mi aki olowo button fun ti fun ti sa yi alagba ibrahim abi alagba ni wona
1: agba ipo ekan
0: agba ipo ekan alagba ibrahim ese adupe o ni gamana o
1: ami o
0: omi me iro leye do ti wa ni okan sport assembly ni waju tana tana yo tana wole ni sin awon ati awon oluku re gbogbo prof o wa dagbere ka ma lo
1: ese yin ye wa ku we ti gbo wa se o awon la ma wa yin la ma ba ti yin o ni joju yin o ni fo o se adupe o ah la gba olohun titi jo mejo ati ma pade layan oruko mi ni professor ademola adesokwe
0: wa so number re
1: number mi ni 09047929123
0: adupe fun ti ojo ti ni o lagbara olorun lojo mejo oluwa yo tun mu wa wa o larudu olorun mare oruko temi ni afolabi kende ko baba re o afiju olowo ori oko yin fun jowo ipado wa lojo mejo o de kini o di wo bi ojoro odojo mejo

Ẹ kàlẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn lẹ́wà lámúwá fún yín láti ìkànnì ìkànga àgbọ́mọ̀gbẹ́ Wiles Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyẹ̀lẹ̀ Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyèdè lóníròyìn ṣáájú ẹgbọ́n òkùnkùn tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ṣẹ́ nípa pé àjọ ẹ̀kọ́ wà sí ṣe àtìlẹyìn fún ètò ìdìtẹ̀ ìgbàjọba tí ń gbìyànjú rẹ̀ nílẹ̀ Niger. Ìgbìmọ̀ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin kékeré ilẹ̀ yìí ni ẹ ti rọ àjọ discos láti yanjú gbogbo àwọn gbèsè tí ń bẹ lágbọ̀ ètò ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná. Ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ gba àbá eléyìí tí wọ́n nílò fún àsopọ̀ mọ́ ètò àbá ìṣúná ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe bílíọ̀nù lọ́nà 2,290,000,000. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ akin lórí àwọn tí a pe wọ́n ń ṣe káràkátà láwọn ojú òpópónà nílẹ̀ Ìbàdàn. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sẹ́ ìròyìn kan tó ní ṣe pẹ̀lú bí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè ti ṣe ti apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ECOWAS ní àtìlẹyìn pẹ̀lú èdè ìdìdẹ̀ ìpàjọba kan tó forí sọ́pọ́n ní ilẹ̀ olómìnira ti Niger nígbà tí àpẹẹrẹ ṣe àtẹnumọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà wà nínú ìfarajìn àti ìgbésẹ̀ eléyìí tó ń gbójú agan ti ìgbà ìjọba lọ́wọ́ yan táwọn ọmọ ológun máa ń ṣe eléyìí tí wọ́n ní kò bófin mu tí ò sì bójúmu tó níbi tí ojúlàdé lásìkò yìí. Mínísítà kejì fọ́rọ̀ ilẹ̀ òkèrè Àbásádọ̀ Ṣọlá ẹnìkan láyé òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lónìí nílùú Àbújá nígbà tó ń ṣàkàwé ìròyìn tó ń lọ náà gẹ́gẹ́ bí àwọn ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ lójú òpó ayélujára. Ó jẹ́ kó dìímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ni kò fìgbà kankan ṣe àtìlẹyìn fún ètò ìdìtẹ̀ ìgbàjọba àwọn ọmọ ológun nílẹ̀ Niger eléyìí tí ò sì ní fìgbà kankan ṣe àtìlẹyìn fún irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ níbikíbi. Ẹnìkan láyé ṣàlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà wà ní ìfarajìn àti àsopọ̀ pẹ̀lú ètò ìṣèjọba àwarawa, àwọn ìlànà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin àti ìrẹsẹ̀ wálẹ̀ ilẹ̀ ìwọ̀-oòrùn ilẹ̀ adúláwọ̀ àti àwọn ilẹ̀ míì káàkiri orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ gbogbo. Ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má fi etí tàbí kọjú tó tọ́ sí àwọn ìròyìn yìí nígbà tó jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn tó ń lọ yìí olómọ̀ọ́mọ̀ wá láti da omi àláfíà àti láti dá rúgbòrúdò sílẹ̀ pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tó wá ń ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn ìjọba ilẹ̀ Nàìjíríà sí àwọn ètò tó tọ́ àti ilé ètò yẹ lágbọ̀n ọ̀dọ̀ àjọ ECOWAS. Ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ ètò agbára nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí ó ní àti rọ àwọn iléeṣẹ́ apínná discos pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú àwọn gbèsè tí ń bẹ níta eléyìí tí wọ́n sì gbìnrò wọ́n láti rí pé wọ́n yanjú gbogbo àwọn gbèsè náà ní kànmọ́kíá pàápàá jùlọ láti rí dájú wípé àwọn nǹkan wọ̀nyí òun ni wọ́n mú kí wọ́n sì yanjú ẹ̀ nítorí wípé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò agbára iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè Nàìjíríà. Alága ìgbìmọ̀ náà Victor Nwokolo òun ló sọ̀rọ̀ yìí níbi ètò kan tí wọ́n ṣe síbi àbẹ̀wò alágbára tí wọ́n ṣe sí àjọ NISO ìyẹn ní olùléṣẹ́ wọn níbẹ̀ nílùú Àbújá níbi tí àwọn aṣòfin náà tí wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn ìjíròrò àti ohun tó ní ṣe pẹ̀lú gbèsè tó ń bẹ nílẹ̀ ládọ̀ àjọ discos. Nígbà tí wọ́n sọ̀rọ̀ alága iléeṣẹ́ NISO èèyàn ẹni tó ń rí sí ọ̀rọ̀ ètò ìpolówó ìtajà àti ìpawó wọlé onímọ̀ Edmund Heje òun ni pé wọn ni ó ṣàlàyé tó sì sọ ohun tó ní ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan àti àwọn iléeṣẹ́ pàtàkì tọ̀rọ̀ kan tó jẹ́ ti iléeṣẹ́ apínná lórílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn iléeṣẹ́ tọ̀rọ̀ kan wọn láti rí iléeṣẹ́ apínná ti Benin, iléeṣẹ́ apínná ti Enugu Iyohi EDC, iléeṣẹ́ apínná nílẹ̀ Ìbàdàn IBADC, ti Jos JEDC, tìpínlẹ̀ Kaduna KEDC, Kadeko àti ti ilẹ̀ Port Harcourt PHEDC tó fi mọ́ ti ìpínlẹ̀ Kano.

Mínísítà fọ́rọ̀ iléeṣẹ́ ọmọlógún ilẹ̀ yìí, Ọ̀gágun Christopher Musa ló ti ṣàlàyé wípé ètò ìṣàkóso ààrẹ Bola Ahmed Tinubu òun ni ó mú ètò ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnkúndùn láti dáàbò bo ìrẹsẹ̀ walẹ̀ àti ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ètò ìṣèjọba àwarawa ní gbogbo ọ̀nà tó fi mọ́ ohun tó ní ṣe pẹ̀lú ìgbélárugẹ àwọn nǹkan ìdàgbàsókè lọ́rílẹ̀-èdè wa Nàìjíríà. Musa ṣàlàyé ọ̀rọ̀ yìí nílùú Àbújá nígbà tó ń ṣiṣẹ́ lójú ètò kan níbi tí wọ́n pè wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣèjọba àwarawa àti àwọn nǹkan míì eléyìí tí wọ́n pè wọ́n ní ọ̀ṣẹ́ ní iléeṣẹ́ ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà náà ṣàlàyé pé ààrẹ Tinubu òun ló ti ṣe àtẹnumọ́ lórí ìfarajìn ìjọba àpapọ̀ láti mú ìgbáyégbádùn àti àlàáfíà ìjọba àti nípa bí àwọn ọmọ ológun ṣe ń pèsè ohun tó tọ́ àti ilé ètò yẹ pẹ̀lú gbogbo wọn ló ti ṣe pèsè àwọn ohun èlò táwọn ọmọ ológun nílò láti lè mú kí iṣẹ́ wọn kó láǹfààní àti rọrùn nípa dídáàbòbò orílẹ̀-èdè yìí. Musa ṣàlàyé pé àwọn nǹkan tí a ti láǹfààní àti rí àti láti gbà òun ni a pè wà láti lò fún ètò ìdàgbàsókè àti ìtẹ̀wọ́wájú orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a pè wọ́n ti gba àbá owó bílíọ̀nù tí ń lọ bí ₦2,410,000,000 eléyìí tó wà nínú àfikún ètò ìṣúná láti mú kí ètò ìgbáyégbádùn àti àwọn nǹkan aṣẹ́ kó láǹfààní àti lọ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó sì mú kí gbogbo àwọn owó tí wọ́n ti láǹfààní àti buwọ́lù fún ètò ìṣúná ọdún 2026 ó lọ sí bíi ₦1,000,000,000. Wọ́n pè ètò ìṣúná náà ti ń bọ̀wọ́ lù lónìí lásìkò ìjókòó ilé lẹ́yìn tí wọ́n pè wọ́n ní gbé àbá náà lọ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin pàápàá jùlọ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣúná àti ìṣàkóso owó àti ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbìmọ̀ náà ni ti ṣe alága rẹ̀ ọ̀nàrẹ́bù Súnkànmí Babalọlá ṣàlàyé pé àbá náà òun ni wọ́n rí gẹ́gẹ́ bí ohun tó wà lẹ́sẹsẹ pẹ̀lú àwọn àkójáde tó wà látọwọ́ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣúná àti èròǹgbà lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó fi mọ́ àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n ṣe àlàkalẹ̀ rẹ̀ lẹ́sẹsẹ. Ìgbìmọ̀ náà ló ṣàlàyé lórí bí wọ́n ti gbèrò àti ṣe àmúlò àwọn nǹkan wọ̀nyí nípa níná àti ṣíṣètò ìṣúná fún ètò ìṣúná ọdún 2026 eléyìí tó sì kúrò ní iye tí wọ́n ti fi sí tẹ́lẹ̀ lọ sí ₦1,000,000 lásìkò tá a wà yìí. Bákan náà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ àwọn aláṣẹ tó ní sí ọ̀rọ̀ ìgbéròfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Hoilia òní pé wọ́n ti ṣe àgbéró ìgbésẹ̀ àti ètò ìtẹ̀lé òfin ta ko àwọn ìgbésẹ̀ mímọ́ ìtajà láwọn ojú òpópónà àti wọ́n ṣe àwọn àmúlò ibi tí kò tọ́ àti àwọn tí kò yẹ lójúnà àwọn ibi ìtajà àti agbègbè gate Bódìjà àti Ọjọ́ nílùú Ìbàdàn. Àjọ Ilẹ̀ kéde ìgbésẹ̀ náà lónìí nígbà tó jẹ́ kó di mọ̀ pé iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe ló wá pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò níbi tí wọ́n ti láǹfààní àti fi ìdí múlẹ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ìtẹ́lé òfin àti àṣẹ tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ṣíṣe àmúlò ojú ọ̀nà àwọn ibi táwọn èèyàn lè fẹsẹ̀ rìn gbà àti àwọn ààyè tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ yìí. Àwọn aláṣẹ náà ṣàlàyé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ wípé gbogbo àwọn ìgbésẹ̀ tó ń ṣe yìí òun ló tẹ̀lé àwọn ìkíyèsí àti àmójútó eléyìí tí wọ́n ti ṣe pàápàá jùlọ lórí bí àwọn ọlọ́jà ṣe máa ń ṣàmúlò àti mímọ́ pàtẹ sáwọn ọjà sáwọn ojú ọ̀nà tí kò tọ́ àti eléyìí tí ò yẹnu eléyìí tá a ti rí àwọn ojú ọ̀nà ibi àfẹsẹ̀gbà àti ojú ọ̀nà tó jẹ́ ti àwọn ọ̀nà omi tó fi mọ́ ibi tí wọ́n ti yà sọ́tọ̀ síbi tí àwọn ọkọ̀ lè máa páàkì sí nígbà tí a bá ń lọ eléyìí táwọn èèyàn sì ti mú gẹ́gẹ́ bí ibùsùn àti ibi tí wọ́n ti lè máa tajà lásìkò yìí. Wọ́n pé ọ̀pọ̀ àwọn ọjà àti àwọn nǹkan tí wọ́n láǹfààní àti gbà òun ni a ti gbẹ́sẹ̀ lé lásìkò tá a wáyé lásìkò tí wọ́n ṣe iṣẹ́ àkànṣe náà. Ẹtí ṣe olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM nínú ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 Bímbọ Adékànbe òní pé ó ti sọ̀rọ̀ gbé ìgbésẹ̀ àti àwọn iṣẹ́ àkànṣe ojú ọ̀nà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe lọ́wọ́ lásìkò tá a wà yìí nígbà tó jẹ́ kó di mímọ̀ pé àwọn nǹkan wọ̀nyí òní pé ó ṣeéṣe kó láǹfààní àti gba àwọn nǹkan tí ó jẹ́ ìbò ẹnu àtẹ́lù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC òun ni wọ́n ṣe irú àwọn iṣẹ́ yìí. Adékànbí sọ̀rọ̀ yìí lónìí nílùú Ìbàdàn nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tó ti nàka àlébù sí àwọn ẹgbẹ́ alátakò pé nípa ṣíṣe àmúlò àwọn nǹkan tí wọ́n pè wọ́n ní ń ṣẹlẹ̀ àti àwọn iṣẹ́ àkànṣe
kase tan se lati ma fi soro oselu eleyi ti ko nitumo kankan lawujo oludije egbe osere APM oni ape o se afiwe ise akase na pelu eleyi ti joba papo na se loju ona ipinle Eko si ilu Calabar nigba to je ko di mo pe ise akase alagbara oni ape o sese ko fa awon akude kokan sugbon ti o ni anfani gidi eleyi ti o se soda awon araalu a Dekanbe lo tu wa bẹnu atẹlu awọn ti pe won ni won bẹrẹ si ni kora won jade ti won si kora won gẹgẹ bi awọn olutako ara ni eleyi ti won tako ijọba ti nbẹ lode nigba to jẹ ko di mimọ pe ise awọn akanse tun lo ye oni a pe tun lo kaakakiri orilẹede Nigeria eleyi ti awọn eyan lawọn agbegbe ibi ti a ti n se yi si n dojuko awọn akude kọọkan latari awọn ise naa. Akojọpọ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la tí wọ́n fún ìwé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn ló ti sẹ́ lórí pé àwọn ìjọba ilẹ̀ yìí ṣe àtìlẹyìn àti àjọ ECOWAS lórí ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbàjọba kan tó forí sẹ́pọ̀n ní ilẹ̀ olómìnira Niger nígbà tó ń tẹnumọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà òun ni a pe wọ́n ń gbìyànjú tí wọ́n sì ń rí pé àwọn sa ipá nípa gbígbógun ti àwọn ọmọ ológun lórí à ń dìtẹ̀gbà ìjọba láwọn orílẹ̀-èdè ilẹ̀ Adúláwọ̀. Ìgbìmọ̀ ilé lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí wọ́n ní a ti rọ àwọn oníléeṣẹ́ àpọ́nná ìyẹn discos gbogbo eléyìí tí wọ́n ní àwọn gbèsè kan àbó míì níta láti rí pé wọ́n yanjú àwọn gbèsè wọn láti lè mú kí iṣẹ́ ètò ìpèsè iná lórílẹ̀-èdè Nàìjíríà kó lè láǹfààní àti tiẹ̀ sọ̀wọ́ iwájú. Ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti gba àbá owó kan eléyìí tó ní ṣe pẹ̀lú àfikún ètò ìṣúná bílíọ̀nù lọ́nà 210 náírà eléyìí tí wà láti ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ àkànṣe àti àwọn iṣẹ́ míì eléyìí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó sì mú kí ètò ìṣúná ọdún 2026 ó fò sókè lọ sí tírílíọ̀nù kan ó lé ẹyọ kan náírà. Bákan náà níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àgbérò òfin nílẹ̀ yìí Hoilia wọ́n ní a ti ṣe àtẹnumọ́ tí wọ́n sì gbé ìgbésẹ̀ lónìí lórí àwọn tí wọ́n pe wọ́n sọ àwọn ojú ọ̀nà díbi ìtajà àti mímọ ṣàmúlò ojú ọ̀nà gẹ́gẹ́ bí ibi tí kò tọ́ eléyìí tí wọ́n pe wọ́n ní a ṣe láwọn ibi ìtajà èyàn ní gbajúgbajà ọjà gate Bojija àti Ọjọ́ nílùú Ìbàdàn lónìí òde yìí. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ Tèmítọ́pẹ́ Akínkùọ́lẹ̀ oníṣẹ́ àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà Adédàmọ́lá Olóyèdè lómúrò iná wá sí ti gbọ̀ yín ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ Wells Radio 89.3 FM Ọlọ́run yóò bùkún fún yín ọ̀run ayọ̀ láòsùn.

0: Thursday, baby. It's Throwback Thursday, baby.
1: Oh,

It's Rebecca's day, baby. It's Rebecca's day, baby.

Asheba, koda ye Asheba, Asheda onro. Olorun to ti wa ki aye to ma be ti o de to ma wa ngba ti aye o de ni simo. Olorun kan na to da oye o na lo da oru be na o na lo tu da otutu. Ojo aro ngba kan oye ase ngba kan. Ojo aro ro lawon adugbo kan kon ni da. Lawon adugbo bi kan wa fe le ma be lohun pe kojo o de ro nbi. Koda yo ma ro lo kan orun wa de ma ran lodi keji e. Awa faila yen si odi mejeji te de le ma ri pe ise Olorun na ma gbogbo eleyi. Nigba ti eyan ba n wo ojo n waju bayi sile de gbe ni odi keji e. Eje n tun sare shock yin abi ki n tun ran yin leti. Ile su ni orile ede Nigeria. Ṣugbọn lawon orile ede ibi kan orun ran lọwọ lọwọ bayi. Lawon orile ede ibi kan awon yen ile ti won se mo. Lawon orile ede ibi kan yinyin to n jabo latoju orun koda ki na wo osu meta freezer ile ibo mi otutu to. Gbogbo ilé kò sí àtọwọ́dá èèyàn kankan nú ẹ̀tọ́ lọ́run náà ní gbogbo ẹ̀ o. Mo ṣe bá ṣẹ̀dá ayé o, mo ṣe bá ṣẹ̀dá ọ̀run. Ọlọ́run tó fi èmí sínú ènìyàn. Ó ní ẹwà ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa. Dára dára báyìí ló dá wa bójọ́ kùnrin bójọ́ bìnrin ó dá gbogbo wa dáadáa ni. Ẹ̀ka alẹ́ ní gbogbo bíi ti afẹ́fẹ́ ìkànnì yìí tó ti ń fẹ́ dé lálẹ́ ẹ̀tọ́ ní. Ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn níbẹ̀ láti ń gbóhùn sáfẹ́fẹ́. Látolúyọ̀lé Estate ń bí tó fi dé orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé lòun wá ti ń já tololo tololo lálẹ́ ẹ̀tọ́ ní. Tí ó ní wá ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dẹ̀ ó sínú ẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Tani yóò gun orí òkè Olúwa lọ, tani yóò dúró níbi mímọ́ rẹ̀. Ẹni tí ó lé ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Èyí òun ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀. Nítorí náà ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ohun tó lè jẹ́ ìdíwọ́ àti ìdènà fún ètò talẹ́ tòní. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ìdàrú àìfẹ́fohùn ṣọ̀kan nínú ìdílé yìí. Ìjà láàrin ọkọ àti ìyàwó yìí ń gbogbo ògbà gbogbo ohun tó ń fa ẹgbẹ́ orí yín sókè. Gbogbo agbára tó lúgọ síbì kan tó ní òun ò ní jẹ́ kàlàáfíà ò jọba nínú ìdílé wa ó yẹ ẹgbẹ́ orí yín sókè o. Kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba Ògo kó lè wọ inú ilé yìí wá. Kí ọba Ògo kó lè wọ inú ọkàn tó ń gbọ́ rédíò lálẹ́ tòní yìí wá. Kí ọba Ògo kó lè darapọ̀ mọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní. Kí ọba Ògo kó lè gbé àlàáfíà wọnú ìdílé yìí wá. Kí ọba Ògo kó lè wọ inú ọkàn yìí kó mú ìtùnú kó mú àlàáfíà wá.
ni egbe ori yin soke eyin enu ona ki a si gbe yin soke eyin ilekun ayeraye ki oba ogo ko wonu ile yi wa ta ni oba ogo yi gan oluwa ti o le ti o si le agbara oluwa yi kan na ni o ni agbara ni ogun nitori na le kan si egbe ori yin soke eyin enu ona o ani ki a si gbe yin soke eyin ilekun ayeraye ki oba ogo ko le wo inu ile yi wa ki oba ogo ko le wo inu oko yi wa ki oba ogo ko le wo inu keke yi wa ta ni oba ogo yi olorun awon omo ogun o na ni oba ogo e ka lele kan si oni gbogbo bi te tin gbo ikanni konga gbo magbe Wells Radio 89.3 FM lale yi ikanni eleyi ohun ni ikanni akoko fun gbogbo molebi ni ipinle Oyo awari ife ohun loruko eto yi eto ni awari ife ni deede ago mesan to ba ti di ojo Thursday

0: Arábìnrin yìí ní màmá òun sọ fún òun pé obìnrin ò gbúdọ̀ bá ọkùnrin pín ojúṣe ilé kankan ṣe o. Ìtorí pé ìyà ni ó jẹ́bọ ọbẹ̀ o. Ó ní màmá òun sọ fún òun pé ọkùnrin ò gbúdọ̀ bá bí obìnrin ò gbúdọ̀ bá ọkùnrin pín ojúṣe ṣe o. Ẹ̀jẹ̀ ń ṣàlàyé fún yín. Bí màmá òun ṣe sọ fún òun ké gbogbo ohun tó wà nínú ilé pátápátá ojúṣe ọkùnrin ni o. A jẹ, a mu, a sanwó ilé, a ṣe ti bí a ṣe tàn títí daṣọ tí wọ̀gàn á wọ̀ sọ́rùn. Ó ní màmá òun sọ fún un pé bó olówó tiẹ̀ àpasápò ń tiẹ̀ o. Owó tiẹ̀ owó tiẹ̀ ni. Ṣùgbọ́n owó tiẹ̀ owó gbogbo wa ni. Ṣùgbọ́n màmá òun kìlọ̀ fún òun gidigidi gan má ṣe bá ọkùnrin kankan gbé ojúṣe ṣe o. Owó ilé ò wá tí ìpè ló wá ní kó o bá a san. Owó ilé ìwé àwọn ọmọ ò tí ìtò ló wá ní kó o san. Ẹ wá ní ìdí kinní kan nú ilé ló wá ní kó o ṣe. Ó dí màmá tòun sọ fún òun pé òun ò gbúdọ̀ dán wo o. Níbi tán ti ń sọ̀rọ̀ yìí ni ìkànnì wọn náà sọ pé òun ò rò ké bẹ́ẹ̀ ló yẹ kó rí o. Ṣùgbọ́n ẹnu arábìnrin yìí ẹnu tiẹ̀ mú dáadáa ó bo ohun àwọn tó kù mọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀dọ́ àti gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tán ọ̀bá ṣọ́ra ohun arábìnrin yìí ó bo tiwọn mọ́lẹ̀. Nǹkan tó ń mọ̀ ni pé wọ́n ní obìnrin ò gbúdọ̀ bá ọkùnrin pín ojúṣe ṣe o. Tí ò bá ní jẹ́ ó lọ wá. Tí ò bá ní jẹ́ ó lọ wá. Bọ̀ pé wà á dìde wà á wá ló fẹ́ ràn án lọ́wọ́ wà á jẹ́ kó dọ̀lẹ́ ni. Bó ṣe ní màmá tòun sọ fóun nìyẹn o. Ṣùgbọ́n ní abala àkọ́kọ́ talẹ́ tòní ohun tí mo gbé wá nìyẹn. Màá fẹ́ kẹ́ ẹ gba àwọn ọ̀dọ́bìnrin yìí ní ìyànjú ká ní lọ́kàn pé wọ́n ń gbọ́ ètò yìí. Nítorí mo mọ̀ pé irú àwọn tán ní èròǹgbà yìí ní ìgboro àwọn náà tó nǹkan. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ yìí kí lè sì tẹ́ fọ̀ sọ́rọ̀ yìí. Ṣé bẹ́ẹ̀ lórí? Á wù mí láti gbọ́ lẹ́nu àwọn màmá wa lálẹ́ yìí. Arábìnrin ní màmá tòun sọ fún òun pé òun ò gbúdọ̀ bá ọkùnrin pín ojúṣe ṣe ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí. Nǹkan táwọn òbí tiẹ̀ sọ fún nìyẹn o. Ìkànnì àwọn ọ̀rẹ́ ẹ̀ tó dẹ̀ ti ní ìpèníjà pẹ̀lẹ́nu tóun àti ẹ̀jọ́ ń ṣe wọlé wọ̀dé ó tún ti ń fún yẹn náà ní ìmọ̀ràn yẹn. Bọ́ ṣe bẹ́ẹ̀ lórí oníwọ́n sọ fún òun pé òun gẹ́gẹ́ bí obìnrin òun ò gbúdọ̀ bá ọkùnrin pín ojúṣe ṣe. Towó ilé ò bá pé jẹ́ ó lọ wá. Tó o bá ní owó tiẹ̀ ni má wulẹ̀ kó o kalẹ̀. Onítọ̀rọ̀ sọ fún òun pé obìnrin tó bá ti ń ran ọkọ ẹ̀ lọ́wọ́ yóò jẹ́ kọ́kọ́ ẹ̀ ó dọ̀lẹ́. Ẹ̀yin àgbàlagbà ẹ̀yin màmá wa tẹ́ ẹ ti lọ ṣáájú wa ṣe bẹ́ẹ̀ lórí. Ṣé ìmọ̀ràn yìí ṣó bá ojú mu? Fún ọ̀dọ́ kan láti lè ní irú eléyìí lọ́kàn àmọye ọ̀dọ́ tó nírú ẹ̀ lọ́kàn. Ara ojúṣe ètò àwárí ìfẹ́ náà ni láti tọ́ra wa sọ́nà. Nọ́mbà tẹ́ pè sí rèé ní abala àkọ́kọ́ yìí 0916-893-1000 tàbí 0915-3334-893. 0916-893-1000 tàbí 0915-3334-893. Hello, ẹ̀ka alẹ́ ti wọlé o.
1: Ẹ̀ka alẹ́ sá.
0: Ẹ̀ka alẹ́ mọ̀. Orí ọ̀fẹ́ láti àdúgbò bo.
1: Alẹ́sìnlọ́yẹ.
0: Láti Alẹ́sìnlọ́yẹ. Ẹ̀ka alẹ́ orí ọ̀fẹ́ láti Alẹ́sìnlọ́yẹ. Ẹ̀kọ́ òdì ni.
1: Ọmọ ẹwọ ilé ayé ìgbà. Nǹkan kọ́ ló máa dá sí àwọn méjèèjì lọ́jọ́ máa máa ṣe síra wọn.
0: Àwọn méjèèjì lọ́jọ́ máa ṣe síra wọn. Ọkùnrin náà wáyé ìyá. Olùrànlọ́wọ́ òun ni Bíbélì pé. Ẹ ṣeun gan orí ọ̀fẹ́, ẹ ṣeun gan mo dúpẹ́ o. Tàbí 0915 3 ní ọ̀nà mẹ́ta 4893. Arábìnrin ní màmá tòun ti sọ fún òun pé má bá ọkùnrin má bá ọkùnrin má lóun ràn án lọ́wọ́. Ọlọ́run ti fún un lókun àti agbára àti lè dẹ́rù ẹ̀gbé. Tó o bá lóun ràn án lọ́wọ́ wà á máa jó yọ̀lẹ. Torí njọ́ tí ò bá ní yóò máa wojú ti ẹ pé wọ náà mú kinní kan lẹ. Orí ọ̀fẹ́ wọ́n pè láti Alẹ́ṣinlọ́yẹ wọ́n ní ẹ̀kọ́ òdì ni. Ṣé bẹ́ẹ̀ lórí lójú tiyín ẹ̀yin náà pè wọlé 0916893 1000. Ẹ̀ka alẹ́ o Mrs. Akinola láti New Garage.
1: Olùrànlọ́wọ́
0: la jẹ́ fúnra wa.
1: Olùrànlọ́wọ́ ni a ní láti ràn án lọ́wọ́.
0: Kì í ṣàyèsí. Ọkùnrin
1: bá jẹ́ obìnrin náà bí ni irọ́ o. Ìyẹn ò tiẹ̀ ń ṣe yẹn kì í sọ̀rọ̀ rárá. Wọ́n ní láti ràn án lọ́wọ́ ni a. Kí lọmọ gan fi máa dóbi mọ̀. Dóbi máa obìnrin náà wá jókòó á ní pẹ́tọ́ lóhùn. Àwọn ọmọkùnrin ọmọ igan náà wo wọ́n ń wo nǹkan tá à ń ṣe ni. Irọ́ o, wọ́n ní láti ràn ara wọn lọ́wọ́.
0: Wọ́n ní láti ràn ara wọn lọ́wọ́.
1: Àwọn mọ̀ pé òbí kan tẹ̀sí wà láyé ìsìn láti sọ bẹ́ẹ̀ fún
0: omi. Kọ́lọ̀ ń ṣàánú wa. Láyé ìsìn kọ́lọ̀ ń ṣàánú ni. Ẹ̀ra
2: sàá,
0: ẹ máa bẹ́ sódò. Ẹ ṣeun gan
2: Adéwùmí Ọdẹ́dìran.
0: Adéwùmí Ọdẹ́dìran láti Ẹlẹ́bú ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀ka alẹ́.
0: Ó yẹ jẹ́ ń gbọ́ èrò ti ní. Ẹ̀kọ́ òdì lẹ́yìn náà pé.
2: Ẹ̀kọ́ òdì ni wọ́n kọ. Afọwọ́wọ́wọ́ lọ́wọ́ fi mọ́ ní
0: ìsinmi. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Ayé òdò lórí ẹnìkan.
0: Ka fọwọ́ wẹ mọ́ lọ́wọ́ fi mọ́.
2: Lọ́wọ́ fi mọ́.
0: Ẹ ṣeun gan màmá. Ẹ ṣeun mo dúpẹ́ o. Yes ma. Olùrànlọ́wọ́ òun náà la jẹ́ fúnra wa. Ṣùgbọ́n àwọn tán ní èròǹgbà yìí tàbí tán rí bí ọ̀rọ̀ yìí ṣe rí ojú wo làwọn fi wò ó gan. Ṣé mọ̀ pé wọ́n ní bí ìlú gángan báyìí lọ̀rọ̀ ayé bó ṣe kọjú sẹ́nìkan bẹ́ẹ̀ ló kọ̀yìn sẹ́lòmíì. Tẹ́yìn bá gbà pẹ̀lú arábìnrin àáwò míì láti gbọ́ ojú tẹ́yìn fi wò ó. Àṣà ní nǹkan tẹ́yìn náà rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀. Ojú wo lẹ̀yìn fi wò ó. Àwọn olóyìnbó ń pe nǹkan kan ní influencing. In fact, láde òní iṣẹ́ kan wà tó ń pè níṣẹ́ influencer o. Àwọn ilé-iṣẹ́ jàǹkàn-jàǹkàn àti ilé-iṣẹ́ ńláńlá. Wọ́n á máa kàn sáwọn tó ní agbára àti mú àwọn nǹkan kan síta láti fi yí àwọn èèyàn lọ́kàn padà. Ṣùgbọ́n irú ọ̀dọ́mọdé yìí láàrin àwọn akẹgbẹ́ bí mo ṣe sọ ohun ti ẹ̀ mú dáadáa. Ó dẹ̀ lágbára àti jẹ́ nǹkan tó lóyìnbó ń pè ní influencer láàrin àwọn ẹgbẹ́. Màmá àti ẹ̀ sọ fún pé má ran ọkùnrin lọ́wọ́ o. Ẹ̀ ń gbọ́ ọkùnrin ṣáyìn náà fẹ́ kán ràn yín lọ́wọ́. Ẹ̀yin dádì wa ṣáyìn náà fẹ́ olùrànlọ́wọ́ bí. Bóyá ọkùnrin mi ò tiẹ̀ fólùrànlọ́wọ́. Èmi nìkan lè dá gbogbo ẹ̀ gbé. Àtòkè àtilẹ̀ èmi nìkan á dáfà á. Bọ́kùnrin mi ń ṣe project mi. Bíyàwó ẹ̀ ní ẹjẹ́ ń fi yé báyìí kún kí n fi ràn yín lọ́wọ́ wọn láwọn ò fẹ́. be nkan ton ni lo ti to sugbon wa lawon o fe en gbo okunrin ojuwo leyin na fi wo 0916 893 1000 okunrin kan ni tin ba ti gba nkan kan lowo e o na ma wa kenu bo a wa ma se bi ko un lo ni 0915 3 4 8 9 3 tabi 0911 3 4 8 9 3 awu mi lati gbo lenu okunrin kan lale toni awu mi lati gbo iru okunrin kan lale yi ka fi kase abala ile tabita abare ni ti ohun ni ona mi to fi wo oro to wa le ene so e ja gbo a ma jo fi oro ara wa a ma jo fi kogbon lawo ara wa na ni awon to ti pe mi wole saaju won ni eko odi ni o nitori pe olohun da wa fun ra wa lati le ran ara wa lowo ni tori ife ohun la se da ololufe olohun to da wa lokunrin yen to da wa lobirin o mo idi to fi da wa be oni aje wa oluran lowo fun won wa jo ma ran ara won lowo nje yin ti ri igbeyawo nibi ti oko ati yawo to ti jo fowo sowo po ri ah o mama ndun gan o nkan to ye kan le lodun marun won a de ba lodun kan nitori pe imo won sokan gidi gan asiri de nbo niru ebi be bẹ́ẹ̀ni kan ò ní kò sẹ́ni tí ó mọ̀ ọ́ àwọn òdílé ibì kan bí ò tí dádì wọn ò bá ti lówó ẹ̀ ti mọ̀ màmá ó máa yọ bí ọjọ́ ṣùgbọ́n ju bàbá ó korò gógó bẹ́ẹ̀ nǹkan tí bàbá yẹn lè fi rẹ́rìn ń bẹ lọ́wọ́ ìyàwó ẹ̀ olùrànlọ́wọ́ òun náà la jẹ́ fúnra wa o olùrànlọ́wọ́ òun náà la jẹ́ fúnra wa ẹ jẹ́ a máa ránra wa létí gbogbo ìgbà pé olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa o ìgbéyàwó kì í ṣe competition ta ló kọ́kọ́ débẹ̀ o tèmi dáa ju ti ẹ lọ ìgbéyàwó kì í ṣe bẹ́ẹ̀ o kò ti dáa ká ti wín ìnìkílì ìdílé wa ó dẹ̀ ti dùn ní o ẹ jẹ́ ń sáré dókè lọ́hùn náà mò ń bọ̀ tá a bá wá padà dé a máa bọ́ sínú abala kejì ètò yìí ẹ kà lẹ́ o ẹ kú kalẹ̀.

0: Eka bo kwada, sorry to awarife. Lati ikoni ikonga gbomagbe ago mewa ti luba yi. Iyan to mo si pe oku wakati kan gbako temi ati yin o jole lori eto yi. Abala keji eto awarife ona la bo si bayi. Ẹjẹ́ kí n máa fi yẹn ran wà létí pé ẹ̀yin náà láǹfààní àti fi mẹ́sẹ̀ẹ̀jì tín ránṣẹ́ sórí ètò àwárí ìfẹ́. Kí ló ń dùn yín lọ́kàn tàbí tó ń kọyín lómi inú tẹ́ẹ̀rẹ́ ní bá sọ? Ẹ̀yin nílò ìmọ̀ràn lórí abala wòlí kẹ́ẹ̀rin sí. Ọ̀rọ̀ yẹn ti sú yín ṣùgbọ́n ẹ mọ bí ẹ ṣe ro ọ̀rọ̀ náà. Ẹ kọ nọ́mbà tí màá pè síta yìí ẹ kọ́ sílẹ̀ o. Ṣùgbọ́n nọ́mbà yẹn kì í ṣe nọ́mbà yìí tẹ́ pè o. Kì í ṣe nọ́mbà tí ẹ lè pè rárá. Báyìí ni a ṣe máa ń ṣe lórí ètò àwárí ìfẹ́. Tẹ bá lóhun tó ń dùn yín bóyá nípa ìgbéyàwó yín. Bóyá nípa ìrìn àjò ẹ̀yin pẹ̀lú olólùfẹ́ yín tí nǹkan kọ́ dẹ̀ ń ṣẹlẹ̀ láàrin ibẹ̀ yẹn. Ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ 0815-519-8656. Lẹ́ẹ̀kan sí 0815-519-8656. Lẹ́ẹ̀kan sí 0815-519-8656. Nọ́mbà tí ẹ fi kàn sí ètò àwárí ìfẹ́ nìyẹn. Ṣùgbọ́n text message yẹn àtẹ̀jíṣẹ́ tàbí WhatsApp nìkan lẹ láǹfààní àti send you. Ẹ̀yin ẹ̀kọ́ rọra ṣàlàyé ní ṣókí ọ̀rọ̀ tí ẹ fẹ́ kí àwárí ìfẹ́ ó mọ̀ ń pa ẹ̀. Àwárí ìfẹ́ á wá pè yín nígbà táwa bá ka mẹ́sẹ̀ẹ̀jì yín. Táwa bá ti kà á tán, àwárí ìfẹ́ á pè yín. Ọ̀rọ̀ ti ìtalẹ̀ tòní, màá fẹ́ kẹ́ ẹ jí àwọn tó bá ti sùn káwọn náà láǹfààní àti gbọ́ o. Ọ̀rọ̀ tí mo sọ níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn lórí ètò yìí lẹni yìí ló bí ìdí tóun fi sọ tòun síta o. Nípa ọ̀rọ̀ arábìnrin kan tí wọ́n fi ọ̀rẹ́ ránṣẹ́ sí wa tán ní ọkọ màmá àwọn, ó ń fi tipátipá bá wọn lò pọ̀. Tó wá yarí ngbà tó dìgbà tó fẹ́ ṣe ìgbéyàwó pé ẹni yìí ò lè dúró gẹ́gẹ́ bí bàbá fóun. Ṣe rántí bí ọ̀sẹ̀ mẹ́rin àbí mẹ́ta sẹ́yìn nìyẹn. Ẹni yìí ní ngbà tó ń gbọ́ ètò yìí lòun sọ pé kóun náà sọ tòun síta o. Nítorí pé ó ti di ẹ̀dùn ọkàn ńlá fóun tóun ò lẹ́ni tóun lè bá sọ. Ṣùgbọ́n nígbà tó ń gbọ́ ètò yẹn lórí ètò àwárí ìfẹ́ lòun wò ó pé kóun náà sọ sóun síta o. Ọlọ́run á jẹ́ kóun lè rí ìmọ̀ràn tóun lè múlò lórí ọ̀rọ̀ náà. Arábìnrin tó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa, wọ́n ní àwọn dàgbà láìní bàbá. Èmi wá bèèrè pé ṣé bàbá wọn ti ṣaláìsí ni? Wọ́n ní rárá o, nígbà gẹ́gẹ́ bí àwọn ṣe mọ̀ ńgbà tí bàbá àwọn kúrò ńlé o. Wọ́n ní ìyá àti bàbá àwọn làwọn méjèèjì tí wọ́n kọ ara wọn sílẹ̀ o. Wọ́n ní àwọn méjèèjì wọ́n kọ ara wọn sílẹ̀, wọ́n ní kò dẹ̀ lọ dáadáa. Nígbà tí màmá àti bàbá àwọn tí wọ́n jọ kọ ara wọn sílẹ̀. Wọ́n ní gbogbo eléyìí dẹ̀ ṣẹlẹ̀ ńgbà táwọn kéré gidigidi gan. Wọ́n ní bí màmá àwọn ṣe ṣàlàyé fáwọn o. won ni ngba ti mama ati baba awon kora won sile baba awon lo ni o de lo lai weyinwo be ni o ti e fi ten koboro se boya won je aba won o je boya won kawe aba won o ka o boya won ti e wa lala afi aba won o si won ni ko si ojo kan ti mama awon so fa won pe baba e o bere e o won ni gege bi omo na awon na o pade boye ebun kan wa sile ka won o bere pe ta lo gbe wa kan ni baba awon ni won ni sugbon mama awon gbogbo oro to sele yi lo dun won ni bo ti e je ke mama awon o salaye ipa to won na ko ninu ba won se tuka o won ni sugbon pelu bi gbogbo nkan se sele mama awon o ti e ja lati so pe ki baba awon o jo ni relationship pelu awon se mo ke ngba mi ere lomi ita ni e bo ti e fe mi mo si wa toju awon omo e won ni mama awon o ti e ja npata rara o nkan ta awon ba ni awon a fi to omo awon o arabirin ni titi to won fi ka ile eko alakobere girama wo ile eko giga o ohun o gbo ri lojo kan ki baba e lohun fe ri ohun o won ni ni ha ta won awon wa gba pe baba awon o fe awon ni o abi eni te yan ba safe wa wa lokan ta won bi mama ati baba awon ba ti e jo nja wa ti e wa awon to ba je po mo re le won je looto won ni tori gbogbo itan lorisirisi ti mama awon ti so fa won pa baba awon yi won la won korira baba awon gidigan o nigba mi eni teyan ba ri leyan binu si sugbon awon ori awon odo awon ode tun ni fe rara won nitori ko ye awon idi ti baba awon a fi ko awon sile lomode awon de gbagbe gbagbo pe nkan ti o ba ati e sele laarin mama awon ati baba awon apu ko ye ko le to be ti baba awon ati e wa fi ko awon sile lai wo eyin wo rara ati rara ni won ni koda laarin kan ngba ta won dagba bo gege bi omode oto loruko ta won je gege bi surname awon le eko sugbon ngba to daarin kan mama awon paro surname awon o oruko mama awon gangan la won wa nje gege bi oruko to ye ka won ma je bi oruko baba ninu oruko awon won ni ngba ta won gbon die la won bi mama won pe oruko to wa lori exercise book mi nkekere re eyi ti mo nje re bo lo ti je won ni be mama won o de paro kan bayi fa won lori oro na o won ni mama won o paro kan bayi fa won lori oro na o won ni mama won salaye boro na se je oun paro oruko eni o nitori ke baba e ti ko e sile o ki n se baba e to ba je baba e ni ko sa ni ko e sile be won ni ngba ta won dagba gege bi omo bi gbogbo omo se n dagba ile eko alakobere lo si university be be lo won lo nira die fawon nitori pe awon a ri gbogbo awon ore awon ton ni ibasepo kan miran pelu baba won bi baba won o fi okada gbe won wa yo fi moto gbe won wa dadi mi so pe baba mi so pe ati lorisirisi eyi ti baba e ti salaisi na a so pe nigba ti won wa laye won lo de ma nwo awon pe bo ti e je pe relationship ojo kan ka awon baba ba awon ni won ni ju on ko mu lo ni ikorita ya awon fe ka won ni baba ba won ti e wa ni baba ta won gogan ka won ti e leni kan gbe si aye awon ta won pe n baba won ni okunrin kan le aye awon ta won pe n baba ti o le di iho yi to wa nle ti o re ni di won ni fun opolopo osu fun opolopo odun la won fi n wa baba ninu awon agbalagbo okunrin ta won ba ri won ni ko si igba ti awon ba wa gbese pe eni ti mo n wo yi awon de le je baba fun mi oju won tutu ara won bale ati be lo won ni sugbon itiju bayi na loro na ma nbade ni gbogbo igba won ni mama awon o mo nipa bi awon se fe lati ni eyan lati pe ni baba sugbon ni ikorita yen mama awon o ti e pinu lati fe oko mi o won ni pelu gbogbo awon idojuko ta won ni ati disappointment to ba de gbogbo gba la won ati mama awon je ma nja lori oro na o won ni be ni mama awon a ma ran awon leti ta de ma so fun pe o ni baba se alo ni baba ma gbiyanju ati ma wa bi nkan ti wa fi di nkan kan ti o si nbe o iwo gba kadara ati epo ni baba o won ni sugbon gbogbo igba ta won ba ra awon eyan bo se nse pelu baba ati won lo nwo awon ti gbin ti kara won ni koda won tun gbiyanju lopolopo igba si sugbon won o je ki mama awon o gbo npa e mo tori gbogbo igba ni mama awon so fa won pe nkan ti o si nbe o le fi kun boju e kuro nbe o ni baba o de le ni se n ba oro ti itale toni yi se n ba bo sa amo nkan kan sele nigbati arabirin yi to wo ile eko giga university o kilo sele nigbati arabirin yi to wo ile eko giga university mama shalaye fun wa je asare doke lohun mo n bo na eku kale.
1: Hello Miss Flora, finally this holiday is here, but honestly I don't know what to do with my children.
2: Why? Aren't you excited that you're on break?
1: Excited? One talks from morning till evening without control, and the other one can barely introduce himself. I'm worried about both of them.
2: Now you see the work that we teachers put in. But then, I have a perfect solution for you. Why not enroll them into the Wells Radio Media Academy Summer School 2026?
1: Media Academy? For children?
2: Absolutely. They'll learn public speaking, broadcasting, confidence, communication, and so much more. Matter of fact, I'm enrolling too. I want to sharpen my public speaking.

ó ní lecturer yìí ó ní lójú ẹsẹ̀ lòun mú lecturer yìí gẹ́gẹ́ bí bàbá nígbà tí òun dé ilé ẹ̀kọ́ gíga university yìí. Arábìnrin yìí ni olùkọ́ yìí yẹn lecturer yìí ó ní ṣe ló dàbí bàbá tóun ti ń gbàdúrà fún láti ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ó láàánú bẹ́ẹ̀ ó mọ̀ bó ṣe ń tọ́jú ọmọdé. Ó ní kò sí ìgbà tí ìpèníjà ilé ẹ̀kọ́ tó bá dìde sóhun tí olùkọ́ yìí kì í sí ńbẹ̀ fún o. Kódà ńgbà tára àwọn ò bá yá olùkọ́ yìí á wà ńbẹ̀. Nígbà tóun bá ṣèṣe ọmọdé tóun bá ti ẹ̀kọ́ rìnrìn ẹsẹ̀ tóun lọ olùkọ́ yìí á pé òun níbo ló wà ṣó o ti wọlé. Ṣó o ti jí ṣó o ti jẹun ṣó o ti gbàdúrà. Báwo ni ètò ẹ̀kọ́ ẹ bó o ló ṣe ń lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n sọ lédè òyìnbó wọ́n ní he made me feel seen, protected and valued. Ó dáàbò bo arábìnrin yìí dáadáa. Wọ́n ní ṣe ni olùkọ́ ìgbé àwọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ gan. Àfi bí ìgbà tí bàbá bá ń gbé ọmọbìnrin ẹ̀ jòjòló. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò sọ fún màmá àwọn ń pa olùkọ́ yìí o. Nítorí pé àwọn mọ̀ kí màmá àwọn ò ní fọwọ́ sí. Màmá àwọn ti kìlọ̀ fún àwọn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé màmá àwọn ti sọ fáwọn pé nǹkan táwọn ń wá nǹkan tóun ò lè rí ni. Wọ́n ní ṣùgbọ́n bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tọ́dún gorí ọdún. Làwọn àti olùkọ́ yìí làwọn ń súnmọ́ra àwọn dáadáa. Wọ́n ní kódà àwọn akẹ́kọ̀ọ́ míì tí wọn ò mọ ìfẹ́ àbí nǹkan tó wà láàrin àwọn méjèèjì. Ìṣèlọ́ rò pé àwọn àti olùkọ́ yìí àwọn ń fẹ́ra àwọn ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló wà ní kámpọ́ọ̀sì o. Nígbà tí olùkọ́ tó bá ń tami oge sí akẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n díẹ̀ nínú àwọn ọ̀rẹ́ àwọn tó súnmọ́ wọn dáadáa ń kìlọ̀ fáwọn o. Wọ́n lóríṣiríṣi làwọn ti gbọ́ ń pa olùkọ́ yìí o. Pé àwọn gbọ́ báyìí àwọn gbọ́ báyìí àwọn gbọ́ báyìí o. Ẹ̀ ń gbọ́ kí ni wọ́n gbọ́ nípa olùkọ́ yìí. Wọ́n láwọn ọ̀rẹ́ àwọn sọ fáwọn pé àwọn gbọ́ pé bí olùkọ́ yìí bó ṣe máa ń fi ìfẹ́ tó máa fi hàn sáwọn akẹ́kọ̀ọ́ obìnrin rèé o. Ọ̀sán kan òru kan yóò wá fi tipátipá bá wọn lò pọ̀ o. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò gbàgbọ́. Wọ́n nítorí sí àwọn kò fi irú ìwà bẹ́ẹ̀ hàn wọ́n rí. Kódà níṣe ni olùkọ́ yìí ló mú àwọn bí ọmọ bá wọn sọ̀rọ̀ bí ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ò gba àwọn ọ̀rẹ́ àwọn gbọ́ o bóyá inú wọn ò dùn. Bí àwọn ṣe ní ayọ̀ àti àlàáfíà nínú ìbárin àwọn pẹ̀lú olùkọ́ yìí. Wọ́n nítorí kò ti ẹ̀wù wa bóyá fẹ́ àwọn àbí irú nǹkan bẹ́ẹ̀ kò fi hàn wọ́n rí o. Arábìnrin ní ìgbà tí àwọn wá dé ìpele kẹta ẹ̀kọ́ àwọn. Ìyẹn ọdún mẹ́ta nínú ọdún mẹ́rin táwọn á fi kàwé nílé ẹ̀kọ́ gíga náà. Wọ́n níbẹ̀ ni olùkọ́ yìí ló wá pe àwọn pé jẹ́ kèmi àti oójọ jáde lọ jẹun alẹ́. Èyí tó lóyìnbó ń pè ní dínà o. Wọ́n ní ṣe ló ní jẹ́ mọ̀ ẹ́ sí dáadáa. Mo fẹ́ mọ̀ ń pa mọ̀lẹ́bí tó o ti jáde. Nítorí pé òun rí ẹ gẹ́gẹ́ bí ọmọ tóun ò ní. Mo fẹ́ mọ̀ ẹ́ dáadáa. Ó láwọn méjèèjì dẹ̀jọ́ jáde lálẹ́ ọjọ́ yìí. Àwọn jẹun, àwọn sọ̀rọ̀, àwọn rẹ́rìn. Ó ní kò sí ohun tó wà níbi táwọn lọ táwọn ò jẹ́ o. Kódà àwọn ọmọ tí díẹ̀ díẹ̀ lálẹ́ ọjọ́ tá ń wí yìí. Oh,
ni ngba ti le wa shu be ni oluko yi ni ko ma se yonu ohun a gbe ohun pada lo si hostel ohun bi to ohun gbe o sugbon se hostel larabirin yi ti ba re abi nbo mi tayin ba se ndara po mo wa eto awari ife o na le ngbo o ikani konga gbo magbe Wells Radio 89.3 FM nitori ife o na ni aseda ololufe oluko yi o so fun arabirin pe won a gbe lo si ibi to ngbe o iyen hostel ibi to ngbe o sugbon arabirin ni ngba to won o ji laarin oru o ohun wo ke ko n se hostel lohun ti bara ohun ori ibi to n sun si ko je ori ibusun to ohun ni hostel to ohun o nibo ni arabirin yi nibo ni o ti ba re lale ojo ta nwi yi arabirin ni ngba to won a wo tun to won a wo si o nri oluko legbe ohun lori ibusun kan na o ohun de ri pe oluko ti fitipa tipa ba ohun lopo oni inu ohun baje olohun sukun sukun sun ekun kikoro ni be ni oluko yi bere si nbe ohun ko ohun ma binu oti to ohun mu lo yi ohun lojupo ohun o lero pe won a seru nkan bayi fun edakun jo ma binu oti to ohun mu yi lo fa be lohun na ndara ohun lebi pe ki lo kan ohun pe lati ma mo ti be ni oluko yi nbe ohun lati ale yen yen laarin oru ti le fi mo iyen titi to ohun fi gbona le to ohun lo yen hostel to ohun oni edun okan yi o wa di nkan to ohun nikan nda gbe ohun o le so fa won ore ohun to fi kilo fun ohun tele asa won ore ohun mo nkan to nso be ohun o le so fun won ke be loro iri ohun rora fi se iso onu eku be ohun o le so fun mama ohun toju ohun ri o tori to ohun ba so fun mama ohun oju e ja ni mama ohun a so be a de to ba mama ohun ninu je gidigidi gan ni oníléyìn àsìkò yìí bẹ́ẹ̀ lòun bẹ̀rẹ̀ sí ń sá fún ọ̀gá olùkọ́ yìí tóun bá ti pàdé ẹ̀ nílé ẹ̀kọ́ o gbogbo ọ̀nà ló fi ń wá àti bẹ òun àti bá òun sọ̀rọ̀ o bó pé òun òun ò ní gbé bóun rọ́kọ ẹ̀ tó ń gbọ́ òun á yà gbábò míì lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò fi mọ́tò tẹ̀lé òun ṣùgbọ́n òun ò rẹ́dì láti ẹ̀ ti bá rin àbí àti bá a sọ nǹkan kan mọ́ ṣùgbọ́n láìpẹ́ láì jìnà arábìnrin yìí ní òun fẹ́ràkù òun lóyún o níbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ ta lòun fẹ́ ro tòun fún ṣé màmá tó dá òun tọ́tọ́ kìlọ̀ fún un má wà bàbá kan kiri ẹni tóun mú bàbá wo bi tóun bá yé òun dé ó ní ngbà tí òun mọ̀ pé òun ti fẹ́ràkù yìí ilé ẹ̀kọ́ ṣẹ̀gbọ́n olùdé ngbà náà ṣùgbọ́n òun ò lè lọlé torí tóun òun mọ̀ pé tóun bá ní kó òun lọlé màmá òun á mọ̀ pé nǹkan kan ti yí padà ní àgọ́ ara òun bẹ́ẹ̀ òun wá bẹ̀rẹ̀ sí ń wá ọ̀gá olùkọ́ yìí òun bẹ̀rẹ̀ sí ń wá kiri ṣùgbọ́n òun ló ń pè òun tẹ́lẹ̀ tó ń wá òun òun wá dẹni tó ń wá kiri o títí tóun fi pàdé olùkọ́ òun dẹ̀ ṣàlàyé fún wọn pé báyìí ni báyìí ni báyìí báyìí báyìí lórí
Bẹ́ẹ̀ ni ọ̀gá olùkọ́ ní ẹ kò sí ṣíṣe kò sáì ṣe èmi á fẹ́. Ọ̀gá olùkọ́ ní òun á fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó sílé o. Ṣùgbọ́n arábìnrin ní òun ní kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀. Lójú tòun bóun á ti ẹ̀fẹ́ èèyàn òun ò wò yín níwò pé òun fẹ́ fìgbà kan fẹ́ yín rí. Bàbá lòun wá nínú yín bàbá ló sóun débi òun àti yín wá di wọléwọ̀de. Ká tó wá sọ pé ìpele kẹta nílé ẹ̀kọ́ lòun wà kò sí ìgbéyàwó nínú èròngbà tòun lọ́wọ́ yìí o. Ó ní bẹ́ẹ̀ lòun sọ fún ọ̀gá olùkọ́ pé òun ò lè bí ọmọ ilé yìí o. Àgbàlagbà ni wọn òun gbúdọ̀ bọ́hun dá ọgbọ́n kan sí ni o. Ó ní lákọ̀ọ́kọ́ ọ̀gá olùkọ́ yarí o, ó ní kò sí nǹkan tó ń jọ o. Áwù àgbàlagbà ṣá lòun tóun jẹ ni tí ò lè tọ́mọ ni. Ó ní ṣùgbọ́n ńgbà tóun fẹ́ kún sí pé kò sí bóun á ṣe lọlé lọ ṣàlàyé ara òun fáwọn òbí òun sẹ́. Nípa pàjù lọ bóun lòun á ṣe ṣàlàyé fún màmá òun. Olódẹ̀ gbà sí òun lẹ́nu àwọn dẹ̀ wá nǹkan ṣe sí o. Ó ní ṣùgbọ́n láti rí pé màmá òun ò ní mọ nǹkan kan pa òun tó ṣẹlẹ̀ yìí. Ilé ẹ̀kọ́ ti wà lọ́lùdé. Òun wá sọ fún ọ̀gá olùkọ́ yìí láti bóun pe màmá òun. Kó ṣàlàyé fún màmá òun pé àwọn iṣẹ́ kan wà ní tolóyìnbó ń pè ní field trip nínú ọlídé. Bóun dẹ̀ ni olùkọ́ tóun wà ní agbami ètò yẹn o. Màmá òun dẹ̀ gbàgbọ́. Ó ní ìyẹn ló jẹ́ kóun wà nílé ẹ̀kọ́ títí tara òun fi ṣe dáadáa. Ó ní síbẹ̀síbẹ̀ màmá òun ò tiẹ̀ fura pé nǹkan kan ṣẹlẹ̀ sóun rárá. Kódà tóun bá lọlé màmá òun á tún bèrè nípa olùkọ́ tó pè ń jọ sí yẹn ń kàn bá ń kí wọn dáadáa o. Ó ní láti ìgbà náà lòun tún ti bẹ̀rẹ̀ sí ń sá fún ọ̀gá olùkọ́ yìí títí tóun fi ṣetán lé ẹ̀kọ́ gíga. Lójú tòun abala ìyẹn ti lọ náà kò dẹ̀ sí bí ó tún ṣe padà kò sí bí ọ̀rọ̀ yìí bí ó ti ṣe wáyé mọ́ láyé àti láyé àti láyé kọ́ mọ́ o. Nígbà tí ó wá di ọjọ́ èyí tọ́lóyìnbó ń pè ní convocation o, ìyẹn ọjọ́ graduation. Màmá òun filé pọ tí ó fọ̀nà róka o. Ọmọ kankan ṣoṣo tó ní láyé àti lọ́run ó ti ṣetán ilé ẹ̀kọ́ gíga o. Àwọn ya fọ́tò àwọn jẹ àwọn mu. Inú gbogbo èèyàn ń dùn pé a bẹ̀rẹ̀ láyọ̀ a parí láyọ̀ o. Ó ní ṣùgbọ́n nígbà tí gbogbo ètò yìí ń lọ bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni màmá òun bèrè pé a lẹ́kọ̀rọ̀ ọjọ́ kìíní àná field trip yẹn ń kọ́. Ó ní bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ ọ̀hún wò ó pé field trip ń bo. Lòun náà tún máa rọra fẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ pé kúrò ńbẹ̀. Kò yí àwọn yẹn bóun ṣe ń níkan kúrò ńbẹ̀ ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé ẹni báyìí báyìí báyìí lòun sọ. Màmá òun ni àìnú òun á dẹ̀ dùn kóun bá rí lẹ́kítọ́rà náà kóun fojú kóun kí wọn àwọn kù tọ́jú. Àbí àgbàlagbà tó kọ́ àwọn ọmọlọ́bì kan tó dẹ̀ tọ́jú wọn dáadáa. Oníbẹ̀ẹ́ lòun sọ fún màmá òun pé òun ò tí ì rí o làwọn ọ̀rẹ́ òun ni kò pẹ́ tó kọjá ń bí. Tọ́ba tún kọjá ń bí mọ́mì á pè wọ́n ẹ kí wọn. Bẹ́ẹ̀ lòun sọ fún àwọn ọ̀rẹ́ òun pé ẹ má gbìyànjú ẹ o. Ṣùgbọ́n ìdí tóun fi ń fi ọkùnrin náà pamọ́ kò yé wọn. Láìpẹ́ láì jìnà ni ọ̀gá lẹ́kítọ́rà bá tún kọjá o. Làwọn ọ̀rẹ́ ọ̀hún bá ní mọ́mì ẹni tẹ́ ń bèrè rèé o.

0: kọlọ́n ó ṣe máa ṣàánú wa. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Àwọn èèyàn ń la oríṣiríṣi nǹkan kọjá. Ẹ gbọ́ ọ̀rọ̀ ẹlòmíì á dẹ̀ dàbí ẹni ń wo sinimá. Nígbà tí lẹ́kítọ́rà yọjú màmá rí lẹ́kítọ́rà, lẹ́kítọ́rà rí màmá o. Nígbà yìí gan ni ó tó yé wa pé lẹ́kítọ́rà yìí gan ni bàbá arábìnrin yìí o. Lẹ́kítọ́rà yìí òun gangan bẹ́ẹ̀ ni bàbá arábìnrin yìí. Lẹ́kítọ́rà yìí òun gangan ni bàbá arábìnrin yìí o. Màmá rí lẹ́kítọ́rà o. Lẹ́kítọ́rà rí màmá. Ọjọ́ tó yẹ kó dọjọ́ ọ̀dùnnú ló bá tó dọjọ́ ọ̀já o. Bàbá tó kọ̀ ẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ láti kékeré rèé. Oríṣiríṣi orúkọ oríṣiríṣi ti bí tọ̀hún. Lòun bá rọra fa màmá òun kúrò níbẹ̀ o kó tó di pé ọ̀rọ̀ á di iṣu atayanyan lójú agbo. Arábìnrin ní gbogbo ohun tó dúró nínú òun bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣubú lulẹ̀. Òun bẹ màmá òun ṣùgbọ́n nǹkan tó ń dun òun ó ju ohun tó ń dun màmá òun lọ. Lẹ́yìn ọjọ́ graduation ni màmá òun pé òun pé nọ́mbà máa nìyẹn ó yá dìlíìtì ẹ̀ kúrò lórí fóònù ẹ o. Bẹ́ẹ̀ ni màmá òun bẹ̀rẹ̀ sí ń soríṣiríṣi tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Èyí tóun ti gbọ́ rí àti èyí tóun ò tí ì gbọ́ rí. Bẹ́ẹ̀ lọ̀gá lẹ́kítọ́rà náà ń pé òun kóun dákun jẹ́ àsọ̀rọ̀ fún mi nọ́mbà màmá ẹ̀. Nítòótọ́ màmá ẹ̀ ìyàwó òun ni nígbà kan. Fún mi nọ́mbà màmá ẹ̀ ká sọ̀rọ̀ ká ṣe kíní ká parí ẹ. Àwọn méjèèjì sọ̀rọ̀ o ṣùgbọ́n ìyá òun fárígá o. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ dọ̀rọ̀ mọ̀lẹ́bí àtijọ́ àwọn méjèèjì jókòó. Ìbí tí mọ̀lẹ́bí fẹnu kò sí ni pé tọmọ bá ní àsìkò tó láti mú ẹ gẹ́gẹ́ bí bàbá ó kù sí lọ́wọ́ o. Tó bá lóhun ò dẹ̀ bá gbà láti bí bàbá ó tún kù sí lọ́wọ́ o. Ṣùgbọ́n gbogbo èyí tó ń sọ yìí ò tí ì bá òun. Ẹni tó jókòó yìí tó ń pè ní bàbá òun máa fi tipátipá bá òun lò pọ̀. Òun máa lóyún fún un. Òun máa ti yọ oyún fún ẹni tó ń pè ní bàbá òun. Òun yarí o pé òun ò fẹ́ bàbá o. Gbogbo mọ̀lẹ́bí ń bẹ̀ òun pé bàbá ẹ̀ ti dé o. Májè ó dègún mọ́ ẹ lọ́wọ́ o fa bàbá ẹ mọ́ra o. Ṣùgbọ́n òun ò mọ bóun á ṣe lanu láti sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin òun àti bàbá òun. Báwo lòun á ṣe sọ fún màmá òun? Ṣé jókòó yẹn lòun á ti sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin ẹni tóun fẹ́ pè ní bàbá? Ó ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ ẹnu wo lòun á fi sọ? Arábìnrin yìí ní ibi tó ń wà rèé o. Òun ò lè sọ síta. Kódà ńgbà míì tóun bá rò ó á dàbí pé orí ọ̀tá òun fẹ́ dàrú. Ó wo òun nítòótọ́ láti ní bàbá. Ṣùgbọ́n ṣọ́nà tóun á fi ní bàbá rèé. Ó wá ń bèrè lórí ètò àwárí ìfẹ́ pé ká ran òun lọ́wọ́ bó lòun á ṣe rìn. Kí ni kó òun ṣe? Òun ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà láti mú un kúrò lọ́kàn ṣùgbọ́n kò lọ. Bóun ṣe ń gbìyànjú bẹ́ẹ̀ ló ń gbilẹ̀ sí lókàn àyà òun. Engbo awari ife. Eja fun arabirin ni imoran lale toni kini ko se. When a problem shared is a problem solved. You cannot share you. Olorun ran ra lowo lati solve tale yi. Tabi 0915 3 4 8 9 3. Awon ti opo ta fi soro re o. Hello, e ka le o. E ka le sa o. E ka le sa. E shun go baba, adupe o. Ani o. Baba, mi o ma gbo yin dada.
1: Mo ni pisa kaka ti e ti nu lo. O se ko mo mo ti o ju ni pe. Ko ti cheki omo ye mo nko ba e se mo se mo mo nko ba e ke wa pa je bi mo yi a ko omo sari pe mo ke o ma re ni ko te nke ba yi ka yi ma me ya kwa se to se mo ma ma ya wa be bi ko se ri o ni se mo e de ka ba si o ro ja go o ti sari
0: Baba. Ashun ga modupe o. Hello, e ka le o.
2: E ka re sister, sister Kenla.
0: Sister Kenla e ka le ma.
2: E wo, e ka le sai o dun mi gan fun arabirin, omo bi yen gangan lo dun mi fun.
0: Hmm.
2: Bawo ni o ba se tuto, o ba je ke ma yin o lo force lati se nkan yin.
0: Beeni.
2: Omo tutun wa baba tele, be se wa se bi baba.
0: Beeni, beeni.
2: Then awa eyan na ta ba nsore ngba mi a ma duro ti ore yen pe dodododo awa na ni lati se kini ni pa e to ba ite baba yen ko nso ni wa be yen tele eye ku ri be yen
0: eye ku ri be
2: ti fun to ba ko jo ojo kini yen lo wa se wa ri omo yen a ba omo yen gan se wa jari ni pe a ti baba e lo ti ye
0: do lati joy yi
2: ta ko ko se ru nkan be yen laarin won rara. O lewo o soro lati so baba iya ti o like e rara tele awa tu wa so pe won ba e lo pe iya yan wa se patapata ni o se nkan to ati ka ra dire yi olorun nikan lo le gba kuro loko tori ki se didun nu e to ba ye pe didun nu e tun ni mi se fun lo fi le dun patapata bo o soro lati so o soro tori iya yan o te feran baba e rara tele o tori e nigba mi awa parents nigba na ma ni komo egbon ma mo omo aburo ko ma se gbugbo awon kini yen na o ye ko ri be tori to ba fe ta ba mo ra wa be yen ni awon kan bayi na ti le se
0: edo e na le se
2: ah
0: 0916 893 1000 tabi 0915 3 ni ona meta 4 893.

Ikoni Konga Gbomagbe, Wells Radio 89.3 FM. Ikoni Akoko fun gbogbo molebi ni ipinle Oyo. Awari fe ona ni eto ti e ngbo o. Eje fun arabirin ni moran o nbere lowo wa bayi o kilo won a ti se tohun si o. Inu mi ma n dun pe lori eto yi tawon kan ba fi oro ti won sita o tun ma n ji awon mi lati le so ti won na sita. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sọ fún wa orúkọ yín àti àìdẹ́ntìtì yín ó bò gidi gan o. Ẹ ṣàrípa à ń dárúkọ èèyàn lórí ètò yìí. Kódà à ń fi orúkọ kankan ṣe àkàwé kó má tún jẹ́ èyí tó tún fọwọ́ pa ẹnìkan bá a ṣe ń sọ. 0911 3 9 4 8 9 3 tàbí 0911 3 9 9 8 9 3. Bójójú òpó WhatsApp náà lẹ́yìn wà lálẹ́ yìí, ẹ lè fi WhatsApp message ránṣẹ́ sí 0154 9 8 9 3. Lẹ́ẹ̀kan sí 0154 ẹwà tẹ nọmba 9 ẹtẹ ní ọ̀nà mẹ́ta ẹwà fi 893 ẹ fi gbà lẹ́yìn. WhatsApp message tó wọnú kúlù yìí náà nìyẹn o. Ẹ fi ránṣẹ́ kémi ó dẹ̀ ka mẹ́sẹ̀jì yín.

0: kò yẹ ká máa ja àjàdíjú. Kó dẹ̀ má sọ fún màmẹ́ o nítorí pé ó lè dá wàhálà mí ilẹ̀ o. Ṣùgbọ́n ìyẹn àgbà náà lẹ sọ pé tójú bá kúrò ń bẹ́ẹ̀ ṣọ́kàn á kúrò ń bẹ́ẹ̀ ṣáá. Hello, ẹ kalẹ̀ o. Hello, ẹ kalẹ̀ sà. Yes sir, ẹ kalẹ̀ ẹ máa yín rédíò yín yẹn sílẹ̀. Mo ń gbọ́ra mi bákan bákan. Ó yá, mo ń gbọ́ yín báyìí sà. Láti ìwò ni. Láti ìwò. Láti ìwò nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ kalẹ̀ o. Yes sir. Yes sir.
1: Mo gbọ́ ọ̀rọ̀ tí tẹ̀sán wà lórí rẹ́díò rẹ̀. So, mo ní ìdí ẹ̀kọ́ mi.
0: Mo ń gbọ́ yín.
1: Mo ní ìdí ọmọ ẹ̀kọ́ yìí.
0: Ẹ ní ìdí kí nìyẹn?
1: Ọmọ ọmọ ọmọ.
0: Ẹ ní ìdí ọmọ. Ètò ilé yìí kì í ṣètòbí tá a ti ń fúnyàn lọ́kọ̀ àbí fúnyàn ìyàwó. Ṣótiyé? Ṣótiyé yín sà? Mo ní kì í ṣètòbí tá a ti ń fúnyàn lọ́kọ̀ àbí fúnyàn ìyàwó. Ẹ ṣeun gan, mo dúpẹ́ o.

Balboa. West Radio 89.3 FM. Awani Baba. Come and see West Radio.